0: lẹ́nu ọjọ́ tó ṣe ẹ̀bẹ̀ kọ̀kọ̀rẹ́ lórí ọmọ àti lórí ara rẹ̀ ọlọ́run yóò da ẹ lónìí gbangba. Àṣẹyẹ chapter number 6. Evangelist gbọ́ sókè jẹ́ kí àwọn ọmọ ọlọ́run mọ bí Jésù ṣe tó.
1: Nítorí àbí ọmọ kan fún wa.
0: Oh yes.
1: Àbí ọmọkùnrin kan fún wa.
0: Ká sókè.
1: Ìjọba yóò sì wà ní ẹ̀jíká rẹ̀.
0: Yes.
1: A ó sì máa gbé orúkọ rẹ̀ ní ìyanu.
0: Oh yes.
1: Olùdámọ̀ràn.
0: Oh yes.
1: Ọlọ́run alágbára. Bàbá ayérayé.
0: Yes sir.
1: Ọmọ ọlọ́dẹ àlàáfíà.
0: Àríwá lọ gidi má rigbó gidi má rigbó. Gbogbo ilé ọwọ́ yín méjì lókè lálálálá kẹ́ ẹ fò sókè kẹ́ pariwo go go go go go. Pásọ Fakeye mọ̀nà bàbá alábí ọmọ yín ti gorí afẹ́fẹ́ o. Abiyamọ tẹ́tí sí mi mo ní ọ̀rọ̀ kékeré kan láti bá ẹ sọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn nífẹ̀ẹ́ sí ohun tí ọmọ rẹ ń ṣe. Kódà ohun tí ọmọ rẹ ń ṣe ó wúlò fún wọn. Ṣùgbọ́n ohun tó ń bí wọn nínú ni wípé bó ṣe jẹ́ ọmọ tiẹ̀ ló ń ṣe àṣeyọrí yẹn. Gbọ́ olùfẹ́ wọn ò lérò rere tó tó yẹ sí ọmọ rẹ. Wọn ò dédé ṣú ẹni jọ inú bí wọn wípé ọmọ rẹ ló ń ṣe àṣeyọrí. Bí wọ́n ṣe ń fẹyí sí ọmọ rẹ kẹ́kẹ́ yìí kò dénú wọn o. Ajo wọn ò sì dénú. Ní ọ̀rọ̀ yìí lọ́kàn wípé gbogbo ejò kan ló ń sítọ́ o. Ènìyàn a máa yìn ní jẹ bí ejò. Ìdí tí máa fi máa rọ̀ ẹni gbogbo gbà wípé má jẹ́ kí àdúrà lórí ọmọ o. Nítorí ara yóò fẹ́ ni fọ́rọ̀ orí ẹni ní kò ní yọ. Ìwọ tó gbàdúrà fún ọmọ rẹ títí tó fi dókè. Jẹ́ kí àdúrà rẹ kó lékan sí kọ́ ọmọ rẹ kó bá lè dúró sí ipò òkè yìí pẹ́ o. Nítorí tí aráyé bá já ọmọ bọ́ àwọn náà ni ó tún gbèrò yìn lọ wípé ọmọ ìtú ti jábọ́ o. Pẹ́tẹ́rù kíní orí karùn-ún ẹsẹ̀ kẹjọ kíni bíbélì wí.
1: Ẹ má wà ní àìrékọjá ẹ máa ṣọ́ra.
0: Oh yes.
1: Nítorí èṣù ọ̀tá yín. Bí kìnnì ń ti ń ké ramúramù.
0: Oh yes.
1: Ó rì káàkiri.
0: Ó rì kiri o.
1: Ó wá ẹni tí ó pàjẹ́.
0: Lórúkọ Jésù kìnnì ayé tí nú ramúramù kò ní rí wo àtọmọ rẹ mú o. Lórúkọ Jésù ayé ò ní ru ọmọ rẹ fáyé o. Wàá gbọ́ ìròyìn ayọ̀ lórí àwọn ọmọ rẹ. Ayé máa rọ́gbọ́ Ọlọ́run lára ọmọ rẹ. Pẹ̀lú ìlágbára mi ni mo kéde wípé ọmọ rẹ ṣe rere nílé alàyè. Wàá rí ẹ̀rí rere jẹ́ lórí ọmọ rẹ o. A kì í gbà kàtà lọ́wọ́ akíntì ayé ò ní pa ọmọ lọ́wọ́ rẹ o. A kì í gbà lé bàbá ọmọ lọ́wọ́ ẹni lórúkọ Jésù ni ẹlẹ́ni ò ní gbàṣẹ ọmọ rẹ ṣe. Ayé ò ní sọ ọmọ rẹ sí gánú. Bó ṣe ń kojọ lórí ọmọ kò ní padà túká o. O tó ọrùn kò ní bàyí tó ọrùn jẹ́ o. O tó múnú rẹ dùn lórí ọmọ kò ní padà já sẹ́kùn o. Olúwayọ̀ rẹ̀ lẹ́kùn lórí àwọn ọmọ rẹ̀. Ẹrù yẹn Ọlọ́run á bọ̀ gbé. Ìrànlọ́wọ́ àdìde sí ọ. Kò ní kùwọ nìkan. O ní rọ́gbọ ẹkú ìkọ̀kọ̀ lórí àwọn ọmọ rẹ o. Ará àdúgbò ní bọ̀ ké lórí ọmọ. Wọ́n ní fọmọ náà ní pàṣán. O lọ síbi tí àṣẹ ń gbé ọmọ rẹ yóò padà di akọni ènìyàn. Ọmọ tó dé sáyé Joseph tó fi dọmọ yóò dé sáyé rẹ. Ọmọ tó dé sáyé Bedodomu tó dolówó dọlọ́rọ̀ kò ní fi ọ́ sílẹ̀ o. Ọmọ tó dé sáyé Sarah tó fi dọlọ́mọ kò ní gbàgbé rẹ. Ọmọ tó dé sáyé Jephthah tí gbogbo ayé fi ń wárí fún lórúkọ Yéṣu ayé máa wárí fọmọ rẹ. Ibi táyé ti kọ ọmọ rẹ sílẹ̀ ọmọ rẹ yóò padà di ọba ńbẹ. O ní fọwọ́ ara rẹ lé áńgẹ́lì ayọ̀ rẹ lọ o. Abádìrò rere mú rere ṣe yóò bẹ ilé rẹ wo. Ọmọ tó ju ẹ̀rù lọ kò ní jẹ́ kí ẹ̀rù òru ó borí ọmọ rẹ o. Ọmọ tó ju ìtìjú àtẹ̀gẹ́ lọ kò ní jẹ́ kí ìtìjú àtẹ̀gẹ́ ó bu ọmọ rẹ mọ́lẹ̀. Abẹ́sì jọbi kò ní dọ̀rẹ́ ọmọ rẹ obìnrin o. Fámìlì yìí yóò gba mírẹ́kù tó ṣòro ó gbàgbọ́ o. Roman chapter 3 verse 26 ẹ̀rù ò ní bọ̀ ṣẹ́. Àwọn wádìí kò ní rí ọmọ rẹ mú o. Ẹ̀dẹ́ lọ̀rọ̀ Ọlọ́run ò ní ṣí wàwù níwájú olóore o. Ìtẹ́lẹ̀ ni kì í rí ní ti lórúkọ Jésù àṣírí rẹ ò ní tú o. O ní pagoda lójijì. Ogun tó ti ṣe ò ní gbérí. O ní fọwọ́ tẹ́lẹ̀ wọ àìsàn tọmọtọmọ. Ọba mi á sọ pé nígboro yóò sọ agbègbè rẹ di ńlá. Ilé yóò ní ilé ahoro. À ń pe ọmọ rẹ ní ẹ̀síbà. Ọmọ rẹ ò ní dọmọ Bẹ́líàlì. Inú Olúwàdùn sí ọlẹ́ni tọmọtọmọ. Àánú gbé ọmọ rẹ fò. Àdúrà rẹ ní tẹ́pìlì yóò gbà o. Àdúrà rẹ lọ́sàn-án àti lóru lórúkọ yóò ṣètẹ́wọ́ gbà. Ìṣọ́ru tó ń ṣe lórí ìdílé rẹ wàá gbọ́ èsì rẹ o. Àdúrà Jọ́nà gbà nínú ìwé Jọ́nà chapter 2 verse 1. Àdúrà rẹ náà máa gbà. O ní rọ́gbẹ́ kú ìrọ́jú nù lẹ́yọ. Mark chapter 8 verse 12. Ayé òní bá yín kẹ́dùn o. Wàá jẹ mánà jẹ́dọ́jú alẹ́. Ìdìbàjẹ́ kò ní kàn tọmọtọmọ. Jeremiah chapter 16 verse 14. Ayé ọmọ rẹ máa jáde síbi ìsinmi. Wàá dìde tọmọtọmọ. Luke chapter 5 verse 12. Ìrètí kì í dọ́jú ti ní òní gbèrè tìjú lórí àwọn ọmọ rẹ o. Ayé òní tí ọmọ rẹ gbọ̀ngbọ̀n nínú ọdún yìí o. Gbogbo ìgbà tó bá ń rí àwọn ọmọ rẹ inú rẹ máa máa dùn. Ẹ̀mí ò ní jábọ́ lára ọmọ rẹ. Wàhálà ọmọ ò ní fa Yesu ọ. Fọkànbalẹ̀ ọ̀rọ̀ rẹ sì máa jásọ pẹ́ lórí ọmọ. Ìṣẹ̀lẹ̀ bí kò ni kangu sode reo. O ni rogu ikoro lori ama reo. O ni pikoro banu. Ebe rori kejilase kandogu. Ikoro koni ku inu reo. Ama re akobi re ye oma jepe alaru. Ati se ena ama re kondise o. Iyanu ti o koma. Ebe anu le iloni o. O ni jopo jwa le. Walu ajwa yere ni nu ayu ati idunu. Oluwa yonde o mere mere fu watu ama reo. Ao ni riti jwa ati doju kalori ahoma wao. Ama wa yoda bigi olibi koji tabilika. Eni shubula wala wa oya dide. Olonu atiri nyama atati siaro yara lori ama mwasi na nyilo wao. Bere koto febro da ye o nishile ya. Koda ebere keto wa mato ye o nisha ya feo. Adbiki oma ya mabosi o. Owo sku ama ya eranu loma abade. Kongba ni tori akoba kabike jolo ako yonile ni o. Kongba ugwa sida si winu la yo. Olokade onimaru wa wama lola yo wama abola yo. Kode oni moto ema aroro loruko Jesu egun le layo ayo ni gun mere o nbo nu le yi laipe omo re se nko ya yo ni pare o irede bayin ayo de bayin wa je won mo loruko Jesu oni dambu lori omo o omo ase fu oje omo oni dota re oni birthday ri lo koje congratulations ase yi ja modu o a dara fun o okan re abale inu re adu o oni moto break moto re oni fail o eyin baba baba eyin mama mama iloruko Jesu e ma lo layo e de ma bo layo e layo lori omo dale o ise yin adide o olorun yo bukun gbogbo wa o omo yin to serve yo chorire o omo re to jije ni dale won ni ru wale o omo yin ti be ni loyibo yen re ti be ni loyibo yo layo gba nbe o inu yin yo dun oloju lo bi ma layo oni bi si okan re abale je oni gbe nu le yen wa binu soyun o wa be yin gbo mo pon Jesu Oluwa wa engineer mo mo pe ri pa lodo re sugbo yi ti o fi begun ni ko ba wa gbe si
2: awon omo mi ato omo mi bi mo se wa le nje ta na bara provision to nje na wa ko si le fun mi re pe
3: oko nje wa
4: orunje omo ni so
3: grandma she milk wa me
2: gbogbo e na ati provision
3: bomi ta wa me
2: won wa gbe si le won ni ki ma jeun lo won tutu le se
3: won tutu le se ki la wa nso se bo nta wa ni yen komo o toju e ni koko provision wa
4: koko wole
3: bomi ta baba sala koko tutu le se ani ka ori be ni lo ro iba o loruko Jesu mi wa jeun omo
0: nipa to ti ri bi eni yi se so be bi beli re gbe igbale re ifo ya o so wori ipade ti to ni ko si bi kibi to le wa to le wa bo je bada bo je be okuta bo je ko ni o ibi kibi nitori angeli ta di ni yan fun ise ti to ni won ni ko ri woju ko to pin re fun gbogbo eniyan leni won ni yo ma pin re yan turu lati nu opo anu olorun iyan tu bo si upe re ti to ni ko ni se pelu esi ire ti to ni ko ni je pelu ilu to ti wa ire ti to ni ko ni je pelu iwe to ti ka ire ti to ni ko ni je pelu idile to ti jade nitori anu na fe fi pin loni to ba gbera baba ti ti di ago meso wa de lu fo to ba te ti debe wa ti ri gbogbo awon bi omo ti oro omo won ka won lara o mi okuta ti gbadu asi gbogbo eyan ma bu lo le lofe igbale ta de fe anu ti wa lo fi gba ile re ati shop re fun yoku odun yi bole ni bosu bosu to wa ni fo ni oguse ni bosu bi so ba lokada ka gbe lo si church amo fakeye ago mesan ni o wa ri re gba gbogbo eni tin da ore tin re eto lowo loruko Jesu olorun ni ko ni ayin kere o ore ti to ni ko wa si ye ta le fi ranse o ibaje 2000 baje 1000 baje 500 ma gbagbe ise olorun lo fi gbe laruge o owo to fi da ore yo ya te siwaju ore to fi gbe je olorun laruge yi o ni tan be o ti won na se gbowo mo so soke won na re nikan gbe o soke wa po wo re gbe ire re ni bi kibi to a si bo se se olorun yo bukun ya to mo yin o e je sare so eleyi ki akoko to lo lori afefe isoji ta fe se wonu birthday baba labiyamo august 2 ni o ti de tan e je ki gbogbo eniyan o so fun ra won igororo kankan po ojo majemu yi na ni ki pin fun gbogbo eniyan Olorun baba alabiyamo o aye lo wa
5: Hello hello prophet 090 60 57 11 10 fun itati waju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 le ko si 60 34 34 77 14. Fakeye Emmanuel lo ma gbe jade First Bank.
0: Abiyamo, a o ni ma bo jemo.
6: 89.3 FM, your preferred wholesome radio.
7: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
6: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
8: Lati ikoni konga agbomobe gerege lago mefa idajilu.

ojúmọ́ wọ̀nyí ni àkókò ìròyìn tó súyọ láàárọ̀ tòní láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga agunmàgbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàrin avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọ̀làwọlé ni oníròyìn yìí. Ààrẹ Bọ́lá Tinubu ti tari sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìwé àbá lè tó ń pè fún àtúntò àṣẹ lórí ìdájọ́ ìwà ọ̀daràn tọdún 2015 tó ń pè fún àtúntò ní ẹ̀ka ìdájọ́ ìwà ọ̀daràn orílẹ̀-èdè Nàìjíríà. Nílé tá a ti rí fífagilé ètò ìjẹ́jọ́ láàrin ìjẹ́jọ́ nínú ìpẹ̀jọ́ ìwà ọ̀daràn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti gùnlé àgbéjáde àwọn ètò àtúnṣe ní gbogbo àwọn ibùdó elétò ìlera lórílẹ̀-èdè yìí. Ilé aṣòfin àgbà ti kà nígbà kejì ìwé àbá tó ń pè fún ìmúgbòrò ìjìyà fún ẹnikẹ́ni ilé tó bá lọ́wọ́ nínú títa ayédèrú oògùn àti àwọn oúnjẹ léètí ò bójú mu. Nílé tí a ti rí gbígbèrò ọgbà ẹ̀wọ̀n ọdún 15 fún àwọn tó ń kiri oògùn. Olùbàdàn tilẹ̀ Ìbàdàn bá Rashidi Ladọja ti pè fún àlàáfíà láàrin gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn nínú làásìgbò lẹ́tọ́ wáyé ní agbègbè Ọjọ́ ní ìjọba ìbílẹ̀ Akinyele ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NCC àti àwọn míì tọ́rọ̀ kan ti gùnlé ìgbésẹ̀ láti fi òpin sí gbọmọgbọmọ fífọ́ àwọn ojú pópó láti lè rí wáyà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́lẹ̀ nípasẹ̀ gbígbèrò ojú òpó alájùmọ̀ṣe fún àwọn iléeṣẹ́ ìbánisọ̀rọ̀ lábẹ́ ètò ìjọba àpapọ̀ lè tó jọmọ́ gbígbẹ́ ilẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Àjọ United Nations ti gbé ìgbésẹ̀ nípa kíkó owó lé tó tó $296 million jọ gẹ́gẹ́ bí owó ìrànwọ́ fún ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ríru tó wáyé ní Venezuela. Èyí lópin kókó ìròyìn tó súyọ láàárọ̀ tòní. Ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Àmín.

0: wà yé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM kànga àgbẹ̀mágbẹ́.
1: Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are Oyo State's number one family radio station. We connect with the heart of families in Oyo State. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, a white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
0: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfetìwàgbé ti yín lárugẹ. Owó owó ga jára lọ. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, ilé iṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀. Ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Àtọ́ga ni master. Kílẹ̀ tó ń dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Oyo State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, Ògùn tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
2: Àwa ewé ìwòyí,
3: Olúwa dára.
4: Ọmọ niyè, ọmọ nidẹ, ọmọ ni wòlédè ni, ètò ọmọ niyè, ọmọ nidẹ. Nleto tó ṣe àdínde fún àṣà àti ìṣe ilé wa. Lórí ìkànnì West Radio 89.3 FM, Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Bẹ̀rẹ̀ látago márùn-ún sí aago mẹ́fà àrọ̀lẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú olólùfẹ́ yín Afọlábí Kẹ́hìndé, Èkó bàbá. Ẹ má gbàgbé o, abala méjì nleto ìpín sí. Abala àkọ́kọ́ ń lọ̀rọ̀ ọ̀mọ̀ràn fún àwọn ọ̀dọ́. Lábala ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ láti ń sọ àlọ́ àpamọ̀ àti àlọ́ àpá. Ẹ̀kọ́ sódo sínú ètò yìí, má jẹ́ ròyìn ẹ̀ fún ẹ. Ọmọ niyè, ọmọ nidẹ, pẹ̀lú Afọlábí Kẹ́hìndé, Èkó bàbá. Ètò bàbá ètò.
5: Ọmọ àtòyè sọ balẹ̀.
6: Àkàndá ẹ̀dá, wọ́n kún fún ọgbọ́n, wọ́n kún fún ìmọ̀, wọ́n kún fún òye. Àkàndá ẹ̀dá, Ọlọ́run aṣẹ̀dá Olódùmarè, ó fi àrà ohun mèremère kún inú wọn. A ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn, a ò ṣe é sàjànù. Àkàndá ẹ̀dá, àrà ohun rere tí Ọlọ́run ti fi ṣodo sínú wa, ó ń bẹ́ńbẹ́. Torí náà la ṣe gbé ètò. Àkàndá ẹ̀dá, kalẹ̀ ní kan ní West Radio
7: 89.3 FM.
6: Fún gbogbo àwọn àkàndá, atọ́kùn náà ni Olúwa tó ní. GOP, Garnet of Praise, Àkàndá ẹ̀dá, gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́rin sí aago márùn-ún ni ètò yóò máa wáyé ní kan ní West Radio
7: 89.3 FM.
6: Àkàndá ẹ̀dá, ẹ máa mí sí ẹ, ẹ máa tẹ́tí kẹ́ ẹ máa gbọ́.
8: Yo, what's up?
9: Baby, let's go.
10: Hey there.
2: there. Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook, Wells Radio 893 FM fan page, X, Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways,

wàyé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàngà àgbẹ̀mágbẹ̀.

0: ẹ̀yìn ẹ jẹ́ ká mú un láti orí eléyìí tí àjọ IMF sọ pé gẹ́gẹ́ bí àwọn nǹkan ti ń gbówó lórí
1: lẹ́dí-àwọ̀
0: bó ṣe yẹ kí iṣẹ́ òun sì máa ṣe bẹ́ẹ̀ dínkù iṣẹ́ ni pípele báyìí ìlò tí ń pele sí.
2: Ẹ ṣeun atọ́kùn, mo sì fi yín kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí.
0: Ẹ ṣe o.
2: Àkí àwọn ará yẹn kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí. Bá a ṣe ń bẹ̀rẹ̀ tótó ní kí Ọlọ́run kó dára mọ́ wa.
0: Àmì o.
2: Kó máa bá wa lọ.
0: Àmì.
2: Kókó ọ̀rọ̀ mi ni wípé kò sí ẹni tó lè sọ wípé irọ́ ni IMF pa. Bó ti yẹ̀ jẹ́ pé nínú ìwòye tèmi o, IMF ò náà ní ìjọba Nàìjíríà lé ní iye o, kò náà ní àwa ọmọ ìlú. Ọ̀rọ̀ IMF ni wọ́n náà ní. Ṣẹ́dẹ̀mọ̀, bẹ́mi ṣe rí sí IMF wọn fẹ́ràn wa. Ṣùgbọ́n tí ẹni tí ò bá fẹ́ rèèyàn kó tí wàá máa kàánú èèyàn wípé ọ̀rọ̀ ara bí máa ti ń gùn jù ṣé kò ní re kúrò ní agbárí wọn báyìí. Ṣábíárí wọn ò ní re kúrò lọ́rùn wọn báyìí wà láti bẹ́lẹ̀ nìyẹn. Wọ́n pe kinní kan ní purchasing power. Kinní yẹn ni bí owó ṣe wà ní àpò yín sí láti ra nǹkan tí ẹ fẹ́. Tówó bá wà lápò yín tẹ̀lé ń fi ra nǹkan tí ó wù yín tó wu ẹlẹ́dàá yín tó wu ọkàn yín purchasing power yín high nìyẹn. Ẹni tí purchasing power ẹ̀ bá high kò lè láláṣí tọ̀rọ̀ kìí abalẹ̀. Ẹni tí purchasing power ẹ̀ bá wá lò nǹkan ti ṣe. Ọlọ́run ni ọba tó tán, ọba tó tó tán. Kò sẹ́ni náà láyé tó yẹ pé kò ní sọ pé ó sì kọ àwọn kan kàwá nǹkan kan tó ń fẹ́ ṣe tó ń tì rí ṣe. Ṣùgbọ́n ìpele ló wà. Ẹni tó bá jẹ́ pé ọkẹ́ ń balẹ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fẹ́ ṣe ló ń rí ṣe ìyẹn wà ní upper class. Ẹni tó jẹ́ pé kò làkúṣàgbé ṣùgbọ́n ebi ò pa. Ìyẹn ni bí middle class. Afẹ́ṣe báyìí ẹ̀fún lákòókò tá a fi rí bí ọjọ́ mélòó kan kankan máa lè rí ṣe. Àdúrà yẹn gbà middle class nìyẹn. Lower class ni pé nǹkan tó fẹ́ jẹ kò rí. Nǹkan tí ò fẹ́ jẹ gan-an ogun ò tún yọjú. Ẹjọ́ Nàìjíríà lé ní ìwáyé ṣáàṣì ní middle class wọn. Upper class wà Nàìjíríà kò sí àní-àní lórí yẹn. Ṣùgbọ́n mélòó ni wọ́n. Gbogbo ọ̀rọ̀ ìlú ó ti ṣòro sápò àwọn kan. Upper class yẹn wá ju ẹ̀ta oró. Ṣẹ̀wárí lower class yẹn ibẹ̀ náà wá da ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú sí. Kò dẹ̀ wu àwọn èèyàn náà kọ́ máa ń bẹ̀. Ṣùgbọ́n ìtọ́jú bá dání sílẹ̀ àgbé ni. Ní Nàìjíríà báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ oṣù ṣèbó ni 99. Ẹ lọ wo àkáǹtì wọn. Bí irú tí yín kọ́ o. Àbí irú tí yín báyìí àkáǹtì yín sì máa rú gọ́gọ́ ni.
0: Bí irú tèmi
2: kọ́ mọ́. Irọ́ ọkàn tí yín balẹ̀ mò ń sọ.
0: Àmì.
2: Ẹ bá ti ẹ̀rọ ojú yín kẹtẹ̀wá ọkàn yín balẹ̀. Àkáǹtì yín tutù.
0: Àmì.
2: Àkáǹtì yín báyìí mo ṣe mo bá wọn ṣàn lẹ́bí omi òkun ni.
0: Àmì.
2: Ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ìlú tẹ bá lọ wo àkáǹtì wọn báyìí ní àkókò tá a wà yìí ẹrù bí àwọn òníṣẹ́ lọ́wọ́ ni.
0: Àfi bí frequency lè ṣe wa.
2: Ìdíjìtì kò pé 1000 ló jẹ́ fẹ́. Bó ṣe ní kéré àwọn frequency meter tí wọ́n tẹ́ gbé fígọ̀ mẹ́ta ni. Àbí àwọn frequency kan mẹ́ta ni. Irú tí yìí bá 89.3 mẹ́ta péré ni kò pé 1000 ló jẹ́ fẹ́.
0: Kò pé 100.
2: Ibi tí wàhálà wà Nàìjíríà nìyẹn. Ibẹ̀ yẹ gangan ni wàhálà wa. Àwọn èèyàn ń ṣiṣẹ́. Ṣùgbọ́n owó tí wọ́n fi ń ra nǹkan tí wọ́n nílò. Ó sò gàdé bí pé tẹ bá gbèsè bẹ sálárì wọn bẹ pé wọn ṣiṣẹ́ ni. Nílùú tá a wà yìí báyìí minimum wage owó oṣù ṣe tó kéré jù kò ra epo sí ọkọ̀ kó kún bámbá. Ṣẹ̀bi wàhálà ti dé nìyẹn. Wàhálà ìjẹ̀gbọ́n ti dé nìyẹn. Owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lé nìyí kò sanwó náà bá ń hé nílẹ̀ tó mọ́ lé ní. e jo ba won ni owo gugu o se ni wa ni rule be yen tori awon ti won pese nkan nkan to ba ra na ma ta nkan bo se so wi pe IMF o fe ran wa e mo oro ojo la na so le le ni ba pe kon lo di pe ngba ti nkan di bi ile Nigeria ibo le wa ki le se ipo ti Nigeria wa le ni yi Nigeria o dede wa ni ipo yen awon nkan to fa gbogbo nkan to fa patapata abaka te so pe opolopo nkan to fa iti te je fa ni ipo to wa le ni yi wa IMF lo fa e ka ma so le kokan IMF lo ma so fun ijoba koda won ti so ni opo igba ni odun yi pe e gbe interest rates okay te wa de be interest rates okay owo to ma fi owo elele ise to ma fi gbese owo elele yen o ma gun iye owo oja ta fe fi gbe jade o IMF ti so fun Nigeria wi pe ki won yo subsidy lori epo ka ti yo obolopo kan ti won gbese ka ti duro lori ewedu ton lo ko la kuro epo le fi ma gbede oja abi be ko oko te fi gbe epo lalu se e fi iye te ma ta nigba te ran repo ni won ni fi 5 e fi se ni iye te wa ra epo ni 1002 abi 1003 IMF ti so wi pe owo na o kan gbe soke koda ni nkan ose meji IMF ti si so fun Nigeria wi pe e fi owo ori kun owo epo e fi owo ori kun owo ibanisoro gbogbo yan ara cost of production lo ma ja si cost of production ma ga si to ba de se nga si owo to ma ta oja nga si IMF wa n so fun wa si n ba pe owo ta n ta oja bo won ju bawo ni o se ni won imoran won la tele imoran won la tele àwọn ló gbé wa débi tá a wà lé ní yìí báyìí nǹkan tẹ́mi ṣe ń sọ nìyẹn pé ẹ̀yìn ọ̀gẹ́ ń bá IMF rìn kó tó rìn jìnnà láyé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ má láti jà ni China bá wọn jà World Trade Organization gbogbo wọn pátápátá ọ tutọ́ síra wọn lójú gidigidi lé ní yìí báyìí láti inú ìrà pátápátá China ti tètè báyìí wọ́n ń kanlẹ̀kùn lẹ́yìn America ni báyìí wọ́n ti bí ní UK France Germany GDP China ó gbé gbogbo àwọn ẹ̀mí lọ́nà ìlọ́pò ìlọ́pò ìlọ́pò America number 5 kí ló fà wọn gbọ́rọ̀ sí World Bank àti IMF lẹ́nu IMF ló máa sì yàn dé inú kòtò báyìí wọ́n ti wá fi yọ̀yàn bí abẹ́ nínú kòtò ló wà bọ̀ lọ sí bára yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́ lọ́rọ̀ wọn ṣe rí tí Nàìjíríà wá nìkan ṣe o àbí fi tí iná fọ̀rọ̀ wọn ṣe ẹ̀kọ́ gbọ́n ẹ̀fi sínú etí ṣùgbọ́n ẹ̀ ní mú lò kò jù bẹ́ẹ̀ lọ.
0: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálékan Sanni. Ọlọ́ṣẹ́ ń darapọ̀ mọ́ wa. Àgbéyẹ̀wò ìròyìn agbémágbé náà ní láǹfààní láti gbọ́ ní ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbémágbé tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. Ẹlẹ́yìí darapọ̀ mọ́ wa ní ojú òpó Facebook West Radio 89.3 FM fan page West Radio 89.3 FM. Fan page bẹ ti wo wa e ma ba fọn kale e ma ba fọn kako e ka tun lanfani lati mu iroyin mi e pe o tun ragba buyo laro ni ni oju we iroyin punch le to jade ni aro yi ibe na ni a tun tin wo eleyi o to je pe ajo INEC won ni won foju we na awon ipenija le to jomo ti ètò òfin tó tó mẹ́fà bákan náà eléyìí tí ó jẹ́ ti owó náírà ọ̀dẹ́dì náírà tó yẹ pé àwọn èèyàn míì wọ́n yìí fẹ́ máa gbà pé eléyìí tàtijọ́ ni ẹ mọ̀ fún mi òun náà jáde lójú ìwé ìròyìn láàárọ̀ tòní lérèfé ẹja mẹ́nuba.
2: Èwo ń ká fi bẹ̀rẹ̀ o.
0: Ajá ọdọ ẹ látọ̀dọ̀ INEC náà.
2: Amọ̀jọ̀rọ̀wé aláìkì wó pọ́n rẹ̀ ní alẹ́ INEC ní àwọn ìdojúkọ kan tẹ́wé nínú ìwòye tèmi kò yẹ kí wọ́n ṣẹlẹ̀ ṣẹmọ̀ pẹ̀lú nǹkan tí ìwé òfin sọ ìyẹn constitution INEC ló máa ṣe kò kárí ètò ìdìbò pẹ̀lú ìyẹn bẹ́yẹn INEC ti ní agbára àti orí ọ̀fẹ́ pẹ̀lú àtìlẹyìn ìwé òfin wa constitution láti mú ọjọ́ pé ọjọ́ báyìí la máa ṣètò ìdìbò ọjọ́ báyìí lẹ́ máa ṣètò ìdìbò abẹ́lé yín ọjọ́ báyìí lẹ́ máa ṣe àkókò ìpolongo ọjọ́ báyìí lẹ́ máa ṣe gbá ọjọ́ báyìí lẹ́ máa ṣe àwo ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òṣèlú méjì kan youth party of nigeria àti sdp wọ́n gbé INEC lọ sílé ẹjọ́ wípé àkókò tí INEC yàn yẹn kò bá àwọn lára mu ẹjọ́ ó fẹ́ ṣe exam wàyẹ̀ kì ní pé ọjọ́ báyìí báyìí báyìí exam ó gbáyà wàyẹ̀ kì lọ sílé ẹjọ́ ṣé wọ́n bí mi ṣe rí nìyẹn tí ẹnu kó ti gbáradì fúdánwò tí wọn nígbà tó bọ́jọ́ báyìí ló máa ṣèdánwò ibi tó ti máa di wàhálà nígbà kan sọ fún yín pé o ìdánwò yìí o ẹ máa ṣe ní oṣù mẹ́fà sí àkókò yìí ẹ̀yẹ ló máa gbáradì ṣáájú oṣù mẹ́fà yẹn kó wá di ọ̀la kan nípè nílẹ̀ fẹ́ ṣe ṣe mọ̀ wípé wọ́n ti dàṣẹ́ rú nìyẹn fúnra wọn ṣùgbọ́n tí wọ́n ti fún yín ní orí ọ̀fẹ́ pẹ̀lú àǹfààní tó wà nínú abẹ́ ìwé òfin apá wọn kà electoral act gan sọ wípé ẹ láti ṣe election ó kéré tán àkókò báyìí báyìí báyìí kó tó di pé sáà àwọn tó wà lórí ipò parí so kí wá ní nǹkan tó fa ẹjọ́ tí àwọn ẹgbẹ́ ìṣèlú yìí gbé INEC lọ sí ilé ẹjọ́ fún kò yé mi gẹ́gẹ́ bí ẹnìkan ìyẹn nìyẹn ní ẹgbẹ́ kan ní ẹgbẹ́ kejì àwọn ẹjọ́ kan náà wà tó jẹ́ pé nínú ìwé tèmi àwọn bọ̀dásófò kan náà tí wọ́n pè ẹjọ́ yẹn níṣe pẹ̀lú accord party oníṣe pẹ̀lú zlp oníṣe pẹ̀lú aa oníṣe pẹ̀lú adc oníṣe pẹ̀lú app wọ́n pera wọn ní ìgbìmọ̀ àwọn aṣòfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ former legislators forum pé ọmọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tèmi wọ́n ní pé àwọn gbé INEC lọ sílé ẹjọ́ wípé kí INEC fi òfin de àwọn ẹgbẹ́ yìí pé kí wọ́n ṣe àtẹ̀mọ́ wọn dì í kí ló ṣẹlẹ̀ kí n tiyín kí ló fi kàn yín wọ́n ṣàlọ́ sí ilé ẹjọ́ ṣẹ̀wọ̀n ọ̀rẹ́ ti kan INEC bẹ́yẹn náà INEC nínú nǹkan tí kọ́síyàn dẹ̀ sọ ilé ẹjọ́ kọ́ ló máa sọ fún INEC bí INEC register àbí deregister party ó ní ìlànà tí wọ́n ń tẹ́ láti register party tó bá INEC ló gbé kalẹ̀ tẹ́ ẹ bá ti ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ṣe àbùṣebùṣe tẹ́ ẹ bá ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ṣe ẹ àti INEC lọ́ṣẹ̀ ṣe lọ ní wàhálà ṣùgbọ́n àwọn olóṣèlú míì ilé ẹjọ́ náà máa gbà lọ báyìí lọ́ṣẹ̀ lọ́ṣẹ̀jọ́ pé kí wọ́n yọ àwọn kan lọ sílé ẹjọ́ pé kí INEC register àwọn àwọn kan lọ sílé ẹjọ́ pé kí INEC register party ṣùgbọ́n gbogbo ẹ̀ nínú ìwé tèmi iṣẹ́ INEC ni ṣùgbọ́n wọ́n ti dárúkọ INEC sí ẹjọ́ ọ̀hún INEC láti lọ sí ilé ẹjọ́ náà ni bó ṣe rí gẹlẹ nìyẹn ìyẹn lórí ti àwọn bí òṣèlú márùn tí mo sọ yẹn INEC ní pé kí wọn fi wọn sílẹ torí nǹkan tí ìwé òfin sọ nígbà tá a bá ṣètò ìdìbò tán tí wọn bá ní àwọn nǹkan kan táwọn kankan àwọn kìnìún yẹn ó gbà mí ìṣẹjú kan tábẹ́ kí n sọ mo lè ṣàlàyé ẹ aláwọ̀kọ ni wípé kẹtì ẹ̀kọ́ ní ẹnìkan nípò látòrí kánsẹ́lọ̀ tó fi dórí ààrẹ táfi lè ní ẹnìkan nípò ẹ tó dúró gẹ́gẹ́ bíi ẹgbẹ́ òṣèlú nìyẹn tó bá ṣẹlẹ̀ wípé ní ẹnìkan nípò tẹ bá ní ìdá 25 nínú ìbò tí wọ́n dì fún ààrẹ ní ìpínlẹ̀ kan wọ́n á sọ pé ní gbogbo nàìjíríà o ká fi ẹgbẹ́ ìṣòwò rẹ aac ṣe àpèjúwe báyìí tí ẹgbẹ́ ìṣòwò rẹ bá ní aac bá ní kánsẹ́lọ̀ kan àbí chairman kan àbí honourable state kan honourable abuja kan senator kan gómìnà kan ààrẹ ó ti dúró nìyẹn tó bá ṣẹlẹ̀ pé wọ́n ní gbogbo yẹn ká fúnfà fi ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe àpèjúwe gbogbo ìbò tí wọ́n dì fún ipò ààrẹ o aac ní ìdá 25% yẹn 25% fún ipò ààrẹ lọ́yọ̀ọ́ state lásán pẹ̀lú nǹkan tí òfin sọ wọ́n ti tó dúró bí ẹgbẹ́ òṣèlú ni ẹ má dì register wọn ṣùgbọ́n máa ń ṣe gbogbo àyẹ̀wò yẹn bóyá wọ́n gbójú òṣùwọ̀n àbí wọn kojú òṣùwọ̀n lẹ́yìn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ti ètò ìdìbò tán ni tó bá dẹ̀ wo INEC yẹn tá INEC bá fẹ́ ṣe tó fẹ́ gbé ìgbésẹ̀ yẹn wọ́n á gbé tá fẹ́ gbé wọn ní gbé ṣùgbọ́n ilé báyìí lẹ́ṣẹ̀ wọn ku ọ̀la làwọn kan ṣẹ̀ṣẹ̀ wọn pariwo kiri pé kí wọ́n rí register àwọn party kan party tó ti ṣe primary tó ti ń ṣe campaign tó ti gbáradì lọ́wọ́ fún ẹlẹ́ṣẹ̀ tó ń bọ̀ kẹ́rẹ́ máa wò pé ó ń sọkúsọ ló pọ̀ jù nínú àwọn tó lọ sílé ẹjọ́ yẹn mo ṣe pọ̀ ní bọ̀dà sófo zlp àwọn alága tó wọlé ní anambra state ìwé-ẹ̀dánbà wọlé Zenith Labour Party, alaga ijọba ibile.
0: Okay.
2: ADC ni House of Reps. Accord Party, won se fe se govern, won se ti Adeleke ni candidate Losun. E wa ni kan faru eyan beyan tu. Se mo be ti ru e ba sele ati mi o tun ma wole gomina ile Osun niyan. Se be ete wonu ara won.
0: Se ka se pe ru idibo n ba won.
2: Ko jubelo. Koko to wa nle ni pe ejo kan tu wa nle na to tun ni se pelu NDC ati INEC na. Te ba lade nkan bi ose meji seyin ile ejo kan gbe dajo kale pe ki won di register NDC. NDC mo fe kan kiyesi oro yen lagbara tori nkan ti constitution so ni pe court ko lagbara lati register party, INEC lo ma register party. Ṣùgbọ́n nígbà tí NDC fẹ́ gbàwé àṣẹ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú kọ́ọ̀tì náà sá lọ tó INEC ní pé wọ́n yanyọ láwọn egun kọ̀ọ̀kan wọ́n lọ sí kọ́ọ̀tì pàṣẹ pé kí wọ́n rẹ́jísítà wọn tako ìfẹ́ INEC. Tẹ́wá lọ sí orí wẹ́bsáìtì INEC bá pè ní party portal. Ẹ rí gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ àti orúkọ alága wọn. Alága ẹgbẹ́ òṣèlú NDC bẹ́ẹ̀ by court order náà fífi síbẹ̀. Àwọn kọ́lá rẹ́jísítà ẹ̀ o, kọ́ọ̀tì ló káwọn rẹ́jísítà ẹ̀. Kí NDC kẹ́ ní tẹ̀sán tẹ́fẹ́ sá lórí election torí mi ò mọ́wọ́ tí àbúrẹ́ ni INEC yẹn nǹkan bíi ìgbà tó ṣe election Abuja ń gbà yẹn nínú ìwé tèmi ó balẹ̀ jẹ́ tí Ondo ẹni tí Èkìtì tán ṣe lọ yìí lọ́wọ́ tó ṣe kẹ́yìn yìí INEC kọ́ lè mi máa bú o. Àwọn ará ìbí tán àgbà fẹ́fẹ́ ń pa wọ́n lẹ́sẹ̀ ìdìbò fẹ́ gbé òṣèlú kan tán gba búrẹ́dì àwọn ará ìlú lè mi máa bú fún INEC ló ṣe nǹkan tí ò dá mẹ́. Ìgbà tí INEC kọ́ lóun kéde pé ó ń dire sí àwọn parties kọ̀ọ̀kan náà ADC gbà yẹn ọ̀bẹ́ ni nǹkan tó ń ṣe yìí ó tako òfin. Ṣùgbọ́n tẹ́bá nǹkan tó ń ṣe nísìnyí yìí báyìí ara ẹ̀ ti balẹ̀ kò ṣe wìrìwìrì bí ṣe mí ni pé ó ti yíwà padà o ṣùgbọ́n kò wù bá tó gba ìfura lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n ó wù mí kí NDC ètè sáré yẹn kán wà lè jẹ́ pé wọ́n máa ṣẹ́jú mọ́ wọn lẹ́yìn. Kókó ni pé ṣe rí ẹ̀ lè fẹ́ nǹkan ìwé lè kú. Àti olóṣèlú tó tẹ́sẹ̀ dúró re o àti tí ò dúró re o gbogbo ló máa ń parí pé àwọn dúró re kóòtù dandan máa parí ẹ̀ sí ẹ̀ lè fẹ́ ríọ̀kù. INEC kọ́ ló gbogbo ẹjọ́ tára tó wà ń lè yí báyìí kò sí tó INEC dídí gbé lọ sílé ẹjọ́ ń bẹ̀. Àwọn olóṣèlú ló ń bára wọn jà tó fi kọ́ INEC lẹ́sẹ̀ ṣùgbọ́n tó máa ti parí ẹ̀ náà ó léwu fóṣèlú.
0: Ẹ̀yin eléyìí tí owó epo rọ̀bì lágbàáyé tó tún ti sún kúrò ní $72 ó bọ́ sí $74. Ó tún sunkún ńbẹ ò yẹ pé nírú àná tí ṣe ọjọ́rú ó tún ti ń wọ bíi $100. Kí tún ni ká tún mọ retí lórí ọ̀rọ̀ ìwé epo báyìí.
2: Ẹ ṣeun atọ́kùn ṣẹ́mọ̀ oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹlẹ̀ ní àgbáńlá ayé. Àwọn kan ń jà níbì kan ìyẹn America Israel àti Iran wọ́n ń jà lóòótọ́ kò yẹ kọ́rọ̀ yẹn kàn wá ká níjọba rí ti wa ròyìn nǹkan tó máa sọ ní pé ṣèbí àwọn orílẹ̀ tó ń ra epo káàkiri àgbáńlá ayé ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí epo rà mọ́ torí àárín gbùngbùn ibi tí epo tí wọ́n ń wà jáde ní middle east máa gbà jáde sí ìgboro ibẹ̀ ni ogun yẹn ti ń ṣẹlẹ̀ kò dẹ̀ sí ọkọ̀ ojú omi tá fẹ́ gba ìtọ́ tí ń sọ̀kò síra wọn epo la pé kíni yìí tó kò bá bàá lásán báyìí gbẹ̀gbà náà nìyẹn. Kí ni ẹ̀mí àwọn tó ń wa ọkọ̀ ojú omi yẹn ìgbèrè mi wọn gan fẹ́ já sí ọ̀pọ̀lọpọ̀ ló ti pàdánù ẹ̀mí ẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí so wọn fẹ́ ṣe nǹkan bẹ́yẹn. Ṣùgbọ́n fún àwa a lọ ràǹtà Nàìjíríà ní kíní yìí ká Nàìjíríà prioritize interest àwọn Nàìjíríà ní pé ká Nàìjíríà pàtàkì ìfẹ́ àmọ́ ìlú ni ojú ẹsẹ̀ náà máa ní pé ìta ń ta síta yẹn o ẹ̀kọ́ gbégi lé ná. Ká máa képo tiwa fún Dangote. Dangote ò lóun répo ra látọwọ́ US látọwọ́ Nàìjíríà kò lóun répo ra ó répo ra ṣùgbọ́n kò tó ṣẹlẹ̀ nígbè owó ẹ̀ ti lọ sókè dẹ̀dẹ̀dẹ̀ nígbè kí owó tó máa tà náà ti lọ sókè ṣùgbọ́n iye tó fi lọ sókè mo ní wàhálà pẹ̀lú yẹn látọwọ́ Dangote o. Ìkejì ni pé ní àkókò yẹ kò ti wálẹ̀ kò ti wálẹ̀ ó lò ló ti wálẹ̀ ṣùgbọ́n nínú ìwé tèmi kò tiẹ̀ wálẹ̀ rárá. Ẹ wá máa gbọ́ ibi tí ọ̀rọ̀ wà gàgàgàgà báyìí. Ní ẹnu ìjẹta sí nǹkan yìí láti $72 ó kan $80 lánàá torí pé America àti Iran wọ́n tọwọ́ bọ̀ bí àdéhùn pé k ogun omi fun osu meji Trump ko soro ni jeta lasan ni aro jeta wi pe o ni fe si bi ran se nse fun di yi iwe adewo ta won tobo yen o gbe ti deba won ti so ko jura rara oro enu lasan kini en koko gbe $3 lo US ko lo 75 nba yen mo ju jeta mo ju ana won so ko sira won o wo 77 ana won ti so ko sira won wo 78 79 o ti e kan 80 ko ti to pada semo o ti fe bere wala won ni yen nje ya mo nkan to pa mi lenin be Dangote se bebe lana o bebe nla gba lo se eh ni jule se ba wa ju mo epoku pelu wo ta va owo 1 naira owo ta va 1 naira abi se se owo ta bua ni Dangote di owo epoku pelu 1 naira ni ana lana yin seri oro yen oro paspe la sori bo se wa so nduro
0: eh sugbon ile ise Dangote so pe epo tawon ra ni omo
2: be ni
0: pe awon o ti ta tan lawon fi yo die die
2: e se alakoko ka ni pe iyen lo fe tele ni ko ye ku epo won latodo e ni March ko ye ku won ni April ko da ko ye ku
0: ti won lagbaye
2: o ti e ti won sugbon to ti ra sile to nlo won nigba to wepo ti won lo ti ra e to nlo lakoko yen nigba to wepo won lagbaye ko ye ko ti fowo le tori to nlo opo lori
0: o ti le tan
2: nigba lo tan to kan bo ti tan loju ese nigba yen ni iyi to ra sile yen na ko ti tan loju ese bayi te bo owo to nlo tan sile ko fi ma ra e to nra lowo lowo bayi seri bo yen pe o ti gan ma wo o ti gan ma wo iyi to wa sile na pe o nyo 1 naira mo se ri ni oju we Vanguard la ro e bo nyo 1 naira lori owo epo yen o fi won mi sile ni tori o mo be kini yen ti lo soke lana yen
0: yo wa fi bi 100 naira le
2: o kokojo ko ye yin pe e to ma soro nsin bayi ani pe bo se nlo loja agbaye lo se nse pe se bo to nbe wale na lo lo gbe soke nigba to ba si 72 o gbe siye to bo de se ma nso ma se alaye temi pelu fact ni kon lo yewo March 28, I mean February 28, to gun ye bere. 6:25 in Dangote in type ojade. That odo ti e. Epo den lo fun $71 ni oja agbaye. Epo wo $70 ni oja agbaye. Se n ba dun mi. O wo $70 ni oja agbaye. Dangote se n ta 1000 something. That odo ti e jade wa. Se ri pe ko mu yese rara.
0: Okay, a se Dangote lo wa lo lebi ni. Ìjọba ní àwọn ẹbù fọpo tiwa.
2: Ìjọba àpapọ̀ ló ní ẹbí jù. Ṣẹ́rí èmi ò firubara ó wù mí o kí àwọn ẹbù fọpo mẹ́rẹ̀ẹ̀rin yẹn ṣiṣẹ́. Ṣùgbọ́n tí mẹ́rẹ̀ẹ̀rin ò bá ṣiṣẹ́ kò túmọ̀ sí pé ká yí wá bàjẹ́. Nígbà tí ààní rìfáínẹ́rì kankan Nàìjíríà tìjọba ni o, taládàáni ni o, à ń repo onímọ̀ ní ti 5. Àwọn kan ti máa sọ pé ṣèwọ́ kí n rí ra déédéé ń bà yẹn ǹjẹ́ mú kí n rí ra déédéé ń bà yẹn. Epo tá à ń lò ó pọ̀ à ń lo almost 100 million liters per day ń bà yẹn. Òun láì fi rí ra déédéé. Kí ni capacity Dangote 40 million liters ló ń ṣe lójúmọ́. Ṣé ẹ fi epo tá à ń lò ń bà yẹn bí epo tó ń lò ń sìn ni kò jọ ara wọn. Nǹkan tó fi jọba pé availability pé ó wà affordability lẹ́jọ́ ìyẹn ni pé ó wà nílẹ̀ àti ra lẹ́jọ́ nígbà yẹn owó àti ra ò ga ara ṣùgbọ́n ṣó wà nílẹ̀ nǹkan tó fà á tí ò fi sílẹ̀ báyìí ni pé èrò tó fẹ́ rẹ epo pọ̀ ìjọ ọ̀lẹ̀ gbọ́ fílọ̀pù ní lẹ́pọ̀ kẹ́yìn.
0: Ìwà mo rò pé ara àwọn achievement tí àwọn kan máa ń sọ nù.
2: Achievement ebi.
0: Pé àtòrépo mọ́.
2: Àwọn náà ní achievement bí àròwó repo kì í ṣe bá àtòrépo mọ́.
0: Kò sí traffic.
2: Achievement àdàfún yín. Àwọn tẹ̀mọ̀ tí wọ́n lo mọ́tò mẹ́ta mẹ́rin tó gbé ọkọ̀ agbé tiẹ̀ ìyàwó agbé tiẹ̀ mọ́ agbé tiẹ̀ wọ́n ń dúró dèrò àwọn báyìí ní aago mẹ́jọ bọ̀ mọ́tò kan náà máa gbé jáde. Ẹ máa jára yín bọ́ stọ̀. Bóyá lọ fọ̀kadà parí ẹ̀ nǹkan tó fà á nìyẹn. Bí mo ṣe ń sọ lọ, àtijọ́ kó epo wálẹ̀ Nàìjíríà orí nǹkan kankan bóyá ló dúró lé ìpinnu ìjọba àpapọ̀ láti jẹ́ kí ara dé àwọn ọmọ ìlú ti are to ba lori oye ni gba ku gba ba fe ki ara de amọ lo ara ma de won ale lo dangote ale le bi fopo ota ale lo gba ale lo awo koko ni wi pe e nla ti ri wi pe epo ti won wa jade ta amọ Nigeria fe lo e ta fun amọ Nigeria ni ta pe fe ta fun ara Hong Kong e kan janfani e tori pe ile baba won na tin wa ṣugbọn to ba ti di pe no family for business pe ko wo pe Nigeria PLC ni amọ lọlọ se o ki se pe
0: e seun ogbeni olalekan san ni e ba se yin si agbeyewo royin agbon magbe na le ngbo ni kan ni West Radio 89.3 FM awa loju opo Facebook West Radio 89.3 FM fan page la vani lati ma drop awon comment yin si oju opo Facebook ile ise wa e ja menuba eleyi to je pe ile asofi agba le ojo ru ana dala afani lati buwolu aba eto isuna todo 2026 ti ile ise Nigerian Customs Service ego la afani lati buwolu owo lo je pe won endorse ipawo wole pe ile to an foju sun ni revenue target 11.074 trillion naira ati enawo to je pe won si gbogbo e o nlo sibe 1.295 trillion naira for the odun 2026 o ye ki eleyi na ko to se anfani fo mo ile de Nigeria bi
2: e se un atokun mi o ba so wi pe ibi ti won gbe lo yen won ti be gaju fun customs ka de mo ko ye wa dada ni ona to ma gba ye wa yeke yeke o owo ti customs n pa owo to je pe won ko jade lati apo wa fun customs ni bawo ni customs se n pawo import duty ni ona kan gbogi ti customs fi pawo iyen ni bi owo ti won gba lori oja to n wole si Nigeria fun anfani awon omo Nigeria te ba ti gbe owo ori gegere le lori ara nkan to n fa nkan ti kiloruko IMF n so niyan wi pe owo oja ma won e to lo ra oja to pe to gbe wole ti joba da tax buruku pelu ogo olohun ma fun tax sori awon omo ilu ni tori ki se pe o fe suwo je gbese o fe suwo jere ni last year 2025 je mo target ti won fun CBN customs 6 point trillion of one mo re se man so customs ti fun wa gbe import duty tariff ga ti Nigeria ga import duty tariff Nigeria ga o ga la ga ju customs la 7 point kan wole lati 7 point kini kan ije mo target ti won fun mo fun odun 11 point kini kan trillion bi 4% bi 50%
0: lo re je pe ori omo ilu na lo
2: mo pelu ogun olohun emi ati yin lasan de ba to ba ya sin de ba ko fe ra case phone lasan te ba ban last year ni 1000 e ma focus 15 for odun yi pelu nkan ti won se 50% yen ti bo ju lori nkan te ma omo Nigeria lo ma san gbeyin gbeyin ki la n produce lo lo bayi
0: awon owo ton ba pa wole o na ori ori omo Nigeria ko na ma na le
2: mo ri mo fila yin yen gan ara wo tan pa lori Nigeria mo Nigeria yin ja fa o mo se so wi pe o mo se so le nkan wi pe eyin o si ninu awon to je wi pe tan ba wo account mo le ni ada bi 89.3
0: tori pe
2: akan yin ba le o je tutu en ba ri yin lasan bi customs budget customs yen o pe yin fe ni lori
0: e ma yan
2: na
0: kan se
2: na ara yan na ni mo so
0: le o si lara
2: nkan tẹ́mi sọ ni pé ẹ ń di àjàgà lé àwọn ọmọ Nàìjíríà lórí pọ̀jù láti 7 point ẹ fún wọn target 6 point ní last year wọ́n bí 7 point wá ẹ ti ẹ dúró ní 8 ẹ lọ sí 11 trillion alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ǹkejì ni pé ẹjọ́ o ọdún wọn lọ sọ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ approve budget fún 2026 ẹ approve budget 2026 ní July ori yin o set
0: ko ti pe
2: ato december o ti ati ko ti december o ti de gbogbo en mo fi so ori won set rara igbo de kan ti last year an se wa se
0: owo won di
2: si bi e customs tin bi won tin o tin pawo lati ori wa lati January 1 odun isin le se wa approve budget mo le se se bi e ta fun kan lu lara gele ko ye mi oro won ye mi o sincerely ko ye mi the year before odun esi na ti ma se budget odun ni sile eh ti e tu ba se in January e se in February e se e lon se second half of the year on na yin nkan ni o ko ye mi ni ko ye mi ra odun tin pari akoko yi bayi ni aye igba ti ijoba nje joba o aye oba sojo aye yaradua won ati ma so fa won ministries department at agency we pay expenditure yin for next year e submit here before the end of August yen ni pe owo te fe na next year ho afojusun yin lori owo ni odun to nbo o e gbe wa betan ki osu kejo to pari igba yen se bi osu kesan na ma gbe budget lo se national assembly osu kesan osu kewa ati ba badi pe ki president fara ma gbe budget odun to nbo wa si national assembly december ni ma ba gbe ti 2026 wa so creative customs go wa gbe ti won ni december odun to tele ara won asise ara iteshoro asise ai nani lu ai bikita ai ranlu nínú bóyá ààrẹ tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yóò rán wa ohun dẹ̀wà ló wá fà á tí àwọn iléeṣẹ́ náà tó kù náà tó fi ń wo ìgbésẹ̀ ààrẹ.
0: ọ̀dà ẹ ṣeun ọ̀bẹ̀rẹ̀ ọlálẹ́kàn sán ni ẹ̀yìn bẹ́ bá ṣe ń yí sí àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mugbẹ́ náà lẹ ṣe ń gbọ́ ò ní ìkànnì west radio 89.
2: ní àtòkọ ọ̀rọ̀ yẹn lẹ̀ ẹ̀mí kọ́ ni máa fẹ́ nú mi sọ ọ́ ṣùgbọ́n pẹ̀lú target tí wọ́n gbé lórí customs yẹn nǹkan ti bẹ̀rẹ̀ sí ní wọ́n Nàìjíríà.
0: A wa loju opo Facebook West Radio 893 FM fan page.
2: Fila yin yi ile le fe ran na. Ori to ma fu di next year ta fe ran ru e.
0: Mo ti ran le lodun yin.
2: O na mo so. Te ba fe ran ru e. Eyin ase be yin pawo customs o to pe.
0: Se customs ba sise ni. E ba mo koke si lapo.
2: Oju yin joju e ton pawo.
0: O le kan san ni. Ni kete mi yin la waka.
2: E ni suru. To ma fi lodun to nbo. Owó tẹ fi rán fi là òwú yẹn ṣe mọ́kọ wọlé ni ṣáàlànà ti kò wá ẹni tí ó dẹ̀bà yín ń ran irun ara ẹ̀kọ́ ló já tó sopọ̀ tó fi bá yín ṣe òwú ó ra òwú ni tó bá di next year tó bá gbé 50% lè yín lórí pẹ́ẹ́fẹ́ rán fi là lásán ẹ má bínú.
0: ẹ lọ fọkàn balẹ̀ a gbé wálẹ̀.
2: àwọn nàìjíríà ń gbọ yín bẹ́ẹ̀ wọ́n á pè wọ́n á sọ fún yín sí máwọn gbọ yín.
0: àwọn
2: kò sọ bẹ́ẹ̀
0: ibẹ̀ ni a tún ti wo eléyìí tán ni pé àwọn agbébọn wọn ṣe ìkọlù sí ibi tó jẹ́ ibùdó àwọn ọmọ ológun army base wọn ká wọn mọ́lé police post bákan náà ilé ìwòsàn nípínlẹ̀ borno bá ṣe ń jẹ̀kúrò ọ̀rọ̀ kó tán ìṣẹ̀ ni wọ́n tẹ̀wájú láti mọ gbowó rẹ̀ sáwò ẹ pé èsì ìròyìn ó jáde wípé àwọn ikọ̀ boko haram nana àǹfààní láti dáná sun ibi tó jẹ́ ibùdó àwọn ọlọ́pàá lọ́dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí ilé ìwòsàn primary health care center ilé ìwòsàn alọ́bọ́dé kan ẹ̀yìn ilé ìwé wọ́n dẹ̀ dáná sun yàrá àkàwé méjì ní logomani ní ìpínlẹ̀ borno. ojú ò lẹ fi wo gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ yìí.
2: ẹ ṣeun atọ́kùn kò sí nǹkan tá a ṣe ìfẹ́ tún máa sọ nínú pé ètò ààbò nàìjíríà ó ti forí wọn gànà àwọn kan ló fi ẹgbẹ wọn ìgànà mi ò rí bẹẹ ó fi orí wọn ìgànà ni kí dẹ̀ ló fa àwọn nǹkan tí ó wà lẹ́yìn kì í ṣe nǹkan tó jẹ́ pé àmọ̀ nǹkan tá a mọ̀ dáadáa ni àwọn ọ̀rọ̀ bíi repentant bandits àwọn ọ̀rọ̀ bíi pé àwọn ará bí yìí o ibùba wọn rèé o ibùdó wọn rèé o kẹwàá níbẹ kan máa ṣe fàájì ńbẹ tẹ ẹ bá dójú àgàn wọn lójú ẹsẹ dandan ni kán ṣe nǹkan tán máa ṣe kán táwọn máa ṣe láyé tiwọn nígbẹ kí wọn pààyàn kán jíyàn gbé kán bẹni lórí ẹdẹ mọ bíbí tán wà rèé o ara bíi dẹrẹ báyìí ọrọ òṣèwọn ò síbẹ tán wákàtí lè rèéyàn tí ìṣàrà wọn báyìí láìfẹ ìyá ṣe wọn dáṣẹ rí àfọ̀ntán ò ẹ̀ẹ́dẹ̀mọ̀ bíbi tí wọ́n ń gbèrè mo n gboro minister for defense ore mi daada ore mi ti mi ori ri ti mi refe ni laye mi ore mi o so ku so lero kilogo e si ji musa a to je si ds mo ti n tele oro e to ku to do eniyan po eloko kon fu eloko eke eloko emu ta won rabi ba ti de ma ba won e ma mi kan e ma foya e doju agan won eyin
0: ni e ma lu won
2: eyin ni e ma lu won e won ba trillion trillion trillion trillion trillion military spending awa ta gba ta so ta so ta gba ko bo ko bo ka ma yu e se se tun bi ki 47 bo e gbori e gbe po o so tutun la na bayi olohun so bayi ni gege bi minister of defense be iwo to ba je mo ologun to ba sese n reti ase lati gbe na woju awon rabi baye ba se boju ba sese soju ni ase gege bi pe ara bandit ni eni
0: soro ni e
2: soro ni e logistics ati gbe won lo sibi ta awon rabi wa se wo provide e o mo bi ti awon rabi wa so ti gbe won lo sibi lati lo gbeju agun won o ko be se ni so tata to lenu pe kini kan kini oro be ni e oro be o n soro fe ti la ka ye o pe daada ko ma lo bo won sise ni temi de mo bipe to e o se tu bayi ni sokoto bayi won te ti wa kasa tutun kan bayi ije mo kan se te ba mo okunrin wa han ori ebo le loju ese awon iyawo won oko won lo sunu ndu ka ta mo be lu tu ji nse lowo lowo bayi ni sokoto ati Zamfara ka bo si Niger State Niger State na ti lo attack health care center se ba rabi idaju health center eni ti nkan se to wa wo san wa si ile wo san ohun le tu lo n danaya
0: be ki tu soro ile iwe ni
2: kan ki soro ile iwe ni kan ba uchi on ti soro nbe lana mo je ta yi won danaya enikan won ko awon to kusa lo ti boruno ti yobe ki la fe ma so lori yen ti kaduna ki na awon eyan mo lori awon yen ko si nkan ta fe ma so mo se kwara la fe so ni aboyo wa oro kan kan mi lo mi nu o kan mi lo mi nu gidi gidi gidi gidi tori ojo ro mo ju ni awon mo ti won jiko ni ijoba ibile orire ati ijoba ipele ti won ti ji won gbe ni Borno ibise won ijoba nbi ojo nro oro ti fe ojo ti fe dojojumo bayi ki lo sele ti ipele Oyo mo n gbadura bi pe kolon ba wa dekun kan to wa nle ka ma gbo pe nkan buruku mi tu sele leru nkan to wa nle yi adura temi n gba ni pe kolon n je ki awon ara bi bayi pe kan pada sile won ṣùgbọ́n nípínlẹ̀ Borno kò rí bẹ́ẹ̀ o ọjọ́ tí wọ́n jí ọmọ gbé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí gàgàgàn náà jí ọmọ gbé náà nípínlẹ̀ Borno ìjẹ́ ohun tó ṣẹlẹ̀ wọ́n ti lọ jí àwọn ọmọ míì gbé nílé ẹ̀kọ́ mọ́ tilẹ̀ ọmọ ṣe ń sọ wípé bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ṣí iléèwé padà yìí inú mi dùn sí o ṣùgbọ́n mo lérò wípé wọ́n ti ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò kó má di wípé tàǹdìlà ní àmọ́ tó tẹ́lẹ̀ àwọn ètò àti tàǹdì o ilé àwọn kan ló wà lọ́wọ́ wọn báyìí ọ̀rọ̀ tá à ń sọ ní pé kí wọ́n bọ́sta kó má ti lọ di wípé wọ́n ti lọ kún wọn níbẹ̀ ìyẹn ló máa burú jù ẹni mi ò ní fẹ́ rárá.
0: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálékan sọ ni ẹ jáde òkìlọ̀ ká gbọ́ ìkéde àti ìpolongo ọjà nígbà bá padà dé a ṣe ojú òpólẹ̀ fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lé láti dá sí àwọn ìròyìn eléyìí àti láǹfààní láti mẹnuba nígbà bá padà dé a tún mú àwọn ìròyìn míì tó yẹ pé ó jáde fún ti àárọ̀ ọjọ́ tòní ó yẹ pé a lórí ọ̀fẹ́ láti mẹnuba ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè ọjọ́ nílẹ̀ ti Ìbàdàn a tún mú àwọn ìròyìn míì tó jáde láàárọ̀ òní a tún mú jáde báyìí kò ní ìkànnì West Radio 89.3 FM à ń bọ̀ ẹ kú kalẹ̀.

0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
2: Oh, wow. Yes, please.
1: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
2: Wow, that's amazing.
1: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
2: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
1: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.
0: Gbọmọ Nigeria, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láti kan ní kọ̀ǹga gbọmọgbẹ́ Wells Radio 89.3 FM. Ṣé bẹ́yìn àgbàlagbà lẹ sọ pé káfọ̀ tún wẹ òsì, káfọ̀ sì wẹ ọ̀tún, àfọwọ́wẹwọ́ lọ́wọ́ fi ń mọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni a tún ti wá gbédé wákàtí kan ìgbádùn, wákàtí kan omi ọgbọ́n, wákàtí kan omi òye, làfikún sáwọn omi ọgbọ́n tẹ̀ ti mu níkan ní Wells Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù keje ọdún 2026 ìkànnì kọ̀ǹga gbọmọgbẹ́ Wells Radio 89.3 FM yóò ṣe àfikún wákàtí kan sí àsìkò tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́. Nígbàtí ètò ìgbóhùn sáfẹ́fẹ́ wa yóò mọ bẹ̀rẹ̀ láago 5 ìdájí, tá a sì mọ tẹnu ètò bodò láago 12 òru. Àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan, orin aládìídùn, ìtanilólobó lásìkò tótó àti eléyìí tó yẹ tó ń tàwọn ètò ìgbáládùn ẹ̀mí ẹni eléyìí tó wà fún gbogbo mọ̀lẹ́bí. Ẹ darapọ̀ mọ́ ìkànnì kọ̀ǹga gbọmọgbẹ́ Wells Radio 89.3 FM láti máa gba ìtanilólobó, àwọn ọ̀rọ̀ ìmúnilọ́kànlé àti ìgbáládùn ẹ̀mí ní gbogbo ìgbà lásìkò gbogbo láti aago 5 ìdájí sáago 12 òru. Ìkànnì kọ̀ǹga gbọmọgbẹ́ yín náà ni tó kún fún omi ọgbọ́n, ìmọ̀, àtòye. Ẹ máa darapọ̀ ní gbogbo ìgbà. Ẹ ṣe tẹ̀nífẹ̀ẹ́ wa, àwa náà ò sì ní já yín tàmọ́ ní ìgbà kọ̀ọ̀kan. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹwa.
3: Kọ́dà! Ṣé wo gbọ́ bí ìjọba àti iléeṣẹ́ rédíò pẹ̀lú mú òmáwòrán bí wọ́n ṣe ń ké tantan wípé kí ẹ mọ́ da ìdọ̀tí sójú pópó àtinú gọ́tà mọ́? Mọ́mọ̀ jẹ́ kí ọmọ rẹ lùgbàdì àrùn onígbámẹ́dì, kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti ibà pọ́njú pọ́tọ̀. Bó o bá ti ẹ̀rọ tara rẹ, ṣàárò ti dìbò.
4: Ẹ jẹ́ yàgò fún nǹkan tó lè fa omi yalé, agbára ya ṣọ́ọ̀bù. Iléeṣẹ́ Wells Radio 89.3 FM ló ń ké tantan sí yín létí wípé àlàáfíà yín ò dọ̀wọ́ yín o.
0: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

0: bà ní inú jẹ́ ní tàà máa tí a sì wà níbi tí a wà yìí. Kí ló dé tí a máa yẹn ti pẹ́ jù bẹ́ẹ̀ dàpọ̀ bá níbẹ̀ jọba? Ẹ sọ lánàá wípé ààrẹ ò kà sí gómìnà ọ̀kan sáàrẹ. Mo ní bí màmá ọba ló gbọ́ pé bí màmá ọba lu wá bókè òkè ọlọ́ba mọ̀ọ́mọ̀. Tó bá jẹ́ pé tí ń bẹ láàrin àwọn méjèèjì ni òfin jẹ́ kí àwọn yẹn ó tì di rírí tí wọ́n dákú tí wọ́n yanjú ẹ̀. Ká má fi ọ̀rọ̀ òṣèlú bọ tí ń bẹ nílẹ̀ pẹ̀lú àwọn ọmọ yẹn. Ẹ̀rí kan tí a kó ní Èkìtì wọ́n ti jọwọ́ wọn. Àwọn kan tí a kó ní Bọ̀nú àwọn apá kan wọ́n ti jọwọ́ wọn. Kí ló dé táyé yóò bá jẹ́ pé Tọ̀yọ́ ṣe lórí bẹ́ẹ̀. Ká dákú ká má fi ṣe ọ̀rọ̀ òṣèlú kí wọ́n tú ọmọ yìí lẹ̀ wọ́n dákú ó ti ń kó sí lóko oṣù méjì báyìí. Irú kowó làwọn òbí ẹni yẹn fẹ́ láwọn bí ọmọ yẹn fẹ́ wà àti àwọn olùkọ́ wọn tí wọ́n wà bẹ́ẹ̀. A lè pe kọ́kàn wá ọkàn wá àwa gan pàápàá àní fílíìn bí ọmọ yẹn ti wà bẹ́ẹ̀ kò dá rárá. Kíjọba ó dákun kí wọ́n bá ní ṣe akitiyan pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò wa kí wọ́n bá ní gan ọmọ yẹn lẹ̀. Ẹ dákun ojú òní tú gbogbo wa ọ Nàìjíríà ò ní bàjẹ́ o. Epo wọn nǹkan kan wọ́n yẹn ọlọ́run gbogbo ẹ̀ wálẹ̀. Gbogbo ẹ̀ lọ́lọ́run mú wálẹ̀.
1: Ọlọ́run bá ní ṣe ṣe. Hello,
2: ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
2: Orúkọ mi ni Sam láti Liberty o.
1: Ẹ ṣe o bàbá.
2: Ẹ jẹ́ olóyè Sanni.
3: Bàbá.
2: Mo fẹ́ nígbà tí à ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ tí wọ́n wà nínú ọgbó yìí.
3: Yes sir.
2: Ṣùgbọ́n ṣé tí ṣèyí ò bá lọ bá inú ṣíṣe ẹni tí nǹkan bá ṣe ló máa lọ bẹ́ni tí nǹkan ò ṣe ni. Èbí bàbá orílẹ̀-èdè la pé Tinubu. Èbí òun ló yẹ kó wá bẹ àbẹ̀wò síbi tí a wà ìyẹn ìkíní. Ìbéèrè kejì tí mo fẹ́ bèèrè ni pé ṣé ó ṣeé ṣe kí Matthew Akinyemi àbí kí lorúkọ
3: ẹ̀. Adéyẹmí.
2: Adéyẹmí tó ṣeé ṣe kí lọ ní ọ́fíìsì ní Federal Secretariat Labuja láì jẹ́ pé ìjọba mọ̀. Ìpínlẹ̀ fẹ́ bèèrè ni ẹ̀ta.
3: Ẹ ṣe. Nǹkan kan bá tọrọ ti bàbá Adéolúṣègùn tí bọ̀rù ń tán fílẹ̀ yẹn. Wọ́n lọ́mọ ẹ̀ka àwọn ọ̀rọ̀ àwọn iléèwé kó tó nǹkan bẹ́ẹ̀ yẹn tó àwọn ẹ̀ ti wà níbẹ̀ oṣù gbóṣù pọ̀ ni. Fún ti bàbá yìí ṣe rí ọ̀rọ̀ pé wọ́n bára wọn sọ̀rọ̀ yẹn ó fi hàn pé àwọn méjì gbèsè kankan yẹn nínú ìwé tèmi
1: nìyẹn. Kò sí ìgbésẹ̀ tó ń gbé
3: nígbà
1: ṣe rí sí.
4: Ẹ̀lú ẹ̀kọ́
1: ọ̀rọ̀ sà.
4: Ẹ mà kú ètò.
1: Ọlọ́run ló ń tọ́.
4: Olóyè akitilé ọmọ ni ìlú àtọlọ́kọ àtàbàdàn bàbá. Olóyè Sanni mo kí yín.
3: Thank you, sir.
4: Ẹ káàárọ̀ sà.
3: Yes, sir.
4: Olóòtú mo kí yín ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ sà bàbá.
4: Ẹ kú iṣẹ́.
1: Yes, sir.
4: Ìgbà tí àwọn tọ́nà wọn wà ní House of Senate àbí House of Rep gbogbo wọn, wọ́n tún wá lọ gbé wọ́n tún fáwọn custom ní target pé oyè báyìí ní kọ́tún tí wọ́n fẹ́ pa wá ní. Gbogbo kíní orí wa ló ń pọ̀. Ẹ mọ̀ pé tí tàrífì ẹ bá di high, gbogbo ọ̀gá bá ti kó wọlé, àwa la máa máa rà á. Ẹ tó kó nǹkan wọlé, ó wá ṣe business mi. Àwa la máa padà sọ́kà ẹ. Kí ló dé tí bàbá ń ṣe báyìí? Kí ló táwọn èèyàn yìí ń ṣe báyìí fún wa? Ètò ọ̀bọ̀ lórí bó ṣe rí yìí, ẹ wò bàtà àwọn ọmọ ti wà ń bẹ̀ yẹn. Tí wọ́n dẹ̀ sọ fún wa pé ká fọkànbalẹ̀. Almost today. Kí ló dé? Ìjọba yóò ṣe dáadáa. Mo wà ń bì kan lánàá sí. Ẹ lè bí nípa àwọn kan tún bá mi ájú pé wọ́n ṣe ń ṣe yẹn orí pọ̀ jọkà lọ ni mo lè ṣe ju bó ṣe ń ṣe yẹn lọ. Mo dẹ̀ wò wọ́n báyìí lánàá bí ìmọ̀ nǹkan tí mo lè sọ.
3: Ẹni kan máa gbọ́ wa sá.
4: Bí ìmọ̀ nǹkan tí mo lè sọ níbi tí mo wà bẹ́ẹ̀ lánàá. Èlọ́tọ̀ àwọn àgbàlagbà. Ṣé bá gbọ́ nǹkan tí wọ́n ń sọ jáde olóyè sọ ni? Ẹ wo ìlú yìí, I don't understand o. Ẹ kú ètò kò níwájú olóyè akíndélé mi.
1: Ẹ ṣeun. Hello, ẹ ti wọlé o.
5: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀
5: sá. Olóyè Sanni.
3: Yá mi.
5: Àmì
3: àtẹ̀yìn.
5: Ẹ dákun ẹ̀ káàdì wọn ni wọ́n gbé wá ní ìpàdé ìṣọ̀kọ̀dá àkíyó.
1: Agbọnyin o.
3: Wọ́n ní plane, wọ́n ní plane tí wọ́n máa gbé wá
5: ní ìpàdé.
1: Ok, tí wọ́n máa gbé wá.
5: Wọ́n tún mọ́ ní parí oṣù Júùnù ni wọ́n tó tán Lẹ́kọ̀ọ́ àti ìrí o. Wọ́n bá ṣe kí wọ́n máa fi kókó wọn bá ọkọ̀ ọkọ̀ ọmọ ìtìtì jáde o.
1: Ẹ ṣeun.
5: Wọ́n bá tọ́ ọmọ ẹ jáde o.
1: Ẹ ṣeun.
5: Ìṣirò ká o ló ṣe ìbá lọ.
1: Hello, ẹ ti wọlé o.
6: Ẹ̀lẹ́ o, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
6: Ẹ kú ètò ìlú.
1: Ọ̀nà ló ń tó bàbá.
6: Ọ̀gbẹ́ni Adé Olúkàyọ̀dé mi láti kọ́ ọ láàpáta.
1: Ẹ ṣeun.
6: ẹgbẹ́ ti orílẹ̀-èdè.

0: tó bá ń rọ̀ṣọ̀ mi, tó bá ń gbádùn, tí ìgbádùn bá dé, tí ìyípadà rere dé, ọ̀rọ̀ ní sẹ́nikẹ́ni ń ṣàwàtí àkèlé náà tọmọtọmọ. Mo kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nínú òkúlú ń bẹ̀rẹ̀. Orí òkú ní gbọ̀bọ̀ ni. Ṣé a rí ohun tẹ̀mí gbà sọ ni wípé agency tí Ọ̀gbẹ́ni Adéníyì tó set up yẹn, do you believe wípé ó scam 10 critical institutions tí ò yẹ kú tó dẹ̀ ń rìn ni wọn? ICPC wà ń bẹ́, EFCC wà ń bẹ́, gbogbo ọlọ́gbọ̀dọ̀ ẹ̀ kọjá o, tó fi set up nkíní yìí o, tẹ́ bá lọ fọ́lù Jimoh Babatunde, ẹ máa gbọ́ tí ó fà. Agency yẹn ó gbé kalẹ̀ ní on the 8th of March 2024. Ó beat every one of them, both the chief of staff office, secretary general to the federation, EFCC, police, gbogbo ọ̀dọ́wọ́lúgbà kọjá. Committee, ní house, every one of them ló gbà ní gbogbo government ẹgbọ́dọ̀ wọ kọjá. Ẹni pé orílẹ̀-èdè yìí kò security yẹn. Kékeré ni sọ bandito insecurity burúkú gidi ni nǹkan tí Adeyemi ṣe tó ọmọ àsìkò lẹ́yìn o. Insecurity tó ti wọ federal kíní federal institution. Bàbá ọlọ́run gbà wá o.
1: Ọ̀rọ̀ tí bàbá yẹn sọ pé Adeyemi ṣó lè ṣe nǹkan tó ṣe yẹn kò lè ṣe láìjẹ́ pé àwọn kan gbé pọ̀. Wọ́n jọ ọ̀rọ̀ àjọ sọ ni fún ọ̀rọ̀ tí olóyè Akintilé ọmọ nìyí ṣẹ́rẹ́ àwọn àgbààgbà àwọn tó dàgbà yẹn ṣe ń bí omi ẹ̀yà ti wọlé sí wọn lára tán pé ọmọ wa ṣàní ẹfílẹ̀.
2: Ó ṣe dá kò ṣe dá
1: ọmọ wa
2: ọmọ ìdúró bá ló ṣe àwà ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Túgàjà. Ẹ̀lọ́. Ẹ káàárọ̀ sà.
3: Olóyè kan ni mo fi yọ.
1: Bàbá ẹ káàárọ̀ sà.
3: Bàbá rẹ̀ agbèrú.
1: Àmì àbá mi.
3: Ẹni tí mi kàn fẹ́ sọ, ohun tí èèyàn ò bá ní èèyàn dé fúnyàn.
1: Bẹ́ẹ̀ni.
3: Ìjọba yóò nílé nǹkan gidi tàbí ìṣèjọba lówó wọn àdé fún wa ní nǹkan gidi. Àwọn èèyàn ni kò dìsáàdì. Àdìkan sọ lánàá. Mo wá sọ lójú ẹni yẹn nígbà tẹ́ ní àmì àdúrà yóò rà ọkọ ni tí gọ́ọ̀mẹ́ntì kó ọ̀rọ̀ tó wọ̀ tìtù ní Nàìjíríà ni gọ́ọ̀mẹ́ntì. Ilé ìtajà ni ìtàn sọ Tágọ̀ tó bẹ̀rẹ̀ wọn mọ̀ ń pa ẹ̀. 2 trillion sílẹ̀ àbí amẹ́ni trillion 20 trillion ní ọ̀ṣì ọmọdé dákọ̀ tí wọ́n sọ̀kọ̀ lórí èdè. Ìyá bẹ́ẹ̀ nìyẹn ó ní kẹ́ẹ̀sì ó tún gba tíkẹ́ẹ̀tì lọ house. Ẹ̀kan pọ̀ kan ní òru kọ́ńtì báyìí yìí o. Corruption ẹ̀ nìkọ̀ọ̀kan rẹ̀. Bàjẹ́ bí àmì láì yẹn ẹ̀hún lójú ní ṣe ẹnìkan. Orí ara ta náà ti máa pa kí nìkan tó wọ́n fà wá. Ẹ̀mí-kẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn táwọn èèyàn sọ̀rọ̀ gbogbo kan máa ń wọ́n ni kí ẹsẹ̀ máa gbé náírà $1,000 ibẹ̀ ṣe oníkàgbọ́ kan ló ní kọ́rẹ́ńsì kọ́ńtì yẹn ni. Ẹ máa tọ́tẹ́ yìí báyìí náà lè fún lábẹ́ríkà yìí báyìí náà lè fún kí ló kọ́wà pẹ̀lú yẹn.
2: Ẹ
1: jẹ́ kí n sọ̀rọ̀ kan lórí nǹkan tí ààrẹ ṣe. Ààrẹ ní pé kí ICPC yẹ Adeyemi Adeniyi wò. Ṣé ń gbọ́ mi o? Ọjọ́ tó ní kan yẹ̀ díẹ̀ wò lọ́dún tó ní òun fi gbàjà bí àbílà ṣe lórí ikọ̀ ìjọba kan. Ṣé ọ̀rọ̀ tí ó ń sọ rẹ̀ ẹ̀rọ yẹn?
2: Ẹ jẹ́ kí a dé ojú òpó Facebook ọjọ́ tí ń lọ. Ẹ jẹ́ ká gbé ìpè ọkàn yìí mọ̀. Hello.
4: Hello. Hello. Ẹ máa kú ètò. Adéyẹ Olúṣẹ́gun lórúkọ tèmi mọ̀ ń fi látàrí gbọ́n lẹ́yọ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí bàbá wa ọmọ ní Akíndílé sọ láti àlọ́ àbáta yẹn? Lórí àwọn akànjẹ́ ń pé bàbá yìí ò lè ṣe kinní kan kò lè ṣe kinní kan. Ṣé ẹ rí ẹ mọ̀ mọ̀ pé àgbogbo wa mọ̀ pé báyìí kinní kan ààrẹ tí ń bẹ́ẹ̀ yọ pé yọ lọ́dún mẹ́sẹ̀. Ṣùgbọ́n tẹ́yà míì bá wá dé tí bá ń ṣe báyìí táwa yóò bàbá wa ń sọ̀rọ̀ á jẹ́ pé kà ni wa. Gbogbo bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yẹn. Ọlọ́run dì wọ́n wà láyé àtàwà náà. Tẹ́yà míì bá wá dé bẹ́ẹ̀ bóyá Hausa tàbí Ibo ni. Tí ẹ bá wá ń ṣe
1: báyìí,
4: tí ẹ bá wá ń sọ̀rọ̀ pé ẹ̀yà yìí ò ṣe dá.
1: Mo fẹ́ bí ẹ̀gẹ́gẹ́ ń béèrè kan sà. Ẹ jọ sà, nǹkan tó wà ní ẹ̀jẹ̀ lọ ṣó tẹ̀yìn lọ́rùn.
4: Sá.
1: Nǹkan tó wà ní ẹ̀jẹ̀ lọ lọ́wọ́ báyìí sà ṣó tẹ̀yìn lọ́rùn.
4: Ṣé ìjọba ti ń bẹ́ǹtà?
1: Bẹ́ẹ̀ ni sà.
4: Kò tẹ́ ìmí lọ́rùn rárá.
1: Ẹ̀dẹ̀ fẹ́ kó sọdún mẹ́jọ.
4: bẹ́ẹ̀ àní by fire by tula tí ó gbé àní káti ẹ̀ ló lò èmi ò lè sọ pé kò nílò
2: sórí
4: ẹ̀lẹ́ ló sàtẹ́rẹ́ mi tí mò ń sọ̀rọ̀ yìí tẹ́ ń gbọ́ mi
1: ndọ́yìn
4: dísù tí mo fi ń ṣiṣẹ́ 2000 per litre ni kọ́tẹ̀ ni ó tún bí ó wálẹ̀ sí 1006 ní ìjẹta tí mo béèrè
1: kíjọba ètò dé sà
2: ọjọ́ ti lọ
4: sá
1: kíjọba ètò dé ló ń dísù sà.
4: Gáàsì tá a fi ń dáná àwa mẹ̀kúnnù. Ṣé kò rí báyìí tẹ́lẹ̀ náà?
2: Ọ̀dà bàbá ẹ ṣeun. Kò rí báyìí tẹ́lẹ̀. Ọlọ́ba tó. Ẹ jẹ́ ká dé ojú òpó Facebook. Ó já sówó Ọlámilékan àrọ́wọ́yín níkànnì Facebook. Wọ́n kí wa lápá ibẹ̀. Ìpè àkó ojúmọ́ bákan náà ní ojú òpó Facebook. Damilọ́lá Akinade àrọ́wọ́ náà tí wọ́n ṣàlàyé wípé kí owó epo kí ó já wálẹ̀. Kí ó padà sí oyè tó wà ó kí ìṣèjọba yìí kó tó dé ó wípé gẹ́gẹ́ bí nǹkan ṣe wá rí báyìí wípé iṣẹ́ ni ìṣèjọba tó wà ń ta ó iṣẹ́ náà wọ́n fún wa ní ìlérí orí ahọ́n lásán tó jẹ́ pé àwọn nǹkan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni àwọn ìlérí tí wọ́n ṣe fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti kọ́ ní apá ẹ̀bẹ̀ wípé wọn ò kọ́ ẹbú fọpo bákan náà ni wọ́n jẹ́ kí ayé dẹrùn fún aráàlú ọ̀nà òfin ayédèwà lọ́rùn dada bàbá túndé ṣeun àwọn náà kí wa kú ojúmọ́ ní ìkànnì Facebook West Radio 893 FM fan page lójòpó Facebook iléeṣẹ́ wa àti Adéronkẹ́ Akóredé Ọládélé Àríkàlà ńlápá ibẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti Adéyẹmí o tí wọ́n ní pé ó dàbí ọ̀rọ̀ ọ̀hún wípé ó tún ti bẹ́yìn yọ́bá ó tún ti gba ọ̀nà míì lọ o nítorí àwọn ẹ̀sùn lè tó dìrọ̀ mọ́ wípé wọ́n ṣe gbogbo nǹkan tó wà ní ipa wọn láti rí i pé ẹni tó mẹ́jọ wá gan ni ó padà rí pé òun mọ̀ jẹ̀bi tí ó tún mọ kábàámọ̀ o. Hello.
5: Hello.
2: Yẹ bàbá ẹ ṣeun.
5: Ọ̀gbẹ́ni Adé Olúkáàdé náà ni
2: o. Ẹ ṣeun.
5: Ẹjọ́ bàbá Sọ́ní.
1: Yes sir.
5: Ṣé ẹ rí ọ̀rọ̀ ìlú yìí? Àwákọ̀ ń wò ní ìsìn ìmì kí ní ìtì wọ́n ti pẹ́. Ẹ jẹ́ ká wò fún àpẹẹrẹ. Òpè ní àná èmi mú ẹyọkàn nínú nǹkan tó yẹ kí gbogbo ẹbí lò. Èmi mẹ́yọkàn. Ẹni tó tẹ̀lé ni òun náà mú kan lónìí. Ẹni tó tún tẹ̀lé ìyẹn náà tún mú kan lọ́la lọ́nà àìtọ́. Ẹjọ́ ṣé kí nìyẹn kò tí ní máa yìnrìn kó tí máa accumulate gbogbo nǹkan tó mú kù bẹ́ẹ̀. Ṣé ọdún tó ti pẹ́ lórí tàǹkù tí ń yọ tiẹ̀ náà ti ń yọ tiẹ̀ nígbà tí ara ò fẹ́ bá a mú mọ́ lójú tí ìdá ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ wọ́n sì ta ṣe ta ẹ̀rọ pariwo. Ọwọ́ tó rẹ̀ ti ṣe tí wọ́n sẹ́yìn ọ̀rọ̀ tó wà bí àná ọ̀rọ̀ máa ṣe tí wọ́n. Ṣé rírú yìí àti ká gbàdúrà ọlọ́run dá sí ní ìtàbá fún mi sọ nǹkan mímu ẹyin náà mọ nǹkan tó lè yanjú ọrọ yìí. Yes,
2: ẹṣin. Ilé ìlàgbé kan yìí. Hello. Ó ti rẹ̀.
1: Ẹ tó bá sọ pé Nàìjíríà da kí Bọ́lá Ahmed Tinubu tó bọ́ sórí ipò alábòsí rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n kí tèmi ń sọ ni pé yóò tí Nàìjíríà ti ń bàjẹ́ o Nàìjíríà ti bàjẹ́ fì bí ilé ìlú jìjì lábẹ́ ìṣèjọba kan bí ilé rí.
2: Ìmọ̀ràn yín fún ara ilé ìjọba àtàrà àlù ká tún máa lọ.
1: Ẹ fún ìjọba ẹ ṣojú ìṣèyìn ebi ń pa àwọn ọmọ Nàìjíríà ẹlẹ́ka kan ọmọ Nàìjíríà balẹ̀ ètò ààbò ẹ kó dúró rí ẹyin ọmọ Nàìjíríà ẹ má sọ̀rọ̀ ìtìnú ẹyin lẹ́ni ìlú ẹ gba ìjọba ṣiṣẹ́ ni tán bá ṣe dáadáa ẹ fún wọn láǹfààní àti ṣe é ṣe tán bá ṣe dáadáa ẹ rù wọn bọ́ta ẹgbẹ́ tó máa bá ṣiṣẹ́ dáadáa síbẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ.
2: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálékan Sanni ẹyin tí ẹ láǹfààní láti bá wa dá ṣe ṣeun. Ẹyin Olúz Tẹ́mì Káyọ̀dé àtẹ̀jíṣẹ́ wọn rápálá wọlé lójòpó Facebook West Radio 893 FM fan page wọ́n kí wa kú ojúmọ́. Gbogbo nǹkan tí à ń sọ ènìyàn ò dà pé ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn ìpínlẹ̀ wa ìró àná báyìí pé ìjà láàrin Haúsá àti Yorùbá pé kí a wo irú ìṣẹ̀lẹ̀ báyìí lè tó jẹ́ pé kò bójúmu pé ìjọba pé kí wọ́n gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ bá wa gbọ́ ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́ fún ti àárọ̀ tòní ẹ ṣe ẹ̀yin tí ẹ pè tí ò láǹfààní láti wọlé ẹ má bínú o eti e se be ti agbo nkan te so eyin e ma binu e te de se be dasiwa ni oju opo Facebook to tu ba wa se be tan awon foran wa te ba wa tan kaakiri dada baba to de seun o ja sowo olamilekan damilola kin ade aderonke akore de oladele folasade oluwa sola ile sanmi orire idowo adupe amo lori o to ba di ago mewa a pada wa lori eto ijoko ojogbon lase olohun lori eto ijoko ojogbon laaro ni alanfani lati gbalejo lati ilese ajo tori si idojutofo ilera eyin o ilese Oyo State Health Insurance Agency Oishia je pe eni ti se akowe won executive secretary dokita Asola Akande eni o je alejo wa ti won da wa leko lori awon anfani to ni se pelu idojutofo ilera ati pe awon ona wo eni awa na fi le kopa ninu re ta fi le je anfani to je pe a le toju ara wa pelu owo pelenja e darapo wa to ade agun mewa lori eto ijoko ojogbon ba se mo lanfani lati yoro lori awon oro to ni se pelu eto orile ede Nigeria ati awon nkan ti o se anfani fun gbogbo wa e se ohun te n gbo ikanni West Radio 89.3 FM e ma yi ko nikan ni West Radio temi tope o lawole omo baba sha plane MC Noodles ni oruko temi titi agun mewa ta pada wa lori eto ijoko ojogbon e ma yi ko e ku kale
6: Ikoni West Radio 89.3 FM ikoni kanga domode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon woye wa ati olupe wa ki so ohun ti ikoni fi utelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa kanga wo ni gbogbo aye n dadare kiri ti won pon yi West Radio 89.3 FM. Kanga agbemagbe.

àmọ́ kí yín ẹ kú ìkàlẹ̀ ní gbogbo bí dáfẹ́fẹ́ ìkànnì fẹ́ dé fún ti àárọ̀ ọjọ́ tòní. A wà níkànnì Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page. Àlejò mi ti wà ń kàlẹ̀.

0: sórí òkè ẹja lọ mọ́ṣáláṣí kìí kúkú ṣe pípa gbàgbọ́ òun ló tó bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àpò lọ fẹ́ẹ̀rì tí nǹkan bá sì wà lára èèyàn téèyàn bá tọ́jú rẹ̀ ní ìgbà tó yẹ kòkò kékeré kòtò kékeré àwọn ọ̀dẹ kànga mọ́ ni lọ́wọ́ ìtumọ̀ ni pé adójútòfò ọ̀nà wo ló fi jẹ́ pé ó lè jẹ́ kí ìgbà ìtọ́jú kó má di ìnira fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹlẹ́ẹ̀kejì tó ṣe pàtàkì òun ni pé ìgbà míì àìsàn kan a máa sọ ni dakúṣẹ̀. Owó tó o ti fi pamọ́ sápò rẹ, owó tí o ti fi sínú cooperative, owó tó jẹ́ wípé a ti fi sí savings, a fi tọ́jú ọmọ, a fi rán wọn lọ sùkúù, tí àìsàn kan bá dé gbogbo owó òun lálọ ná. Àìsàn kan yóò sọ̀yàn dakúṣẹ̀. Ètò adójútòfò ọ wá láti dáàbò bò kìí ṣe ìwọ nìkan ṣùgbọ́n gbogbo nǹkan tó níbi ìfipamọ́ rẹ okòwò rẹ ìyẹn ni adójútò tó fi wá. Ìkejì tí mo sọ ilẹ̀ fi jẹ́ ká rí ìsopọ̀ tó wà láàrin adójútòfò àti ìṣẹ́. Ẹlẹ́ẹ̀kẹta tó ṣe pàtàkì òun ni pé adójútòfò wá láti dáàbò bo ẹbí. Bá a ṣe jókòó yìí atọ́kùn ọ̀n rẹ́rìn ọ̀n rọ́rọ̀ sọ ni ọlọ́run ní gé fóun kọlù ọ wọlé kán sọ pé màdámù o wọ́n ti rọ́ṣẹ̀ lọ́bì kan ọlọ́run ní jẹ́yún ọjẹ́ pin rẹ ó rí i pé ó ṣe ètò ìtàn ṣùgbọ́n o lè máa pe ha ní dí tó fi kúrò lórí afẹ́fẹ́. Ìtumọ̀ rẹ̀ ni wípé ọkùnrin tó bá ní láárí tó wúlò ìdáàbòbò ẹbí rẹ lọ ń wá ó lè wà lórí adójútòfò nìkan kí nǹkan wá ṣèyàwó rẹ kó ní aṣẹ́ ilé lo káàdì nìkan kò ṣe é lò ó rí i pé gbogbo ohun tó ní kò sí ìdáàbòbò fún náà ni nítorí pé owó tó fi fipamọ́ tó fẹ́ fi ṣe rédíò station ti hàn ọlọ́lọ́ kọ́ bọ̀ láti fi lè tọ́jú ìyàwó láti fi lè tọ́jú ọmọ. Ẹlẹ́ẹ̀kẹrin tó ṣe pàtàkì tá a fi ń sọ ètò adójútòfò òun ni wípé tí ara ilé ẹni tó bá ń jẹ kòkòrò lọ́sàn-án ọ̀rọ̀ rẹ̀ ni ò ní jẹ́ kí gbogbo wa sùn ní alẹ́. Ìtumọ̀ rẹ̀ ni wípé tí gbogbo wa tá a bá wá sí abẹ́ ọ̀nbúrẹ́dà adójútòfò ẹ rí pé gbogbo ìlú ni ó wà ní àlàáfíà iṣẹ́ ọlọ bó ṣe yẹ ọlọ. Bí mo ṣe wọnú stúdíò yín yìí tí mo kàn wọlé tó jẹ́ pé mo ń gbẹ́kọ́ mo ń sín bí wákàtí kan ó ṣe di ìṣẹ́jú mẹ́wàá lọ́mọ wá nítorí ẹ̀rú ọmọ bọ̀ pé àkúkú mọ rú kó eléyìí o kọ́ mọ́ jẹ́ pé ńgbà tí ọba jáde ẹ̀yìn ètò adójútòfò wá bí mo ṣe ń wá ìtọ́jú fúnra mi bẹ́ẹ̀ náà ni mo ń wá ìlera tiẹ̀ náà nítorí pé n tó wà lára mi kí n má kó bá ọ n tó wà lára rẹ kọ mọ kó bá mi. Òun ló fi jẹ́ pé a máa ń sọ lórí ètò adójútòfò pé mọ́ra adójútòfò fúnra rẹ nìkan ràá fún olùgbé rẹ ràá fún ẹni tó ń bọ ṣiṣẹ́ ràá fún ẹni tó ń bọ ṣe oúnjẹ ràá fún ẹni tó ń bọ fọ aṣọ nítorí pé inú ilé kan náà lẹjọ́ wà kọ́dà ràá fún dírẹ́và rẹ nítorí pé tẹ́ ẹ bá lo èsì tẹ́ ẹ ń ṣe vùvùvù tẹ́ ẹ kó sórí dírẹ́và rẹ tí nǹkan bá ti bàjẹ́ lára rẹ̀ ọba àwọ kóòtù kọ́ wa gbádá n tó bàjẹ́ lára rẹ̀ yọ kàn. Àwọn ilé ní ṣókí gbogbo ìdí fún ètò adójútòfò káàkiri àgbára ayé pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ayé.
1: Ẹ ṣeun. Tẹ́bàṣẹ̀ ń yí sí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ilẹ̀ láǹfààní láti gbọ́ ní ìkànnì West Radio 89.3 FM. Ẹni tí Adẹ́síbẹ̀ tájọ́ ń kọ́rọ̀ jomitoro ọ̀rọ̀ àwọn náà ni Dókítà Ṣọlá Àkàndé tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó rí sí ìdójútòfò ìlera ní ìpínlẹ̀ Ọ̀yọ́ léè tí a mọ̀ sí Ọ̀ṣíà. Ṣùgbọ́n a gbọ́ pẹ̀lú gbogbo àǹfààní tó wà nídìí ètò ìdójútòfò ìlera yìí. se ki se pe awon osise ijoba nikan lo wa fun awon to wa ni gbere ko se le jafani
0: gbogbo e ti ati en ti iso ati iso anfani a kan so

0: ìdí ni fún ètò adójútòfò. Adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀yàn bá sọ pé òṣìṣẹ́ ìjọba nìkan ló wà fún irọ́ ńlá ọlọ́pa. Kọ́dà jẹ́ ń sọ fún yín pé ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn aráàlú ti ń rà kí àwọn òṣìṣẹ́ ìjọba kó tó wọnú rẹ̀. A bẹ̀rẹ̀ láti mọ fàwọn èèyàn lẹ̀ sórí ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2017. Ní 2018 làwọn òṣìṣẹ́ ìjọba tiẹ̀ tó wọbẹ̀ rárárárá. Nítorí náà ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ kò dàbí ètò adójútòfò ní àwọn ìlú kan tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba nìkan ò ní wọ́n mójútó. Tíá onírú ńbẹ́ńbẹ́, aláta wà ńbẹ̀, ara ilé ńbẹ́ńbẹ́, ara oko ńbẹ́ńbẹ́, àwọn ilé iṣẹ́ àdáni ńbẹ́ńbẹ́, àwọn ilé iṣẹ́ tìjọba wọ́n ńbẹ́ńbẹ́. Ibi Ọlọ́run wà dé lọ́wọ́ léni. Ọmọ ti fẹ́ tó ìdá mẹ́fà nínú ọgọ́rùn gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti wà lórí ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ ọgbà kékeré tó jẹ́ pé abẹ̀rẹ̀ rẹ̀. Nítorí náà bọ́ bá ń gbọ́ mi láàárọ̀ mọ́ sọ pé àṣẹ bí kinní ọ̀ṣà àwọn òṣìṣẹ́ ìjọba lásán ni ọkàn mi, ọkàn ilé iṣẹ́ rẹ, ọkàn ọlọ́jà tó ń gbọ́ mi, ọkàn bàbá tó ń ṣe afẹ́fẹ́ sí táyà mọ́tò lẹ́gbẹ̀ẹ́ títì ìwọ ni mò ń bá wí. O rò pé mo lo gíngí ẹ̀mí mo fi ń bọ sọ̀rọ̀ bó ṣe jẹ́nu o.
1: Ó dà ẹ já wo àwọn ìpele ìpele onírúurú tó wà ní ti ìdójútòfò àwọn ètò tó wà nínú rẹ̀.
0: Ṣé rí mo rántí pé ń gbà bẹ̀rẹ̀ fèrèsé kan ló lè bá wọlé ní ọjọ́ ọ̀hún, ṣùgbọ́n léni àti níbi lẹ́kùn méje tọwọ yàrá kan lórí ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́. Àkọ́kọ́ ní ètà ń pè ní abínibí ètò adójútòfò tó jẹ́ pé ẹnikẹ́ni ló lè wá sórí rẹ̀. 1,121 ni fún orí kan fún ọdún kan. Lábẹ́ èyí náà tó jẹ́ tabínibí a ní fún ẹbí ẹlẹ́ni mẹ́rin. Ẹ mọ́ gbàgbé mo sọ wípé nǹkan kan tí adójútòfò wá ṣe jù ni ìdáàbò ẹbí. Bó o bá jẹ́wọ́ nìkan ni ọkùnrin tó ń gbọ́ mi tó jẹ́ pé tó o bá jáde ojú kọ́kọ́rọ́ rẹ sínú àpò ọba tiẹ̀ lọ wá sórí ètò adójútòfò 1,121 ni. Ṣùgbọ́n ìwọ tọ́lọ́run bá ti gbàyàwó fún tó sì gbọ́mọ fún bá a ṣe máa ń sọ ní pé kó ẹbí rẹ wá sórí ètò adójútòfò. Kápẹ́ bí ẹlẹ́ni mẹ́rin ni bàbá ìyá àtọmọ méjì ọ wà pẹ̀lú 1,63 láti wá sórí ètò adójútòfò. Ìjọba ti bẹ̀rẹ̀ ọdún kan ni ọkàn mọ lọ hospital bí ọ̀fẹ́ ni ìtọ́jú tọ́ mọ gbà. Kápẹ́ ò sì jẹ́ bí ẹbí ẹlẹ́ni mẹ́fà bàbá ìyá àtọmọ mẹ́rin àìyù ọ wà bí 90,000 ó lé díẹ̀ ló fi wá sórí ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ mọ gbà tọ́jú lọ ni fún bí ọdún kan. Ṣùgbọ́n a wá tún ní bí ilẹ̀kùn méje mẹ́fà mi yàtọ̀ sí ètí mo kọ́kọ́ sọ ẹ̀. A ní adójútòfò fún àwọn àgbààgbà òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba àwọn àgbààgbà nínú ìlú. Inú mi dùn láti sọ fún ayé pé ìyẹn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ń ṣàánú àwọn àgbààgbà. Ní táwọn ń ṣe ni pé wọ́n sanwó adójútòfò wọn fún iléeṣẹ́ adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọwọ́ á dàbí ìgbà tó jẹ́ pé ọ̀fẹ́ làwọn wà lórí ètò adójútòfò. Tẹ́ ẹ bá gbọ́ ohun tí mo sọ, kò sílé adójútòfò tó ń ṣọ̀fẹ́. Ẹnìkan gbọ́dọ̀ sanwó kó tó lè ní adójútòfò. A tún ní fèrèsé gbà mí sọ mí dọmọ bó ṣe jókòó atọ́kùn o lè rí èèyàn méjì mẹ́ta kan kó ní lórí ètò tí mo sì gbọ́ léni o. Ọmọ àti tó ń bá mi fọṣọ yìí tó jẹ́ pé wọn ní díẹ̀ lápò ó lè ra adójútòfò fún wọn. Lórí eléyìí a rí àwọn tọ́lọ́ ń gbà fún tó jẹ́ pé wọ́n ti ra adójútòfò fáwọn tó wà ń ṣàkání wọn. Ara ẹni tó ti ra adójútòfò fún 1,000 èèyàn tó sanwó rẹ̀ fún a sì fi gbogbo wọn sórí ètò adójútòfò. Ara ẹni tó ti rà fún 100, ara ẹni tó ti rà fún 80, ara ẹni tó sì ti rà fún èèyàn 5. Bọ́lọ́ ń bá ṣe ràn lọ́wọ́ ni. Ẹ mọ̀ pé láàrin saka ni wa yi a mo so eyan yo saka ona saka ni a wi pe ah mo fe sanu fa won merin kan ki n fi won sori eto adojutofo ipinle Oyo igbe ta n gbe ni ile Yoruba o le lomo anti o le lomo egbon o le lomo aburo o le lomo te wa nu ogba kan na nkan kan to le se fun ni pe agba mi so mi domo ra won sori eto adojutofo eleketa to tun je ferese lori eto ni adojutofo adugbo yi la n pe ni community health insurance adugbo egbe awon onile landlord association Olorun gba le fun gbogbo awa ti e gbo mi yo landlord association ni awon egbe oloja ni be ba ko ra yin jo to je pe e to bi egberun meji a ko yin sori eto adojutofo ipinle Oyo ita wa nta ni egberun mokanlelogun a ja wale si bi egberun mokandini ogun a nitori pe ero oni enkopo bo sori eto wa koda gan awon to ba se agbateru ton kweru njo atun ni nkan ta mo fi nfun won ipi egba fun yanju te fi lo si ojule te fi le ko gbogbo ero ejo agbara yen oni mo ti so kan nu e owo ta gba yo wale elekeji a ko gbogbo won si hospital Alabode to ba wa ni adugbo won to fi je wi pe ibe won o ti mo gba itoju te ba po ni hospital Alabode eyin ilu gan adugbo e le moju to hospital ko ni si ewu nbe e si mo gba itoju bo se ye ki e mo gba itoju eleun o tun je ferese kan a tun ni ferese ta n pe ni ilera wa ilera wa o ni akitiyan ijoba apapo ati ijoba apinle Oyo tun jo ko owo papo ton wa ni pe awon to ku die ka to e mo ra adoju to fofun won ni ipinle Oyo le ni ati ra adoju to fofun awon ara ese kuku awon to wa ni ogba ewon ati ra fun awon to je pe won owo won rowo hori po ati ra fun awon to je wi pe abarapa o ku die ka to to je pe le ni egberun lona ogorun o le bi mejo la won to ti wa lori eto adojutofo awon kan gba toju bi ofe labe adojutofo ipinle Oyo ni awon ile won je orisirisi ferese to je wi pe adojutofo ipinle Oyo ati nile ni koda ati se adojutofo fa awon opo ati ni bi awon opo bi egberun kan to ti wa lori eto adojutofo won sanwo to je pe ofe oni won gba itoju lori eto adojutofo ani adojutofo fun awon ti o ni aisan sickle cell ani adojutofo fun awon to ni aisan HIV ani adojutofo fun awon to je pe won riran won lojuta sugbon won lojunu gbogbo won ni won lanfani labe adojutofo ipinle Oyo ati rinjina Olorun ti ran wa lowo bo ti e je pe ibi ta n lo na o tun jin sugbon ati wa loju ona
1: e ku se ta fun eyin to ba wa je pe mo nife lati wa foruko sile fun eto adojutofo ilera awon igbese wo le gbe
0: ko kuku po na ai dani laamu to ba fe darapo mu eto adojutofo wa bo se ngbo mi bo ti so ye owo to san ori kan 1,000,000 ni to ba ti fe darapo ani number to le pe bo fe ko lo office re ba se wa yin sin bayi a le ni awon oloja wa ti o wa iwo pe number wa odo eje odo mefa efa esan eje 07,697 to ba pe number won mo fe darapo mi eto adojutofo ipinle Oyo won so fun bo se o won so bi to sanwo si won so bi to ti lo fi oruko ara re sile to ba lo sori ero aye lujara wa e ta npe ni website wa oisha.oy.gov.ng oisha.oy.gov.ng bo ba debe alakowe ni o ni o kowe ṣùgbọ́n ọlọ́mọ tó kọ rí wọ́n bọ̀ ṣe bó ṣe forúkọ ara rẹ̀ sílẹ̀ látòrí wẹ́bsá ò ní ìdí láti kú ń bẹ̀ níbẹ̀ ò lè sanwó níbẹ̀ tó bá ti ṣe tán gan ìwé ìdánimọ̀ rẹ̀ yọ jáde sí ọ ńbẹ kápò sì fẹ wá sí ọfíìsì wa náà ní ọfíìsì ọlọ káàkiri nínú sekretariati ní ọfíìsì wa ọba wọ sekretariati lónìí tó ní ọfíìsì ọṣẹ adé ìrọ̀rùn dé mọ lọ wọn náwó ọbẹ sí a bó ọba ń gbọ́ mi tó wà nílùú ọyọ àlọ ọfíìsì ní ààfin primary care center bó ń gbọ́ mi tó wà lọgbọmọṣọ bó ọba lọ sí lautech bó ṣe wọnú géètì wọn tó yí sí apá ọ̀tún báyìí ọfíìsì wa lọ wà ńbẹ bó bá lọ sí ilé iṣẹ́ akéde ìpínlẹ̀ ọ̀yọ́ alọ́fíìsì ńbẹ àtọ́jẹ́ pé o lè máa forúkọ rẹ sílẹ̀ bẹ́ẹ̀ káàkiri ní ọ́fíìsì wa wà bó bá burú jù bó bá lọ general tó súnmọ́ general hospital tó súnmọ́ tó bá sọ pé mo fẹ́ darapọ̀ mí ètò adójútòfò wọ́n náwó èèyàn wa ńbẹ tí ó tọ́ sọ́nà home hospital tó bá wù ọ́ aládàáni ńbẹ tìjọba ńbẹ tí alábọ́dé ńbẹ ètò bá wù ọ́ ni kódà o lè yí hospital rẹ padà lẹ́ẹ̀mejì lọ́dún bóyá ọ lọ hospital ti ọ̀rẹ́ rẹ lọ hospital rẹ ó ní tẹ̀mí bá ti dé hospital yìí o àmàlà gbóná àti gbẹ̀gìrì wọn ò fún akí dókítà tó dé o hospital tèmi pẹ̀lẹ́ wọn mọ́ ń fún akí dókítà tó dé èmi náà fẹ́ yí lọ sí hospital alámọ́là o lè lọ ọbẹ̀ ìtọ́kàn ṣẹlẹ̀ ni pé láǹfààní ju ẹ̀ẹ̀mejì nínú ọdún kan lọ láti yí hospital rẹ po lẹ́yìn tó bá ti darapọ̀ òdùó ọ̀sánwó rẹ tán òdùó oṣù méjì lẹ́yìn rẹ ọwà bẹ̀rẹ̀ sí mọ́ gba ìtọ́jú mọ́ gbàgbé kí n sọ lẹ́ẹ̀kan gan pé a tún ní fọ́nrán fún àwọn aláboyún gbogbo ẹ̀ ń tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí bá a ṣe máa ń sọ ni adójútòfò pọn mí lẹ́dọ̀ọ́gbẹ́ ni má ti jẹ́ kí ògbẹ́ máa ń gbé ọ́ kó tó gbé dòrò lọ sí odò tó ògbẹ́ bá ń gbé ọ́ tó bá lọ di odò ò lè wọlé pẹ̀lú àwọn owó tí mo sọ ẹ̀ mọ́ nítorí pé ọ̀yàn àwọn tó jẹ́ pé wọ́n ti sàsán lẹ̀ jẹ ni nítorí náà tí nǹkan bá ti ṣe ọ́ olóyún nǹkan dáadáa ni ọmọ ṣe olóyún oyún èṣá ìsàn tó bá ti lóyún tí òjò oṣù mẹ́ta lọ ni o lè wá sórí ètò adójútòfò ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àti mẹ́jọ lọ́sàn 108 ká pé ńgbà tẹ́ ti máa rí wọn tán ti sọ pé happy wedding anniversary ẹ̀ǹjẹ́ envelope gbogbo owó tí wọ́n ń fún yín ẹkú ọjọ́ onídàkùn ọkọ mi já yára wa ní ọpọlọ ra dójútòfò fún mi ká pé yàwó nìkan lọ fẹ́ rà ṣẹ̀mẹ̀ pé ẹgbẹ̀rún mọ́kànlélógún nu tóyún bá bọ́ ń bẹ̀ owó náà ló ti san ká pé ọkọ àtìyàwó ẹ̀ sí ní yára tẹbí ṣe bí àlòyún láìpẹ́ ẹgbẹ̀rún mẹ́tàlé ní 63,000 ló fi wọlé ẹ rí pé ọ̀rà 21 ọ̀rà 63 ẹ rí pé ìjìnà sí 108 tí oyún tó bá ti wọlé tó bá ti ṣe pregnancy test tó positive báyìí tó wá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ 108,000 ló fi wọ adójútòfò ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ olóyún ló sì ti gba ìrànlọ́wọ́ lábẹ́ ètò adójútòfò ìpínlẹ̀ ọ̀yọ́ adúpẹ́ lọ́lọ́run wípé ètò ọmọ ń sọ pé omi lọ dànù agbè ọ̀fọ́ ògbé òun kọ̀ wá sórí ètò adójútòfò ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo àwọn olóyún àsọkalẹ̀ àǹfààní òní wọ́n ń rí lórí rẹ̀ nítorí pé ọmọ hospital tó ń lọ kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé ọkiri ni emergency ṣẹlẹ̀ lóru ni alẹ́ hospital ha wọ́n ní àràárà alẹ́ ṣe alẹ́ hospital bí kò sí lérò ètò adójútòfò ṣọmọ pé o ti lọ hospital tó mú ibẹ̀ lọ́ọ̀lọ́ sòsè tí n tó ṣe ọ́ tó bá kọjá agbára hospital tó mú lábẹ́ adójútòfò ìpínlẹ̀ ọ̀yọ́ ọ́ lọ sí hospital tó tún tẹ̀lé tó jẹ́ pé ó tún gba ìtọ́jú kò sí pé àárífà yín ẹwà máa sáré ń bọ́ láyà sí ètò ọwà agbára kan tí adójútòfò tó ní nípa ìtọ́jú èèyàn ò ní ètò tó wà ńlẹ̀ níbẹ̀ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ máa ń pa àwọn èèyàn ní àdúgbò wa kìí ṣe àìsàn tó ń ṣe wọ́n ìhun tó ń pa àwọn èèyàn jù ò ní àìtètè mọ̀nà láti gba bìtá àti gba ìtọ́jú mọ́kọ́kọ́ yabí ìgbà wọn ò fi débi gan tí ilẹ̀ ti tẹ́jú wọ́n kàn débẹ̀ wọ́n ni brought in dead ọlọ́run ní jẹ́ kí ìyẹn kọjẹ́ tí a
1: ò. àmì ẹ ṣe o fún àwọn àlàyé lè ti ẹ̀bá wa ṣe kí n tó ṣe ojú òpólẹ̀ fún àwọn tó ń gbọ́ wa nlé. Ẹ̀yìn ǹjẹ́ ó ní ìpele tí a lè sọ pé kíní àdójútòfò ètò ìlera yìí tó dé bíi pé a fẹ́ ṣiṣẹ́ abẹ ni kò lè kọ́và rẹ o, a fẹ́ ṣe ilé ni kò lè kọ́và rẹ o, ìjọ ní àwọn
0: bíi. Ṣé ẹ rí kò sí ti àdójútòfò tí ò lè tọ́jú ìpele tí èèyàn bá fi wọlé ni? Ṣé ẹ rí tọ́ ọ bá wá lórí ètò àdójútòfò ẹlẹ́bí ni o, olórí kan ni o, gbogbo àwọn àǹfààní tó wà lábẹ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ láti wípé mo fẹ́ rí dókítà títí débi pé ń ṣiṣẹ́ abẹ, mo fẹ́ ró lójú, mo fẹ́ ń gba gíngí, mọ̀dà pé tí mi ń hó díẹ̀ díẹ̀ agbára lójútòfò ọkà inú ń run mí ọkà bó wá ni a mọ̀ lọ lórí ọ̀kadà ọmọdà pé ọ̀kadà ódásídẹ́ǹtì egun mi kan ọmọ ló ṣe agbára dójútòfò ọkà ìtọ́ máa ń ṣẹlẹ̀ ńgbà míì ni wípé ọgbà ìtọ́jú yìí ṣé ìmọ̀ ìkan wà tó jẹ́ pé lábẹ́ adójútòfò kọ́bọ̀ ò ní fi ilẹ̀ ṣé kan wà tó jẹ́ pé èmi náà san díẹ̀ ńbẹ̀ adójútòfò náà san díẹ̀ ńbẹ̀ ìtọ́ wà lábẹ́ adójútòfò nù ó fi máa ń sọ wípé lábẹ́ adójútòfò orí ni o, ìdí ni o, ẹ̀ńtọ́ bá wà ní abẹ́ adójútòfò ọjẹ́ lọ.
1: Ìyẹn ni pé adójútòfò ìlera jẹ kó jẹ nǹkan tá a pinnu mọ ìgbésí ayé wa.
0: Kò sí bí o ṣe fẹ́ gbé ayé àlàáfíà tó o gbọdọ̀ wà lábẹ́ ètò adójútòfò. Kò sí bó o ṣe lè rú là tó jẹ́ pé o gbọdọ̀ wà lábẹ́ adójútòfò. Nítorí máa ń ṣe wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wípé tí n bá wá ra adójútòfò tí nǹkan kan ò ṣe mí ńkọ́ owó bí ìgbà tó fi jóná nì tàbí ṣé wọ́n dá a padà èmi náà wá máa sọ fún ọ tó o bá ra adójútòfò tí nǹkan ṣe ọ ńkọ́ ìwọ tó onímọ́tò ṣé bọ́ ń ra third party insurance o ti ń wa mọ́tò rẹ ọlọ́run dáàbò bò ọ́ ọkọlù yàn èèyàn ọkọlù ọ ọkọ mi ọkọlù ọ tó o bá wá fẹ́ sọ pé amọ kan ra kinní ni ìhìn tí ẹ rí lò lọ gbá èèyàn gbà hàn ó rí pé ó rí lò kọ ọmọ bó ṣe rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ o náà ni ètò adójútòfò adùn adójútòfò ni pé ọ̀hún rà àìsàn ò ṣe ọ́ wàhálà ò dé bọ́ èyí ò ní adùn adójútòfò a wá ní ìpele kan tó jẹ́ pé kò sí ní kọ́ ọmọ lò ìpele tẹbí. Ṣé ẹ rí ẹnikẹ́ni tó bá wá sórí ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ipa ẹbí wọ́n láǹfààní fún àyẹ̀wò ara díẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún nǹkan kò ṣe ọ́ ṣùgbọ́n á pè ọ́ pètò wá lọ ṣe àyẹ̀wò ara rẹ ní ilé àyẹ̀wò yìí o ẹ̀ẹ̀kan lọ́dún tó bá ti jẹ́ pé orí tẹbí lọ gbà wọlé ṣùgbọ́n ṣe rí orí ẹbí tó wọlé lórí orí kan ẹgbẹ̀rún mọ́kànlélógún ọ̀la àǹfààní sí yìí ṣùgbọ́n tó bá wọlé lórí ẹbí ẹlẹ́ni mẹ́rin o ẹbí ẹlẹ́ni mẹ́fà ni o ọ̀la àǹfààní láti ṣe àyẹ̀wò kékeré ní ẹ̀ẹ̀kan ní ọdún kan nírú yìí ń sìn kò sí bó o ṣe lò nítorí ọ̀fọ́ ẹ̀dọ̀ ọ̀dún ṣùgbọ́n lọ́ ṣàyẹ̀wò náà káti ẹ̀mọ̀ bó o ní ẹ̀jẹ̀ ara rẹ ṣe rí bó o ní ṣúgà ara rẹ ṣe rí bó o ní omi ara rẹ ṣe rí èyí òun gan ló fi jẹ́ pé àwọn èèyàn wọ́n wá ń ju ti adójútòfò ẹbí ní ọ̀pọ̀lọpọ̀ nítorí wọ́n mọ̀ pé bí nǹkan ò tiẹ̀ ṣe mí ń tiẹ̀ ṣe àyẹ̀wò ara mi kódà bá a ṣe ń ṣe ni pé ọkọ àti ìyàwó gan ni wọ́n jọ ṣe àyẹ̀wò ní abẹ́ ti ẹbí yẹn.
1: Ẹ ṣeun. Àwọn àìsàn kan wá wà bí ìlera tó jẹ́ pé a gbàgbọ́ wípé àìsàn àwọn olówó ni jẹ́ pé oògùn kan tá fi ń tọ́jú ẹ̀ wọ́n ìjẹ́ ètò adójútòfò náà débẹ̀.
0: Ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé a nípele àwọn tó jẹ́ wípé kódà àwọn tó jẹ́ pé àìsàn ti wà lára wọn gan àtúnṣí wíńdò fáwọn náà láti lè wọlé nítorí ìpinnu wa lórí adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ ni pé wọ́n fi ẹnikẹ́ni sílẹ̀ nǹkan ti ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń sìn yìí lọ́lẹ́ sọ ká pé mo sì ti wà lórí ètò kìíní ni o kí n tó ní ẹ̀jẹ̀ ríru ẹgẹ́tì ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ kò fi àyè sílẹ̀ fún àbámọ̀ fún ẹnikẹ́ni fún àpẹẹrẹ ẹni tí nkan bá ti wà lára rẹ̀ lórí ètò àdójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ a ní fèrèsé fún ọ wọlé lórí 182,000 o le gba wọlé ní lórí ìyẹn pé nkan tí bí mo ṣe ń gbọ́ láàárọ̀ nkan sì ti wà lára mi o o le wọlé ní 182,000 tàbí 17,000 117,000 ló lè fi wọlé tá a bá bọ́ sọ̀rọ̀ láàfin mọ̀ pé 82,000 ni ọ wọlé sí tàbí 117,000 ó ní kí ọ wọlé sí ẹni tí nǹkan bá ti wà lára rẹ̀ káàbọ̀ sórí ètò àdójútòfò ihun tá a wá máa ń ṣe pẹ̀lú yẹn ni pé a wà jọ sanwó ìtọ́jú tọba fún àpẹẹrẹ ṣe ẹ̀mọ́ pé ẹni tó bá nítọ̀ ṣúgà àyàfi tí iṣẹ́ ìyanu bá ṣẹlẹ̀ ọmọ lògùn tọ ṣúgà lọ ní títí ayé ìtumọ̀ ẹ̀rẹ̀ pé ojoojúmọ́ ló ń lògùn tó bá wá sórí ètò àdójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ṣe wá máa ń ṣe ní pètò ọmọ san ààbò àwa náà mọ̀ san ààbò fún àpẹẹrẹ ńsìn ṣe ọmọ pé ká pé ọmọ lògùn 150,000 lóṣooṣù 50,000 ṣe ọmọ wípé nísìnyìí owó oṣù kan pẹ̀lú adójútòfò sí o ti dowó oṣù méjì ṣe ọmọ pé 25 ló lò ele ètò ṣẹ̀ṣẹ̀ mọ wá $50 lóṣooṣù méjìlè márùndínlọ́gbọ̀n lọ́mọ wá ní oṣooṣù èyí ń tún ní àǹfààní àti agbára tó wà ní abẹ́ adójútòfò nítorí náà ẹnikẹ́ni tí nǹkan bá ṣe àwọn àìsàn ńsìn kò sí ìsìn kan tó ń jáìsàn olówó mọ́ ẹ̀yìn ààrẹ ń tọ́ jẹ́ pé tẹ́ ẹ pè ní kò lówó gan tó nítọ̀ ṣúgà àmọ́rẹ́ nìkan tó jẹ́ wípé ibi tí mo ti mọ̀ gbàmígbàmí lókè ó ní ìtọ̀ ṣúgà abẹ́rẹ́ lòun tiẹ̀ mọ́ ń gbà lọ́wọ́ ó ní ẹ̀dákun kíní ti ṣú mi mo ti gbà fọlọ́n ká pé ibi tí ń bá lọ náà ní òun ni wọ́n wá mú wá bá mi wá dà ètò adójútòfò ó lè gbọ́ lẹ̀ atọ́kùn ọdún yìí ló pé ọdún kẹta tó jẹ́ pé ó ti ń rí àánú gbà lábẹ́ adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé abẹ́rẹ́ rẹ̀ lábẹ́ adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ń gbà ẹni tó jẹ́ pé ó ti rò ópin ṣùgbọ́n sìn báyìí ó tún ní àǹfààní láti gbádùn ayé láti yọ ayé sí kì í sì ṣe ṣẹ̀mẹ̀ polówó lè sọ pé òun òrówó tóun ó fi rà mọ́ ohun tí ròpin ṣùgbọ́n bá ṣe máa ń sọ lélẹ̀ even kò jẹ́ olówó tó bá ná 100,000 sórí ìlera rẹ 1,000,000 ṣe ọmọ yìí pé tó bá wá sórí ètò adójútòfò tí 1,000,000 tó bá dín sí 500 olówó tún ní 500 ó lọ fi ṣe investment síbì kan ni olófin jẹ́ pé ṣe rí ètò adójútòfò bó ṣe sọ ni olóòtú nígbà míì la mọ́ wò bí ìgbà tó jẹ́ wípé adójútòfò fáwọn akúṣẹ́ ni àwọn àtàpátá dìde ni àìlóye ọlọ́fà téèyàn rí bẹ́ẹ̀ ìwọ tó olówó tó ní àjẹṣẹ́kù tó ní gbogbo ẹ̀ ọlọ́run mọ̀ já àìsàn kan wọlé sórí gbogbo ohun téèyàn ní àìsàn kan ó lè jẹ́ kéèyàn lulẹ̀ èmi ti rẹ́ ń tọ́ ta mọ́tò láti lọ wá bí ó ṣe rí kíndìnrín tuntun kidney transfer mo ti rẹ́ ń tọ́ talé láti wà láyé rí nítorí náà ètò adójútòfò ẹ mọ̀ já àrò bí ìgbà tó jẹ́ pé àwọn tó kù díẹ̀ káàtó fún ni ètò adójútòfò ó wà fún gbogbo ẹni tó fẹ́ wà láyé tó fẹ́ wà ní àlàáfíà olówó ni o ẹni tí ò tí ì lówó ni o ọkùnrin ni o obìnrin ni o ò ń gbé nú ìlú ni o ò ń gbé ẹsẹ̀ kúkú ni o dákun ra dójútòfò tó jẹ́ pé agbára rẹ̀ ká lé ní.
1: ẹ ṣeun ẹ jẹ́ ká ṣe ojú òpólẹ̀ fáwọn tó ń gbọ́ wa lé a máa mú ìròyìn wá fún yín a máa mú àwọn onírúurú àwọn nǹkan tó lọ láyìíká wá fún yín ṣùgbọ́n ìgbáyégbádùn yín ó jẹ́ wá lógún ìlàfin ni pé àwọn ọ̀nàwó nílẹ̀ fi lè rí ìtọ́jú ara yín gbà láì ṣe pé èèyàn ná owó tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni a fi gbé àlejò wa wá láàárọ̀ ọjọ́ tòní ní ká ṣe ojú òpólẹ̀ 0916-893-1000 ẹ̀tú lè lo 0915-3334-893 0915-3334-893 9 3 ẹdẹ lelo 0911 3 4 8 9 3 0911 3 4 8 9 3 lójú òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page tó bá ní ìbéèrè tí ẹni fàlejò mi ẹ láǹfààní láti pè wọlé tó bá lélẹ̀ tí mi tí mẹ́nuba ẹ lórí ọ̀fẹ́ láti pè wọlé láàárọ̀ ní ẹ̀ẹ̀kan ilé yẹn máa rẹ́fọ̀n ta ọ̀hà àìríta lẹ́ẹ̀mejì wa lè mọ́ lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àlejò mi mọ́ ní àsìkò yìí mọ́ ní orí ètò yìí tó jẹ́ kó tún lè díjọ́ mi ìjọ rè tó jẹ́ pé tẹ́ ẹ bá tètè béèrè àwọn ìbéèrè tó yẹ kẹ́ béèrè báyìí yóò lè ṣèrànwọ́ fún yín ẹ̀yìn gẹ́gbà tí retí ìpè láti ọ̀dọ̀ àwọn ará ilé a máa ń gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó wà lábẹ́ ìdójútòfò ìlera bóyá ó wá lè jẹ́ mí òkú mọ̀ jẹ́ ti ọ́ṣíà wọ́n mọ̀ ń tòtòtò kan tó lè dá wọn lò ní ọsibítù ìjẹ́ ti yín máa ń rí bẹ̀.
0: ṣe rí kò síbi tí kò sí ọ́ṣíà ni o ìlú òyìnbó ni o ẹniwé ni kò sí ṣùgbọ́n ara àǹfààní tó wà lábẹ́ adójútòfò tó yẹ kí ẹni tó wà lábẹ́ adójútòfò jẹ́ ni pé n gbọ́dọ̀ pẹ́ ní ọsibítù ṣe wá rí ilé iṣẹ́ adójútòfò àwọn ni wọ́n máa ń gbé akitiyan tá à ń pè ní mọ́nítọ́rìn àyẹ̀wò dìde láti wò pé ṣé àwọn ọsibítù yìí ṣé wọ́n mọ rẹ́ àwọn tó wà lórí ètò adójútòfò ṣé wọ́n mọ rẹ́ wọn jẹ́ kódà ní ọsibítù míì gan tó bá ti rí pé adójútòfò ni eléyìí bá wá wọn ni ọ kọ́kọ́ jókòó bẹ́ẹ̀ ná ẹ mọ̀ dí wọ́n wò pé eléyìí ò ní sanwó àwọn tí ó sanwó iná ṣùgbọ́n tí wọ́n ti gbàgbé ní pé eléyìí tó ní ò ní sanwó o ti ń gbowó lórí wọn èmi gan o ti gbà fọdún márùn-ún ọdún mẹ́rin kẹ́ni tó yọjú lẹ́ẹ̀kan nítorí iṣẹ́ rí lábẹ́ adójútòfò in tí ọ̀pọ̀lọpọ̀ ọsibítù tó fi mọ́ ń wá o ni pé lóṣooṣù ni mọ̀dámọ̀dá ń lọ sí ọsibítù àwọn tó wà ńbẹ̀ wọ́n lọ wọn lọ bí ọba lẹ́gbẹ̀rún èèyàn ní ọsibítù rẹ lóṣooṣù lowó ń lọ sí ọsibítù rẹ bó lẹ́gbẹ̀rún márùn-ún lóṣooṣù atọ́kùn téèyàn bá lẹ́gbẹ̀rún márùn èèyàn mélòó ní ọ̀lọ́ ọlọ́mọ̀jẹ́ rí àjàkálẹ̀ àìsàn ọlọ́mọ̀jẹ́ kí lè wò òun ló fi jẹ́ pé àṣírí adójútòfò o ní pé owó ẹgbẹ̀rún márùn fi tọ́jú bọ̀dá tó wá léni.
1: ẹ dákun ẹ já ká gbé hello.
2: hello ẹ káàárọ̀
1: ẹ káàárọ̀ yes sir.
2: ẹ ti ṣe ọpọlọ mo kí rédíò yẹn lọ
1: ẹ bá rédíò yín lọlẹ dákun.
2: mo kí bàbá wa tí ẹ gbé wá.
1: ẹ̀sìn ó kọ́ yín o.
2: bàbá mi jáde wò ó bẹ́ẹ̀ bá ń jọ yorùbá original bàbá ló ń jẹ́ bẹ́ẹ̀.
0: ẹ̀sìn o.
2: àbẹ̀ lè má rí kẹ̀kẹ́ pé kí wọ́n sọ nínú yorùbá yẹn bẹ́ẹ̀ ń fi yorùbá wọn lè jẹ́ ọjọ́ ọ̀pọ̀lọ mi kí wá. ọjọ́ bẹ́ẹ̀ ni mo ṣe ẹgbẹ́ tí ẹgbẹ́ bá fẹ́ dara pẹ̀ mọ́ adójútò
0: ọ wà dáadáa ṣe rí béèrè yìí tẹ́ béèrè ó gan ọ̀ní sọ pé àǹfààní pé mo wá sórí ètò ilé ni nítorí pé ṣe rí íńtántì gan o ní kí ẹgbẹ́ kí àjọ kan wá sórí ètò adójútòfò ìpínlẹ̀ ọ̀yọ́ tí ẹ bá fẹ́ darapọ̀ bí ẹgbẹ́ àwọn àǹfààní ń bẹ tó jẹ́ pé ẹ jẹ́ ju pé mo wá ní orí kan lọ nọ́mbà tẹ́ fi pè wá yìí á yà lọ́wọ́ atọ́kùn ẹnìkan ó pè yín wọ́n sọ bá ṣe rìn tó jẹ́ wípé á pè yín sí pàdé á jọ jókòó á ṣe ṣe pàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́ ní ọ̀sẹ̀ tó kọjá ẹni fíwánù wọn wà ń bẹ̀ àwọn bàbá lọ́jà àwọn ìyá lọ́jà gbogbo wọn wà ń bẹ̀ tó jẹ́ pé ìrìn tá a fẹ́ ń rìn sìn bó ni àwọn ẹgbẹ́ yóò ṣe wà sórí ètò adójútòfò ìpínlẹ̀ ọ̀yọ́ ni.
1: ẹ jẹ́ ká tó pè yín náà. hello àwọn náà ló pè padà.
2: ẹ ló ní tí mo béèrè ìbéèrè sí ni mi ń gbọ́ ìdáhùn mi dáadáa ni mo ṣe rò pé padà.
1: ẹyin náà
0: mo sì ń bá sọ̀rọ̀ o ọ̀dà pé ọmọ yín lu nǹkan lẹ́gbẹ̀ẹ́ ò ní ó lu nǹkan bọ́yọ̀ ò ní òní ẹ̀jẹ̀ kí ẹ gbọ́ dáadáa. ṣẹ́ni tí mo sọ ní wípé nọ́mbà tẹ́ ẹ fi pè wá yìí àá gbà lọ́wọ́ atọ́kùn ẹnìkan pè yín tá a bá parí ètò adójútòfò mo sọ pé ìbéèrè yín o ni ìtọ́jú múnú mi dùn jù ipe mo wá sórí ètò ìláàárọ̀ nítorí pé ìgbìyànjú adójútòfò o ni láti fi ẹbí láti fi ẹgbẹ́ láti fi alábàáṣepọ̀ sórí ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ bá wá gẹ́gẹ́ bí ẹgbẹ́ owó tẹ́ ẹ fi wọlé gan yóò dínkù ju pé owó orí kọ̀ọ̀kan lọ a pè yín lẹ́yìn tá a bá kú òǹbí a sọ bá a ṣe ríra a sì sọ ọ̀nà tí a gbà tọ̀.
1: Ẹ ṣeun 0916-893-1000 0916-893-1000 onílé iṣẹ́ lẹ́yìn olókoòwò lẹ́yìn ẹ̀yin náà olórí ẹgbẹ́ olórí ajọ́ bá jẹ́ pé àwọn èèyàn ń bẹ lábẹ́ ẹ̀yìn àbí ẹ̀yin jẹ́ ẹlẹ́yinjú àánú tó jẹ́ pé wù ẹ̀yin náà láti ṣerú adójútòfò ìlera yìí fún àwọn èèyàn tí ń bẹ ní agbègbè yín ẹ̀yin náà láǹfààní láti pè wọlé láti mọ ọ̀nà tẹ́tọ̀ a sì ní àyè láti gbé bí ìpè kan sí kí n tó yọ̀ǹda ìlejò mi 0916-893-1000
0: nígbà mo tiẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gan mo gbàgbé ń sọ pé àwọn akẹ́kọ̀ọ́ náà wà lórí ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn sùkúù wọn yunifásitì wọ́n kó wọn wá tí ọ bá jẹ́ akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ pé lábẹ́ yunifásitì rẹ ló ti wá ẹgbẹ̀rún mẹ́rin o ni àwọn ń san tó sì jẹ́ pé àwọn náà gba ìtọ́jú fún ọdún kan kódà àwọn sùkúù aládàáni abáwọn ṣe pàdé bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tó jẹ́ pé gbogbo sùkúù aládàáni nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti gbà pé àwọn ń bọ̀ sí abẹ́ ètò adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí náà adójútòfò ìpínlẹ̀ Ọ̀yọ́ kò yọ ẹnìkan kan sílẹ̀ o kò yọ ẹnìkan lẹ̀.
1: Hello.
3: Ẹ káàárọ̀
1: sà. Ẹ káàárọ̀ máa o.
3: Òṣìṣẹ́ ìjọba lè
1: mi. Ẹ̀sìn ó kọ yín.
3: Orúkọ mi ni Arábìnrin Abo.
1: Ẹ ṣeun.
3: Wọ́n ti kó wọn sábẹ́ adójútòfò tó dẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ìgbà la máa ń lọ. Ṣùgbọ́n nígbà tí mo lo èyí tí mo lò lẹ́yìn wọ́n ní kí n lọ sí test kan. Ṣé mọ̀ pé ní abẹ́ adójútòfò yìí wọ́n ní èmi fúnra mi ní kí n lọ gbọ́. Wọn ò bá mi gbọ́ àfìgbà tí mo lọ ṣe scan yẹn fúnra mi. Wọ́n ní ètò tán gbé wá sí. Kò lè kọ́bà ìkíní ẹ̀tì yẹn. Mo wá wò pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀.
0: Ẹ rí tẹ bá tẹ̀lé àlàyé mi. Mo sọ wípé ìpele ìpele ò ní adójútòfò. Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ń sìn ìmọ̀ lẹ́bù tẹ́ ẹ wà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba. Lẹ́bù tẹ́ ẹ wà ni ó sọ pé tó irú àwọn àǹfààní báyìí ni mo lè rí. Yàtọ̀ síyẹn gan lábẹ́ adójútòfò àǹfààní wà kéèyàn pé a ní nọ́mbà téèyàn máa ń pè sí tó bá dà pé nǹkan ti ẹ̀ ru ọ lójú ń bẹ̀ mi ò mọ̀ bóyá ẹ lo àǹfààní yẹn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba ẹ lè wá sọ́fíìsì wa ẹ lè pe call centre wa wípé tó wọ́n mọ̀ ní lọ ṣe báyìí o ìmọ̀ ṣé wọ́n fẹ́ yàn mí jẹ ni o àbí lóòótọ́ ni wọ́n ń sọ kẹ́ ẹ ti ẹ̀ tó lọ ṣàyẹ̀wò lọ́yẹ kẹ́ ẹ ti ṣe àmúlò àǹfààní pàápàá jùlọ tẹ́ ẹ tún jẹ́ òṣìṣẹ́ ìjọba tọ́yẹ kẹ́ ẹ mọ ẹ̀tọ́ àti ọ̀nà lábẹ́ iṣẹ́ ìjọba nítorí náà ẹ lè pè wá lẹ́yìn ìpàdé nọ́mbà tá a fi lẹ̀ ẹ pè ká pé ọsibítù yíyàn yín jẹ ni ẹ gbà pówó tẹ náà ẹ gbà padà ṣùgbọ́n ká pé lóòótọ́ wọ́n sọ fún yín bó ṣe yí ọ lọ náà nu ẹ ṣeun o.
1: Ẹ ṣeun 0916-893-1000 tàbí ká lọ sí ojú òpó Facebook West Radio 893FM fan page West Radio 893FM fan page ẹyìn kí n tó yọ̀ǹda yín torí a fẹ́ lọ sókè lọ́run láti mú ìkéde àti ìpolongo ọjà. Àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tún yán láǹfààní láti mọ gbọ́wọ́ báyìí tó jẹ́ pé wọ́n gbàgbọ́ wípé àwọn ò nílò adójútòfò ìlera pé kò ní túmọ̀ jọ́ nǹkan kí ni ẹ̀yìn ní
0: láti sọ̀tàn. Ẹ ṣe rí ọ̀rọ̀ ètò adójútòfò ìlera pẹ̀lú gbogbo ohun tí mo sọ ó rí i pé ò nílò rẹ̀ wọ́n tó ń gbọ́ mi. Bí ọkọ̀ nua ni ṣàmì pé ǹjọ́ sí tínú àní pé ẹ wọnú ọkọ̀ nua o oju oro wu eh se mi pa awon kan won re di ku nbe awon professor won professor ku on die eh awon engineer won engineer ku on die ni won ni osele ri ko le sele ah sugbon ngba ton wa ri pe ojo omo kan sori mi eh ewo lo sele yi gbogbo won wa nro si lo si odo oko onua sugbon ngba won o se yi o ti bowo sori ah e ma ja se adorun mooto se ri in topolopo mo nse bon won ti breto yi o eh kokan mi na won so won wa wa ti nkan ba wa kan mo won wa ni ori west radio moment ti gbo pe adoju to fo bo ni a se le darapo igba yen oko nu alekun re titi ah nisin bayi eje ara dan wo lo bi ya okere ti e rawo olorun mo je oko se ko so egberun mokanlelogun nu Olorun mo je oko se ko so owo nu ah nitori na eje ara awa ta ba ronu pa fe darapo mi eto adoju to fu opinle oyo ta bo ti e nfe alaye lekun rere si dakun pe number yi 07 million 697 odo 7 fi odo mefa tele ah efa esan eje o ti le lo si ori ero ayeju jara won osha .oy.gov.ng oju wo mi wo facebook o le lo si oyo state health insurance agency awa abeyefo x na o le ba wa soro nbe ko sibi ta si anjanu ni a osha _oy ma je odola ra doju to fo leni e seun te gbo mi
1: e seun o e se gan ni e won eni kan ti gbo late kan to je pe yo be nu won o kile falafala ni awon na ni dokita Sola Akande ton je akowe agba fun ajo adojofo ilera ni ipile Oyo ta mo si Oishia awon ti won dan jo lanfani lati jo wa lati ri Bola Okan lawon Mary Akindele Sola Sotomide Olaitan Oladosu ati Ajibade Ibrahim anigbagbo pe to ba tu di ojo mi ta ba pe yin e je wa e se gan ni ti a pin te je wa
0: e se an tokun ile yin yi o tuntun o dun wo ara balẹ nbe o na lo ja soro daada se me ka gbe bi to run kan wole to run kan jade ni a ti wa ba se sa lo olorun mo rin lowo manager yin na olorun mo gbe won si waju en to si ni ile ise na e lagbara olorun e rere nbe oju oni ti yin o e se gan alafia a tun rira laipe
1: mi e se oloko iya wa iya alubarika Lillian Bademosi ati GM wa Ayo Emmanuel Ojo akiyin pe e seun ti e je wa je ka doki lohun ka mu ikede ati ipolongo oja nigba ba padade eto ijoko jogon te waju e ma yi ko mbe o e ku kale

0: Efile Emayikuro Wells Radio 89.3 FM Nibe Gongolewa.
1: Thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
2: Oh, wow. Yes, please.
1: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets, all on BillStation. Fast, simple, reliable.
2: Wow, that's amazing.
1: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
2: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
1: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.
3: Ṣé wo gọ́ bí ìjọba àti iléeṣẹ́ rédíò pẹ̀lú mú òmáwòrán bí wọ́n ṣe ń ké tantan wípé kí ẹ mọ́ da ìdọ̀tí sójú pópó àtinú gọ́tà mọ́? Má mọ̀ jẹ́ kí ọmọ rẹ lùgbàdì àrùn onípámẹ́dì, kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti ibà pọ́njúpọ́tọ̀. Bó o bá ti ẹ̀rọ tara rẹ, ṣáàrò ti dìbò.
4: Ẹ jẹ́ yàgò fún nǹkan tó lè fa omi yalé, agbára ya ṣọ́ọ̀bù. Iléeṣẹ́ Wells Radio 89.3 FM ló ń ké tantan sí yín létí wípé àlàáfíà yín ò dọ̀wọ́ yín o.
5: Ọmọ Nàìjíríà, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láti kàn ní kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ṣé bẹ́yìn àgbàlagbà lè sọ pé káfọ̀ tún Wells sí, káfọ̀ sì wé ọ̀tún, àfọwọ́wẹ́wọ́ lọ́wọ́ fi ń mọ̀? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni a tún ti wá gbé dé wákàtí kan ìgbádùn, wákàtí kan omi ọgbọ́n, wákàtí kan omi òye, làfikún sáwọn omi ọgbọ́n tẹ̀ ti mu níkàn ní Wells Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù keje ọdún 2026. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM yóò ṣe àfikún wákàtí kan sí àsìkò tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́. Nígbà tí ètò ìgbóhùn sáfẹ́fẹ́ wa yóò mọ bẹ̀rẹ̀ láago 5 ìdájí, tá a sì máa tẹnu ètò bodò láago 12 òru. Àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan, orin aládìídùn, ìtanilólobó lásìkò tútù àti eléyìí tó yẹ tó ń tàwọn ètò ìgbáládùn ẹ̀mí ẹni eléyìí tó wà fún gbogbo mọ̀lẹ́bí. Ẹ darapọ̀ mọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM láti máa gba ìtanilólobó, àwọn ọ̀rọ̀ ìmúnilọ́kànlé àti ìgbáládùn ẹ̀mí ní gbogbo ìgbà lásìkò gbogbo látago 5 ìdájí sáago 12 òru. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ yín náà ni tó kún fún omi ọgbọ́n, ìmọ̀, àtòyé. Ẹ máa darapọ̀ ní gbogbo ìgbà. Ẹ ṣe tẹ̀nífẹ̀ẹ́ wa, àwa náà ò sì ní já yín tàmọ́ ní ìgbà kọ̀ọ̀kan. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.
0: Efile Emayikuro Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wà.

0: Eje ije ti mo ji mo ba egba irin ninu gbo ti won fi yin lu yin keke keke keke Eje ije ti mo ji mo ba egba ifan lodan ti won fi wo luwo igbogbon igbogbon igbogbon Oni egba irin e ma fi yin lu yin keke keke keke o Egba ifan ma fi wo luwo igbogbon igbogbon igbogbon igbogbon Eto ijoko ojogbo si nte waju akuko gagara eto ijoko ojogbo tu fe gori ope lore le tente la aro ojo tu ni oju re otu ma otole yo ma otoko e wapi re evi tedi awon oro to n lo kaakiri ayika wa lorile ede nigeria la mo pe kelu ibo in le to selu in lo de duro ibo in ni oro aje wa in lo de duro ibo in le to abo wa lorile ede nigeria in lo de duro Amo lanfani ati menuba amo wo gbo awon nkan to je pe eyin te ngbo wa le gbodo mo ojogbon ti wa ninu kulu pelu mi ojogbon oludayo won be nbi e ni lanfani ati gbo won ojogbon wa le egbe wu mi baba won le san le ni isi oba to je pe ko se mo je ina lo je abi nkan mo so ye Eyin ojogbo te nbe ninu ile na e ba yin redo yin soke pon la pon la e ba yin soke lako lako ka jo lanfani lati mo gbadun ara wa ojogbo oludayo e ku kale
1: to e ku se mo ki gbogbo ara ile pe atuku dede asiko yi se daada la ba yin ode odun bi aku ise adeku oro aje yo san gbogbo wa lase edumare
0: amen eje ka mu latori omi yale agbara ya shop ba ti e mo gbogbo nkan eleyi to sele le ojo to ro lana opolopo awon oju ona in lo mi gba ye pe o fa sukere fa kere opolopo awon ile in lo mi wole won to je pe awon mi si won si sasho lowo lowo ba se soro yi kilo bi kilo fa ni year 2026 ko mi ya le si mo sele ni ru ilu nla bi eleyi ta wa ye o nsele lekun na o o nsele kaakaakiri lorile ede nigeria kilo ye ka se ta se
1: e seun seri oro omi yale agbara ya shop to si waye ni ru papa julo ni ru aye ode oni ko ye ki a ma gburu e mo amon tori pe ti a ba ti ko ti a o ba ti se awon nkan to to bo se ma nsele na re awon nkan to to bi wi pe ki a ati joba ati araalu ki onikaluku ko kan se ojuse won ojuse ijoba lati wo awon awon odo eleyi ti o nilo ki won fe ki won fe si ki won se iyen ojuse araalu gege bi pe awon bi ti awon oju agbara te ba lo wo opolopo awon adugbo e ri pe oju agbara ohun lawon eyan mi ni won ti da opolopo idoti si lon ti dale si ko de si be se fe se ko si ba ye fe se ti awon bi to ye ko mi gba ti aba ti dado ti si ko si ba se fe se omi ma wa ona lati gba koja sa ni awon adugbo mi wa ba se nsoro to je pe mo nsoro mi nsoro nipa awon adugbo bi kini mo nsoro nipa awon adugbo mi to je estate gan e le opolopo won ni won ni oju
0: gota
1: te ba de opolo bi mo se n ba yin soro ko si oju gota so iru awon nkan ba yen ko si bi a se fe se wi pe e ma a ma yeyin gan le nte ba de be pa so ko si drainage ko si bi ti omi fe to mi le gba lo nibi ko so I gutter nibi bi ko si kini so emi ton ma se gan bi toro bayi ohun ni o ma ko ra se a ki ran ti wi pe akoko ojo nbo se de mo pe oro ojo bo se ri lodun yi a le wi pe opo lodun ko je pe todun to nbo ko ju po ju be lo se o ti ye yin sin so ohun la se gbudo ma mura sile opolopo nkan to ma nsele ni nigeria ki se ko ya ko nsele lawon ilu mi na amo e ma ri pe awon ose to ye ko se to ba ye pa se ohun to to ose yen o ni po to kini among gba ti onikaluko ba se nkan to to ti ijoba kede ma wo ijoba n pariwo e ma dale soju agbara e ma se ba e ma se ton amo awon eyan kan wa to je pe olorun ma se wa ni ale ti lapa eda to je pe won ni gbo ibi gba to jo ba ti bere bayi kan ma ti foju kan ipo josu ni ipo ko se nfogan ko ti ma bere si ro won ati sale lo da idoti si oju agbara so awon opolopo ru awon kan ba won yen ohun lo nse akuba fun oro bo mi se nso do fifa ti oro omi yale to fi nsele te ba tu wa wo awon bomi na wa se ra won ti won ma n to ma n buwo lu bi won se n kole lopo igba o ye ki ijoba emi to ma ni kin so kin ma wo pe ye ki yan kiyan gba ijoba lamoran boya ko wa won ti won je akose mose gidi laarin won ki won fi si agbonu be tori pe ibi te opolopo won ma lo ton ma n buwo lu fa won yan lati kole si imi wa to je pe ki se bi to ye kile wa to e pona bi to ye ko mi o gba koja ni amon wa buwo lu oju agbara won ye iru e nsele mo le so awon bi belo kan fin so iru e nsele to ye ke nigba te ba ma bere won ni town plan ni won ti won ibi awon wa wo aya yin lenu pa won gan lo tu not to buwo lu
0: ibi te ti soro te paro ona kan be ona to lo lati apata dabe okuta ibi kan wa nbe ton pe ni jamoje tojo ba ro omi ma n foju titi
1: oju titi
0: to je pe gbogbo egbe titi yen
1: mi mo beyi to lo sono mi adi o le to je pe ma wa bayi awon ni moto n gba mi gan ma duro
0: igba ti a wa se iwadi pe kilo fa kini won ni pe oju agbara wa nbe tele to je pe gota
1: to mi n gba koja
0: eyan kan fe ko le epo ni bi odun mewa seyin lo de oju gota pa
1: te ba si bere e ri wi pe lati town planning won ti buwo lu so e wa ma wi pe kilo se la kaye ni to buwo lu ru ibi beyen lati opolopo o mo fi so pe ijoba seri ise to po ki n se awon ise pe boya ki ijoba ma lo ka a le gbogbo nkan kan ni gomina le se abi ni ijoba apapo le se amo won gbudo ri pe awon ti won la kaye won ti nkan kan o se oun làwọn fi sí àwọn ipò kan torí pé kíní ẹwọ irú àkóbá tó ọṣẹ tírú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe ẹ lọ wọ pọlọpọ kọ́ tó ti bàjẹ́ náà ṣé ojú ọ̀nà tó ti bàjẹ́ yẹn ẹ mọ iye tíjọba máa fi ṣe tán máa fẹ́ tún ṣe so lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹnu ni mo fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tíjọba yàn láti bójú tó tán jẹ́ ọ̀gá wọn ní àwọn tó bóyá bí àwọn kí ló ti ń pè local government àwọn kí ni àmọ́ ṣẹ́rí gbogbo àwọn most àwọn town planners yẹn ìjọba nílò àti pààrọ̀ àwọn tó wà níbẹ̀ pàápàá jùlọ àwọn tó jẹ́ ọ̀gá wọn yẹn kí wọ́n ṣe ìṣípòrọpọ̀ kan yọ àwọn tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́rí wọn kàn yan pé bóyá torí pé alágbájá yẹn ó ṣiṣẹ́ lásìkò ìpolongo tán ìpolongo tẹ̀lé wọn káàkiri so àwọn ipò yẹn mi ò rí because ẹ̀ẹ́dẹ̀rẹ̀ yàn tí ó mọṣẹ́ yìí tí nǹkan kan ò dẹ̀ ṣe làákàyè ẹ̀ tó máa lọ́ máa approve irú nǹkan tí mo sọ fún yìí ní àdúgbò kan tí mo ti kúrò ní ọ̀nà ní irú olúyọ̀lé bíbí mo lè fi àwọn bìbí kan hàn yín mo lè fi bí méjì hàn yín wọ́n máa dí ibẹ̀ pa ikọ́ wà ní tòsí ọ̀dọ̀ yín bíbí ní tòsí ọ̀dọ̀ yín ní inú ìkíńlọ̀ tí ń pè é ní ọ̀nà àgòrò mọ́sólà mọ́bí ìṣọwọ́ wọ́n dí ọ̀nà kan pa ní ibẹ̀ yẹn láwọn òbí tó jẹ́ pé kódà gan tójò bá ń rọ̀ ojú ọ̀nà omi máa ń gba bẹ̀ ẹ́ kọjá ó ń dẹ̀ lọ fẹ́ǹsì ẹ̀ báwo lè ṣe jẹ́ wọ́n ní wọ́n buwọ́lù láti town planning yóò máa yàyín lẹ́nu wípé irú ìwà burúkú rè àwọn wo ni kódà yín gbọ́dọ̀ máa bèrè lọ́wọ́ ara yín pé ẹ̀yin ọ̀rọ̀
0: bọ́tí
1: ẹ tún máa bèrè pé ok kí n má mọ̀ nǹkan kan ṣé kò jẹ́ kí làákàyè mi sọ fún mi wípé kò yẹ kí wọ́n di irú bíbí yẹn pa so ohun mo fi sọ èmi ń gba ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìmọ̀ràn gbogbo àwọn kíní ọ̀pọ̀lọpọ̀ wa máa wí pé kò ní ìtumọ̀ kódà ẹlòmíì àgbójú kúrò bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí omi bá wa bẹ̀rẹ̀ sí í ṣọṣẹ́ gẹ́gẹ́ bí irú ì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ a wà bẹ̀rẹ̀ sí í pariwo kò sí tá a bá ti fi àyélẹ̀ fún omi láti gbàbí tó yẹ kó gbà tí a ṣe àwọn nǹkan tó tọ́ ṣé kò ti yẹyin tá a ṣe ohun tó tọ́ tó dẹ̀ tọ̀ gbogbo àwọn nǹkan míì wà tó yẹ pé tó bá máa ṣẹlẹ̀ kò ní máa pọ̀ tó ọṣẹ́ tí ó máa ṣe àti òfò tí ó máa dá
0: abakiri
1: kò ní máa pọ̀ tó gbogbo nǹkan tá à ń sọ yìí kí ìjọba náà bá wa wo àwọn ojú àgbà àwọn odò tí ó lọ káàkiri àwọn ibi tí kò bá yẹ kí ilé ó wà ńbẹ kí wọn bá wa wá nǹkan ṣe sí àwọn ibi tó bá yẹ kán fẹ kí wọn rí dájú kí wọn fẹ.
0: torí àjọ nigerian hydrological services agency tamọ̀ sí nisa wọ́n ṣàlàyé wípé ó ṣeé ṣe o lọ́dún 2026 tá a wà yìí kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó tó mílíọ̀nù 18 million kan fojú winá omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù.
1: Ẹ̀yin náà wòrú
0: látàrí pé wọ́n ti wo sàkún.
1: Wọ́n sì ti ń kéde, wọ́n ti wo sàkún, wọ́n ti wo bójú ọjọ́ pé pẹ̀lú òjò tó ṣeé ṣe kó bẹ́lẹ̀ yìí, ó ṣeé ṣe kí ó ṣàkóbá fáwọn nǹkan báyìí báyìí báyìí.
0: Ìyẹn pé gbogbo ẹlẹ́yìn tá a ṣe ń sọ yìí.
1: Ìtanilólobó kò dẹ̀ tí òjò ẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni. So wọ́n ti tawá lólobó ṣáájú. Ìgbésẹ̀ wo wà ní ìjọba àtàráàlú ń gbé láti rí dájú wípé láti má jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ yìí kó ṣẹlẹ̀. Wọ́n ti tawá lólobó tiwa ni pé àti kódà tó fi ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìjọba nìkan. Omo sọ tó fi mú àwọn ará àdúgbò. Ẹ̀yin náà pera yín jọ. Ẹ wo àwọn ibi tí ó bá yẹ kí ojú odò ojú àgbàrá ó gbà. Ẹ wá nǹkan ṣe sí. Ẹ la gọ́tà sáwọn ibi tó bá yẹ kí omi tómi lè gbà ṣàn jáde torí tí ò bá ti sí àyè tó kàn jẹ́ pé gbogbo oníkálukú káṣá kan ṣe àìmọye mo ṣì ń tẹnumọ́ fún yín nírú àwọn àdúgbò yìí gan ní ibi tí ọ́fíìsì yín wà ẹ bá lọ sáwọn àwọn inú ibì kan bẹ̀ ẹ yóò yà yín lẹ́nu pé ilé mi wọn ò ní gọ́tà mo rí ilé tó jẹ́ pé ojú títì òun ni omi ń ṣàn sí ẹ wàá máa wí pé ládùúgbò tó lajú tó báyìí. Ṣó yẹ kíru àwọn nǹkan báyìí sì máa ṣẹlẹ̀ àmọ́ ngbà tí àwọn tó wà ní town planning àwọn town planners tí wọ́n ṣe ohun tó tọ́ wọ́n mọṣẹ́ wọ́n ṣeṣẹ́ wọn kí n sọ bẹ́ẹ̀ wọ́n mọṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tó bá jẹ́ páyé ìgbà kan ni gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ èlé ẹ̀fà rí kó ṣẹlẹ̀ àmọ́ àwọn táyé sì bí ìgbà tó yẹ pé bóyá ẹni tí wọ́n fi síbẹ̀ bóyá carpenter irú carpentry works ló yẹ kán lọ tì sí tán lọ gbé sí ibi kó máa mójútó bí wọ́n ṣe ń kọ́lé àti kínní. So kò sí kò ní mọ nǹkan tó tọ́ tó bá sì jẹ́ pé bóyá àwọn ọmọ tó wà lábẹ́ ni wọ́n ń ṣe irú iṣẹ́ bálabàlábá yẹn ó yẹ káwọn náà máa lásìkò tán fi ń jáde lọ ṣìwá lọ
0: ṣàyẹwò
1: pé àṣẹ
0: tààrán yílẹ
1: ẹ ṣeun. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti wrong pẹ̀lú àwọn kinní so kò sí báyẹn bá ṣe títí dọ̀la lẹ́ẹ̀ma ara àwọn ibi tó yẹ kí ojúṣàn àgbàrá gbà káwọn èèyàn máa kọ́lé sí torí pé àwọn tí wọ́n ń bójú tó bá àti kọ́lé àti kinní ní àwùjọ ìyẹn àwọn town planners wọn ò ṣe ohun tó tọ́ kí wọ́n pawọ́pọ̀ pẹ̀lú àjọ tí ó bá kàn àjọ tí ìjọba bá gbé kalẹ̀ tó ní ṣe pẹ̀lú kinní kí wọ́n wò ó kán wo àwọn àdúgbò kọ̀ọ̀kan lọ ẹ lọ wò ó da ibi bí ibi tẹ ojúṣàn tẹ láyì kò tóbi tó ẹfẹ ó yẹ já ṣe báyìí ohun tá a lè ṣe dé láti dènà àwọn kinní torí tẹ báwo ó ń kò ṣàṣà ní ọdún ọ̀hún tí a ní gbọ́ pé omi ṣọṣẹ́ láwọn àdúgbò báyìí ẹ wà àwọn bòmíì ní ọ̀n nílùú Èkó tó jẹ́ pé irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ àwọn ibi tó yẹ kó mi ṣe kinní àwọn èèyàn lọ ń kọ́lé síbẹ̀. So kò gbígbà tí èèyàn ń
0: tá ń tọ́jà omi gbígbà kò sí
1: pé wọ́n lè dènà omi torí pé omi ò wá ọ̀nà ṣáni yóò fẹ́ wọ́nà láti ṣàn lọ. So àwọn bòmíì tó ń ṣẹlẹ̀ nírú àwọn Èkó àwọn àdúgbò mi tẹ́ bá lọ wò dáadáa àwọn ibi tí ó yẹ kí àgbàrá kíjọba ó fẹ́ kí ní dé kódà àwọn ẹlòmíì wọn á tún dáa kí wọn ti ń pè.

0: káwọn lè ríbi kọ́lé sí nígbàtí àsìkò yìí bá àsìkò ìjọba wa wọlé dé lọ́wọ́ máa gbọ́rọ̀ àwọn ìròyìn àtàwọn iṣẹ́ tí omi ń ṣe.
1: Ẹ ṣeun, ẹ ṣeun, ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀. Tẹ bá ṣe ń yí sí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n iná ni ẹ fetí gbéyàwó rẹ o ní ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Ẹ lè darapọ̀ mọ́ ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Ẹ láǹfààní láti lọ máa gbọ́ wa kẹ mọ wà ń bẹ̀. Ká ṣí ojú òpó lẹ̀ náà fún àwọn ọ̀jọ̀gbọ́n tó bẹnu lé ká mọ ṣe ní àlàfíbọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bẹ lé lórí ọ̀rọ̀ omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Ṣé kìí ṣe pé eléyìí tí àwa gan ta fi ń ṣera wa ṣé kìí ṣe pé òun ló pọ̀? Mo yẹ pé bí àwọn tá plani tọwọ́ wọn bá dí tí wọn ò ráyè tí àwọn wolewole ìgbà kan náà mọ̀ ní wolewole ń bẹ̀. Ẹ pé wolewole ó mọ lọ káàkiri tí yóò mọ gbọ̀n pé tí wolewole bá mú ọ.
0: Láyé òde òní àwọn èèyàn gan ò bẹ̀rù wolewole mọ́. Nígbà tí ò sẹ̀ sí wolewole ọ̀hún gọdà. Wolewole gan ṣé wọ́n ń ṣiṣẹ́ bíi tìgbà kan tẹ́ ẹ sọ yẹn. Nígbà kan ìbẹ̀rù yẹn wà pé even tí wolewole tẹ̀ ń sọ yẹn gan tán bá jáde ní ìsìn yìí gan àwọn èèyàn ti mọ̀ àwọn èèyàn ò ní bẹ̀rù wọn torí wọn ti mọ̀ pé tọ́pọ̀lọpọ̀ wọn tán bá dé ibi irú ìta ẹ̀ṣẹ̀ sọ tán náà ni wọn ti mọ̀ pé wọn bá jà ti fi nǹkan fún wọn lọ́wọ́
1: tán bá jà ti lè rún
0: nǹkan kan mọ́ wọn lọ́wọ́ wọn rí. So nígbà kan kẹ̀ ẹ̀ ní ẹ́và kódà ìwọ gan ó rò lẹ́ẹ̀mejì pé kó o tó ṣọwọ́ kú dúdú débi pé wàá nà sí wolewole torí pé káwọn tó ṣe kí nígbà yẹn wọn ò ní sọ fẹ́nikẹ́ni pé àwọn ń bọ̀ tán bá sì ti dé báyìí gbogbo ẹni tí ó bá yẹ kán mú rí pé o ṣe sí kíni nǹkan báyìí ní ìjọba ìjọba náà má gbé eléyìí síbi kò gbé síbi wọ́n ò mú ọ.
1: Ní bóòlù àyíká yín ṣe dọ̀tí báyìí.
0: Bóòlù àyíká yín ṣe dọ̀tí báyìí. Wọ́n ní kẹ́ ẹ dájú pé ẹ gbá gbogbo bíbí ẹ sì wò sísun àbá nígbà tá a dé àbá dọ̀tí ń bẹ̀. Oníkálukú ẹni tó bá yẹ kó ń ṣe kí ni. So ìsìn yìí kò sí gbogbo àwọn nǹkan báyẹn mọ́. O mo fi sọ pé
1: iṣẹ́
0: tó dẹ̀ yẹ kó máa bẹ́tà sí. Ó yẹ kó máa ẹ̀yin àwọn ibi tí ò yẹ kẹ ti rí dọ̀tí lẹ ti rí kíní wọn kò ṣáàdá gbogbo ẹ.
1: Nígbà wáṣẹ̀ káwọn èèyàn bá fẹ́ da ilẹ̀ sójú àgbàrá ní lásìkò òjò alẹ́ náà máa ń ṣerú rẹ̀.
0: Alẹ́ ni aláyé òde òní.
1: Kìí ṣe ní lọ́sẹ̀ gangan lójú títì wọ́n mọ̀ dá. Àwa ti rí wà bàjẹ́ bíi pé nǹkan tó nọ́mà.
0: Tó nọ́mà ẹ bíi pé ó nọ́mà ẹ já máa bá lọ bẹ́ẹ̀.
1: 0916 893 1000 àbí àwa aráàlú gan ilá tí ẹ fẹ́ yan nǹkan míì 0916 893 1000 tàbí 0915 333 4893 0915 333 4893 bọ́dọ̀ ẹ̀jẹ̀ 0911 3 4 8 9 3 omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù léyìí tó jẹ́ pé ó ti wá ń fẹ́ máa pọ̀ yé ọ̀nà wo la fi lè dẹ́kun rẹ̀.
0: Aráàlú máa ń fẹ́ olójú aráàlú tó máa ń fẹ́ gbọ́rọ̀ olójú aráàlú tó máa ń fẹ́ ṣe ohun tó tọ́ ibi bẹ̀yẹn gọ́gọ́ lójúṣe ìjọba ti yẹ kó wáyé wípé ẹ̀dà nǹkan báyìí la fẹ́ kẹ́ ẹ ṣe láti jẹ́ kí ìlú yìí ó dáa sí i èyí tí ò bá ti wá ṣe ìjìyà rẹ̀ rèé ṣó ti yẹ yín ti olójú aráàlú tí kò ń fẹ́ wùwà tí kò fẹ́ wùwà kọ̀lọ̀rọ̀ sí.
1: Wípé ó sì ti kù sọ́wọ́ ìjọba náà.
0: Olójú aráàlú ṣẹ́rí àwa aráàlú tẹ́ ẹ sọ̀rọ̀ nípa èyí ọ̀pọ̀lọpọ̀ wa alétílápá ni wa kì í fẹ́ ṣe àwọn amọ̀ nǹkan tó tọ́ àmọ́ àní fẹ́ ṣe àmọ́ ẹ rí i pé tí ìjọba bá fi ọwọ́
1: ìjọba fi mú ẹnìkan dó.
0: Ìgbà náà lóníkálukú á tó súnra kì àmọ́ ngbà tí ó bá kàn ń lọ bẹ́ẹ̀ á kàn máa wí pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ó dà sí kinní kan ó ti dàdọ̀tí síbẹ̀ ṣé wọ́n ló lọ sọ fún ìjọba àwọn ẹlòmíì àtúmọ̀ máa wí pé pẹ̀lẹ́ o kinní kan lágbára. So ó dìgbà tí ìjọba bá tó rí èèyàn kan mú tán fi mú ẹnìkan dánrin lórí ẹ̀ kó ní kálukú tó súnra kì.
1: Ọ̀dà ẹ ṣeun 0916 893 1000 0916 893 1000. Hello, ẹ ti wọlé o. Hello.
2: Hello.
1: Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀ sáà o.
1: Ẹ ṣe máa o kọ́yìn bọ̀lẹ̀ tí ń pè wá yìí.

wadi lori ajo PFIPC. Ile ajo agbaye ti sorof lori ile ise iroyin BBC. Nipa aseyori kan ti won ti se ninu ise iwadi iwo daran ogun nilu Sudan. Orile ede America ti yo oruko ilu Syria kuro ninu akojopo oruko awon ti won tena mo lori oro igbesunmomi. Ninu iroyin ere idaraya ni agbaye iko egbe agbabolu France o mo koju iko egbe agbabolu Morocco ninu idije to sun mo asekagba ati quarter final to je ti idije ife eye agbaye. Ni bayi egbo iroyin na lekunrere. Minister to nrisi oro aboyun Christopher Musa o foro lede nipa bi awon agbebon to se idimo awon akeko to nti oluko ti won jigbe nile eko ni ipinle Oyo bi won se ndukoko wipe awon o pemi lenu awon eniyan to wa ni akata won bi awon iko alaabo ba te waju lati wo agbegbe awon wa. Musa foro ohun lede ninu foran foro wa ni lenu wo kan pelu ile ise iroyin News Central. Fọran eleyi ti won gbe jade ni ojoru saju egbon safefe re lori eto NC lojo eti jimo nibe lo ti salaye bi awon agbebo won bi won se nlo awon omo na bi digaga lati daabo bo ara won ati lati gba ogagun won to wa lakata awon omo ologun sile oro minister won waye ni nkan ti ko ti to ose mejo leyin ta awon agbebo ti lo gbe awon akeko mokande logoji to nti awon oluko meje ti won jigbe lo nile eko alakobere baptist tonti awon ile eko meji miran ni agbegbe ijoba ibile orire ni ipinle yi ni ojo 15 osu 5 lakoko to wa nsoro o menuba egbese ati dena mo awon agbeban tonti isele ijinigbe Musa te waju lati salaye oro lori sisa ati leyin fun idajo iku fun awon asebi ti owo batiba pelu oro lori pe ofin wa ti o duro daada nile on lo nje ki ikiya ko wa fun awon odaran ohun. Ẹgbẹ́ òṣèlú ADC tó fi mọ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 yan Atiku Abubakar àti ẹgbẹ́ àwọn ẹkùn àárín gbùngbùn àríwá yan ẹgbẹ́ NBF. Wọ́n ti mú ẹ̀bi jáde nínú ìpinnu ààrẹ Bola Tinubu láti fa iṣẹ́ ìwádìí àjọ kan tí wọ́n pe ayédèrú ni tí wọ́n pe kò sí àjọ tó ń jẹ́bẹ̀ yan àjọ PFIPC lé àjọ olómìnira tó ń gbógun ti ìwà ìjẹbánu àti ẹ̀sùn mìíràn lọ́wọ́ àjọ ICPC. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó fi mọ́ Atiku Abubakar àti ẹgbẹ́ NBF nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jáde sọ́wọ́ àwọn oníròyìn níbẹ̀ ni wọ́n ti fọ̀rọ̀ lédè nípa bí àjọ ICPC kò ṣe yẹ lórí ọ̀rọ̀ náà torí kìí ṣe àjọ ọ̀hún ló tọ́ sí láti ṣe irú iṣẹ́ ìwádìí bẹ́ẹ̀ nígbàtí Atiku ń bèèrè fún ṣíṣètò ìdásílẹ̀ àjọ tí ó ṣiṣẹ́ ìwádìí náà. Ẹgbẹ́ òṣèlú ADC pé ìgbìmọ̀ àwọn aṣòfin tó jẹ́ olómìnira ló lè yanjú ọ̀rọ̀ náà. Ẹgbẹ́ NBC náà wá pè fún àjọ olómìnira láti ṣe ìwádìí ẹ̀sùn ọ̀hún pẹ̀lú pé yóò tu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára bí àjọ olómìnira tó dádúró bí wọ́n bá ṣiṣẹ́ ọ̀hún yàtọ̀ sí àjọ eléyìí tí ìjọba gbé iṣẹ́ náà fún. Ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú alátakò wọn gbéná wojú ara wọn ní ọjọ́rú lẹ́yìn tí olùdíje dupò ààrẹ fún ọdún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC yan Peter Obi tó pé ẹ̀mí òun wà nínú ewu pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú tó wà ní ìṣàkóso ìdarílọ́wọ́ tí wọ́n ṣe ìkódànù ọ̀rọ̀ rẹ̀ bí ẹ̀sùn tí ò lẹ́sẹ̀ nílẹ̀. Ẹwẹ́ ẹgbẹ́ òṣèlú NDC gun àwọn alátìlẹyìn òbí lágbàáyé tó fi mọ egun ẹgbẹ́ òṣèlú PDP wọ́n fẹ̀sùn kan ìjọba àpapọ̀ fún pé wọ́n ń fojú sun àwọn ẹ̀kan tó jẹ́ ìlúmọ̀ọ́ká nínú ẹgbẹ́ òṣèlú alátakò tó ń ti ìkìlọ̀ wípé bí nǹkan bá fi lè ṣe gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Anambra ọ̀hún wọn yóò jẹjọ́ nípa rẹ̀. Ìgbésẹ̀ ọ̀hún ló tẹ̀lé ọ̀rọ̀ òbí lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú agbóhùnsáfẹ́fẹ́ Jide Onwo níbi tí ó ti fẹ̀sùn kan ìjọba àpapọ̀ lórí bó ti ń nílà àti ọ̀rọ̀ rẹ̀ lórí pé ó ṣeéṣe gan kí òun mọ̀ sí ní ayé láti díje dupò nínú ètò ìdìbò ààrẹ bó bá di lọ́dún 2027. Ó wá ṣàlàyé wípé òun kò fẹ̀sùn kan ẹnìkankan ní tààràtààrà o ṣùgbọ́n òun ṣàpèjúwe ìrírí ìdílọ́wọ́ ojoojúmọ́ eléyìí tí òun rí ni. Ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn lágbàáyé yan ilé ẹjọ́ ICC ní ìròyìn gbé pé wọ́n pe àwọn ti ní ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ èyí tó tọpasẹ̀ àwọn olórí ikọ̀ ajagun RSF mọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀daràn ogun tó wáyé láìpẹ́ yìí ní Tafo ìlú Sudan. Igbákejì agbẹjọ́rò àgbà ilé ẹjọ́ ICC

oni oforo mulede Nazat Shamim Khan oba won oniroyin BBC soro lori ibile ejo ICC bo se ti de oju ona aseyori nibi ise iwadi won lori isele to je pe o mu emi opo lopo ara ilu lo ni ilu El Fasher ati El Ginniya igbese ede gaga ati igba koso El Fasher won lo je okan lara isele to ni itaje sile ile to po pupo ninu oro ogun to nlo lowo laarin iko ologun RSF to nti awon omo ologun ilu Sudan awon eniyan ti o nka won ju egberun mefa niye lo oni won ti gbe mimi latari isele awon ni El Fasher bi awon iko ajagun RSF bi won ti gba koso ilu na ninu osu kewa ninu osu kewa odun to koja lo omo egbe oselu Democrat Graham Plutner on lo ti da ipolongo re fun ile asofin orilede America ni meduro leyin opolopo esun to ni se pelu arabirin kan to nfesun ise ni ni se kuse lona ifipa bani se ko to kan lati igba ti won ti fesun na kan egbe oselu Democrat ti wi pe ko fi idije na sile faran to jade lori afefe nibe ni Plutner ati soro lori bi ipinu ohun ko se ni se pelu gbigba si esun na tabi po ohun tebe ṣugbọn nitori idokooko lati inu ẹgbẹ oṣelu Democrat to wa lati gbe gidina atilẹyin ipolongo ti won ṣe fun o pe ẹsun ti won fi kan ohun ki ṣe otito o wa tẹ waju ninu ọrọ rẹ wipe ohun yo to lọna to ye lati fi ere ije na sile bi won ba ti fi dawo loju pe eni ti o ropo ohun ninu ere ije na lode si Susan Collins iko Republicans won yo yo won yo yan sipo lọna akoyawo to nti ona eleyi ti o ba ti egbe Democrat mu Ari orilede America Donald Trump o ti kede wipe orilede America yo yo Syria kuro ninu akojopo oruko awon ti won ti gbe igbese ibawile lori ti won si de na mo nipa esun to ro mo igbeso mo mi eyi ti o fo pin si de na mo isuna opodun orilede na Trump o se ikede ohun lakoko abewo re si Riyadh lojo keta la osu karun odun 2025 leyin to pade olori ilu Saudi ati Turkey lati jiroro lori bi ojo waju Syria o ti ri leyin ti ijoba Assad ti lule ipinu ohun ni won mo se nipase iwe ase ti won buwolu logbonjo osu kefo odun 2025 to se bere si ni mule lati ojo kini osu keje ase ohun o tun se igba jade kuro awon iwe ase to ni se pelu idena mo America lori ilu Syria fun opo odun to si yori si bi awon ile ise lajo ati awon eniyan ti onka won je oko le ni 1500 bi won ti se yo oruko won kuro ninu akojopo awon oruko ilu ti orilede America ti ya soto ni akotan ninu iroyin ere idaraya ni agbaye iko egbe agbabolu France o mo koju iko egbe agbabolu Morocco loni ojopo to je okan lara awon ifese won se idije alagbara ile eto sumo asekagba to je ti idije ajo FIFA nibi idije ife eye agbaye bi idije na bo se nwo ipele asekagba lo pelu awon iko egbe agbabolu mejo to seku nile iko egbe agbabolu to gba ipo keji lodun 2022 yo pade Morocco ninu idojuko eleyi to dabi atunse nibi idije ife eye agbaye to sumo asekagba ati semifinal to waye lodun merin seyin bi won ba na iko egbe agbabolu France ijakule ohun yo fopin si saa odun merin la koni mo gba won Didier Deschamps eni to ti fi die mule pe ohun yo fi ipo na sile leyin idije ohun Deschamps o pe afojusun ohun ni lati seranwo fun France ki won le de idije to sumo asekagba semifinal o si tun se ikodanu awuyewuye lori ikolominu iyansipo adari ayo Argentina Facundo Tello eyi lopin akojopo iroyin agbaye fun ti osan ni amo kin to mo lo egbon awon koko to wa ninu iroyin na lekan si Minister Eleto Abo Christopher Musa ṣafihan oro nipa awon agbebon to nse idimu awon akeko to nti oluko ti won jigbe ni ipinle Oyo ti won dokoko lati gbemi awon to wa lakata awon bi awon iko alaabo ba te waju lati wo agbegbe awon wa egbe oselu ADC oludije dupo are won ninu eto idibo odun 2027 Atiku Abubakar ati egbe awon ara arin gbogun ekun ariwa NBF won mo ebe jade ninu ipinu are Bola Tinubu lati fa ise iwadi ajo PFIPC le ajo to n gbogun ti iwa ajebanuyan ajo ICPC lowo
ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ẹgbẹ́ alátakò lọ́jọ́rú ni wọ́n gbéná wojú ara wọn lórí ọ̀rọ̀ olùdíje dúpọ̀ ààrẹ fún ọdún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC ẹni tí í ṣe Peter Obi lórí ọ̀rọ̀ rẹ̀ tó fi pé ẹ̀mí òun wà nínú ewu. Ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn lágbàáyé yún ICC wọ́n ní ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tó so àwọn adarí ikọ̀ ajagun RSF pọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn ogun àìpẹ́ yìí tó wáyé ní Darfur ìlú Sudan. Igbákejì agbẹjọ́rò àgbà ìlú ilé ẹjọ́ ICC ọ̀hún ló fọ̀rọ̀ náà léde. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump kéde pé orílẹ̀-èdè Amẹ́ríkà yóò yọ Syria kúrò nínú àkójọpọ̀ orúkọ àwọn tí wọ́n ń dènà mọ́ lórí ìgbésùnmọ̀mí ìgbésẹ̀ tí ó fòpin sí ìdènà mọ́ ìṣúná orílẹ̀-èdè ọ̀hún fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Nínú ìròyìn eré ìdárayá ní àgbáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù France yóò mọ kojú Morocco lónìí ọjọ́bọ̀ nínú ìdíje tó súnmọ́ àṣekágbá quarter final ti àjọ FIFA. Níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé láti lè dé ìpele àṣekágbá pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́jọ tó ṣẹ́kù nílẹ̀. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kunle Olówú. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893 lójú òpó Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn eléyìí tí ó bá ṣojú yín tẹ fẹ́ ká nímọ̀ nípa rẹ̀ ẹ kàn sínú kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893 2000. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ̀. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ìkàlẹ̀.

0: ìyàwó ti ń retí ọkọ ẹ̀ àti bàbá ọkọ. Wọ́n ti ń pe gbogbo nọ́mbà, ó kàn rìn gìnì, kò sí tó lọ nínú méjèèjì. Láti ago mẹ́wàá, ago mọ́kànlá, ago méjìlá, ago kan. Kí ló ṣẹlẹ̀? Gbogbo àwọn ẹbí tó kù parapọ̀ lé àwọn méjèèjì lórí torí bàbá ọkọ náà ò support pé kí ọmọ òun má fi arábìnrin. Wọ́n má tilẹ̀kùn mọ́ ọkọ ìyàwó àti bàbá ọkọ mọ́nú ilé ni. Wọ́n tilẹ̀kùn mọ́ wọn nínú ilé débi torí pé wọn ò lè jáde, wọn ò lè tẹ̀ta. Ìyẹn ní ọjọ́ registry gangan. Ìyàwó pè. Ó rányàn lọ sílé wọn pé ó ti tó àkókò tàwọn. Ẹ tọ́rán lọlé, kò bẹ́nikẹ́ni ńlé. Ó pè. Wọ́n mà tilẹ̀kùn. Ìyàwó bá ìtìjú lọlé o. Ìyẹn lọ́jọ́ ìgbéyàwó. Lọ́jọ́ tí ó yẹ kí ọkọ ẹgbẹ́ ní ìyàwó, lọ́jọ́ tó jẹ́ ọjọ́ ayọ̀ fún. Ẹkún ni ìyàwó ìsun lọlé. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀, ìyẹn nígbà tó dibi ọwọ́ àṣálẹ̀, lọ́kọ ìyàwó yìí pe ìyàwó ẹ̀, ó ṣàlàyé nǹkan báyìí, ohun tó ṣẹlẹ̀ rí o. Ìyàwó yìí ní kí ló dé tí ọkọ òun ò ṣe sọ fún òun wípé ìyá ò fara mọ́, tó ṣe wá rò pé irú ìtìjú ńlá báyìí ló yẹ kó dé báhun. Ìyẹn ní ọjọ́ ayọ̀ òun. Ó ní ọlá ìfẹ́ tóun ní sí pé òun wò pé tóun bá ṣorí kunkun, ó ṣe ṣe kí wọ́n gbójú kúrò ńbẹ̀, wípé òun ò dẹ̀ mọ̀ pé ọwọ́ tán máa gbà yọ sóun rí. Inú ìbànújẹ́ ńlá lárábìnrin wa. Ó ní kò sí ṣíṣe, kò sáìṣe. Gbogbo ohun tí òun rà, òun á ṣà lè gbà padà. Àmọ́ ẹ má gbàgbé, gbogbo ohun tí arábìnrin yìí rà, orúkọ arákùnrin yìí ló fi rà. Gbogbo àwọn ẹbí ọkọ, gbogbo wọn dẹ̀ lérò pé ọmọ wọn ló ni gbogbo nǹkan tí arábìnrin yìí rà. Ẹ rí pé alárè jàgbà, nǹkan gbé nǹkan hànú. Kí lẹ rò bóyá arábìnrin yìí lè ṣe? Kí ni ọ̀nà àbáyọ? Ìhàwó ló kọ sí ẹ̀yìn gangan lápá ọ̀dọ̀ tiyín. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091-68-93-1000 091-68-93-1000 Hello? Ẹ bá ń gbọ́ ohùn yín sókè díẹ̀ mà. Ọlọ́run ló ń bá wa tò mà. Orúkọ yín ibi tẹ́ tí ń bá wa sọ̀rọ̀ mà.
1: Ìyáìṣà
0: láti Ẹlẹ́bú. Ọlọ́run ò kọ wọ́n pọ̀. Àmọ́ gbogbo nǹkan. ojú òpó yẹn ò tọ́ dáadáa ẹ bá ń gbóhùn yẹn sókè díẹ̀.
1: Ọlọ́run ò kọ́ wọ́n pọ̀ ẹ̀.
0: Ok.
1: Ọlọ́run fi ìyá yẹn ṣe sábà sí wọn.
0: Ó fi ìyá yẹn ṣe sábà bí ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Àmọ́ gbogbo.
1: Ọmọ.
0: Mo ń gbọ́ yín mọ̀.
1: Ọmọ òǹkà. Kó sún sókè yóò rọkọ tiẹ̀.
0: Pẹ̀lú ẹ̀sìn. Pẹ̀lú gbogbo nǹkan. Gbogbo ohun tó ti wá rà tó forúkọ ọkọ ẹ̀ ráńkà.
1: Ẹ kó wò pé òun tó bẹ̀ òun jùlọ ni.
0: Ah. Olágbára pọ̀. Ẹ ṣeun mọ̀. Jẹ́ kẹ́lòmíì ráyè wọlé. Ojú òpó yẹn ti ń ṣẹ́jú. Hello.
2: Ẹ̀mí Ẹ̀kásán.
0: Ẹ̀kásán mà.
2: Ẹ pẹ̀tọ̀.
0: Ọlọ́run ló ń bá wa tò mà. Orúkọ yín ibi tẹ́ tí ń bá wa sọ̀rọ̀ mà.
2: Láti Àpáta ni.
0: Orúkọ yín mà.
2: Ifat Serifat.
0: Yes ma. Ìyàwó ló kọ sí yín mà.
2: Ẹ ò Serifat kí obìnrin yẹ gbogbo nǹkan tó orúkọ ọkùnrin yẹ kó lọ change ẹ pátápátá. Kópò òkè kó lọ wọ́kọ̀ sí ẹ.
0: Gbogbo kó lọ change ṣó ṣó rọrùn bẹ́ẹ̀ yẹn ṣá.
2: Ó rọrùn o. Orọrùn kò sí ìwọlé orọrùn gidi kó lọ ṣèjì ẹ pátápátá kò fílẹ̀ sí tiẹ̀ kí ọ̀rọ̀ pọ̀ tiẹ̀ lágbára.
0: Torí pé kò tí ìwọlé yẹn gangan ló ṣe nira ẹ mọ̀ pé sọ́nìmù sì yàtọ̀ àmọ́ sọ́nìmù ọkọ̀ gangan ló wà ń bẹ̀ kánà ti fẹ́ra wọn ẹ mọ̀ pé a ti máa jórúkọ ọkọ̀ ẹ̀ báyìí àmọ́ wọn ì tí.
2: Ìgbà tí wọ́n sì lọ so wọ́pọ̀ yẹn kó lọ ṣèjì ẹ kó lọ ṣèjì ẹ. Bá a ti so wọ́pọ̀ ní ìsìn tí ẹ̀nà ìgbógun ẹ ti ṣe pọ̀ mọ́ra wọn nìkan ni ò ṣeé ṣe. Ṣùgbọ́n ní ìsìn kó lọ ṣe.
0: Kó
2: lọ ṣe kó lọ yan ojú ẹ̀.
0: Ó lágbára pọ̀.
2: Ẹ sílẹ̀ sí tiẹ̀ kó jẹ́ kó wà sí yẹ́nà kópa.
0: Ẹ ṣeun mọ̀ ẹ jẹ́ kí lómi wọlé. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 091-68-93-1000 091-68-93-1000 lápá ọ̀dọ̀ tí ìyàwó ló kọ sí ẹ̀yìn tí ojú òpó yẹn bá dẹ̀ ń bísí ẹ lè lójú òpó ilé 091-53-33-48-93 091-53-33-34-893.

0: inu ìbànújẹ́ ńlá ńlá lárábìnrin yìí wà. Ẹ̀sìn ojú títì gbogbo nǹkan. Hello.
1: Hello.
0: Yes, sir. Orúkọ yín sir, tẹ́sí máa sọ̀rọ̀.
1: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé ni.
0: Láti bó sà?
1: Láti kó ọlá àpàtà.
0: Ẹ bá wa dá sí tòsà.
1: Ẹ jọ̀ọ́ gbogbo, ẹ má dunnú gbogbo nǹkan tó rà yẹn, ṣé bí ilẹ̀ ni àti kíni?
0: Ó ra ilẹ̀ Ọlọ́run fún lórí ọ̀fẹ́ àti ra ilẹ̀ nínú láàárín ìgbà náà. Orúkọ ọkùnrin yẹn ló dẹ̀ wà
1: mẹ́rin. Ṣé o ti kó dọ́kúmẹ́ǹtì fún ọkùnrin?
0: Ẹ mọ̀ torí ìfẹ́ tó bò lójú gbogbo nǹkan ti wà lọ́wọ́ ọkùnrin. Torí ẹ mọ̀ wọ́n ti jọ ń gbé papọ̀, wọ́n ti jọ ń kọ́mọ lù pọ̀pọ̀ nù lé.
1: Ṣé ẹ rí nǹkan tó wà ń bẹ̀ ni wípé kò le rárá?
0: Yes, sir.
1: Tirẹlẹ tirẹlẹ, kó lọ bá bàbá àfẹ́sọ́nà ẹ̀.
0: Yes, sir.
1: Bàbá ó dàgbà bàbá yẹn wà reasonable.
0: Ó wà reasonable.
1: Wọ́n lè pe ọkọ yẹn náà jókòó. Pàápàá ní ohun tó ti níṣe pẹ̀lú ti ilẹ̀ yẹn. Kó sọ pé kọ́ pé ọjọ́ kò ṣe lóòótọ́ lóòótọ́ ṣe òun ló ra ilẹ̀ yìí. Dá ilẹ̀ padà fún. Yes, ọkùnrin yẹn gan. Tí òun gan bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ ayé ẹ̀. Ó yẹ kó ra yọ̀ǹda property gbogbo nǹkan tí wúmọ̀ ẹ̀ fún wẹ̀ kó ra yọ̀ǹda ẹ̀ fún. Kò ní ìdáhùn ní láti àìjẹ́ bẹ́ẹ̀. Ó máa ní ìpalára fún. Kò jù bẹ́ẹ̀ lọ, kó má rẹ̀ kó òun rí fà.
0: Ẹ ṣeun gan, ẹ ṣeun gan sà, ẹ ṣeun, ẹ ṣeun.

0: ẹjẹ máa fàkókò yìí kí iléeṣẹ eléyìí tó ń fún wa lẹbùn yẹn lórí ètò yìí albany fresh bread àwọn ló ń kó ẹbùn fún wa yẹn lórí ètò yẹn ní ọsọọsẹ ṣé o àmọ lóore àmọ èrò ti pọ lórí ohun tẹ ń kó fún wa yìí èrò ti pọ o bàbá èrò ti pọ o ẹ pè mí tí n bá ṣe ètò tán kájọ sọrọ kẹ bá gbìyànjú àti ṣe àfikún ẹ kẹ bá ṣa ẹ bá gbìyànjú àti ṣe àfikún ẹ ẹ ṣeun gan ẹ ṣeun ẹ kú gbogbo gbà wá o. Hello.
1: Hello.
0: Yes, sir. Orúkọ yín, sir.
1: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé náà ni Ọlátúnkọ náà pátá.
0: Yes, sir. À ń gbọ́ yín, sir.
1: Ṣé èyí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ènìyàn? Kéèyàn fúnra rẹ̀ kí kọ́kọ́ kí àwọn òbí ẹ̀kọ́ mọ irú ẹni tí òun ń tẹ̀lé. Kọ́wọ́ tó wọwọ́. Ṣé rí wọ́n ní kéèyàn jẹ́ kọ́ mọ́ mojú òwò kó tó mowó. Tọ́mọ bá ti mojú owó kò lè mojú òwò mọ́. Kéèyàn má jẹ́ kí fèsì ajú. Èmi sì ń sọ kí ọkùnrin yẹn ní tọkùnrin yẹn bá ń gbọ́ nínú ẹ̀rí ọkọ̀ kó dá tọ́tẹ́ tí wúmà yẹn padà nǹkan tí wúmà yẹn rà fún kó dá padà fún tó bá wá yọ̀ǹda ẹ̀ fún ní tinútinú yẹn tóbìnrin bá yọ̀ǹda ẹ̀ fún tinútinú lásàrán láti bọ́ kó fún alẹ́
0: kó dá padà. Ó rèébété, ó rèébété, ó rèébété.

0: ẹjẹ́ ń fi àkókò tún kí ọlọ́jọ́ bí òní ọlọ́jọ́ bí òní ọ̀nàrẹ́bù ayọ̀bámi òní bàbá yìí ń ṣe 48th birthday ìyẹn ní orí òkè pẹ̀ ìyẹn lọ́jọ́ ọ̀tún ni happy birthday to you sir long life and prosperity ìgbà ọdún ọjọ́ kan ni nínú owó ọlá àìkú baálé ọ̀rọ̀ àwọn alátìlẹyìn radio evangelist ni àwọn tó ń bá tó ń àwọn alámọ̀ràn tó bá kù díẹ̀ ká tútù wọn á tún bá wa ṣe ẹ ṣeun gan sir long life and prosperity ìgbà ọdún ọdún kan ni ẹ ṣeun gan. Hello.
1: Hello. Mo ti gbàgbé látàárọ̀ mo kí ọlọ́jọ́ bí òní ọ̀gá wa Ayọ̀ Emmanuel.
0: Bàbá àgbàlagbà lẹ́yìn
1: kí sí ẹ̀. Wọ́n ṣọ̀pọ̀lọpọ̀ ọdún. Àmì ò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé
0: o. Àmì ò ẹṣẹ̀ ń gbà.
1: Ọlọ́wà lọ́rẹ̀ mi wọn
0: o. Àmì ò àmì ò àmì ò ẹṣẹ̀ ń gbà.
1: Àmì fún wọn ṣàwájú o.
0: Àmì àmì àmì.
1: Ìgbà ọdún ọjọ́ kan ni
0: o. Ìṣẹ́jú kan ni sà.
1: Ọ̀gbẹ́ni Adéolúkáyọ̀dé láti kọ́.
0: Ẹṣẹ̀ ń gbà sà. Ẹṣẹ̀ ń gbà sà. Ẹṣẹ̀ ń gbà.

0: Hello.
1: Hello,
0: Yes, Osan Lamawa. Orúkọ yín mà.
1: Mrs. Olalekan ni.
0: Láti ibo lẹ ti ń pè mà?
1: Láti Ọlọ́kọ́.
0: Láti Ọlọ́kọ́.
1: Lápàtà.
0: Ṣé wà á gbà bá nì?
1: Bẹ́ẹ̀ni kan ni mo fẹ́ sọ, ẹjọ́ ọ̀rọ̀ yẹn ká mi lára ni ọ̀rọ̀ tó sọ yẹn lé, mo fẹ́ sọ̀rọ̀ mi lórí.
0: Ẹ sáré dá sí mà.
1: Ẹ ṣe ṣẹ́rí. Sẹ́rí relationship àwọn méjèèjì yẹn, Ọlọ́run ti prove ẹ̀ pé ó máa dá. Nítorí tó bá jẹ́ kò ní dá ni gbogbo nǹkan rere rere tó ń ṣe láàárín ibẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀. Ẹ̀kọ́ sọ fún mà yẹn tó wà àtọ́kọ ẹ bá ti nífẹ̀ẹ́ ara wọn. Kọ́ máa gbó ọ pẹ̀lú relationship ọ̀. Wọ́n lè ṣe lẹ́bí sí after 3 years. Wọ́n lè ṣe after 4 years. Kọ́ má jẹ́ kọ́ ba ẹni àjò wọn jẹ́. Ní ọkọ̀ kọ wo ni?
0: Ìyá olùlagbára pọ̀, ẹ ṣeun, ẹ ṣeun gan.
1: Olùlagbára.
0: Olùlagbára pọ̀. Ṣé ẹ̀ráyè wà lọ́sẹ̀ tó ń bọ̀ báyìí? Ṣé ẹ lè wà lọ́sẹ̀ tó ń bọ̀?
1: Mi ò fẹ́ bread.
0: Ó dàmà. Bóyá ẹ máa fáwà ní nǹkan gbà náà ìyá. Ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa.

0: Hello.
1: Hello. Akoto.
0: Yes, sir. Orúkọ yín, sir.
1: Akoto.
0: Ọlọ́run ló bá a tó, sir.
1: Ìmọ̀ tí mo fẹ́ fún wáyé ló sọ láti ẹyàwó ṣoṣo.
0: Oh, that's sir. Mo ń gbọ́ yín, sir.
1: Ọ̀rọ̀ tí mo fẹ́ kóbìnrin ni pé ó gbà kọ́ lọ́n bẹ́ẹ̀. Bọ̀ ó rà kó mọ́ ọlọ́pàá kó lọ gba gbogbo ẹrù yẹn.
0: Kó jẹ́ síbẹ̀. Kó jẹ́ síbẹ̀.
1: Kó gbàdúrà pé ọlọ́run aṣọ bọ́ tiẹ̀.
0: Oh, hold on. Amiu. Ẹ ṣeun gan sa.

0: Engineer ti n yi ọwọ́ roboroboroboroboro sí mi. Mi ò ní lórí ọ̀fẹ́ àti gbàgbé kankan mọ́. Gbogbo ohun tó bá gbé ṣe nílé ayé ìtàn ni bódọ̀ ọ̀la.
1: Àwọn tó ń lára àwọn mílọ̀ ní àlàáńdà.
0: Bó onírinwó ilé tó ní mílíọ̀nù ọkọ̀, ó fi gbogbo ẹ̀ lẹ̀ lọ́jọ́ ọjọ́ kan.
1: Àwọn sáàsá
0: lọ́dọ̀. Radio Evangelist, mò ń pariwo tọ́tán, mò ń ké tọ́tán pé kó fi wà burúkú ọwọ́ rẹ̀ lẹ̀. Ọlọ́run ti kẹ́ ẹ lóòótọ́, bẹ́ẹ̀ a mọ̀. Ó ti gbà fún ẹ, bẹ́ẹ̀ a mọ̀. Ó ń ṣe dáadáa nílé ayé, bẹ́ẹ̀ a mọ̀. Èèyàn mélòó ló ti pasẹ̀ rẹ ga láyé? Èèyàn mélòó ló gbé ga nílé ayé
1: yìí?
0: Tẹ́ni tó wà lẹ́yìn ẹ tó bá lọ kọjá ìpẹ́rẹ́ nǹkan ti bá ẹni yẹn. Torí ẹ̀ ni mo ṣe ní ká gbélé ayé ká ṣe rere o. Ilé mi ti ń pè mí o.

lórúkọ àwọn ọmọ àtàjọ mú ètò wá ìyẹn sí etí ìgbọ yín ni mo fi ń kí yín dáadáa pé ẹ ṣe tẹ gbọ wá. Radio Evangelist mo ní amálayáwó mi ti ń tutù dẹ̀dẹ̀. Mo fẹ́ gbéra lẹ̀, mo fẹ́ gbéra sọ, mo fẹ́ lọ rí jẹ, mo fẹ́ lọ rí gbẹ́nu sí. Lágbára lọ́wọ́ náà, inú rẹ̀ àti ayọ̀ àlàáfíà ni mo fi yín lẹ̀ yẹn fún tọ̀sẹ̀ mi ní báyìí nínú ràbájì gan ìbànújẹ́. Ìyẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo kí yín, mo kì yín, mo lù yín lọ́gọ ẹnu, mo sọ pé ó dà bọ̀.

0: ẹgbọ́ná ẹni tó ń fọ̀sán ṣòwúrọ̀ ẹgbọ́ kí ni ká pè é nígbà tá a bá ṣe ń jí ènìyàn nírú àkókò yìí wípé ó ṣẹ̀ wá ti pamọ́ṣẹ́ gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́.
1: ọ̀rẹ́ mi máa ṣọ̀lẹ́.
0: ṣé ẹ mọ̀ wípé.
1: iṣẹ́ lògùn iṣẹ́.
0: a lè pè ní baba ńlá ọ̀lẹ́ bẹ́ẹ̀ sì náà lè pè ní grandpa ọ̀lẹ́ gan.
1: jọ̀wọ́ múra ṣiṣẹ́ ó ti mọ́ ilẹ̀ máa.
0: jẹ́ ká ṣiṣẹ́ ó náà ní. bàbá àgbà ọ̀làndò ọ̀wọ̀ ló pe léyìí. bẹ́ẹ̀ náà sì ni nígbà tí èèyàn jí ní kùtùkùtù òwúrọ̀ ayé rẹ̀ tó fi òwúrọ̀ tó fi ṣeré tí ò fòwúrọ̀ tẹ pamọ́ṣẹ́ ẹgbọ́ná kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di ọwọ́ ọ̀sán ọ̀sán tún wọ ìrọ̀lẹ́ fún ni wọ́n ṣe ń jí wípé kó dìde pé iṣẹ́ yá pé kó wá kan ṣe. ẹgbọ́ kí la fẹ́ pè èèyàn bẹ́ẹ̀.
1: àbíyamọ ọjọ àgbọn ẹni mi ti jẹ lọgá ọlẹ.
0: ẹni tí òṣìṣẹ́ òun náà lọ̀gá ọ̀lẹ.
1: ìwúrẹ́ àṣìṣe o máa ń ṣe é jọ.
0: àwọn mìíràn wà ẹ ti mọ rú irú àwọn èèyàn tó ń pè wọ́n bẹ́ẹ̀ irú àkókò yìí ni wọ́n ń ṣẹ̀wẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n ń fi páúdà sójú. àkókò yìí lẹ́lòmíràn tí ò rí kan ṣe ló ṣe ẹ̀mú tó wẹ́nu a ní ẹ mọ̀ wípé òjò rọ̀ lánàá bẹ́ẹ̀ sì ni òtútù mú dúpẹ́ bìrì lọ́wọ́ ẹni tó jẹ́ pé àfẹ̀mọ́júmọ́ ò mọ́ bá ń lé bẹ́ẹ̀ sì ni orú ò mọ́ bá níbi iṣẹ́ nítorí pé ó fẹ́ jàre iṣẹ́ náà ni ẹgbọ́nà ẹkú lé nínú ilé yìí ẹkú èrò ọ̀nà gbogbo ẹ̀yìn tẹ̀ ń bẹ lọ́nà iṣẹ́ ń yá níbi gbogbo tẹ́ wà tẹ́ ti ń ṣiṣẹ́ ọwọ́ yín gbogbo yín náà mú kí iṣẹ́ yín ò ní dìṣẹ́ lágbára ọba mi òkè ìkọ́ni yín náà lélẹ̀ yìí ìkọ́ni wife radio 89.3 FM ètò ìrírí mi lẹ́ṣẹ̀ gbọ́ ẹ wá rí kété sórí ètò iṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́
1: iṣẹ́ dára jù o.
0: ẹ̀yin tẹ́ tẹwọ́ bàró gẹ́gẹ́ bí àlejò àtàgbà ní ìjẹ́jọ́ ẹ̀yin náà tó jẹ́ pé ẹ̀ ń bẹ lábẹ́ mọ́tò lọ́wọ́ ẹ̀ mà ní farapa ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń ṣá ògiri lọ́bẹ̀ ẹ̀ ń ṣá ọ̀bẹ lógiri àbí báwo ni ká ṣe mú ẹ̀ ń dàbò bo ògiri bẹ́ẹ̀ sì ní to búlọ́ọ̀kù kan lórí èkejì ẹ̀yin tẹ́ jẹ́ bíríkì lè à ẹ̀yin káfí ń kàtà ń kọ́ ṣé kí n wá sọ yí pé a máa ò ní ṣe dìde ọwọ́ ni nítorí pé bí a máa ò bá tì í ṣe dìde ọwọ́ ẹni náà ò tí ì mọ́ṣẹ́ gbogbo ẹ̀yin fọ́níṣọ̀ ẹ̀yin káfí ń kàtà ẹ̀yin olófòsì ẹ wò ẹ̀ṣì jẹ́jẹ́ ẹ má jẹ́ kí ìṣó ẹ má jẹ́ kó sásọ́nà fún yín kò dáa nínú o. ọ̀gá yìí sọ yí pé wọ́n ó ṣì mọ́ ga ni ẹ ṣe mọ̀ pé bí iṣẹ́ ẹni láti mọ̀ ní lọ́lẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ télọ̀ kí èèyàn tó lè rán aṣọ apámọ́ ti ọrùn ọbẹ̀ ọkíni oríṣiríṣi kíni yóò gùn lọ́wọ́ dánwò ibẹ̀ náà náà ti mọmọ tó mọṣẹ́. wọ́n pe nǹkan kan lápolò tí ò bá ìmọ̀mọṣẹ́ wẹ́dà lójú kò tí ì lè mọṣẹ́ nítorí pé yóò kọ́kọ́ fojú dánwò kó tó bẹ̀ sí ń dégò dúdú gbogbo ẹ̀yin wẹ́dà ayọ́ bẹ́ndà gbogbo yín náà ni mo kí ni ti ọ̀sán yìí o. wẹ́ ọmọ bábà tí ò bá ìjẹ̀fọ́tí nígbà tó bá barun nínú jẹ́ kò tí ì lè mọṣẹ́ ẹ fojú síṣẹ́ gbogbo ẹ̀yin fọ́gá ẹ àfọ́bẹ́ ẹ apọ̀ pọ̀bẹ́ nítorí pé kò tí ì mọṣẹ́ ẹ tẹ pamọ́ ẹ tún ti dé lórúkọ ọlọ́run ọba sórí ètò ní títí ọ̀sán yìí ètò iṣẹ́ ọwọ́ ní ìkànnì yìí west radio 89.3 FM bẹ́ẹ̀ náà lẹ ṣe lè lọ gbójú wò mí. Lágbọ́n ni kojú sí mi kí n bọ dọ́rẹ̀ at West Radio 893 FM Vampage. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ohun tó jẹ́ pé àǹfààní tá a fi fún yín ní ìkànnì tá a wà yìí. Ẹ tẹ́ ẹ máa ń jẹ àǹfààní náà tí lójú òpó yìí wípé ẹ tètè kọjá lọ bẹ̀ láti ṣe kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe àti ibi tẹ́gbẹ́ ti ń ṣiṣẹ́ yín wípé kẹ́ fi sójú òpó náà. Ẹ tètè kọjá lọ bẹ̀ báyìí. Ẹ kẹ́ tètè fi síbẹ̀. Ẹ kẹ́ wá ṣe àyẹ́ láìkí ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà níbẹ̀ ní ìjẹ́jọ́. Ẹ tí mi ò lè ka gbogbo yín tán. Àǹfààní yẹn náà ẹ lè ṣe fún ara yín láti wípé kẹ́yìn náà kẹ́ ṣe kíni kẹ́ fi ránṣẹ́ sí ibòmíràn. Àti ti lórí ètò lórúkọ Ọlọ́run ọba lórúkọ àwọn aláṣẹ lórúkọ àti lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà yìí. Bẹ̀rẹ̀ látòrí màmá wa Evangelist Mrs. Lillian Bademosi. Iṣẹ́ ọwọ́ yín ò ní bàjẹ́ màmá, èrè rẹpẹtẹ lẹ́tùbọ̀ máa rí lórí iṣẹ́ ọwọ́ yín. Bákan náà, ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí. Ká tó pupa bíi táyà mọ́tò, ọmọ ọlọ́jọ́ ìbí. Kí ká sọ pé bàbá ọlọ́jọ́ ìbí ni. Ìdí náà bó bá ṣe bó ṣe rí ọmọ ọlọ́jọ́ ìbí náà ni. Bóyá bàbá ọlọ́jọ́ òbí àbọ̀ ọ̀gá ọlọ́jọ́ ìbí náà ni. Happy birthday, long life and prosperity. Ó ti já dada kí n mówó lọ nínú kulò yìí. Ọ̀gá àgbà gbogbo àwa tá à ń sọ̀rọ̀ tiwa-n-tiwa Yorùbá tiwa-n-tiwa wọn náà wọnú kulò wá. Wọ́n dẹ̀ gbápò lọ́wọ́ Adédàmọ́ lọ́mọ bàbá olómi iye. Wọ́n fẹ́ gbápò sílẹ̀. Mo tẹ̀ ti dá ilé tó bá ti wù mí nù mú bẹ̀ bóyá dọ́là ni àbí pounds àbí euro. Wọ́n máa tún ti ń gbé lọ. Kàn sí wọn lọ́fíìsì àbí. Mo gba transfer bẹ́ẹ̀ sì ni mo gba ATM àti. Ẹ̀yin náà ń tẹ́tí. Lórúkọ lóòtú ètò yìí, Stephen Ige. Lórúkọ lọ bọ́tìnì mi, ẹnjiníà ni tó dó tèmi gbágbá. Sir Harry.
1: Òjò agbára mọ́.
0: Tẹ bá fẹ́ gbójú wò mí ẹ lọ gbójú wò mí ń bẹ́ fún àǹfààní náà ní látọwọ́ wọn náà ní. Orúkọ mi ò yí padà Sunday Afọlábí yín náà rèé tẹ mọ̀ sí èmi lọ lọ́pẹ́. Èmi Táyọ̀ Adéwòmí tó ń fún yín ní ìfáàrà òun náà kalẹ̀ sórí ètò ní ti tọjọ́ ìní. Ẹ mo kíji ẹ mọ̀ wa ní ìkànnì tá a wà yìí ọmọlọ́jọ́ ìbí ẹni náà ni wọ́n. Ìṣẹ̀ mọ́bi tí ń bá gbé ọ̀gá lọ báyìí bóyá kí n gbé wọn lọ sí ìkọgòsí ní kásáre yà nílé. Ọmọ wọn ní gèdè. Ìgèdè ń fún mi ládè yẹsìn mẹ́dẹ̀ sí yẹ omi.

gbọ́ bí a bá ń sọ̀rọ̀ nípa ìròjú. Ṣé ìròjú ò lè sọ ní dọ̀lẹ́? Ṣé ìròjú ò lè sọ ní di aláìríkanṣe? Gẹ́gẹ́ bí ohun tí Tèmítayọ sọ, ẹni tó bá ń ṣe ìròjú kò lè ní finishing. Nítorí pé finishing náà gan ni ọ̀gá iṣẹ́. Ó náà ló jẹ́ pé ó ń gbéṣẹ́ yọ ṣùmbẹ́. Ẹ wò ó, ìròjú ara ọ̀lẹ́ náà ni. Ẹ mú bẹ́ẹ̀ lọ́wọ́. Alẹ́nà yáyá. Àwọn náà ti darapọ̀ mọ́ wa lójú òpó yẹn. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ yìí pé abala méjì ló kalẹ̀ sórí ètò iṣẹ́ ọwọ́ ní pàápàá ẹ ṣe jẹ́ ká wa rìkọjá lọ sí abala àkọ́kọ́ lórí ètò iṣẹ́ ọwọ́ èyí tí ń ṣe abala idán kí ló ń ta fẹ́ mú wá. Ẹ̀yin náà ẹ jòkóó ńbẹ̀ àbí kí n ṣe é bí eléyìí gan. Ẹ̀yin náà ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ẹ mú lọ́wọ́ ó ṣe é ṣe kí n ṣe ojú òpó yìí sílẹ̀ kájọjọ ṣe kí ni kájọjọ gbé yẹ̀wò lórí ètò ni àti abala àkọ́kọ́ o àti abala kejì ká pàápọ̀ sí ọ̀nà kan ká wá ṣe kí ni kájọ gbé yẹ̀wò ní títí ọ̀sán yìí kájọ ṣe kó lè dára. 0916-893-1000 tàbí 0915-333-4893 ká tó ṣí ojú òpó yẹn sílẹ̀ ẹ já kọjá lọ sí abala àkọ́kọ́ abala idán. Lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí à ń gbọ́ nǹkan kan fìrìnfìrìn tó jẹ́ pé ó ń jà ràn-ìn-ràn-ìn ní orílẹ̀-èdè wa. Gbogbo wa náà tá a wà ní ojú òpó ayélujára káàkiri là ń rí lóríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n ọ̀tọ̀ lojú tí mo fẹ́ ká jọjọ fi wò ó ká mú papọ̀ pẹ̀lú ètò tí a wà yìí gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́. Ó fẹ́ dàbí kí ọ̀rọ̀ yìí gan tó jáde ó fẹ́ dàbí a ti fẹnu bà á láti lébi ọ̀sẹ̀ mélòó àbí kí n sọ pé oṣù tó kọjá ká tó bẹ̀rẹ̀ sí ń gbé àwọn àlejò wá. Ó náà ló jẹ́ kí n sọ yé pé gbígbé àlejò wá a máa fi ṣalálà fi bọ̀ nítorí pé àwọn kankan wà tó yẹ pé ó yẹ ká jọjọ ṣe kí ni ká jọjọ gbé yẹ̀wò náà sí ara wa. A ti fẹnu bà á bóyá kí n fẹ́ lè sọ yé pé òun ni ìyá wa ní orílẹ̀-èdè yìí bóyá ọ̀gán ni wọ́n gbọ́ nítorí pé ìkànnì west radio kì í ṣe ìkànnì lẹ́kùnjẹkùn kì í ṣe ìkànnì abẹ́lé ìkànnì tó jálé tó jakò ní bẹ́ẹ̀ náà ni ìyá wa gbọ́ tí wọ́n fi wá wò wípé kán kúkú ṣe kí ni káwọn náà sọ di ìmọ̀ràn láti òkè lọ́hùn-ún fún gbogbo ènìyàn. A sọ̀rọ̀ wípé àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ó jẹ́ iṣẹ́ ọwọ́ tí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n mọ̀ wípé iṣẹ́ ọwọ́ ni. Afẹnubà amú bí méjì wá ní ọjọ́ náà lọ́hùn-ún Tèmítayọ mo bèrè lọ́wọ́ Tèmítayọ pé ṣé ó lè yan ìpà ó ní àfikún bá fẹ́ ṣe kéde tóun bá fẹ́ yàn án jó. A fi wá sọ pé àwọn iṣẹ́ ọwọ́ kan wà tó jẹ́ pé a mọ̀ pé àwọn iṣẹ́ ọwọ́ ni nítorí pé wọ́n ní kíkọ́ òun náà ní mímọ̀ ẹni tí ò bá kọ kò lè ṣe kí ni kò lè mọ̀ ẹni tí ò bá lọ kò lè dé.

0: eni ti o ba lo won le so po kaabo hey tu mo ju ti mo fe ka jo fi wo ni ti osan yi o na ni wi pe o tun le je afikun nitori pe won ni asekun lowo asekun lowo ona ko ma woja gege bi akoko ta wa lorileede wa yi ki wa papo mo oro ti iya wa lorileede na ti awon na so gbogbo wa la nse kini la so pe ko ye ko ri be sugbon emi wa foju oto wo wi pe boya ba se fenu ba ni iya na gbo ta won na wa se kini ton wa fide re mule ton wa gbe jade si gbangba gege bi oju ti iya wa fi wo won ni gbogbo won ni ko sun to je polode lati wi pe ki abe tin se kini kama ta guguru kama ta agbado kama ta kara sugbon ije mo yi pe ise won yi ibi ti bo wa nlo leleyi wi pe o nilo lati wi pe ke eyan ko wi pe awon ise owo ko awon ise owo ni to tun je yi pe oni ise owo to je yi pe won lo akoko to po to je pe won tun le fi kon ise owo ene bawo oda won ma nsoro kan ngba kan o fe dabi ebu to ba dabi ebu e ma binu eyin te je mo fe oruko ibile yin sabere dowo eyin te je amuni dara ni akoko ta wa yi he wa ni o ba n lo se ma nsoro yi o wa ni o difa fun ti lo to nta te so ta ba nsoro nipa iru ise yi nje mo yi pe iru ise yi on ti le wo pe ise wo ni won tun le se kini ni won tun le fi kun opolopo le wi pe oja ni sugbon ise owo awon ise owo kekeke kan tun wa eni ja wo boya eja bere lati epa ta so yi epa yiyan ka be si yan epa boya eni to je pe o sise owo re o wa se kini ko to kuro le laaro o ti mo yan papapa o yan o fi sinu ora to je pe o tun yato si titi awon kan o tun wa se kini o wa gbe si ibi shop to tin se kini to tin sise owo titi re o ti ji o ti se o ti gbe o ti ku sinu awon kan to ye ko si o ti gbe si ibi shop to je pe o tin sise nje mo yi pe ki ile to su awon to je yi pe won wa customer ton fe wa ton fe wa sise seyin na le tun se kini seyin na le tun ta won ohun ti won beere leleyi pe eyin ta sugbon won ni mo yi won ni beere pe se eyin lo nse seyin na le tun ta eleyi ni o da eje kin ra eni ti o ra nla eni ti o ra kekeke nje mo yi pe opolopo lo je pe o le wa si bi ise be o je pe won gbe ise fun ni won le ma ti gba ise yo de se kini dandan ni ko de nawo le de ko de nawo lojo won le ti gba ise awon miran o le je geregere weekend lopolopo a sese ma se kini lai se wa nilo aso tabi ti won fe serun won se kini won sese wa sugbon lati ibere ose titi de ipari weekend se kin se nkankan ni ona sugbon to ba mo eleyi gege bi ise kan to tun fi kan nje mo yi pe lati be wa o tun le se kini o le deni to je pe yo mu wo lole yo fe lowo gan si ipamo abi kile le bo wi oda timi tayo kini iwo na ri si eleyi nitori pe ko seni to je pe yo fe se eleyi ti o ni ko yo de akoko mo mo yi pe akoko teyan o fi ko eleyi o kere jojo tabani ka tun wo be na ni guguru ye mo yi pe ko si awon ni se owo bi eleyi ti won ba sin se eleyi na
1: dodon ni lojumo yo se kini o ti jan dokun mo wole ati bawo se wari wi pe ta ba tun ka foju oto wo gege bi iya wa se se kini lori ede gege bo won se so won ri so dara dara ṣùgbọ́n ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ wa fi gbà ni wípé kí ó jẹ́ wípé ó máa jẹ́ iṣẹ́ àfòwúrọ̀ wa ṣe. Ẹ má já fojú bẹ́ẹ̀ wo ẹ já fojú wípé a lè mú mọ́ iṣẹ́ nítorí pé iṣẹ́ ọwọ́ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n fojú ṣáǹtà rẹ̀ wípé irú àkàrà tí ìyá wa sọ yìí kò sẹ́ni tó jẹ́ pé ó lè ṣe kíni tó lè fẹ́ gbégbá kaná láti sọ pé òun fẹ́ ṣe fún ara òun. Yóò yàtọ̀ sí àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ ọ́n dájú tó jẹ́ pé wọ́n fi ṣe kíni wọ́n fi ń ṣiṣẹ́ ṣe. Àwọn yẹn náà ṣe kíni wọ́n fojú sí lọ́nà kan wọ́n mọ̀ ọ́n lọ́nà kan ó yé wọn. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yóò máa wípé ṣé kéèyàn ṣáà ti gbé nǹkankan kaná kéèyàn ṣáà ti bu nǹkankan sí ni ó jù bẹ́ẹ̀ lọ ara iṣẹ́ kó o tó wò ó ó ní gbèǹdéke tó gbúdọ̀ ṣe kíni tó gbúdọ̀ yí iná sí ó ṣeéṣe kó ṣe kíni kó máa jó lẹ́yìn kó má dènú àbí kílẹ̀ ni mo tún ń sọ yìí. Tèmítayọ̀ kíni ìwọ́n náà rí sí eléyìí.
2: Ẹ ṣe atọ́kùn. Ṣe rí ọ̀rọ̀ tí ìyá wa ní orílẹ̀-èdè yìí sọ. Èmi ò rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó burú. A rí pé ààrẹ àná lórílẹ̀-èdè yìí. Bàbá mi Olúṣẹ́gun Ọbásanjọ́. Àwọn náà ti sọ ọ̀rọ̀ kan tó jọ mọ́ bẹ̀rẹ̀. Tí wọ́n ní pé ká mọ̀ dúró lórí ẹ̀kọ́ iléèwé nìkan. Wípé ká lọ ṣe kí ni kúbi wa ká lọ wá sẹ́kọ̀ọ́ gbogbo ìgbà yẹn náà gbogbo ìgbà yẹn náà ọ̀rọ̀ kùgbàkúgbè ni wọ́n sọ sí bàbá ẹ̀ jọ nígbà bàbá ẹ̀ ti sọ̀rọ̀ yìí ó máa ti lè lógún ọdún tí wọ́n ti sọ. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà níbi ta bára wa yìí ṣé àwa padà síbẹ̀ nígbà tí ìyàwó àti ìyàwó náà tún sọ nǹkan yìí náà ó tún dàbí ìsọkúsọ àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n gbogbo wa tá a bá sọ́ra a sì ń padà bọ̀ wá sí nǹkan tí ìyá ìsinú sọ náà a wà máa wòye pé àṣòótọ́ àṣẹ àsọtẹ́lẹ̀ níyà yìí ń sọ nítorí pé ibi tí ọ̀rọ̀ lè dé yìí ń lọ ọ̀nà kan tó owó ń gbà wọlé kò ran nǹkan tó wà lẹ́yìn mọ́ kéèyàn ní ọ̀nà méjì mẹ́ta mẹ́rin márùn-ún tí ìsúntẹ́lẹ̀ bá ń wọlé bí ìsúntẹ́lẹ̀ wọlé bí ìsúntẹ́lẹ̀ wọlé bí ìsúntẹ́lẹ̀ wọlé bí ká tó lajú ká tó dì yóò di ibu o. Ó ṣe kí ni yóò di ibù fún àpẹẹrẹ mo mọ ẹnìkan ẹni yẹn olùkọ́ ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ girama ẹni yìí ogi lẹ́ni yìí ń tà ṣèbí láyé àtijọ́ la bá pe yìí ológi àmọ́ ẹni yìí nítorí pé ó kàwé ó wà òun náà wàá fi ọgbọ́n kún tiẹ̀ yóò fi jíńjà sí yóò pàkéjì ẹ̀ tó bá ti pákéjì ẹ̀tọ́ yóò kó lọ sí skul àwọn olùkọ́ ẹgbẹ́ ni wọ́n máa rà ni wọ́n rà lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí rà lọ́wọ́ wọ́n rà lọ́wọ́ ẹ̀ ìkan láwọn olùkọ́ ẹgbẹ́ rẹ̀ ẹ̀mọ̀lẹ́bí rẹ̀ kọ́ wọ́n látòkè òkun ó wá pò fún ẹni pé mo mà láìkè ògì yìí ibùlẹ̀ ti rí ara abiṣẹ́ mi kan mà ló ṣe ẹjọ́ mo ń padà sílùú ọba ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣé ẹni lè bá mi ṣe padà mélòó ló fẹ́ iye kí ẹni bá ti bá mi ṣe mo fẹ́ gbé lọ sọ́ọ̀ ni gbà tó dé ibi iṣẹ́ ó sọ fún ọ̀rẹ́ tó ń ṣe ògì yìí ìyẹn ní kò sí problem ìyẹn lòun ò lówó lọ́wọ́ owó olówó tó wà lọ́wọ́ rẹ̀ ó lọ yáwó yẹn ó lọ ra àpò àgbàdo gbígbẹ ló lọ rà ó dẹ̀ fi ṣe ògì ó fi jíjà tó ṣe gbẹ gbà tó dé ó ṣe gbẹ ẹ̀tán ó dẹ̀ sọ ohun ti aráàlú òyìnbó yóò mọ kò náà ó kówó lẹ ni láti ìgbà náà bó ṣe di pé gbàdúrà aráàlú òyìnbó tó di pé gbòógì náà ló wá di pé àṣé àwọn òyìnbó náà àti wọn láìkí oúnjẹ ilé wa bó ṣe di pé ni ìgbà náà bá ti ṣàyẹn ní pé ẹjọ bó ṣe di pé bẹ́ẹ̀ sì ní fòógì ránṣẹ́ sọ̀rọ̀
1: nìyẹn ọwọ́dà exporter
2: bẹ́ẹ̀ ni kò sì ní san owó kankan aráàlú òyìnbó náà san owó tí ó fi gbé wá fúnra rẹ̀ ti ẹ̀ nípe ṣáà ti bá mi ṣe bá gbé fún àǹtí mi tẹjọ ń ṣiṣẹ́ yóò mọ̀ bí ó ṣe lọ́dọ̀ mi ti ẹ̀ nìyẹn ó sì ń gbowó tiẹ̀.
1: Ó náà fi máa ń sọ yí pé opportunity loss ko si opportunity to ye keyan lo si laye
2: ben
1: ohun to je pe ah gege bi ohun ti o tun so yi ta ba ni ka wo iru ogi ko seni to je pe o le si kugire ko ti o so yi pe ohun fe se lai se pe eyan ko nitori pe awon gege bi awon kan kan te eyan ma foju re na awon kan kan wa to je pe o le ma ju bi ojo kan eyan nilo lati se kini lati mo bi won se ndami re
2: be ni atokun se ri gege bi ti ifara ti mo so le kan pe oroju oroju lo ma je ki opolopo eyan ko so opolopo anfani nu iru eni temi nso yi ti mo ni pe kini mo kan lo kin le ni ah ẹgbẹ de gaga ofe ko ifo ofe se ogini eje kin ba yin se o le mo bi ma je se o da bawo le se fe se o fo we han mi mo se kini nipa be mo ti ko lara re
1: lenu iseju kan eyan le ko se miran
2: be ni
1: lenu iseju aya eyan le ko se miran sugbon eyan nilo lati gba ibi kan koja mo nbo je nbo mi mo oda eja se beleyi eje ka eja papo nitori ijoba akoko si abala keji abi ka mu loko kan ni 0916893 1000 0915 333 4893 0915 333 4893 abi ka sare lo si oju oja ni oda eja sebele yi boya ka sare lo jo tara wa toju oja de awa le se kini awa le mo boya a mo ipe abi akuku papo mo abala ikeji

0: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà. Ẹ̀yin náà tọ́ra ṣàṣà ìgbón tẹ́ ń ta ẹgbẹ́ wá sí ìkànnì yìí ká fi tiwa ká fi gbé tiyẹn lárugẹ. Òun náà lẹ́ti gbọ́ ẹ̀yin náà darapọ̀ máwọn olóríire ìkẹ́yìn náà kẹ́ lè jẹ́ ìfà ìoríire náà. Ìpè kan wọlé ṣe ká mọ̀ jẹ́ ká mọ̀ ká torí kọjá lọ sí abala ìkejì. Ẹ̀lọ́ ma.
1: Ẹ̀ka sọ́mà.
0: Orí ètò iṣẹ́ ọwọ́ náà lẹ́wà yé. Kí ló ń tẹ́fẹ́ bá wa dá sí?
1: Yóò dára fún yín.
0: Àmì mà.
1: Iṣẹ́ yín ò ní bàjẹ́ kò ní rẹ́yìn láéláé.
0: Àtẹ̀yìn náà.
1: Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ mú wá lọ́sàn?
0: Bẹ́ẹ̀.
1: Ọ̀rọ̀ tó dára fáwa ọ̀dọ́ àti àwa òbí. Àgbọ́yé dáadáa ló yẹ ká máa gbọ́. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, a gbọ́ pé mi ò kàwé, ṣùgbọ́n mo ní àwọn ọmọ tó kàwé dáadáa lọ́wọ́, dandan yunifásitì lọ́n ṣe gbogbo ẹ̀. Èmi fi ń yé wọn wípé àìríṣẹ́ yín irú iṣẹ́ tẹ bá lọ́wọ́ àwà tá à ń ṣe, tá a fi kọ́lé, tá a fi tọ́ yín ní sùúrù.
0: Mama wa,
1: iṣẹ́ wo lẹ́ ń ṣe? Ẹ mà ṣe bàbá mi. Nígbà àárọ̀ ọjọ́ mi tí bàbá mi ní kí n lọ sùkúù, mo ní mi ò lọ sùkúù, mo fún ara mi sọ fún ọ pé n lọ sùkúù pé ìmọ̀wé. Wọ́n á ní iṣẹ́ wo ló fẹ́ kọ́? Mo ní iṣẹ́ bábà. Ayé ìgbà náà iṣẹ́ bábà ò dẹ̀ tí ì rémi àti iṣẹ́ fọ́tò. Inú bí bàbá mi pé báwo lobìnrin ṣe fẹ́ kọ́ ru iṣẹ́ rádaràda nǹkan kan, wọn ṣáà jẹ́ kọ́ṣẹ́ fọ́tò. Wọ́n ní tẹ́lọ̀ ni kí n kọ́, tẹ́lọ̀ là ń pè nígbà náà. Long story ni, mi ò ṣáà kọ̀ tẹ́lọ̀ yẹn, ìgbà tí bàbá mi kú, ọkọ tí mo fẹ́, òun náà tún ní tẹ́lọ̀ lòun fẹ́ kí n kọ́, nígbà tí mo ní mo fẹ́ níṣẹ́ lọ́wọ́, mo ṣáà kọ́ṣẹ́ tẹ́lọ̀. Ọdún mẹ́ta ni mo fi kọ́, mo fi Adélébọ̀ ara kọ, mo gbé machine síta, pátá tó jábà yẹn èrè rán. Àrí pé kì í ṣiṣẹ́ ni, mo bá tún kúrò lórí, mo bá bọ́ sórí ẹ̀pà yín yẹn, mo bá bẹ̀rẹ̀ sí yẹn. Mo tún kúrò lórí ẹ̀pà yíyan, mo bọ́ sórí gàrí yíyan. Kábẹ pákí ká máa yan gàrí. Ọkọ tèmi náà kàwé, àjọ kàwé ni, ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ yìí ó gbé wa débi ńlá. Ẹ máa rò pé olówó ní gbogbo agbègbè wa ní ìṣojú olówó náà wọ́n fi máa ń wò wá. Thank God. Akọ́lé àtọmọ ń sùn. Kọ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo ṣe wà ní ìsìnkú ni mo ń ṣe àti gàrí. Mo sì ní ilé iṣẹ́ ibi tán adẹ̀ ń dáko alóko pẹpẹtẹ ni ìmòye tán ti po lọ́jà sóye yín ìsìn ìmòye tán ta gàrí èmi ń bá wọn ra gàrí tí mo fúnra mi yan mò ń jẹ. Àwa ní káwọn ọmọ yìí fojú sí pẹpẹṣẹ wọn fojú ojú kékeré wò wọn dẹ mọ mo dẹ sọ pé iṣẹ́ yìí la ṣe ká fi kọ́ ilé ńlá yìí ká fi tọ́ yín sùn. Ẹ bá mọ ganá ẹ báwo ni ẹ̀yin alákọ̀ọ́ṣe tẹ bá mọ ganá ìsì
0: tí mo dá náà ìsì ẹ.
1: Ẹ rí i pé ẹ wo bọ̀bọ̀ kan ti fà kọ́ ìyẹn ní ìsìn ó yan gàrí ó dẹ̀ fẹ́ pàtì ó pákéjì ẹ̀ ó dẹ̀ fáìn dáadáa ó ka sùkúù ó lọ sùkúù dáadáa o pàtóri pé òun ò ríṣẹ́ ó dẹ̀ jẹ pàtì lẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ ṣe gàrí yẹn tó fáìn dáadáa. Ọ̀rọ̀ tí màmá yẹn sọ èmi ò pé ní ọ̀rọ̀ òdì o. Mo ní ọmọ tó jáde yunifásitì ìgbà tí ò dẹ̀ ríṣẹ́ tí bá dẹ̀ bọ̀ síṣẹ́ mi láti máa ṣe láti lè máa rówó jẹun sí ká jẹun
0: yìí.
1: Owó ìgbẹ́ òkè rùn náà.
0: Bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ sọ náà ni.
1: Mo lọ kọ́ fẹ́ sí ìfọ̀mọ́ gbogbo ẹ̀ tó wẹ̀gbẹ̀ máa rùn mi.
0: Màmá ẹ jẹ́ kí n sáré béèrè kankan ìbéèrè kan ní ṣókí. Ó náà ni wípé gbogbo nǹkan tó jẹ́ pé ọlọ́run ràn yín lọ́wọ́ láti ṣe ìyé. Ǹjẹ́ ẹ̀kan tí ẹ fojú sí àbí ẹ̀kan rò ni ẹ̀ ń ṣe?
1: Màá rò ó gba tí mo bá fojú sí wọ́n ṣe ń ṣe kù.
0: Ó ti dà àárín kan tí mo fẹ́ mú náà nìyẹn.
1: Bí màmá mi ṣe ń ṣe nígbà kan, gígùn nìyá mi ń ṣe nígbà kan, báwọn ta kò lọ bẹ́ẹ̀.
0: Ó dà mà nítorí àkókò wa.
1: Wọ́n ṣe tí wọ́n ṣe lóde ìsìn tó wá yàtọ̀. Mo afojú sí ètò ọ̀nṣe ní ìsìn yìí. Mo ń ṣe dry fufu, mo dẹ̀ ń ṣe onírírò.
0: Ó dà mà.
1: Mo dẹ̀ ń yọ gàrí.
0: Ó dà mà. Mo ti yọ nǹkan tí mo fẹ́ yọ. Ẹ ṣe mà, ẹ máa bá wa bọ̀ lórí ètò nítorí ìjọba àkókò. Ẹ sọ, ẹ ṣe.
2: Bẹ́ẹ̀ yẹn ń pọn mi dà.
0: Màmá, ǹjẹ́ ẹ ṣe wà ń bẹ̀? to ba je pe en si n gbo mi mo mo pe e si n gbo mi mama te se ba wa soro tan yi awa na le gbe ile ise yin a le gbe laruge a le gbe ile ise yin a le gbe laruge mo mo pe yo ti feju sugbon awa na a tun le tubo gbe laruge si e pe mi leyin eto mo fe ke pe mi leyin eto sori ero ibanisoro ti temi ori ero ibanisoro temi ri 08038072357 08038072357 onani ekpe mi leyin eto awo mi ke pe mi ka jo soro a le fitiwa na ka fi koko ide tin lo ka le ri koja lo si abala ikeji ehe
2: be ni atokun se ri isoko ti ya e so pe awon se yi ti eyan ba mo nkan to nse sa yo mo wi pe isoko isowo pataki ni aimo ya awon to je wi pe aimo ya to je pe baba ti ya won isoko yi ni won fi ran won ti won fi je eyan laye ṣùgbọ́n iru awon mo be wa ṣùgbọ́n iru awon mo be wa ni won wa wi pe awon o le ma se ṣùgbọ́n awon na fe modernize e awon ere oko yan be se kini won be se ko lo soke okun onje wa ni bi bayi o si tabi nkan mi ni loyinbo
0: oda mo ti gbo ma je ka tun ya si ikore e dikindan awon na na ni korita yen to ba je ti se agbe awon na lo ni ti korita yen ṣùgbọ́n ka sise ise owo o le se kini o le ran ise agbe o le ran lowo nitori ijoba akoko eja se kini eja gba bi eleyi lati ri koja lo si abala keji nitori ijoba akoko ka wa mu gbogbo re papapa ojo opo yen o si wa ni sisi kale ojo opo yen se wa ni sisi kale eyin le da si gege bi mama gege mo se da si ati kini ati keji ta fe pe ke loyi e se kini eje ka jo se kini ka jo so kale jojo ka jojo mo ogbon na ka jojo mo jade

0: Balboa.
1: West Radio 89.3 FM. Awani Baba.
2: Akọ́lá wọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà. Tá a bá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ Ọ̀yọ́, mọ́lẹ̀ oṣù sí o, àfẹ́ntí ọ̀bánilé Bálayé West Radio 89.3 FM, ibẹ̀ la gbé wáyé ní Olúyọ̀lé Ńbàdàn. A kí gbogbo àwọn olùdarí rédíò bí o, a kí ọ̀gá àgbà, alákòóso àti àwọn ìsọ̀gbẹ̀ ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì. Inú mi dùn fún rédíò yìí, mo mọ gbọ́ gbogbo ìgbà torí wípé òjò ọbẹ̀ nìkan sọ̀tá ni bí ẹ ṣe ń sa Hausa, bẹ́ẹ̀ ni ẹ ń sọ ti Ibo, ẹ mọ̀ gbọ́ ti Ibo kedu ọdún ma, ẹ mọ̀ gbọ́ ta Hausa ń bẹ̀ ìnánkúánà ìnángèjà, ẹ mọ̀ gbọ́ ti Yorùbá. Ó jẹ́ kí n mọ̀ wípé rédíò eléyìí ó tún ní agbára ju rédíò ẹlẹ́kùn jẹkùn lọ. Adúpẹ́ pé òkun ìlọsíwájú yóò mọ bá wa o. Akọ́láwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà, ọmọ ẹni ìjà ọ̀bá típẹ̀rẹ̀ lọ́kùnrin. Àtẹ̀wé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ̀dí ẹ mọ̀ gbọ́ West Radio 89.3 FM.
3: West Radio 89.3 FM kan gbagbọ́n má gbẹ́.
4: 89.3 FM, your preferred wholesome radio.
5: Ketoketo kan to gori afẹ́fẹ́.
6: Wọ́n ní ilé wọn gbọ́ lóko.

torí ẹ náà ni mo ṣe sọ pé ẹ máa tẹ bá ṣe ń gbàdúrà ẹ máa rántí ètò yìí tí àwọn onírànlọ́wọ́ tán bá ti dìde lọ́tún tán dìde lósìn kò sí nǹkan tí a fẹ́ pín sí tàtà ní pín kò sẹ́ni tá a fẹ́ ràn lọ́wọ́ tá a ní ràn lọ́wọ́.

0: láì mọ̀ pé a sì gbowó kan pamọ́ síbì kankan. Owó téèyàn tówó bá wà á na owó a ò lè kó owó lọ sọ́run. Torí ẹ̀ mo ṣe ń ké sí gbogbo ẹ̀yìn ẹlẹ́yinjú àánú, ẹ wá fọwọ́ kún wa lọ́wọ́ lórí ètò yìí.
1: Àránṣe tó fi jẹ́ mi.
0: Àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run ti ṣẹ́gun ọlá fún wọn tí ẹ̀ mọ́là tí owó ń kọ ẹ wá darí ní ìkànnì West Radio 89.3 FM. Ẹ wá darí ẹ̀ sí.
1: Ìfẹ́ ohun mi ga wọn tí ó ti ní lọ́rọ̀ kọrin sí ó ní máa ti táyé tó tó lọ fẹ́ bá sí Ọlọ́run.
0: Ọ̀pọ̀lọpọ̀ àkàndá ẹ̀dá náà tó dẹ̀ ń pè mí kò ń ṣe pé mi ò blame anybody mi ò blame torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa à ń la nǹkan tó jẹ́ pé ó lágbára à ń la kọjá. Àìmọye àkàndá ẹ̀dá tó kọ́ṣẹ́ tó dẹ̀ mọ iṣẹ́ yẹn ṣùgbọ́n kò sí ìrànlọ́wọ́ irinṣẹ́ kò sí owó láti dára ẹ̀ lókòwò gan kò sí ìtorí ẹ̀ lẹ ṣe máa ń rí ẹlòmíì tá jókòó sẹ́gbẹ́ títì tá máa ṣe agbe.

ìtòrí ẹ gbogbo àkàndá ìdátẹrí ní títì tó ń ságbé yẹn kò wo ọpọlọpọ lóòótọ ó wo àwọn kan ó ti di ẹjẹ àwọn kan ṣùgbọn àwọn kan kò wù wọn láti máa ságbé ṣùgbọn ìgbà tí wọn ti tá sọtún tí wọn ti tá sósì tí wọn wò pé ibo làwọn fẹ gbé gbà àwọn ò dẹ fẹ jalè àwọn ò dẹ fẹ jẹ kí wọn máa tọjú ìbọn sọdọ àwọn kí lókùtà àwọn máa ṣe káwọn kúkú máa ságbé gan ó kú tẹ àwọn lọrùn.

torí ẹ náà ni mo ṣe ń bẹ gbogbo ẹyin olólùfẹ wa pátá gbogbo ẹyin tẹ bá gbá fídíò yìí pàdé lórí ìkànnì facebook ẹ jọ ẹ máa bá wa ṣíà ẹ ẹ máa bá wa ṣíà ẹ jẹ kó lọ fáfáfáfá kí àánú lè dìde fún ètò yìí.

ẹ káàbọ̀ padà yín lólùfẹ́ wa o. A ti mú nǹkan wálé ní kí àwọn èèyàn kan bá wá ṣe kíni kan bá wá pẹ̀ kẹ́lù a ti mú nǹkan wá èmi àti Esther àti jọ ṣe kíni àti dọ́dá ìmọ̀ papọ̀ àti dọ́dá gbogbo ẹ̀ papọ̀ àti mú wá fún àwọn èèyàn láti bá wa dá sí ọ̀rọ̀ àkàndá náà la fẹ́ dá sí lénìí kẹ bá wa wá nǹkan fìdílé kẹ fìdílé nǹkan bó bá ṣe rí lọ́dọ̀ tí yín ẹ jẹ́ ká gbọ́ torí pé a máa ń pé gbọ́n ni ẹ ká má bàa pé gbọ́n jìnnìjìnnì.

0: ìjẹ́ ti ẹ̀ mọ̀ wípé àwọn kan wà àwọn ìdílé kan wà tó jẹ́ pé wọ́n bí àkàndá ẹ̀dá ní ọmọ.
1: Èmi la pè mí gẹ́gẹ́ ní láìmọ̀.
2: Ìdásí lálá, ẹ tètè mọ́ o.
0: Bọ́n ṣe bí àkàndá ẹ̀dá lọ́mọ yẹn, ìjẹ́ mọ̀ wípé wọ́n ò jẹ́ kí ọmọ yẹn kó ní òmìnira títí tọ́mọ yẹn fi dàgbà.
2: Pípò ní rere o, ṣe kan ta lè sáré lọ wéré.
1: Sáyé bí òṣùpá o, ọkùnrin mọ̀.
0: Ká ti ẹ̀ wá wò báyìí pé tó bá ti ẹ̀jẹ́ pẹ́ lẹ́sẹ̀ méjì gan ni tá a dè mọ́lẹ̀ sójú kan tí ò ní òmìnira. Ẹ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ kò ní lè ṣe nǹkan tó yẹ kó wù ú, nǹkan tí wọ́n bá fẹ́ jẹ́ kó ṣe náà ló máa máa ṣe.
2: Lásìrí lálá, ẹ tètè mọ o, pípò ní rere o, ṣe kan ta lè sáré lọ wéré.
0: Àwọn ìdílé kan wà tó jẹ́ pé wọ́n tọ́jú àkàndá ọmọ tí wọ́n ní wọ́n tọ́jú ẹ̀ pamọ́ sínú ilé. Wọ́n sọ fún yín pé ò gbúdọ̀ jáde o, torí tó bá jáde ìtìjú wa máa bà wá lórí.

0: ṣùpá o.
1: Lára nǹkan tí a mú wá lè ní nìyẹn, ìjẹ́ ó ti ẹ̀ da, tí ìdílé bá ti ẹ̀ ní àkàndá ẹ̀dá lọ́mọ, ìjẹ́ ó da ká ti rú ọmọ bẹ́ẹ̀ mọ́lé, ká má jẹ́ kó jáde, ká má jẹ́ kó lómìnira. Àbí Esther, kí ni nǹkan tó rí sí ọ̀rọ̀ yẹn?
2: Nǹkan tẹ̀mí tún máa bèrè lọ́wọ́ àwọn yẹn ni pé, ṣé ó tọ́ kí òbí tọ́jú rú ọmọ bẹ́ẹ̀ tàbí kán fún ní òmìnira? Ọ̀pọ̀ ọmọ bẹ́ẹ̀, ok, ẹ jẹ́ ka wo eré ìtàsán last, pé kọ́mọ níṣẹ́ ọwọ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọ̀pọ̀ àkọ́dá ló lè kọ́ṣẹ́. Ṣùgbọ́n ọmọ tó ti dé mọ́lé, wọn ò ní mọ ability.
1: Bẹ́ẹ̀ni, wọn ò ní mọ nǹkan tó lè ṣe.
2: So, ẹ̀bẹ̀ tí mo tún máa bẹ àwọn èèyàn rèé, ok, irú ẹ jẹ́ ka wọ́n mọ̀ pé ẹ̀yìn àgbà náà lè máa sọ pé ogún ọmọdé ò ṣeré fógún ọdún. Ọmọ yẹn ò lè wà ní in sport kan fún 20 years. Ọjọ́ wo lẹ fẹ́ dé mọ́lé dà? Ọjọ́ wo ló fẹ́ gba òmìnira tiẹ̀? Ọjọ́ wo ló tó fẹ́ dá dúró? Because ó yẹ nǹkan kan yé mi o pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì ni kò wá nídìí bí. Ọlọ́run tó lè filẹ̀ sí ipò yẹn. Ó possible kò jẹ́ pé Ọlọ́run fẹ́ fi encourage ẹlòmíì tó wà nírú ṣú ẹ̀. Ṣùgbọ́n ẹ ti dé mọ́lé ẹ̀jẹ̀ kó mú ìrántí Ọlọ́run torí ẹ̀dá ṣe.
1: Ìjọ ti ẹ̀dá káti ẹ̀kọ́kọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn èèyàn.
2: Ẹ̀já gbọ́ látọ̀dọ̀ àwọn èèyàn, ṣó dá.
1: Ṣó dá. Ẹni ìdílé tó ní àkàndá ẹ̀dá lọ́mọ, àbí ìdílé tó ní àkàndá ẹ̀dá lọ́mọ, tó wá mú àkàndá ẹ̀dá ọmọ yẹn, tó wá fi sínú ilé pé ó gbúdọ̀ jáde o. Tó o bá jáde pẹ́rẹ́, wàá kàn máa bà wá lójú jẹ́ ni. Ẹjọ́ ṣérù nǹkan bẹ́ẹ̀ yẹn da, àbí báwo ló ṣe yẹ kí wọ́n ṣe ṣe? Àbí.
2: Bẹ́ẹ̀ni, ó tiẹ̀ tó wọ́ọ̀sì, ó wọ́ọ̀sì tún lẹ́sẹ̀ pé òbí mi gan fẹ́ kọ́ bá àwọn ọmọ tó kù ṣeré. Wọ́n á ní kọ́ dáadé sínú ẹ̀rọ tó bá ti nípa àlejò ń bọ̀. Àwọn ẹ̀gbọ́n àbá burú ẹ̀ lọ́wọ́ máa nà. Kí lè dé tẹ gbé jáde? Ṣé mọ̀ pé kò yẹ kẹ sí gbé jáde ni? Ṣé mi sọ pé àlejò ń bọ̀ ni? Kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Nítorí ọmọ tẹ dé mọ́lé pé kó má fún yín ní tìjú yìí. Ọjọ́ kan ń bọ̀ tẹ́ẹ̀ nílé dé mọ́lé mọ́. Tí igbe ẹ̀gan ló máa lálejò wọlé.
1: Kábíyèsí Ọlọ́run, kábíyèsí Ọlọ́run. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn aráalé máa bá wa sọ sí, tó máa bá wa dá sí. Àfẹ́ jẹ́ káwọn aráalé bá wa dá sí. Ìdílé tó ní àkàndá ẹ̀dá lọ́mọ, tí wọn wá jẹ́ kí ọmọ yẹn kó jáde láti kékeré títí tó fi dàgbà. Ẹ jọ̀ọ́ ṣérù nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣó bójú mu, àbí báwo ló ṣe yẹ kó lọ? Òun la fẹ́ jẹ́ kí àwọn ará ilé bá wa dá sí ní ìrọ̀lẹ́ yìí. Studio line tẹ máa pè wọlé sí, òun náà ni 0916-893-1000. 0916-893-1000 or 0915-333-4893. 0915-333-4893. 0911-33-33-893. Ìpè kan ti wọlé 0911-33-33-893. Hello.
3: Hello.
1: Ẹ kú ọ̀lẹ́ sá ọ.
3: Kú ọ̀lẹ́ o.
1: Yes sir. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá sá.
3: Ó dá sówó Ọlámilé kan láti jẹ gbogbo.
1: Yes sir.
3: Ṣé ẹ̀rí nǹkan tẹ́ ń sọ yẹn?
1: Yes sir.
3: Kò yẹ kí wọ́n máa dúró ọmọ bẹ́ẹ̀ yẹn mọ́lẹ̀. Ọmọ ẹ̀ ní àkàndá ẹ̀ ní gan. Ó ń gbé òbí darúgbẹ́ ń gbà mí tí bẹ́ẹ̀ ọ̀gán ló máa ṣoríire jù. Ó máa ń wá bẹ́ẹ̀.
1: Tó dẹ̀ jẹ́ pé ó ń ṣẹlẹ̀ dáadáa gan báyìí tádẹ̀ ń fojú wa rí.
3: Ojú ń dùn. Ó dẹ̀ gba oyè. Lẹ́yìn tó jẹ́ pé òun ló dáa jù.
1: Káì.
3: Ó dẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́, kò fẹ́ ríran.
1: Káì.
3: Adẹ̀rẹ̀ ń bí ẹgbẹ́ kò sí àkàndá ẹ̀dá tí òòrùn nǹkan bẹ́ẹ̀ yẹn gbà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kíni rí sí nìyẹn.
1: Ẹ ṣe gidi gan. Ẹ ṣe gan sá. Thank you very much sá. Ẹ ṣe sá.

0: mátẹ̀pá o olúwa.
1: Ọba dàgbà mátẹ̀pá kò sẹ́ni tó dàbí rẹ̀. Kábíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń pẹ̀kẹ́ lù lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń pẹ̀kẹ́ óyá ó dà pé Esther ní nǹkan kan tó fẹ́ sọ lórí ẹ̀.
2: Nǹkan tí mo tún fẹ́ sọ ni wípé kò sí ẹni tí kò ní jẹ̀bi tàbí kò ní jàre ipò tó wà. Now Ọlọ́run ti fún yín láwọn ọmọ yìí. Bí ayé ti tóbi tó ń sìn kò sẹ́ni tó máa sọ pé òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́. Ẹni tó bá nírú ọmọ yẹn lé, ó wá di nǹkan tó jẹ́ pé ó di èèwọ̀ fúnyàn láti nínú ọmọ yẹn lé kó má lọ sílé ẹ̀kọ́. Because they have special schools. Fún àwọn ọmọ bẹ́ẹ̀. Ọmọ tẹ́ jẹ́ kó kọ́ṣẹ́ ọwọ́, tẹ́ jẹ́ kó lọ sí school. Kí lẹ fẹ́ kó ṣe lọ́jọ́ ọ̀la? So ẹ jọ school ti wà fún wọn. That's why we have special schools. So kán jẹ́ kán lọ sílé ìwé, ẹ lè gbé wọn lọ síbẹ̀. Even mo ka interview woman kan, ó nítorí pé òun bí irú ọmọ bẹ́ẹ̀, òun bí irú ọmọ yẹn lòun ṣe dá school sílẹ̀. Ó nítorí pé òun wò pé kò sẹ́ni tó bá òun tọ́jú ẹ̀ bí òun fúnra òun. Torí ti ọmọ tóun nìyẹn lòun ṣe dá school yẹn sílẹ̀. So ẹ worú nǹkan báyẹn, ó fi ẹ̀ǹkọ́ rí Tọ́lọ́run pé ó possible kò ní kọ́ yẹn. Ṣùgbọ́n Tọ́lọ́run ò bá fún lọ́mọ yẹn kò nílé activate. So there is always a reason for you having any. Okay, assume pé ọmọ yẹn nǹkan kò ṣe ṣẹ̀ ní ràn lọ sílé ìwé ni. Ó ti wá rí bó ṣe rí. Ẹ jẹ́ ká mú nǹkan tó da jáde nínú ipò tọmọ yín wa. Ipò téèyàn bá wà, ó nídìí. Ipò kípò tẹ bá wà lénìí, ìdí ẹ̀yẹn gangan ni ká kọ́kọ́ mú. Ẹ wádìí, òun la ṣe ń tọ́ àwọn onímọ̀ lọ. Àwọn tó ti ẹ̀yin àgbà máa sọ pé àárírú eléèrí.
1: A fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀.
2: Ẹ tọ àwọn tó ti larú ìpè kọjá. Báwo lọ ṣe overcome mi? Kí ti yín má bàa dá yàtọ̀. Nǹkan tẹ́mi tún fẹ́ fi kún
1: ni. Esther, o ṣé o.

gbogbo ẹ̀yin ìdílé tẹ ní àkàndá ẹ̀dá nínú ìdílé yín, ẹ jọ ń torí Ọlọ́run, ẹ jẹ́ ká ṣùgbà wọn, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Ó nídìí tí wọ́n fi rí bẹ́ẹ̀ yẹn, wọn ò kàn ṣáà dédé rí bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run fẹ́ mú nǹkan kan jáde nínú wọn.

0: torí pé mo wá ara mi gbà pé àbá lẹ ṣe máa ní kí n má jáde mo rí àwọn ọrẹ mi tó jẹ pé wọn lẹsẹ méjì wọn ń jáde ah àwọn eléyìí náà ń já èmi náà lè rìn jáde ẹ wá ní kí n dúró sílé kò possible ah.
1: Gbogbo Africa country lẹ́yìn ìlú ọba ọ̀sán pé bùjí mi ò sì ṣe dáná fẹ́ jù.
0: Gbogbo ẹ̀yin ìdílé tẹ lákàndá ńlé ẹ máa wò pé ìtìjú ẹ no ẹ má sọ bẹ́ẹ̀ tẹ bá ń sọ bẹ́ẹ̀ yẹn ẹ ń kẹ́gàn iṣẹ́ Ọlọ́run nìyẹn.

0: Ìtòrí ẹ̀ náà ni mo ṣe fún iléeṣẹ́ West Radio, mo ṣe fún wọn ní kudos fún ètò yìí tí wọ́n gbé kalẹ̀. Ó jẹ́ ètò gidi láìpẹ́ yìí. Ẹ dẹ̀ máa ma rí àwọn dókítà, dókítà nípa ti ojú, dókítà nípa ti ojú tí wọ́n á ṣàlàyé, tẹ́ á ṣàyẹ̀wò lọ́tún láṣàyẹ̀wò lóṣù. Ẹlòmíì ojú tó ń dùn, nǹkan kékeré ló nílò láti ṣe lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀ náà là ń ṣiṣẹ́ lé lórí lórí ètò yìí lágbára Ọlọ́run. Láìpẹ́ yìí ẹ bẹ̀rẹ̀ sí ní rí gbogbo wọn lágbára Ọlọ́run. Tí wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ojú wa sí ohun tó yẹ ká ṣe àti ohun tí ò yẹ ká ṣe. Esther, ó dàpẹ́ Esther ní nǹkan tó yẹ láti sọ.
1: Tí mi kò tẹ̀ fẹ́ tún sọ sí nǹkan tá à ń sọ tẹ́lẹ̀ ni wípé ọ̀pọ̀ máa ń rò pé ìbínú Ọlọ́run lòún rí tó fi nírú ọmọ bẹ́ẹ̀. Kọ́kọ́ yọ yẹn kúrò lọ́kọ̀ pé kì í ṣe pé oṣù Ọlọ́run. Bó ṣe wọn Ọlọ́run ló ń dára. Tó bá jẹ́ pé wọ́n ló sáré sọ di bẹ́ẹ̀, ta ló lè mọ Ọlọ́run sí? So ẹ má rò pé ìrí tẹ́ ẹ̀ rí wọ́n. Ẹlòmíì pẹ́rẹ́ǹtì mi tó bá ṣe rọ́mọ yàrá rò pé ìwọ tó jẹ́ pé Ọlọ́run fi ẹ́ dá sèré à fún mi ni. Ẹ má jẹ́ ká ó kọ́ ṣe tá bá ti yọ yẹn kúrò lọ́kàn, a máa free wọn pé káwọn náà tiẹ̀ ṣe kọ́lọ́run tiẹ̀ sọ wọ́n di ní tó fẹ́ sọ wọ́n dà. So ẹ má jẹ́ ká rò pé ẹ̀ṣẹ̀ láṣọ Ọlọ́run tó fi fún wa nírú ọmọ bẹ́ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Ìlú ọba kò ń sọ pé bùkì ìmùsì ìdọ̀ náà bẹ jó. Láti bí lọ sí Ìbàdàn lọ́dẹ ṣokoto, gbogbo Áfíríkà kọ̀ọ̀tì ṣe ìlú.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí lórí ìkànnì Facebook, ẹ jọ ẹ bá wa ṣí ẹ, ẹ bá wa pín in, ẹ jẹ́ kó lọ viral. Ẹ̀yin náà ẹ wá fọwọ́ kún wa lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá bá ètò yìí pàdé, ẹ jọ ẹ wá fọwọ́ kún wa lọ́wọ́ lórí ètò yìí, torí àwọn àkàndá ẹ̀dá pọ̀ tí ètò yìí ti fẹ́ ṣe dáadáa fún. Ètò yìí ti ń ṣe dáadáa o, ẹ tún rí lára wọn náà tí ètò yìí tó tún ṣe dáadáa fún láìpẹ́ yìí lágbára Ọlọ́run. Bàbá ṣe ń present ẹ̀bùn ẹ̀ fún ẹnìyẹn, gbogbo yín náà lẹ̀ tún máa rí. Torí bó bá ṣe ń lọ, a gbúdọ̀ jẹ́ kẹ́ máa gbọ́, a gbúdọ̀ jẹ́ kí tiyín di sí i.

0: ó yá Esther ní ìṣẹ́jú kan bá mi gba àwọn òbí ní ìmọ̀ràn tó ní àkàndá ẹ̀dá lọ́mọ.
1: Ìmọ̀ràn tí máa gbà yín ni wípé ẹ má jẹ́ kó sun yín, Ọlọ́run tó fún yín nírèdí tó fi fún yín. Ẹ dẹ̀ tí mọ̀ bóyá òun gan Ọlọ́run gbóúnjẹ lé lọ́wọ́ tó gbélé lọ́wọ́, sọ ẹ jẹ́ ká tọ́jú gbogbo wọn. Ẹ fẹ́ ọmọ yẹn, ó máa dín ńlá fún yín lágbára
0: Ọlọ́run.
2: Lọ́dọ̀ kọ́kọ́ tó gbogbo African country jẹ́ ìlú ọba.
0: Ẹ ti mọ̀ wípé tẹ̀mí bá ṣe ń dìde fúyà ètò tí ọpọ́n máa ń súnkàn, ọmọ níyì ọmọ ọmọ nídẹ́, bàbá ti wà ní ìkàlẹ̀ o, tí bàbá ò bá fún mi ní nǹkan jọ ìbílẹ̀
1: ni mí ni
0: wọ́n ti ẹ̀ ní ṣètò, wọ́n ní ṣètò lénìí ni wọ́n ní ṣètò, tí wọ́n bá ti mú nǹkan jọ bí mi wá pé GOP nǹkan dí mi léléyìí o, ẹ ní ṣètò lónìí o, kẹ́yà máa gbọ́ dáadáa. À ń fi gbogbo eléyà fi ń yọ̀ síra wa lọ́rùn náà ni. Bẹ́ẹ̀mi bá ṣe ń dìde fúyà ètò tí ọpọ́n súnkàn, ọmọ níyì ọmọ nídẹ, bàbá ti kó wa ní bọ́ndú bọ́ndù. Bàbá ti kó wa lónírà bájì gan. Bẹ́ẹ̀mi bá ṣe ń dìde, ẹ má yí kúrò ń bẹ́ o. Fún ẹ̀yin tẹ fẹ́ pè mí lẹ́yìn ètò, nọ́mbà tẹ lè pè mí sí 09026025887 títí dọjọ́ mẹ́jọ tátù máa tún pàdé ní ìkànnì West Radio pẹ̀lú ètò àkọ́dá ẹ̀dá. Àánú Ọlọ́run, irí ẹ̀ kò ní jìnà sí wa o. Ó dàbọ̀ òdi ọjọ́ mẹ́jọ. Báyìí.

Ẹka sàn ohun ẹsìnkú iṣẹ́ látàárọ̀ ìròyìn lérèfé ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì kànga gbọ́mágbẹ́ West Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Sunday Afọlábí loníròyìn yín. Ìjọba àpapọ̀ ti fọ̀rọ̀ léde wípé àwọn ó kàn sí àwọn gómìnà ìpínlẹ̀ àti àwọn àjọ eléyìí. Ìjọba àpapọ̀ ti fọ̀rọ̀ léde wípé àwọn ó kàn sí àwọn gómìnà ìpínlẹ̀ àti àwọn àjọ elétí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti jẹ́ kí nọ́mbà 112 kó jẹ́ nọ́mbà kan ṣoṣo tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò máa pèsè fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Ìròyìn wáyé lẹ́yìn tí ìgbìmọ̀ tó ń rí sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí èti igbákejì ààrẹ ṣe alága wọn buwọ́lu nọ́mbà 112 àwọn ìpele ìjọba àti àwọn lájọlájọ tó ṣe kókó gẹ́gẹ́ bí ìlànà láti jẹ́ kí èsì pàjáwìrì wà ní ìṣọ̀kan.

Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ló ti buwọ́ lu owó kan tó tó ọgọ́rùn-mẹ́rin bílíọ̀nù náírà ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ gẹ́gẹ́ bí owó tí wọ́n yà sọ́tọ̀ fún àwọn agbófinró láti lò fún ètò ààbò orílẹ̀-èdè yìí àti láti fi gbógun ti oríṣiríṣi ìwà ọ̀daràn ní tùbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n pé ètò ìnáwó 2025 ló jẹ́ 70 bílíọ̀nù náírà tí tọdún 2026 sì jẹ́ 2.7 bílíọ̀nù náírà. Mínísítà fún ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀gágun Christopher Musa ti sọ wípé àwọn ọmọ ológun ni yóò máa gba 100,000 naira gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jù báyìí. Olórí àwọn òṣìṣẹ́ aláàbò tẹ́lẹ̀rí ló tún sọ̀rọ̀ pé owó táwọn ọmọ ológun ń gbà tí kò tó nǹkan pẹ̀lú bí ìmúdára ṣe ń dé bá ìgbé ayé àlàáfíà wọn.

0: onídàájọ́ Raymond Oshodi ti ilé ẹjọ́ tó ń rí sí àkànṣe ẹ̀sùn tó fìdí kalẹ̀ sí Abuja, wọ́n ti gba ẹ̀rí ọ̀rọ̀ kan èyí tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu EFCC fi sùn pé gómìnà tẹ́lẹ̀rí ní fún ilé ìfowópamọ́ àpapọ̀ CBN ẹni tí ń ṣe Godwin Emefiele. Ilé ẹjọ́ kọ àwíjàre táwọn ikọ̀ aláàbò rẹ̀ tí wọ́n sì gba ìwé ẹ̀rí náà wọlé. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti kéde wípé orúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tó 104 ló wà lára àwọn táwọn fẹ́ lé kúrò ní orílẹ̀-èdè wọn. Wọ́n fọ̀rọ̀ ìlédè lójú òpó ẹkùn ìjọba tó ń ṣètò àti àbójútó ààbò orílẹ̀-èdè náà. Iná alágbára kan ló ṣàdédé ṣẹyọ ní apá gúúsù orílẹ̀-èdè China lílù kan tá ń pè ní Jingjiang. Iná náà ṣẹyọ ní ilé-iṣẹ́ kan tí wọ́n ti ń ṣe bàtà. Ìjàmbá iná náà láti gbọ́ pé ó gba ẹ̀mí ènìyàn tó tó 28. Ẹ pàdé wa ní dédé aago 8 àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Orúkọ mi ni Sunday Àfọlábí. Ẹ ṣe tẹ̀gbọ́ wa, Ọlọ́run a máa bùkún fún yín.
1: Gàngàmù gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM Gàngà Àgbẹ̀mágbẹ̀.
2: The time is 5 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
3: Lati ikoni konga agbomogbe 89.3 FM gerege lagumare rolelu.

0: lọ́wọ́ dé tẹ́ máa bára ayé sọ̀tà.
1: Kò dáa.
0: Abẹ́ ìrìpáyé ti di nǹkan. Ẹ̀gbọ́n àtàbúrò wọn sì máa yàrá wọn lódì. Ilé kan náà wọ́n jọ ń gbé ilé bàbá wọn jọ jogún róò kọ̀ọ̀kan ni kọjú jọ wọ́n sì bẹ̀rẹ̀ sí yàrá wọn lọ́tà. Wọ́n bẹ̀rẹ̀ sí yàrá wa lódì. Fílọ́wọ́ dé tẹ́ ẹ̀jẹ̀ ká gbé nífẹ̀ẹ́. Ìfẹ́ lẹ́yẹ̀. Ìfẹ́ ṣe pàtàkì. Kọ́dà ẹ̀yin èèyàn wá nlé ẹ̀gbọ́n béèrè yìí o tẹ́ ẹ bá ń dá sínú o ṣé ẹ ti kọ ojú ọ̀nà òpó òpótá ẹ ti kọ́lẹ̀ 0915333489 0915333893 àti 0915333893. Prof ti máa rántí lábúlé wa tá a bá ń lọ sí òkú wa gbà náà.
1: Ẹnu àgbàlóbi
0: gbóyè. Ẹnu àgbàlóbi gbóyè. Tá a bá lọ lọ́nà báyìí, wọ́n ń pè bìkan ní abàláṣẹ̀. Ayò abàláṣẹ̀. Kí làwọn à ń pè ní àṣẹ? Prof múra lẹ̀ báyìí. Ìnìkọ́ sọ question o, ìnìkọ́ sánsa o. Ẹgbọ́n ìbéèrè kejì ẹnìkan mọ̀ ti wọlé o. Hello. Ìtùnú ẹ̀sìn yọ̀dà. Orúkọ yín bó a ti ń pè wá o.
2: Orúkọ mi ni Àfáà Báòkú Kírímùsì láti Òkè Adú Ẹsẹ̀ Ọjọ́.
0: Àfáà Báòkú. Ẹ̀ka yọ̀dà o, àmì o, ẹ̀sìn. Àmì o, ẹ̀sà máa gbàdúrà fún iléeṣẹ́ wa ìdí ṣe fún yín. Ẹ̀sìn. Ẹ̀yin kí là ń pè láṣẹ?
2: Àṣẹ ní ilẹ̀kùn àbáwọ inú ọ̀dẹ̀dẹ̀. Ẹnu ọ̀nà àbáwọ inú ọ̀dẹ̀dẹ̀.
0: Ẹnu ilẹ̀kùn àbáwọ ẹnu àbáwọ inú ọ̀dẹ̀ gan lẹ̀ ń pè là ń pè láṣẹ àbí? Ọ̀dà ń gbà bá. Ẹ̀yin a mọ̀ ẹjẹ́ lèmi náà dá sí ká mọ̀ bó bá ti jẹ́.
2: Ìtẹ́rùn jẹ́ wa àṣẹ ni o.
0: Ẹ̀yin ẹ̀sìn òmù dúpẹ́ o. Rọ̀ fọyá gbin lẹ̀.
1: Àṣẹ.
0: Kí ló mú wá lónìí?
1: Àṣẹ ni.
0: Àṣẹ ni.
1: Àṣẹ.
0: Iye ọ̀wá sọ́ka gbọ́ ṣùgbọ́n mọ̀ sọ ánsà fún wọn.
1: Ok. Láti ilé ẹ̀dákùnrin dá wa ló kíní jẹ́ ilé kíní dẹ̀ jẹ́ àṣẹ.
0: Ṣé ká fún wọn ní àyè díẹ̀?
1: Ẹ jẹ́ ká fún wọn láyé díẹ̀.
0: Ìṣẹ́jú méjì díẹ̀ ká tó sọ ọ̀dà bẹ́ẹ̀. Ohun tí mò ń sọ ni pé ìfẹ́ lọ́jẹ́ ká fi bára wa lò.
1: Kò sáà fà ní bí
0: dúkù. Àlọ́ ọmọ bàbá méjì wọ́n sì ń bára wọn ṣe dúkù.
3: Tipọ́tipọ́ wọ́n máa bára wọn ṣọ̀tá.
0: Hello.
4: Hello.
0: O ẹ ṣeun o, ẹ ṣe o.
4: Ẹ kú ètò.
0: Yọ̀dà fún yín, orúkọ yín bo lẹ ti ń pé o.
4: Ọ̀gbẹ́ni Adé Olúkàyọ̀dé ni
0: o. Ó Adé Olúkàyọ̀dé láti ọmí àpáta yẹ ẹ̀sọ́tà ẹ̀ka rè láyé ẹ ṣeun. Láti Kúọlá Kúọlá àpáta bẹ́ẹ̀ Kúọlá.
4: Ṣé ìta bá sọ wípé àṣẹ? Ṣé rí àṣẹ yẹn bí ìgbà tí àdápè ní bí ìdí ìgbàlejò kẹ máa kọ́kọ́ kọ̀ kẹ tó wọ inú ilé ilé látọwọ́n bàbá wa kọ́ ńgbà yẹn.
0: Bí ìgbẹ́jọ́.
4: Tó jẹ́ pé ibẹ̀ yẹn bí kò jọ àdéhùn bí àgbàlá kan òun lẹ́sẹ̀ máa kọ́kọ́ kàn.
0: Ibi tí wọ́n ń gbàlejò sí.
4: Ṣé ètò ìṣẹ́nu kìí ṣe nínú odidi ilé yẹn gangan kò tó ń kọ́ ara ilé yẹn ni kò sì tẹ̀ ẹ́ máa kọ́kọ́ wọ̀ bí kí ọ̀fẹ́ wọ àfin kò tẹ́ tó dénú àfin ọmọ ti di terrace.
0: Ok. Ọ̀dà. Alàgbà Káyọ̀dé. Ẹ dúró ní ẹdùn mi kẹ́ ẹ wá kẹ́kọ̀ọ́ lónìí. Ṣé ẹ rí ètò ọmọ ni yọmọ rẹ̀ ètò ẹ̀kọ́ ni ọ̀yá ẹ bá ń gbẹ̀yàn náà jáde. Ẹ ṣeun.
4: Hello. Mr. Abatunde Adetunji ni o.
0: Láti Elékùrọ́ ọ̀dà ìyá kí là ń pè láṣẹ?
4: Ilé èyí tẹ́ ẹ̀ máa kọ́ lókẹ́. A tún wá kọ́ bí etí a tún kọ́ lẹ́yìn. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó ti yé. Lẹ́yìn ìyẹn yóò tún wọ́n ṣe arúgbó ni wọ́n ti jọ máa jókòó títẹ̀ wọn wà bẹ́ẹ̀.
0: oda eh e farabale e la gwa ni radio yin baun e wa nbe baun e wa nbe te gbo eh adupe alagbade ala pade tun ji won pe mi gba joba de mi won ki mi joba de mi eh ti o e se amo lore we se won o
4: e ku
0: eh mai e ki atika e seun ati gbon te wi
4: ku ga de
0: e se o ewo lo wa je iyawo oko kan na te wa de ntin jota laye ota nu le foko yin
5: oye ka
0: alawon obin mi elomi to ti wole o hello
4: e ku ale
0: le seun oruko yin bo e tin pe o
4: ade yolu segun ni oruko mi mo pe latari gan le
0: ayigun ole yo yo da fin
4: te ba ni eyan ko le o ka se e ma pe ijo un le awon ile ti an baba wa ma nko ijo un ile akoyi po bayi ni to wa je pe arin gajeje yen yo je ti gbogbo family ile family ni a ma nko ngba ni ile ebi gangan yen gangan ase arin yen ni ase won ko lape go ya gbogbo won pata ebi kini ebi keji gbogbo ebi pata inu aigbangan yen won ma joko won ka joko o ti ma da kegun role nti an ke ni ase niyan ti gbogbo won jo ma jeun be omo iya le omo iyawo
0: won jo ma
4: ebi kini ebi keji
0: won ko mo lupo nbe
4: won jo ko mo lupo bo ase niyan
0: ese o
4: ase nu e ba je nte niyan
0: oda ati gbo ese mo ese o
5: kokon
0: la la erin
5: oye ka kokon oya kokon latara erin
0: ka kokon latara efun ati kinun
5: lara kinun
0: ika wa ni repo on lo da
1: beeni
0: yin e ja wa ni repo Yoruba at Awusa. Awusa at Yibo. Yibo at Yoruba. Eja wa ni repo. Ijebu ma so po baba dantan ejo wa ni repo.
5: O ye ka kokon.
0: Ani prof awon kan tun ma so won aloma awon o le fe lukan.
5: Ka kokon lara.
0: Ibi ti dukun ti ile ran ti to wo podo. O ma bo lo befe. Ti won je pe won jo je ya kan e omo ilebo mo fe gun fe ori nbe
5: oye ka kokon
0: prof nambe fu wa ka gbo bayi.

0: Bàbá wa tó sọ̀rọ̀, wọ́n gbìyànjú o, ọmọ Yorùbá gidi ni wọ́n.
1: Pàápàá alàgbà Káyọ̀dé.
0: Alàgbà
1: Adétúnjì, wọ́n ṣe gudugudu méjì àti ìyá mẹ́fà.
0: Wọ́n ṣe gudugudu méjì àti ìyá mẹ́fà. Àṣẹ, òun ni ilé alárabara.
1: Ilé
0: alárabara. Torí tẹ bá wọ bí, ẹni mọ̀ pé bẹ́ẹ̀ ni ó tún jáde síbí
1: báyìí.
0: Tẹ bá jáde síbí. Tí gẹ́gẹ́ bí wọ́n ṣe àṣọ yẹn, àwọn òbí kan wà bí gbàgede lóòótọ́.
1: Yes.
0: Tí kálukú máa ń jókòó. So tó fẹ̀ gan-an.
1: Ó fẹ̀ bẹ́ẹ̀ni.
0: So owó ńlá ni wọ́n dẹ̀ fi kọ́ nígbà yẹn tàbí kọ́ jẹ́ pé ọ̀wẹ́ ńlá.
1: Ní a fi kọ́lé mu.
0: Nígbà yẹn nígbà tí wọ́n ti ẹ̀ fi owó kọ́lé tọ́ ẹ̀kọ́ ọ̀wẹ́ ni wọ́n fi ń kọ́.
1: Kọ́lé mu.
0: Ẹ pé òun náà ni jẹ́ ilé alárabara. So òun náà ni àṣẹ. Àṣẹ ní ìjẹ́ àṣẹ. Tí wọ́n bá sọ pé ó kọ́lé ó ká àṣẹ. Ilé gbígbé lásán yàtọ̀ sí àṣẹ o. Olówó ní kọ́ àṣẹ tàbí ọba. Tàbí ọ̀tọ̀kùlù bẹ́ẹ̀ni tàbí bọ̀rọ̀ kìíní.
1: Professor Káwá sọ pé alàgbà Káyọ̀dé láti Ayégún Ọ̀lẹ́yọ̀ yẹn ó sọ gbogbo ẹ̀ ní ìkó ó kìdélé.
0: Bẹ́ẹ̀ni o wọ́n ṣe.
1: Wọ́n lọ kọ́lé
0: ọkáàsì.
1: Ibi tí a ń kọ́ tó dàbí gbàgede.
0: Gbàgede.
1: Tó yẹ pé gbogbo èèyàn ti máa. Bẹ́ẹ̀ni. Gbogbo èèyàn ń ṣeré ń bẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ilé ńlá.
0: Bẹ́ẹ̀ni
1: ńlá. Ilé ńlá.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo gbé ilé kan nígbà tí mo wà ní Básílọ̀. Ẹnìkan mà tún fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ agbọ̀n tí ó rí o. Hello.
2: Hello.
0: Hello.
2: Alàgbà Adéyí Adéolú Jẹ́gun lókè látàrí bọ̀ lẹ́yọ̀ sí Alàgbà Káyọ̀dé.
1: Ok, ẹ ṣeun, ẹ ṣeun.
0: Ẹ ṣe o, ọmọ ojú àgídí ni o, ẹ ṣeun.
1: Ó sọ ẹyin nígbà náà lọ iléun, ẹyin wọ́n ń pè mí kan ní patio. Mo fẹ́ fi wé àṣẹ. Tó o bá wọnú ilé, tó o wọgbà, tó o wọkúnú kọ́mpánì yẹn, tó o bá sọ ọkọ̀ wọ pátíò náà, pátíò yẹn ó tó bí ibẹ̀ ni a ti ń gbàlejò. Lẹ́yìn náà ló ti wá lọ kan sitting room. Àwọn ọlọ́lá, àwọn olówó ní kọ́rú ẹ̀.
0: Àwọn òyìnbó ń pè ní mansion.
1: Mansion, mansion.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìwọ́n tún fèdè French. Orí prof ìpè
0: kan. Bá mi rí ni mo fi jẹ́ o.
1: Mo sì gbọ́ French ló tún gbọ́ Lárúbáwá.
0: Ẹ̀yin mo fi jẹ́ o.
1: Èmi wa lè ṣe ìbò bá.
0: Ẹ̀yin lè fi sínú lẹ́nu. Ẹlẹ́fi sínú lẹ́nu.
1: Ẹlẹ́fi sínú lẹ́nu. Ẹyin gbogbo àwọn ọmọ òde òní tí ń jẹ́ àṣẹ ni wọ́n ti sọ fún wa
0: yìí.
1: Wọ́n lọ kọ́lé
0: ọkáàṣẹ.
1: Ẹ jẹ́ ká ní àlàáfíà pẹ̀lú ara wa nùlé nínú iléeṣẹ́ ńkọ́ ẹ̀jẹ̀ alálàáfíà. Ẹlòmíà ni n ò lè dórí tébù rẹ̀ Mr. Ha kí n lọ sí lórí tébù rẹ̀. Èmi ò dérí tébù rẹ̀. Ẹ̀jẹ̀ apadú. Ìfẹ́ làkójá òfin. Gbogbo àwọn tí ń bá wa dá sí ẹyin mo lù ín lọ́gọ̀ ọ̀nà ẹ̀ṣẹ̀ ẹgbọ́ pẹ̀sẹ̀ kan sí o. Ẹyin òwe lẹ́yìn parí fún wa o. Ṣé wàá rọ̀wé mu tí àsìkò ọba lọ? Ẹyin mà ní kí prof kọ́kàn sọ wẹ́lẹ́ńjẹ́ ń pa kọ́sọ nímọ̀ bá. Àjèjì godogbo. Ẹ parí òwe o. Àjèjì godogbo. Mo fẹ́ fàṣíkò kí àwọn ọmọ ọlọ́jọ́bí ni. Ìfẹ́ là kó jẹ́ òfin àwa nífẹ̀ẹ́ ń bí. Gíwá wa ló sọjọ́bí lónìí alàgbà Ayọ̀ Emmanuel Ojo. Alàgbà tó bí ọwọ́ ajé òní ẹni kọ́ra nǹkan fún ọkọ̀ra fún wa o. Àwọ̀ sì ní bínú sí. Emmanuel Ojo mo ní àgbo ewu ni tọrẹ o. Gbogbo kọrin kese moneta laba hun
0: baba mi se pe gede le npe se pe gede le
1: npe adu amon we wule
0: mu e prof ijin leyo ba le so le ba
1: mo so fe pe lori eto yi ijin leyo.

0: ọkọ̀ lápákọ̀ lẹ́sẹ̀ ó ń gbọ́mọjọ́ ẹ̀ló.
1: Ẹ̀lẹ́ o.
0: Ọjàrí ẹ ṣeun.
1: Ọ̀gbẹ́ni Adé Olúfẹ́ẹ̀dẹ̀ náà ni o. Iṣan omi ni o.
0: Iṣan omi ọ̀dà ẹ̀yà gbọ́tẹnu ẹlòmíì. Ẹ̀yà gbọ́.

0: níjẹjọ́ lábẹ̀rẹ̀ àlọ́ yìí. A parí ẹ̀ lónìí. Ìjàpá àti àti òru ni. Ti sọ fún wa níbẹ̀rẹ̀ àlọ́ yìí pé ìjàpá àti òru ẹ̀yìn ara agbègbè kan náà wọ́n jọ ń gbé. Ṣùgbọ́n èèyàn mú nílù àti òru ló sì ń roúnjẹ jẹ ju tiẹ̀. Òkè òkun ní ti ń jẹunjẹ tiẹ̀. Ìjàpá lọ bá tí òru ọmọ bá tí òru mọ̀ bá sọ̀rọ̀. Àti òru mọ̀ rán lọ́wọ́ ọmọ gbé kẹ̀kẹ̀kẹ̀ ọmọ òkè òkun láti lọ jẹun. Ṣùgbọ́n ìjàpá aláṣejù bẹ́ẹ̀ sì má sí. Ó jẹ jẹjẹ kò bá tí òru wálé o. Àti òru ló sì gbé lọ sí pé àti òru ẹyẹ rèé wọ́n gorí odò mẹ́ta. Àti àjàpá ó dọ́gbọ́n ẹ̀wẹ́ rẹ̀ pé gbogbo àwọn ẹyẹ inú igbó ó pè wọ́n jọ o. Gbogbo wọn wá sórí igi ó jí sí àbàdì fún wọn pé ọba ní kò wọn ó kí hàn. Ẹ mà pọ́lọ́gbọ́n ẹ̀wẹ́ ni ó wá sọ fún pé tó òun lòún wá jíṣẹ́ fún yín o ẹ̀yin lẹ́mọ̀nà bí ń ṣe padà o torí pé kí ni o ẹ̀ẹ́dàyẹ ẹ̀yin jọ ni o ti ń padà. Àwọn ẹyẹ dàyẹ jọ fún jàpá ìyẹ́ tó tóbi ìyẹ́ kéékèèké wọ́n ṣàtòmọ́ lára ìyẹ́ ṣe bàbí lára àjàpá o. Ìjàká bá gbéra ó di fẹ́ o ó sà ń fò lórí omi lórí okùn kẹ̀ní bí ṣe ń lọ bẹ́ẹ̀ nìyẹn ń jábọ́. Wọ́n àlẹ́ mọ́ dáadáa ìyẹn ń jábọ́ ń jábọ́ ń jábọ́ ń jábọ́ ń jábọ́ o. Ìgbà tó dáàrin odò tó kángun tí ó ti wúrọ tí ó ti dé orí ilẹ̀. Ìyẹ́ bá jábọ́ tán àfi jùà. Jùà tí ó bọ́ ẹnu ọbọ̀sẹ̀nu ọ̀ni. Ó wá bẹ̀rẹ̀ sí bí ọni pé ọni bó ṣe rí mi yí olóòlà ni mí o. Gbogbo àwọn ọmọ rẹ wọn ọkọ wọn láti ó sì mọ tọjẹ pé yọ ọmọ àdọ ọlọrun ni. Ìjọpá fi ọgbọ́n ẹ̀wẹ́ ọmọ fi jẹ gbogbo àwọn ọmọ ọ̀ní tán o ọ̀ní tó bímọ méje gbogbo ẹ̀ ló fi lànà tán. Nígbà òdìjọ́ kéde ìjàpá bọ́ta ó ní kò wọ́n bọ́ta bóun bá ti bọ́ tóun bá ti bọ́ náà ni kí ọ̀ní ó tó lọ wo nù lé ibi tóun kàn mọ́ sí o. Ìjàpá bá bóde tán ló tilẹ̀kùn lọ́pọ̀ ni pé lọ wọ àwọn ọmọ rẹ. Mo ti dábírà sí wọn lára ilẹ̀ kẹ́ wọn pérépéré lórí bí ilà tojú prof. Rẹ ń bá rí prof ilà ojú rẹ ó fi tiẹ̀
1: bàjẹ́.
0: Ẹ ń bá rí ilà ojú tèmi náà ó fi tì mí lọ́jọ́ pé àbí ó fi tì mí. Ẹyin tó kọ́ ń da ẹ̀ tìyẹn wọn kọ́ dáadáa. Ìgbà tó ni ó débẹ̀. Gbọ̀mọ̀ dídèje ó ti kú o. Gbogbo wọn ti kú o. Jàpá ti fi wọn jẹ o. Egungun lọ bá nínú ilé kánrin o. Ní bá fàbínú yọ ó de lágájú rẹ̀ lórí omi. Ìgbà tí ó de orí omi ẹni tó gbé ìjàpá kọjá bí omi. Aditila wa kan kò gbọ́ nǹkan kan tiẹ̀. Ọ̀ní ń jupá jupu ń jápá kò dúró. Wọ́n ń bí ìjàpá rẹ̀ pé kílẹ̀ ẹni tí ń wípé nínú àṣàrè lọ o tètè máa lọ. Ọ̀ní wá ẹsẹ̀ pé ọ̀nà ní ìṣeré inú omi lọ ní gbé lòun náà bá ń wẹ̀ rúrú tẹ̀lé mọ́tò tẹ̀lọ́kọ̀ ojú omi. Kẹsẹ̀ tí wọ́n fẹ́ gòkè ń bá ìlọ́ni gbá wọn mú. Ìjàpá rágiri ọ̀sàwọ̀nù o. Ìgbà tí ọ̀sàwọ̀nù o ọ̀ní bá ní ìwọ níbi tí ń fojú ẹ̀ rí yóò rí mọ̀bó lónìí. Ọ̀ní bá lọ bí ọ̀ní ti ń lọ pé kò ń lọ wá ní tòun òun ó mú iná òun ó fi sí ibi ihò tí ìjàpá sáwọ̀ tó sáwọ̀ bó ṣe sáná sí iná ń rúfin. Iná ń rúfin ọ̀ní wá jẹ́ kí wọ́n tún lọ wá nǹkan tóun ó tún kó iṣẹ́ náà mọ̀ jù dáadáa. Ìjàpá bá gbàbọ̀ míì yọ àfi gbì lọ́ba tí ọ̀ní ó di wù nù.

0: Jakabani. Ekun. Bo se ri mi. Ebi a ma ebi ma run di. Tori ekun ti gba o ti gbe lo lowo re, o ti gbe lo lowo da. O ni a ekun e ma wu omugo bayi. Ibo e ma wu omugo bayi mi ma run di. Ma ba irun yin to ma ma di to pe yo ma dan kororo ni. Ekun ba gba. Na ba de digi re keji kan. Ndakabani to ekun je agwa kankan kan ti o fi tise to je pe o fi joko temi o gori igi lo
1: di
0: ma ba dirun re ekun ba gba nto to ndakpa ba e mo pe mo so fun ma ni pe ogbon jagbara lo ekun ba gbe akoti nto to roga lo ba fi joko ndakawa gori igi lo bi se oni ko wo irun ndapo ndakpa mu onlo magi odirun re onlo magi onlo magi onlo magi ngbe onlo magi tan Jaka ba ju yarun o ba ju yarun lo ba ju le o ba ni ah ekun yarun na ma ti bole o ni dakun o ba ma mu ba bo le ti ba wa mu yarun to wa nle tori pe ibi to wa ohun o le ti ma so kale wa ekun ba tari apotite joko lo ba tari e pe ko n bole ko n ba n ko ba mu larun video dio ne ba nro ne ba nro dio dio lori igi bi ja pati sokale ti gabanu lo ba gbe lo ba gbe ran re o oro yi buru fun ekun to be to je pe ko se se fun lati kebo si kankan o nigba ti ja pa wa ri pe ipe ekun o ti pin o ti ja wuti ipa re ti pin ki nja pa si ìjàpá kan ra tú ẹran rẹ ní lọ bá tú ẹran rẹ tó ẹran tó gbé bọ ẹran ọ̀ní rẹ lọ bá tú ní bá ń jẹ lójú ẹran ti ń jẹ níjẹ oúnjẹ òfin ńlá ẹkùn òfin ńlá lójú ojú ẹkùn wá pọn kankan pé irú ìyàwó lọ jẹun yìí kò ń wà ní irú ipò ìṣòro báyìí forídi ọjọ́ mẹ́ta gbáko kó tó di pé àwọn ẹranko mìíràn bẹ̀rẹ̀ sí gbọ̀dọ̀ ẹ̀ kọjá ìjàpá ti jẹran tán lójú rẹ̀ ọ̀yàn gábágábá kò nú ẹ̀ ọjọ́ mẹ́ta gbáko lẹ́kọ̀ọ́ fún wa lórí ìdè ní rodiodio nígbà tí ẹran tán kọ́kọ́ yọjú o ẹtù náà sì rí òbí jẹ́ ẹlẹ́sẹ̀ oṣù onímọ̀ láàrin fẹsẹ̀ sí ń tiẹ̀ òun lọ́kọ́ yọjú ó níwọ̀ ẹtù gbà míì tú mi nílẹ̀ bí n bá tú ọ èmi ló fi lánu èmi ò lè tú ọ lẹ̀ lọ́ba lọ. ọlọ́gẹ̀dẹ̀ náà tún bọ̀ ẹlẹ́dẹ̀ ajá àgbó kọ́ńkọ́ náà ń pè báyìí lẹ́gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ níbàǹbọ̀ tẹ̀yìn rẹ̀ tí gbogbo ẹnu rẹ̀ ló kún eyín níbàǹbọ̀ ẹkùn ní ọlọ́gẹ̀dẹ̀ dákun gbà mí lókun bí mo wà ìtú mi lẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ báwo lọ́mọdú táyé ọmọ lójú táyé lọ́ba ya bá tiẹ̀ lọ nígbò tó bí ọjọ́ kejì sí ó ti di ọjọ́ karùn-ún bá lọ́ba rí ti gbìn bọ̀ bá ní ìwọ ọ̀gbìn dákun sàánú mi tú mi lẹ̀ ń bi tí mo wà yìí ìgbẹ́ bá ní òun ṣe tá àti ṣèrànlọ́wọ́ fún yín ṣùgbọ́n ẹ farabalẹ̀ ní o ń farabalẹ̀ ìgbìn bá bẹ̀rẹ̀ sí gungi ìgbìn lu ọjọ́ méjì kó tó dorí igi èmi ẹkùn ti fẹ́ pin
1: láìjẹ
0: láìmú ọdọjọ́ keje ìgbìn wa dorí igi lọ́jọ́ méjèèjì ó bẹ̀rẹ̀ sí fi tọ́tù ńgbò fi tọ́tù ẹkùn tán ẹkùn ṣàjá o bó ṣe jábọ́ gbé ọkọ̀ọ̀kọ̀ dápò nàgbàdà náà ebi rèé ọ̀gájà fẹ́ mẹ́kẹ́ ebi ọ̀pàgbà fẹ́ mẹ́kẹ́ ọ̀ ti pa inú ti awoko ti gbé lọ́ba ṣubú lulẹ̀ kò mọbi tọ́ wà mọ́ ìgbín tún lọ́jọ́ méjì láti sọ̀kalẹ̀ lórí igi kó tó di pé ìgbín sọ̀kalẹ̀ ara rẹ̀ ti yá díẹ̀ lọ́ba mú ìgbín ó ní ìmí oṣẹ́ ìmí ní oṣẹ́ lóore lọ́ba mú ìgbín lọ́ba kìbọnú ràwé àti ìgbà yẹn ni ìgbín ti ń gbé nù ràwé ẹni tí ọba rí ìgbín yọ jẹ nù ràwé yọ fọ tán ràwé kó tó rí ìgbín o. ẹkùn bá gbéra níbà ń lọ ẹyin sẹ́yìn pé ara ti tu ìjàpá ọwọ́ pàdé ìjàpá lẹ́yìn ọdún kẹta ìjàpá ń yan kọ́ lọ́ba ni ìjàpá ìwọ rèé ń ṣe ló lè mú lónìí
1: sẹ́kùn
0: lónìí o òun ọ̀pọ̀ ni. ijapa ni okun ani e ma mo gba omogo mo bo ba fe pa mi mu mi lo le re ko ri nbonu eri ni ekun wa mu japa lo le o ba ri bonu eri jokini jokeji joketa ngbe ekun lo wo ijapa ti sanra bamba o lo oku o ni e eri te fi be o to nkan ni eyin e buri kopo oni ki buri kopo mo ti gbo ekun ba gba mi ba mu lo ba pade ya rugbo ni a to ba fe pa ijapa yi ori apata nla kan lo wa to la erin yen mo to la erin eyin re yen mo inu ekun dun lo ba gbe lekan to to ba gbe lori apata a fi bi lo ba fo eyin ijapa mo le eyin e ba tun kayanga yanga sugbon ijapa oku o ni se lo metupe tupe ni se metupe tupe yi ko ba ri awon ira to po o ni eyin re wa e ma sa fun mi e wa e jo e ba mi to eyin mi po won sa mo japa won ba to eyin re po ngba ti won to eyin re po daada won to eyin re po daada tan se ma pe ngba ti ekun ti fo eyin mo le ekun ti pada nti o ti lo awon ira won ti a ba to eyin re inu re dun sugbon ko le ti rin daada baba wa ri eyi kamdu ikandu lo ba ri oni wo kamdu wa mo pọ mo ya mi ni omo bi o ba mi deyin mi ko si edan die ikandu oda ohun abo deyin re baba bo be ni ba ba deyin ni ba ndan alaseju baba asite ni ba ndan ngba ti ndan lo ara ti ntu dada lo lo ba ni jaka ba bere si lemu oje o ne run bayi kini nja fikan bayi e kan du ni ijapa ki lo so anita ni run gbo wo fi mi le iwo lo run orun re ti poju e kan ni awo se mu dupe o baba ya fi le be baba ya ba ti e bo se ba ti e lo yi ojo je mi ro e kan du fi ijapa le o lo ba ti e lo idinu ti eyin japa fi ri gaku e ka mu du baba dan ki ba dan maran ki ba da bo se wa tele sugbon tori pe o se la le si ka mu du eni toran lowo
1: wa
0: fi bisu so da ka mo fi bisu lo eyin oyan e ma ja fi bisu lore o gbigbe yin japa se ri kusaku statiti di onire o ni oje odan titi do ni o e ma ja fi bisu olore o omi me iro ni waju goge bo alo to ninu ta ti ba bo lati jejo ase pari e loni ere kokko abe ere kokko nbe
1: are kokko
0: are kokko nbe o ka ma fi bi so lore o e ma ja fi bi so lore ka si ma ya olokan jua okan jua okan jo le die to
1: ninu kan ni kan
0: ìdí àlọ́ mi rè ó gbangbalaka o ìdí àlọ́ mi rè ó gbangbalaka o ẹyin tó bá jẹ́ pé rọrùn mọ́ pa agbo ẹnu mi ò ní dún ṣùgbọ́n tó bá jẹ́ pé òótọ́ lọ pé ẹ̀yìn ìjàpá pọ̀ sí nígbà kan ni pé ó fi bí sólóore ká agbo ẹnu mi kúrú lẹ́ẹ̀mẹta o. Oru abi oru.
1: Oru agba onitan lori le o.
0: Oru wo la aso ta ba pa.
1: Ah agba onitan lori le o.
0: Ti mo niru elegbe.
1: Ah be.
0: Oru wo mo be ti a je. Ah. En ba niru elegbe ti leyan.
1: Ah abi.
0: O leyan. Mo leyan. Mo ke mo leyan.
1: Emi ga mo ko mo leyan. Mo ni baba Folabi.
0: Ko leyan.
1: Ah mo mo.
0: Imra ada.
1: Ah yen to jinde.
0: Imra ada ina.
1: Ko ara lai lai. Ah ah.
0: So adupe lowo Olorun oba le wile se o ati ti todo to ni ta adupe lowo Olorun o
1: Olorun se
0: eyin prof daruko re ko pari ko so fun dagbere fun won ka mo lo le
1: eku ti gba wa o oruko mi ni professor Ademola Adesope
0: so adupe lowo bu eyin lo lufe patapata ba da se to to ni o
1: eyin
0: o e mo lowo lowo ni o ni Olorun o so oruko ti mi ni Afolabi Kende Eku baba o afiju olowo ori oko eyin fun jowo ipade wa tun di kini o
1: odi wo bi ojoro
0: odojo mejo.

Àsìkò ṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn lẹwa la mọ́ fún yín láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Eléyìí ti a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ tó ń ti àwọn gómìnà nílẹ̀ yìí ṣe àfẹnukò lórí àti máa ṣe àmúlò ojú òpó 112 gẹ́gẹ́ bí ìpè fún iṣẹ́ pàjáwìrì káàkiri orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe àgbéyẹ̀wò lórí ìgbésẹ̀ àǹbójú agan ti ìgbésùmọ̀mí pẹ̀lú bí wọ́n ṣe ṣe ìfẹ̀lójúbá àwọn ètò ìfìhàmọ́ sí fún àwọn tó jẹ́ àwọn tó bá ṣẹ̀ sí irú ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí bọwọ́ lowó 1.4 billion fún ètò ìṣúná ilé-iṣẹ́ ọlọ́pàá fún ọdún 2025 àti 2026. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi gbèdéke ọjọ́ méje síta láti yọ gbogbo àwọn ibi tí wọ́n kọ́ lọ́nà tí kò bófin mu láwọn agbègbè kan ní ọjọ́. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òní ti bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú àwọn gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ikọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyàn láti rí dájú wípé àyípadà àti ìfẹ́nu ọ̀rọ̀ kò láti máa ṣe àmúlò ojú òpó 112 òun ló wà gẹ́gẹ́ bí ojú òpó pàtàkì èrè ètò àfún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lẹ́yìn ìpàdé àwọn ìgbìmọ̀ fún ètò ọrọ̀ ajé eléyìí tí a fi yan bọ̀ wọlu ìgbìmọ̀ náà. Igbákejì ààrẹ Kashim Shettima máa ṣiṣọ́ lójú ìròyìn náà lónìí ní ilé iṣẹ́ ààrẹ nílùú Àbújá nígbà tí a pe ń tẹ́wọ́ gba àwọn abẹnugan láti iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ nílẹ̀ yìí NCC eléyìí tí a ti ṣe alága ìgbìmọ̀ ọ̀hún olóyè Grease Ọlọ́run ní bẹ eléyìí tó léwájú wọn. Ìpàdé ọ̀hún ló wáyé láàrin ọjọ́ díẹ̀ lẹ́yìn tí àwọn ìgbìmọ̀ tó ń sọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ti igbákejì ààrẹ léwájú wọn tí a bọ̀wọ́ lu ṣíṣe àmúlò ojú òpó 112 yìí gẹ́gẹ́ bí ojú òpó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì pàtó lórílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo ẹ̀ka àti gbogbo ètò ìjọba fáwọn àjọ tọ̀rọ̀ náà kan eléyìí tó sì wà lára ìgbésẹ̀ láti rí dájú pé ìgbésẹ̀ àti ẹ̀ka tó ní sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí òní wọ́n ní ojú òpó pàtàkì eléyìí tó yóò mọ̀ ṣàmúlò gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti ṣe ètò àmúṣe yìí. Ìgbìmọ̀ náà òní ó bọ̀wọ́ lo ìdásílẹ̀ àwọn àjọ kan eléyìí tó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀ tí ó mọ̀ rí sí ọ̀rọ̀ ètò náà tí wọ́n ó sì mọ̀ rí bí wọ́n ó ti mọ̀ ṣe àmójútó rẹ̀ láti ọwọ́ ọ́fíìsì tó ń rí sí ọ̀rọ̀ ọ́fíìsì igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti lè ṣe NCC. Níbi ìpàdé náà Shettima pàṣẹ fún àjọ NCC láti ṣe àgbékalẹ̀ ìlànà àńtẹ̀lé tí wọn yóò ṣàmúlò láti lè mú kí ìgbésẹ̀ náà kò di tí yóò di ohun tí ó jẹ́ ìtẹ́wọ́gbà àti wà ní ìbámu pẹ̀lú ìṣàmúlò láwùjọ àgbáyé. Ìjọba àpapọ̀ ti ṣe àtúnyẹ̀wò ìlànà rẹ̀ lórí ìlànà àdojúkọ ìwà ìjínigbé tó sì ti bẹ̀rẹ̀ ìpele kejì ètò ìfẹ́ lójú àjọ tó ń ṣàkóso gbígbógun ti àwọn tí ń jìnìyàn gbé láwọn ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe gbé kalẹ̀ ìgbésẹ̀ náà òun ló jẹ́ apá kan nínú ìsapá láti mú kí pínpín ìgbésẹ̀ ojúlàlá kan fi ṣọ́ri láàrin àwọn elétò ààbò túbọ̀ lágbára sí kí ìfọwọ́sowọ́pọ̀ sì lè wà nínú ìjà lòdì sí jíjí ènìyàn gbé káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Iléeṣẹ́ tó wà fún gbígbójú agan ti ìgbésùmọ̀mí tó ń bẹ lábẹ́ ọ́fíìsì olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè yìí pẹ̀lú àtìlẹ́yìn fún ọ̀rọ̀ ìwà ọ̀daràn láti ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n ló ṣe àfihàn ètò náà lásìkò ètò kan tí wọ́n ṣe nílùú Àbújá. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ olùdámọ̀ràn náà ní Òrìbàdò alákòóso ikọ̀ ìgbójú agan ti ìwà ọ̀daràn Ọ̀gágun Àdámú Garba Alaka òun ló ṣàlàyé pé jíjí ènìyàn gbé òun ló sì jẹ́ ọ̀kan lára àwọn ìṣòro ààbò tó burú jù lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí tó sì nílò ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára láàrin àwọn ẹ̀ka elétò ààbò gbogbo ti ń bẹ nílẹ̀ yìí. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ti fọwọ́ sí ètò ìnáwó tó lé ní 1.4 billion fún ẹ̀ka ìṣúná àwọn nǹkan iléeṣẹ́ ọlọ́pàá láti fi mú agbára àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà pọ̀ sí kí wọ́n sì lè dojúkọ ìgbésùmọ̀mí ìjìnìyàn gbé àti àwọn ìṣòro ètò ààbò míì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà
fún ọdún méjì ní ṣísẹ̀ntẹ̀lé. Ilé ìgbìmọ̀ aṣòfin náà fọwọ́ sí bílíọ̀nù lọ́nà àádọ́jọ gẹ́gẹ́ bí ètò ìnáwó fún ọdún 2025 fún ilé-iṣẹ́ náà tó sì tún fọwọ́ sí bílíọ̀nù lọ́nà òjì lérúgba dín méje fún ètò ìnáwó ọdún 2026 táwa nù rẹ̀ yìí. Ètò ìnáwó ọdún 2026 yìí òun yóò bójú tó owó àwọn òṣìṣẹ́, àwọn iṣẹ́ àkànṣe àti àwọn ìnáwó ìṣàkóso pẹ̀lú ète láti mú iṣẹ́

àtúbọ̀ lágbára sí ẹ̀wẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi àbọ̀ òfin tuntun ránṣẹ́ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà, eléyìí tó ń wá àtúnṣe sí ètò ìdájọ́ ọ̀daràn nílẹ̀ Nàìjíríà nípa ṣíṣe ìparọ́ òfin ìṣàkóso ìdájọ́ ìwà ọ̀daràn tọdún 2015 pẹ̀lú òfin tuntun ìṣàkóso ìdájọ́ ìwà ọ̀daràn tọdún 2026, eléyìí tí ó rọ́pò rẹ̀. Gẹ́gẹ́ bí àbá náà ṣe sọ, ìgbésẹ̀ yìí jẹ́ apá kan nínú ìsapá láti túbọ̀ mú ètò ìdájọ́ ọ̀daràn orílẹ̀-èdè Nàìjíríà lágbára kó sì ṣiṣẹ́ bí àwọn ènìyàn ti ṣe fẹ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fún àwọn tó kọ́ ilé tàbí àgọ́ lọ́nà tí kò bófin mu ní agbègbè Ọjọ́ nílùú Ìbàdàn ní agbègbè ìjọba ìbílẹ̀ Akínyẹlé ní gbèdéke ọjọ́ méje láti yọ gbogbo àwọn ilé àti àgọ́ tí wọ́n kọ́ lọ́nà tí kò bófin mu náà lẹ́yẹ ọ̀ṣọ́ka látàrí àwọn ìṣòro ààbò eléyìí tí wọ́n ń dálẹ̀ láwọn agbègbè ọ̀hún. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Báyọ̀ Lawal pàṣẹ fún alága ìjọba ìbílẹ̀ Akínyẹlé láti rí dájú pé wọ́n pa agbègbè náà mọ́ láàrin ọjọ́ méje náà, tó sì tún ní kí ẹnikẹ́ni tó bá ń sọ pé ilẹ̀ kankan tó jẹ́ ti òun wà lábẹ́ ètò ìlànà ni a pé kó mú àwọn ìwé tó bófin mu wá láti fi jẹ́rìí sí àwọn nǹkan tó jẹ́ dúkìá rẹ̀ lágbègbè náà. Alága àwọn ọmọ Yorùbá ní agbègbè Sábó nílùú Ọjọ́, Olóyè Ṣọlá Gbadé Aziz, òun ló ṣàlàyé pé àwọn olórí Yorùbá àti Haúsá ni a ti faramọ́ ìlànà ìjọba láti fọwọ́sowọ́pọ̀ kí àlàáfíà lè padà sí agbègbè ọ̀hún, tó sì tún fẹ̀sùn kàn pé díẹ̀ lára àwọn tó ń gbé láwọn àgọ́ wọ̀nyí òun ló jẹ́ eléwu ẹ̀dá tí wọ́n sì ní ìbọn, èyí tó sì ṣàkàwé wọn gẹ́gẹ́ bí ìṣòro ńlá fún àwọn aráàlú. Ẹ̀wẹ̀ alága fáwọn ọmọ ilẹ̀ Haúsá ní agbègbè Ọjọ́ nílùú Ìbàdàn, Abubakar Musa, òun ló kọ ìgbìyànjú láti fi ìṣẹ̀lẹ̀ náà sọrí ẹ̀yà kankan tó sì tẹnumọ́ pé àwọn tí wọ́n fura sí nínú ìṣẹ̀lẹ̀ náà kì í ṣe aṣojú fún ẹ̀yà kankan bó tilẹ̀ wù kéré mọ́. Ìpàdé náà tí àwọn aṣojú ẹgbẹ́ Yorùbá àti Haúsá fojú hàn níbẹ̀ nígbàkejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pè láti wọ ojútùú sí ìṣòro ètò ààbò tó wáyé lágbègbè Ọjọ́. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tí wọ́n jẹ́ olólùfẹ́ fún ẹni tó ti gbà kan rí jẹ́ mínísítà fọ́rọ̀ ètò agbára nílẹ̀ yìí, Olóyè Adébáyò Adélábù, òní pé wọ́n ní ṣe ìwọ́de kan lónìí nílùú Ìbàdàn àti ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti ń pe àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ láti ṣe ìtújáde èsì ìdìbò abẹ́nú eléyìí tí wọ́n ṣe nínú ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn olùwọ́de náà ti pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àpilẹ̀kọ oríṣiríṣi léwọ̀ eléyìí tí wọ́n ti ń sọ wípé ìbò àwọn òun ló jẹ́ ẹ̀tọ́ àwọn tí wọ́n sì ń bèrè fún èsì ìdánwò tí wọ́n èsì ìdìbò náà níbi tí wọ́n pé wọ́n ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan wọ̀nyí. Wọ́n ní pé àwọn èèyàn wọ̀nyí bẹ̀rẹ̀ sí ní sọ tí wọ́n sì ń bèrè bí wọ́n ti ṣe ń ṣe ìwọ́de náà káàkiri àwọn agbègbè kan nílùú Ìbàdàn nínú àbúta àti rí agbègbè Mọ̀lété tó fi mọ́ Òkè Àdó níbi tí ó jẹ́ olú iléeṣẹ́ ẹgbẹ́ náà wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé àwọn olùwọ́de náà ní bẹ̀rẹ̀ sí ní bèrè fún èsì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdìbò abẹ́nú náà níbi tí wọ́n ti jẹ́ kò di mímọ̀ pé ìgbìmọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti yanjú aáwọ̀ ni pé wọ́n ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣètò èsì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àgbékalẹ̀ wọn láti mú kí ojútùú àti àlàáfíà padà sínú ẹgbẹ́ náà lẹ́yẹ ọ̀ṣọ́ka.

Ilé ẹjọ́ gíga kan tó jẹ́ ti tójújòkó ní olúlùlẹ́wà Abuja ní agbègbè Maitama, wọ́n ní pé wọ́n ti fi ọwọ́ júwe ẹ̀wọ̀n fún ẹnìkan tó ti fàyà kan rí jẹ́ alágbà fún ẹgbẹ́ kan tí a mọ̀ sí CCT, Ọ̀gbẹ́ni Danlade Omar, eléyìí tí wọ́n ní kọ́ lọ́ọ́ máa gba àtẹ̀gùn ná nínú ọgbà ẹ̀wọ̀n ti Kòjé. Adájọ́ Peter Kekemeke, òní ápẹ́ wọn ni ó gbé ìdájọ́ náà kalẹ̀ lónìí lẹ́yìn tí ìjọba àpapọ̀ tí wọ́n wọ ẹ̀ńtáfẹ̀sùn kan náà lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà eléyìí tó ní ṣe pẹ̀lú àjẹbánu. Omar òní ápẹ́ wọn fẹ̀sùn kan wípé ó ṣe àmúlò àpò àsùnwọ̀n ìyàwó rẹ̀ lọ́dún 2021 láti fi gba owó 1,500,000 náírà lọ́wọ́ àgbà ṣẹ̀ṣẹ̀ kan eléyìí tí wọ́n gbé iṣẹ́ àwọn ètò kan fún eléyìí tó wà ní tí iléeṣẹ́ náà ń bẹ ní ìlú Abuja, tó sì tún gba owó 1,600,000 náírà míì lọ́wọ́ àgbà ṣẹ̀ṣẹ̀ míì eléyìí tí wọ́n ni wọ́n ní kọ́ bá wọn ṣe àwọn ètò kan lọ́nà ìgbàlódé àti àwọn ẹ̀sùn míì. Bákan náà ni pé wọn ni ó sọ àwọn ẹ̀sùn wọ̀nyí eléyìí tí wọ́n ni ó tako abala òfin kan eléyìí tí ń bẹ ní abẹ́ ẹ̀ka kọ̀dí.

0: Eré Felicia Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣetán Aníwúrà Ìyálóde ìlú Ìbàdàn. Mo ń pè yín sí pé ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM lóòrèkóòrè ní gbogbo ìgbà tọmọtọmọ. Rédíò tó gbayì tó gbẹ̀yẹ ìkànnì agbọ́mọgbẹ́. Orúkọ mi ni Ìyábọ̀dé Ògúnṣọlá tí gbogbo yín mọ̀ sí ẹfún ṣetán Aníwúrà.
1: Ọmọ Ọlọ́run o, máa yọ, máa jó, nínú ọdún yìí o, ẹ ò yáyọ ìṣẹ́gun. Ẹni ọdún bá láyé, kí ló wá ṣe tó lè mú jójó? Mo kí gbogbo yín pé ẹkùnjọ mẹ́ta o, ẹni tí ó ń kọrin tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion. Ọdún lọ sókè, by the grace of God, leader Good Women Choir CAC Ibadan. Mo fẹ́ ròyìn pé látòní lọ kẹ máa gbọ́ Wells Radio Kànga Agbọ́mọgbẹ́ 89.3 FM, ìkànnì tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye. Ní kẹ máa yí rédíò yín sí, ẹ má yí kúrò ń bẹ́ o, ẹ sì gbádùn Ọlọ́run. Ẹni tẹ́ ń gbọ́ o ni màmá D.A. Fashion. Ọdún lọ sókè, àlàáfíà fún yín.
2: Nínú ọdún yìí o, ẹ ò yáyọ ìṣẹ́gun.
3: Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: 89.3 FM, your preferred wholesome radio.
5: The time is 9 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.

àtútídé lálẹ́ tó ní ẹ̀ka alẹ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀ka alẹ́ gbogbo ìlú Ìbàdàn gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ ẹ̀ka alẹ́. Kí bá ṣe ti Olúwa kí làwọ ọba máa wí kí làwọ ìbá máa sọ. Bí kì bá ṣe ti Olúwa tó wà ní ipasẹ̀ tiwa kí ni àwa ìbá máa wí kí ni àwa ìbá máa sọ. Orí ọ̀fẹ́ Ọlọ́run ló fún wa láǹfààní tá a tún fi wà láyé wà láàyè tá a wà láyé tòní. Ọ̀pọ̀lọpọ̀ òjò báyìí ló ti rọ̀ tí ilẹ̀ dẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ ìjì báyìí ló ti jà ìkan tún jà lálẹ́ àná. Òjò tún rọ̀ lálẹ́ àná kódà ó tún ti rọ̀ láwọn agbègbè kan lónìí. Bó ṣe ń tu àwọn kan lára bẹ́ẹ̀ náà ló tún ba nǹkan jẹ́ ńbì kan. Ṣùgbọ́n nínú ohun gbogbo ká ṣà máa dúpẹ́. Ẹ̀ka alẹ́ lálẹ́ tòní ni gbogbo bíi tí ìkànnì kọ̀ǹga gbọ́mágbẹ́ Wells Radio 89.3 FM fẹ́ dé lálẹ́ yìí. Ìkànnì àkọ́kọ́ rèé fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwárí ìfẹ́ náà dẹ̀lẹ̀tò. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi. Tani yóò gun orí òkè Olúwa lọ, tani yóò dúró níbi mímọ́ rẹ̀. Ẹni tí ó lé ọwọ́ mímọ́ àti àyà fífún ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ tí ń ṣe àfẹ́rí rẹ Ọlọ́run Jákọ́bù. Nítorí náà ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ohun tó lè jẹ́ ìdíwọ́ fún ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní. Ẹgbẹ́ orí yín sókè gbogbo ìdàrúdàpọ̀ gbogbo èdè àìyedè tó ń lọ nínú àwọn ìdílé tó ti ń gbọ́mi lálẹ́ tòní. Ẹgbẹ́ orí yín sókè gbogbo agbára tó ń ṣiṣẹ́ lòdì sí ìfẹ́ àti àlàáfíà nínú àwọn ilé tó ti ń gbọ́ ètò yìí lálẹ́ tòní. Kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó lè wọ inú ilé yìí wá. Kí ọba ògo kó lè wọ inú ọkàn yìí wá. Kí ọba ògo kó lè mí ìmí sí àlàáfíà sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí ọba ògo kó lè wọ inú ìlú Ìbàdàn wá. Kí ọba ògo kó lè ṣe àtúnṣe sí orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Kí ọba ògo kó lè mú ìdùnnú wá sínú ọkàn tó ń banújẹ́ yìí. Kí ọba ògo kó lè mú ìtùnú wá sínú ọkàn tó ń banújẹ́ yìí. Nínú ilé tí èdè àìyedè ti ń wáyé yìí, kí ọba ògo kó lè mú ìtùnú wọ inú ilé náà. Kí ọba ògo kó lè mú ìfẹ́ wọnú ọkàn àwọn tó ń pòrúru yìí. Tàwa ni ọba ògo tí mò ń sọ látàárọ̀ yìí. Olúwa tí ó le tí ó sì ní agbára. Olúwa kan náà ni ó ní agbára ní ogun. Nítorí náà ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó lè wọ inú ilé yìí wá. Lẹ́ẹ̀kan sí kí ọba ògo kó lè wọ inú ọkàn yìí wá. Lẹ́ẹ̀kan sí kí ọba ògo kó lè mí ìmí sí àlàáfíà sí ilẹ̀ wa. Ta ni ọba ògo yìí? Ọlọ́run àwọn ọmọ ogun náà lè ọba ògo. Ẹ jẹ́ máa kí yín pé ẹ̀ka alẹ́ o lẹ́ẹ̀kan sí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ ohùn mi lálẹ́ tòní. Tó bá jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ti ń gbọ́ mi ẹ̀ka alẹ́ o.
to ba je awon orile ede miran ti o si nile adulawo boye ka le ka san e ka aro e ku role nitori pe ka akiri orile ede agbaye na ti lanfa ni ati ma gbokonga gbomagbe Wells Radio 89.3 FM bẹyin se ngbọ kete kete loju opo wa 89.3 to ja sori radio yin be na lawon to wa lori ero ayelujara www.wellsradio893.com na lanfani ati ma gbo wa ke ma lo ro pe lu ibada bi ipinle oyo nikan na tin gbo o abi keyin ma ro pe boya orile ede nigeria nikan na tin gbo kaakiri agba nla aye lọlọrun fi ikale wa si to ba ja america ni deede ko je canada na ni deede koda bo je ni je e ma gbadun e ka ti e wa lo so pe internet gan nbe nu osupa eyin na la anfani ati ma gbo nbe ori ofe olorun na la rigba kin se ogbon kin se agbara wa awari ife leto ta tin soro ife ta tin soro bi idile ati awujo wo se wa lalaafia afojosun eto awari ife ni pe ki a ma sa awari ife ni bi ti ife bada epo ti boju window sa lo afojosun awari ife ni pe ta babara waja ka ma pari e awari ife ma nfe ki alaafia o ma joba ko fe keni ko di enikan sinu awari ife o fe ki enikan be nikan yundi awari ife o fe ke nikan so pe ati ki won po daaro ati ki won pe le mo nbe yen mo awari ife ma nfe ki ife o joba ni gbogbo ibi opopona alaafin avenue loluyole estate nilu ibadan nibe ni awa fikale si ile funfun pelawo olomi aro blue e ti riwa legbe titi ile nla ni ko nse ile te le wo te so pe ri nkan ajanoku bayi o koja ke mo ri nkan firi firi bawo ile yo nse nkan te ri firi e ri e de ri dada ayo Emmanuel Ojo on lo ko temi e ka le ni gbogbo bi te tin gbo eto yi lale eto ni

lórí ètò àwárífẹ́ ní àǹfààní láti firú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ sí wa lórí ètò yìí bóyá ẹni àtẹnìkan lẹ́jọ́ ní èdè àyédè tó dẹ̀ wù yín kí ọ̀rọ̀ náà ó parí bóyá ọ̀rọ̀ kan ló dẹ̀ tojú sú yín tó ṣeé ṣe láti da ìdílé rú tàbí láti ba ẹbí jẹ́ tẹ mọ̀ pé tẹ bá fi lọ ẹnìkan ọ̀rọ̀ yín ti di kárí ilé kárí oko ẹni tí òye ó gbọ́ ti láǹfààní àti gbọ́ ẹ lè firú ẹ̀ ránṣẹ́ sí mi lórí ètò àwárí ìfẹ́ àwọn ó tẹ pẹpẹ lórí rédíò á dẹ̀ fáwọn èèyàn láǹfààní láti gbà yín mọ̀ràn

Lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé pé ojú òpó Facebook wa ẹ láǹfààní láti máa wò wá ketekete ń bẹ̀ o. Ìfẹ́ Oyè Ṣọlá lójú òpó Facebook àwọn náà ní ẹkú ètò Mr. Celebrant of the Day. Adébọ̀jẹ́ Yusuf Oladimeji àwọn náà ní Long Life and Prosperity. Raji Alasan Adekunle Taiwo Ẹ̀ṣẹ̀un o, mo rí mẹ́sẹ̀jì yín o. Lẹ́ẹ̀kan sí, ẹ lè máa wò wá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lójú òpó Facebook Wells Radio 893 FM fan page. Bẹ́ẹ̀ ṣe ń wò yẹn, ẹ dákun, ẹ máa láìkí ẹ̀kẹ́ dẹ̀ máa ṣẹ́ fídíò yẹn. Tẹ́ ẹ bá ṣẹ́ fídíò yẹn, ẹ̀yin náà ń pèrò sọ́kọ̀ káwọn náà ò bá lè gbọ́ nípa ètò àwárí ìfẹ́. Kí ni mo mú wá lábala àkọ́kọ́, ìyẹn abala kìíní ti ètò àwárí ìfẹ́ lálẹ́ tòní? Ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó ṣe kókó tó dẹ̀ ń jàràn ìràn láwùjọ wa ni. Nítòótọ́, ọ̀pọ̀lọpọ̀ nú wa rò pé nǹkan tó ti bá ìwà àtijọ́ lọ ni. Nígbà tèmi náà tún gbọ́ pó ṣì wà ń gbòòrò, ó ṣe mí ń kàyéfì o. Ṣùgbọ́n màá máa ṣàlàyé fún yín tí n bá tòkè lọ́hùn dé. Ètò àwárí ìfẹ́ òun náà lẹ̀ ṣe ń gbọ́, ìkànnì kànga gbọ́mágbẹ́, mò ń bọ̀ ná, ẹ kú kalẹ̀.

0: Ekaabo pada sori eto awari ife. Ikoni konga gbomagbe Wells Radio 89.3 FM. Message itipo loju opo Facebook lori oro birthday nani. Toyin oja abule ya wa eseun gidi gan ni o. Inse la won di post the photo mi lori opo Facebook won won to tag mi. Oluwa seun oye bode eyin na eseun gan o mori message yin loju opo Facebook eseun gan. Nje ngba koko tin re teyin se ndarapo mo eto yi. Eto awari ife o na lo wa lori afefe ikoni konga gbomagbe Wells Radio 89.3 FM. Lori eto yi lati ma nfe ki gbogbo idile kon wa lalaafia ni gbogbo igba. Abala akoko eto yi ta ti kon lu bayi debe ni ati ma nsoro nipa awon kan to seese ko ma domi alaafia idile wa ru ta nwu ni wa. Abi awon kan ti o ti di asa to ti di ise wa to de seese ko ma da wa ala le ni awujo wa. Abala keje eto yi ohun gogan ni abala to gbe oruko eto yi ru awari ife. Ni abala keje yen le ti ni anfani lati ma fi message ranse si wa lori ohun to ba nkan yin lominu tabi ohun to ba nda yin lokan ru te ti gbegbegbe ti o gbe. Sugbon teru nba yin tori pe mo eni te foro lo ti oro yin o wa di toran fokale. Awon ope kan ti rapala wole lale eto ni sugbon asiko ati gbe ipe ko ti to. Lenu bi ojo meta kan ni mo gbo oro kan. Oro ti mo gbo yi kon kuku seke mi igboru eri. Amo emi o kan reti pe ni ikorita bi ti ojulade yi o ye ki ru oro be ko tun ma waye ni gboro. Iwe mimo ti emi gbe lowo ti emi nka o fi ye mi pe Olorun da won ni ako ati ni abo. Lede oyinbo oni male and female he created them. Ako ati abo bayi ni Olorun da wa. Ko si meta iru e akunrin ati obirin na l'Olorun da. Arabirin ti won so oro yi ti won so to kan mi leti. Arabirin yi so lati inu iberu. E mo pe keyan so oro lati ikorita pe eru de nba mi mo bi ti oro yi a ja si. Arabirin ni ngba ti awon bi omo akoko awon. Won ni omo obirin ni Olorun fi jin ki awon ati oko awon. Ba fe ki gbogbo eyin te n gbo eto yi lale ke farabalẹ gbo mi daada tori laipe ma si oju opo sile ti mo fe gbo ero ti yin. Ara ere igbeyawo ohun ni omo bibi je. Mo fi asiko yi mo fi n gbadura fun gbogbo awon tan ti se igbeyawo sugbon ti won woju Olorun fun omo ti won. Wipe lagbara Olorun to da ojo toni. Olorun to si ojo toni ti ile fi mo. Ile tutu suba yi lapa bi yi. Olorun yen o sun yo gbo adura yin lagbara Olorun. Olorun yen o sun yo nu omije yin nu lagbara Olorun. Eyin na jade sita lati share testimony ti yin pe ohun t'Olorun se lodun 2026 re lagbara Olorun. Arabirin ni ngba ti ohun ati oko ohun tawon akoko se abiamo lori oro omo. Omo obirin bayi ni Olorun fun awon mejeje. Oni ngba to won atoko ohun lo se scan ni to salaye fun awon pa omo obirin la won reti. ṣohun dẹrẹ inu toun tin dun pọ un fẹ bi ọmọ obirin toun ṣugbọn awọn mejeji ma nfa mọra won lọwọ ọkunrin le mi fẹ obirin le mi fẹ ṣugbọn ọrọ yi oju nkan to fẹ lo nto to a le bere lọwọ ọlọrun yo si fun wa lohun ta fẹ ṣugbọn ngba mi ọlọrun a tu fun wa lohun ti o yẹ wa lasiko ti o yẹ wa Oni ngba ton se scan ito gbe jade pe omo obirin la won bi lohun ri pe nu oko ohun odun bakan bakan ṣugbọn loju tohun ohun ko ro pe asa ati nsere okunrin ni obirin ni oke emi ti la e ko ya ma gbadura pe abi keji wa ko ya lojo kunrin o arabirin ni ngba tohun bimo tawon bi omo omo obirin layo ati alaafia Oni nibi ti oro yi ti bere si nko ohun lomi inu ni. Nigba ti mama oko ohun wa wo ohun ni hospital nbi to ohun bimo si. Oni lati oju ona nbi ti mama ti fe wo inu yara ward bi to gbe ohun si to tin toju ohun atomo. Lohun ti n gbo ti mama n bere lowo enikan pe ki lo bina. Leni yen wa so pe mama e ku orire omo obirin le bi o. Bẹ́ẹ̀ ni màmá ń sọ lójú ọ̀nà pé ọmọ obìnrin bíi ti báwo. Nígbà tó ń gbọ́ ọmọ obìnrin bíi ti báwo lòun wò pé ṣọmọ obìnrin òun ṣọmọ ni. Àbí kí ni màmá yìí sọ. Ó ní bí màmá ṣe wọlé ibi tó yẹ kán ti ẹ̀ wọlé kán kí òun pé àpẹ̀lẹ́ o kó ewu ọmọ o pẹ̀lẹ́ bó ló ṣe ń ṣe é o. Ó ní bẹ́ẹ̀ ni màmá ni wò ó jẹ́ ń kìlọ fún ẹ o. Ìyẹn ọ̀rọ̀ àkọ́kọ́ tí màmá ó kọ́kọ́ sọ ńgbà tán rí òun lórí ibùsọ̀. Màá gba ilé yìí lọ́wọ́ ẹ o ṣùgbọ́n tó o bá bí kejì má jẹ ń gbọ́ pé o bí obìnrin o. Bẹ́ẹ̀ ni màmá fa etí wọn náà sọ pé etí ẹ mélòó. Màá gba ilé yìí lọ́wọ́ ẹ ṣùgbọ́n má jẹ ń gbọ́ pé o tún bímọ obìnrin o. Ọmọ ọkùnrin ni kó o fún mi kó o dẹ̀ fún mi lọ́pọ̀lọpọ̀ ọrú wọn. Ó ní nítorí ìkóríta tóun wà òun ò ti ẹ̀ rí ọ̀rọ̀ ibi nǹkan. Ṣùgbọ́n kí ni ìdí tí arábìnrin yìí tún fi wá ń sọ ọ̀rọ̀ yìí jáde báyìí? Arábìnrin yìí àti ọkọ ẹ̀ tún ti wá ń retí ọmọ mi báyìí. Èyí túmọ̀ sí wípé wọ́n ti tún lóyún báyìí tán retí àti bímọ mi. Arábìnrin ni nínú ìbẹ̀rù àti ìfòyà lòun wà lọ́wọ́lọ́wọ́ báyìí àti ẹ̀ ti lọ sí hospital pé ẹ jẹ́ àlọ́wọ́ scan kínníkínní yìí mú. Ó ní nítorí pé lójoojúmọ́ báyìí lòun rántí ọ̀rọ̀ tí màmá ọkọ òun sọ pé màá gba eléyìí lọ́wọ́ ẹ ṣùgbọ́n má tún jẹ́ ń gbọ́ pé obìnrin obìnrin. Bẹ́ẹ̀ lalábìnrin wa lòun wò pé kò ń ṣàǹṣóhun lòun ju ọmọ sínú okùn ara òun. Bẹ́ẹ̀ sáyẹ̀nsì dẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà jẹ́ndà tọmọ ó mú ọwọ́ ọkùnrin ló ti wá o. Jẹ́ndà tí ọmọ ó jẹ́ ṣọ́kùnrin ni ó jẹ́ àbí obìnrin ni ó jẹ́ ọwọ́ ọkùnrin ló ti wá. Kí ló dé tán kọjú sọ́mọ wọn pé ọmọ ọkùnrin ni mo fẹ́ o. Kóun náà wábì kan kó lọ ṣàá jáde fúnra ẹ̀ ńbẹ́. Ṣùgbọ́n ibi tí mo fẹ́ ká sọ̀rọ̀ sí lálẹ́ tòní rèé. Tí mo ṣe sọ lẹ́ẹ̀kan ńgbà ta bèrè ètò pé ní abala àkọ́kọ́ a máa ń tẹ́pẹpẹ àwọn ọ̀rọ̀ tó ṣe é ṣe láti máa dá wàhálà lẹ̀ nínú ẹbí ṣùgbọ́n tẹ́lòmíì ò mọ́. Ìmí ìdẹ̀rẹ̀ bóyá ó ti di àṣà àti ìṣe ìdílé ibòmíì ṣùgbọ́n tó ṣe é ṣe kó má bá ìfẹ́ ọlọ́run gan mu. Ó dẹ̀ má bá ìfẹ́ ènìyàn gan mu. Ṣùgbọ́n ó yà èmi lẹ́nu pé ní ọdún 2026 àti ibi tí ojúlàdé yìí àwọn kan sì ń sọ̀rọ̀ pé ọmọ kan báyìí òun ṣọmọ ọkùnrin kan ní kinní kan ní kinní kan. Mo fẹ́ mọ ojú tí ẹ̀yin fi worú ọ̀rọ̀ yìí ṣó sì ń lọ lágbègbè tí ń ṣá. Èmi rò bẹ́yà 2026 tá a wà yìí gbogbo wa lójú wa ti là tó dẹ̀ ti yé wa dáadáa. Arábìnrin yìí bèrè lọ́wọ́ àwárí ìfẹ́ pé kí ni kóun ṣe báyìí. Màmá yìí rẹ́dì láti bóun fa wàhálà gidi o. Àwọn tó jẹ́ ẹ̀gbọ́n ọkọ òun tíyàwó wọn bí ju ọmọ obìnrin kan lọ. mama ń bá wọn wá wàhálà gidigidi gan ni. Ṣùgbọ́n níyí èyí tó yàtọ̀ sí ọ̀rọ̀ arábìnrin yìí gan. Bí èdè òyìnbó mo fẹ́ fìlì pọ́ọ̀sì wa bó o ní kiní ìṣe ń lọ lágbègbè tiwa. Nítòótọ́ aláǹfààní láti kúnlẹ̀ káàbèrè lọ́wọ́ Ọlọ́run pé nǹkan báyìí ni mo fẹ́. Ṣùgbọ́n bó o ní ó ṣe ń lọ ojúwò lẹ́yìn fi wo ọ̀rọ̀ yìí. 0916893 1000 tàbí 0915333 4893.
1: Hello, ẹ̀kálẹ̀.
0: Ẹ̀kálẹ̀ sà, orúkọ yín sà àti bọ́lẹ̀ tí ń pè wá.
1: Arákùnrin Adé Olúkáyọ̀dé ló ń sọ̀rọ̀ láti Kuọlá Àpáta.
0: Láti Kuọlá Àpáta. Ẹ̀kálẹ̀ bàbá.
1: Ẹ̀kálẹ̀
0: bàbá mi. Ẹ ṣeun gbọ́ sà.
1: Lákọ̀ọ́kọ́ náà mo kí ẹ kú oríire ọjọ́ òní o, ẹ̀mí aṣọ pọ̀ o.
0: Àmì.
1: Ìgbà ọdún ọjọ́ kan.
0: Àmì àmì. Ẹ ṣeun gbọ́ sà.
1: Bẹ́ẹ̀ máa lè fi ọláyọ̀ àtàlàfíà.
0: Àmì àmì. Ẹ ṣeun gbọ́ sà.
1: Ṣé ọ̀sẹ̀ tó yín lọ́wọ́ kò ní dòkú o?
0: Àmì o.
1: Ẹ̀mí ọmọ nu.
0: Àmì.
1: Ọmọ ìṣiṣẹ́ nu.
0: Àmì àmì.
1: Ẹ̀mí fi ọmọ jíṣẹ́ ránṣẹ́. Ẹ̀mí fi aya jíṣẹ́ ránṣẹ́ o.
0: Ẹ̀mí
1: fi ọmọ ìṣiṣẹ́ jíṣẹ́ ránṣẹ́ o.
0: Àmì àmì.
1: Ṣàṣeyọrí.
0: Àmì. Ẹ ṣeun gbọ́ sà.
1: Ṣé káwá padà sí ọ̀rọ̀ arábìnrin yìí? Lákọ̀ọ́kọ́ ná, bẹ́ẹ̀ni ṣe wo nǹkan yìí tó ti ṣe sọ́kàn yìí tó tún wà nínú ipò olóyún? Mo sọ̀rọ̀ láti jẹ́ pé ó wà prone to high blood pressure. Kò dé yẹ kó kò dé gbọ́dọ̀ ní ipò ìlóyún. Torí ọkọ ẹ ò balẹ̀ mọ́. Abẹ́ta kó ẹ̀bẹ̀ pé òbí tiẹ̀ àwọn òbí ẹ̀. Àní kí ni ìdúró ọkọ̀ tó sọ̀rọ̀ lẹ́yìn? Sori ìyẹn ló pàtàkì ẹni tó ní ọ̀rọ̀ lọ́kùnrin.
0: Bẹ́ẹ̀ni.
1: Bóyá mọ́mí sèrè or mọ́mí spread ni ọkọ̀. Kó tètè a mọ̀ ìpè tó kó máa lọ gbàdúrà. Àdúrà ló nílò.
0: Kò lọ máa gbà. Àdúrà kí ni kó máa gbà bàbá? Kọ́ lọ́run fún lọ́mọ ọkùnrin àbí kọ́ lọ́run fọwọ́ kan nú màmá?
1: Kọ́ lọ́run kó dá sí ọ̀rọ̀ lẹ́yìn ni. Torí mi ò lè sọ ẹ́ pé dandan gan.
0: Pé bàbá ti ré o.
2: Ìní mẹ́rù ogún màmá. Ogún màmá. Kíní bá ro fún yẹyẹ o bàbá. Kíní bá ro kíní bá ro kíní bá ro.
0: 0916893 1000. Hello, ẹ̀kálẹ̀ o.
3: Hello, sọ ẹ̀kálẹ̀ sọ.
0: Ẹ̀kálẹ̀ sọ, Mrs. Akinola láti New Garage.
3: Ẹ ṣe ń gbọ́mọ o.
0: Àmì.
3: Àṣeyíṣẹ́ ọ̀pọ̀ lórúkọ Jésù nínú ọ̀rọ̀ nínú owó ẹ̀mí gígùn àti àlàáfíà mi lórúkọ Jésù.
0: Àmì. Ẹ ṣe ń gbọ́mọ o.
3: Advice tó mi fẹ́ fún woman yẹn gangan lè ní tiẹ̀ ní ọ̀rọ̀ láti bá sọ kọ́ lọ fọkàn wọn balẹ̀ sáwọn lọ náà ni. Àwọn kọ́ lọ lọ́rùn ìyọkọ tó tẹ̀lé sọ̀rọ̀ gangan ṣèbóbìnrin làwọn.
0: Ṣọkùnrin
3: làwọn ni. Ọkùnrin làwọn ni. Káwọn náà wò pé àwọn náà ti wà nípò obìnrin yìí rí. Lẹ́nu ọkọ̀ gan náà ṣọ́ àìǹkan tọkùnrin bá ṣe sọ̀rọ̀ obìnrin lobìnrin máa bí kò ń ṣe fẹ́ tóbi kóbìnrin lọ fi rẹ̀ lọ́kàn balẹ̀. Ń lè ní rí bá rí òbò sí kí ló ń rò ń pa ẹ̀. Káwọn lọ́lọ́run ni. Bàtọ́ lọ́ máa fẹ́ fi gbọ́ wọ́n lójú sí ọkùnrin ìbejì lọ́ máa wá bí kọ́ lọ́ fọ́pọ́ wọ́n balẹ̀. Ọlọ́run á sọ wọ́n láyọ̀ àtàlàfíà. Ẹ̀kọ́ lọ́ fọ́pọ́ bẹ́ẹ̀
0: àwọn abẹ́tò bọ̀ sọ. Hello, ẹ̀kálẹ̀ o.
4: Ẹ̀kálẹ̀ sà.
0: Ẹ̀kálẹ̀ máa, orúkọ yín máa ti bọ̀lẹ̀ tí ń pè wá.
4: Ó jẹ́ àbòlò tó yín láti mọ́.
0: Ìyá wa ẹ̀ mọ̀ kálẹ̀.
4: Ẹ kú oríire ní.
0: Ẹ ṣeun gan, mo dúpẹ́ o.
4: Ẹ máa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ lágbára Ọlọ́run.
0: Àmì àmì.
4: Ìṣe ga lọ́tún lọ́tún lágbára Ọlọ́run.
0: Àmì àmì.
4: Nínú ọlá bá lẹ́jọ́ aṣọ́dún
0: lágbára
4: Ọlọ́run.
0: Ṣé
4: rí ọ̀rọ̀ ìfàsí ìgbà tí ẹ̀ ń sọ gan mo ní níbi tá a bá yé dé.
0: Níbi tá a bá yé dé yìí ó ṣèmi náà ń kàyéfì o.
4: Ó lágbára ó yà bẹ̀rẹ̀. Mo tọkùnrin ọkọ̀ ìyàwó gangan èmi kí ni àwọn rí sọ sí gbogbo tó wà nílé yìí. Kọ́nu yẹn máa yọ rẹ̀ lẹ́nu.
0: Kó máa yọ rẹ̀ lẹ́nu.
4: Kó máa dààmú ara ẹ o. Ìyá máa bá tiẹ̀ lọ́jọ́ kan o. Kó máa yọ rẹ lẹnu.
0: Kó máa yọ rẹ lẹnu.
4: Wọ́n fẹ́ le jù bóyá kó máa lọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ o. Ẹ mi o ri si gugu gugu nkan bayi
0: kolon san wa kolon san
4: o yen gan o sma ko lati ma ala o ma me lati ma
0: te so run ko be
4: ye ko ri be rara
0: to o lagbara e seun goma
4: yes sir
0: o yes sir e seun go Hello, Eka Leo.
5: And let's go.
0: Eka, let's go.
5: I'm ready to
0: go. Don't worry, Baba. Let's go, Baba. Let's go.
5: Then, can we go see him so long? See you, man. See you, Ara, do you hear? Could be all right, it's all long, long.
0: Could be all long, long. Ami, ami. Eshungo baba, eshungo sir.

0: Hello, Ekaleo. Hello, Ekaleo. Hey, we answer it. Ikoni Kongag Bomagbe, Wells Radio 89.3 FM. Ikoni Akoko Fungbogbo Molebi, Nik Mileo Yo. 0915833 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3 4 3
1: long life and prosperity.
0: Amen.
1: We grow in knowledge, understanding, and wisdom.
0: Amen.
1: In Jesus' mighty name.
0: Amen. Ashungo, Mama.
1: I'll be well with you, sir.
0: Amen. And you too. Ashungo. Ejem,
1: ọ̀rọ̀ táà ń sọ.
0: Bẹ́ẹ̀ ni, ma.
1: Kí ìyá ọkọ tó ń sọ pé kò gbọ́dọ̀ bí obìnrin mọ́, ṣe bí nǹkan tó kọ́ ẹ fún òun náà ló dì jáde. Àbó òun náà ló fúnra ẹ lóyún. Òun kọ́ ló fúnra ẹ lóyún. Kọ́mọbìnrin yẹn fọkàn balẹ̀ kó má fara ẹ̀ ní hypertension. Nǹkan bá ti wẹ lẹ́nu kó sọ. Ẹ̀gbọ́n mi kan nígbà tí ìyàwó ẹ̀ ń bímọ tó bí obìnrin mẹ́rin síwájú kó tó di pó bí ọkùnrin léni ìjà lọ́la ìjà obìnrin yìí ò mọ́ ṣe. Ṣùgbọ́n ìgbà tó bí ọkùnrin inú ẹ̀ dùn. Tóun lọ́lọ́run ni.
0: Tóun lọ́lọ́run ni.
1: Òun kọ́ lọ́lọ́run. Tó kó fọkàn balẹ̀ ní tọ́lọ́run bá ti fún wọn. Kí wọ́n fi tayọ̀tayọ̀ gbà á. Kò sí ìtí òṣọmọ.
0: Kò sí ìtí òṣọmọ.
1: Kò sí ìtí òṣọmọ rárá. Ọlọ́run á gbé ìdílé yẹn ga o.
0: Àmì.
1: Níta àkọ́bí obìnrin yẹn. Torí pé ọwọ́ ẹ̀rọ ló fi wá. Ló dẹ̀ títí bẹ̀rẹ̀. Ọlọ́run á darapọ̀ mọ́ wọn o.
0: Àmì. Àmì. Àmì.
1: Àwọn tó wà ní ìsìn tí wọn ò rọ́mọ kankan. Bó bá jẹ́ pé wọ́n róbìnrin ṣé wọn ò ní máa yọ̀.
0: Kọ́lọ̀ ń ṣàánú kó sì dáríjì wá.
1: Àbí ọ̀dà àárọ̀.
0: Ẹ ṣeun gan màmá mi rí, mo dúpẹ́ o. Ẹ ṣeun gan ma. Ọ̀rọ̀ ńlá ni màmá ti sọ yẹn, kọ́lọ̀ ń dáríjì wọ́n. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí, mo fi lọ àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ dókítà kan. Mo fi lọ dókítà kan. Bẹ́ẹ̀ ni mo fi lọ akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ nọ́ọ̀sì kan. Ẹ̀yin ń rí ọmọ lójoojúmọ́ ń tiyín. Ẹ̀yin ń gbẹ̀bí ọmọ lójoojúmọ́. Bó jẹ́ sọ́júrì lẹ fi gbẹ̀bí ẹ̀. Bó jẹ́ ìdẹ́ gbẹ̀bí látúrálì náà ni. Ṣé ẹ ti rí ọkùnrin tó wurú wà bí fámílì ọkùnrin àbí fámílì ìyàwó tó sọrú ọ̀rọ̀ báyìí rí? Nítorí kàyéfì ló jẹ́ sí mi o pé ní bí ojú ṣe là tó yìí rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣì ń lọ ń gbòòrò. Àwọn méjèèjì tí mo bá sọ̀rọ̀ ò mọ́ra wọn rí. Kódà ìkan ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìkan ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n ngbà tí n bá ní fi èsì àwọn méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Nǹkan kan náà báyìí làwọn méjèèjì ń sọ. Kí ni nǹkan táwọn méjèèjì dẹ̀ ń sọ ni pé ó ń ṣẹlẹ̀ dáadáa. Kódà nọ́ọ̀sì yẹn sì sọ fún mi pé ìkan sì ṣẹlẹ̀ níjẹta lọ́dún ibi tóun ti ń ṣiṣẹ́. Táwọn ṣẹ̀ṣẹ̀ wá ń pàrọwà fún ọkùnrin yẹn pé kò rí bẹ́ẹ̀ nǹkan tí wọ́n bá ṣe bí ẹni ṣe ń kọ́ yàn ní bàọ́lọ́jì. Àbẹ́ẹ̀ rí nǹkan kọ́ lọ́hún ṣàmà ṣàánú wa. Kí n tó kásẹ̀ abala ìlẹ̀, ó ṣe pàtàkì fún mi láti sọ lórí ètò yìí lálẹ́ ètò ní. Akọ àti abubá ni Ọlọ́run dá wa. Bí àdúrà tí bàbá tán gbà lẹ́ẹ̀kan. Àdúrà tó yẹ kí èèyàn máa gbà ni pé ọmọ tó wu ìwọ Ọlọ́run láti fún wa ní àsìkò yìí ni kó fún wa. Nítòótọ́ èmi ò rí nǹkan tó yàtọ̀ àbí nǹkan tó burú jù nínú kéèyàn sọ fún Ọlọ́run pé Olúwa nǹkan báyìí ni mo fẹ́. Nítorí pé ó ní ká bèrè òun yóò sì fi fún wa àbí. Àmọ́ ńgbà tá a bá gbà á náà, ó tún ṣe pàtàkì fún wa láti sọ fọ́lọ́run pé Olúwa èyí tó bá ti wù yín Èyí tí ó mú ìfẹ́ Ọlọ́run ṣe lórílẹ̀ àlàyé ó mà ní kó fún wa. Ìpè kan wà lójú òpó kí n fi kásẹ̀ ẹ̀lẹ́. Hello, ẹ kaalẹ̀ o.
1: Hello,
0: ẹ kaalẹ̀ sà.
1: Yes, sir.
0: Orúkọ yín sà ti bòlù tó pè.
1: Ok,
0: bàbá, ẹ ṣeun gan sà.
1: Ẹ wo, gẹ́gẹ́ bí ilé iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tó wà fún ẹbí. Ọ̀rọ̀ ìyẹn tó délẹ̀ yóò máa mú kẹ́ẹ̀gbẹ́ ètò kan kalẹ̀ láti la àwọn bàbá àti ìyá àwọn màmá wa kẹ́ la wọn lọ́yẹ̀. Irú ìtẹ́sọ lìí èmi mo lè sọ pé mo ní ìlanilọ́yẹ̀ kan lórí ẹ̀ wípé mo tọkùnrin bá kọ̀ sínú obìnrin òun ni ọpọlọpọ ọmọ bẹ́ẹ̀. A dẹ̀ máa bílèmù ọmọ obìnrin, a máa bílèmù ìyàwó. Ọpọlọpọ ọkùnrin ló jẹ pé òun gbogbo nìdí wọ́n fi mọ́ rẹ̀. Nǹkan tó ń pèjúṣù lágbára tó. Wọ́n wá máa níyàwó ni a máa ní obìnrin ni. Ìdí ni ẹ máa ń sọ fún obìnrin níbi tọkùnrin bá ti ń gbàdúrà ẹ̀ ni. Ìwọ́n bì láti máa gbàdúrà ẹ̀ ogún 20 times. Sọ yẹ yín sà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ wo orú yẹn obìnrin mẹ́rin ni ọmọ mi. Mẹ́rin ni wọ́n. Ó dẹ̀ tẹ̀mí lọ́rùn.
0: Nígbà tẹ́ ń bí wọn bàbá, ẹṣẹ́ rẹ nìkan tó fi bú yín rí ṣá.
1: Ó ti rí àwọn àbúrò mi tó ní à. Abigail. Abigail náà ni. Bàbá wọn gẹ́ẹ̀s and I thank God. Gẹ́ẹ̀s. Tó ti kú ni aláàánú ọmọ ló.
0: Aláàánú ọmọ.
1: Ìjọ wo lè ní ọkùnrin tó fi mọ́ mi lẹ́yìn. Kàn tó obìnrin kẹ́ ẹ̀ dé mọ́lẹ̀. A náà ń fẹ́ lọ sí màmá òun.
0: Bẹ́ẹ̀ni.
1: A ní ṣìwé kó jẹ́ ẹ̀. Ẹ wo Ọlọ́run kó fún wa lọ́mọ ayọ̀.
0: Àmì ó Ọlọ́run kó fún wa lọ́mọ ayọ̀. Ẹ ṣeun gan bàbá. Research ti fi yé wa dáadáa pé nǹkan tọkùnrin bá dictate báyìí lóbìnrin ó bí. Nítorí náà ta bárọkùnrin tó ń gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ ìtò náà wà láwùjọ nǹkan ọgbọ́n ọmọkùnrin wá fún mi. Kò sí èyí tí ò sọ́mọ o. Hello, ẹ kaalẹ̀ o. Hello, ẹ kaalẹ̀ sà. Yes, sà. Orúkọ yín sà.
2: Àmì
0: ìdánbù ẹ máa ṣeun gan.
2: Ọjọ́ bí o ní o.
0: Bẹ́ẹ̀ ṣe ń mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lẹ́ ń pè mí, ó ga.
2: Ẹ̀kọ́ ọjọ́ ẹgbọ́ tí mo wò ti
0: kò jẹ́ kẹ́kọ̀ọ́.
2: Ẹ̀ṣẹ̀ ńgọ̀. Mo tọjọ́ ìbílẹ̀ ẹ̀kọ́ sí láàrin.
0: Ẹ̀ṣẹ̀ ńgọ̀, mo dúpẹ́
2: o.
0: Àmì.
2: Ẹ máa ma ṣe nínú ọrọ̀ ńlá nínú òkúta nínú òjò.
0: Àmì.
2: Bẹ́ẹ̀ni wọ́n lè rí ṣe Wesley Jo náà ẹ̀fẹ̀ wọn nílọ́lẹ̀ o.
0: Àmì.
2: Mo tọjọ́ gẹ́gẹ́ ẹ̀kọ́ sí àfikún. Mo fẹ́ràn ọmọdé bá fún akọ́ kíláàsì yẹn sọ. Kò sí ní tí òbí ń sọ mọ́
0: bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ni. Gbà normally mo máa ń bá ìpè kí n máa ń sọ ọlọ́kọ̀ ara mi pé mo fẹ́ bí ọkùnrin tó pọ̀ ju obìnrin lọ. Wọ́n experience mi as an adult now. Mo rí i pé ọmọ obìnrin gbogbo ní wúlò ju obìnrin lọ.
0: Àkẹ́sẹ́ tí ò wúlò bàbá mi.
2: Tí bá fi ti pẹ́rẹ́ǹtì mi ṣe àpẹẹrẹ. Ìdáàdì mi tó kú kọ́ lọ́ba mi fọ̀rọ̀ kẹ́wọ̀n. Àwọn obìnrin ló máa ráyè tí wọ́n ju. Wọ́n á bí sí wọn ó kéré ju àwọn obìnrin méjì máa wá láàrin oṣù kan. Láde wàá bá wọn ṣe gbogbo wọn inú wọn máa ń dùn ni. Mo dé wọ́n sì jẹ́ kan fẹ́ràn obìnrin tó ọmọ obìnrin tó ọmọ ẹ̀ lọ. Gbogbo wọn wúlò dáadáa. Kò sí lè ṣe oṣù ọmọ ògbọ́n ṣe sọ. Lọ́dẹ̀ mi kan fẹ́ sọ lójú ọ̀rọ̀ ọkùnrin ẹni pé ọkùnrin ẹni kó ní mẹ́ńtálítì kò yẹ tó yàtọ̀ sí ti àwọn òbí wa. Tó ń bá ti mọ nǹkan tó ń ṣe. Tó jẹ́ kí àgbẹ̀rẹ̀ yẹn yí pé ọkùnrin ló fẹ́ ṣe sọ ló máa ń ta ìkan tó bá dà sí obìnrin lára tó máa dọmọ ẹ ṣe pọ́ọ̀tù obìnrin rárá. Àwọn èèyàn tó sì sọ pé bóyá kan máa sọ lórí rédíò kọ́ ọ̀ṣẹ́ ń sọ lórí rédíò.
0: À ní dákẹ́ náà ni.
2: Sọ rédíò wọn ti ní òye yẹn. Mo fi hàn pé wíṣẹ́ ayọ̀ ń gbọ́ rédíò ni. Lọ́sẹ̀ mi kan tó bí ẹni pé kó má wà wọ́n rédíò. Mo fi sún àdúrà pé lẹ́yìn kẹ́kọ̀ọ́ pé mọ̀. Irú nǹkan báyìí ló yẹ kí èèyàn sọ fún ọkọ ẹ̀. Ó sọ fi ṣàwàdà pé wọ́n máa sọ báyìí nígbà báyìí.
0: Kó wá wo reaction ọkọ. Ẹ ṣeun gan sà, ó dára. Eni to ni koni konga agbo magbe Wells Radio 89.3 FM. Teng boy yo brini la wana. Ajin re Lilian Bademosi. Ki lokunrin ni to birin oni. Okunrin ni ile igbohun safefe obirin na ni. Okunrin se minister obirin na nse. E ma gbagbe lose to koja tokunrin kan ni iyawo tohun obudo sise. Be ngba ti iyawo e fe bimo awon dokita obirin lo logbudo attend si. Eyi tumo si pe obirin na nsise dokita awon de nse iyanju gidi gan. Nitori na ise wo le ri tokunrin se tobirin o se na. She civil engineer ni obirin se daada. Electrical engineer obirin se daada e tu daruko ise to le daada. Olorun o da opolo obirin ko da opolo okunrin. O fun gbogbo wa ni opolo. Nitooto aworan ara wa ba se ri ayato sobirin obirin yato sokunrin. Ṣugbọn o ni eje ada eniyan ni aworan ara wa. Eyi tumo si pe obirin jo Olorun okunrin jo Olorun. Ewo eje akuro lori eka bo si abala keji lale toni. Mo mọ pe awon ti oro yi kan eje e lo satunse o. E lo se atunse. Eje asare doke Olorun lati mu bu ipolowo kan meji ta ba pada de lati oke Olorun a wa bo si abala keji to awari fe enle nbe yen. Eku kale.
3: Igbimọ to nṣabojuto eto inawo ati alaale re FSRCC ati ajọṣepọ pẹlu ajọ to nṣakoso igbohun safẹfẹ NBC nlo anfani yi lati pe akiyesi ara ilu si kominu won nipa itọkale awọn to nṣowo iyalilowo lọna ibofinmu IFOs eyi to nṣakoba fun inigbẹkẹle ati iduroṣiṣẹ eka to nṣakoso eto owo nina nile yi awa nse yi gba yin ni moran pe ke yera fun ibaṣepọ pẹlu eyikeyi ninu awọn ayedero ayalilowo yi e ṣe iwadi ipo ti iwe iforukọsilẹ iru ile iṣẹ bẹẹ wa lori awọn alatagba yi www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng
4: Epe CBN sorry 0817657060 SEC sorry 0209462 1168 ati 0916772 3240 Olukede FSRCC.
5: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
6: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
5: Same excuse yesterday. It is unacceptable, please.
7: You better switch to One Data Internet Service.
8: One Data?
7: Yes,
8: One Data.
7: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
9: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, with delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Olam and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafin Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan, for your doorstep accept delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Onidu Restaurant, where every meal is made to make you smile.
8: 89.3 FM, your preferred wholesome radio.
0: Ah, Warif.

Arábìnrin tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí mi yìí, wọ́n ní ńgbà tí àwọn wà ní kékeré, bí ọmọdún mẹ́jọ ni bàbá àwọn ṣaláìsí. Wọ́n ní olólùfẹ́ gidi ni bàbá àti màmá àwọn jẹ́, tí àwọn méjèèjì dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn gidigidi gan. Bàbá àwọn àti màmá àwọn, wọ́n nífẹ̀ẹ́ ara wọn dẹnudẹnu. Àwọn nìkan ni ọmọ tí bàbá àwọn àti ìyá àwọn bí. Wọ́n ní ṣùgbọ́n ńgbà tí àwọn pé bí ọmọ ọdún mẹ́sàn-án ni bàbá àwọn jáde láyé. Wọ́n ní bàbá àwọn fẹ́ràn àwọn gidigidi gan nígbà tí ó wà láyé. Wọ́n ní bàbá àwọn fẹ́ràn àwọn gan níbi tó jẹ́ pé màmá àwọn àti bàbá àwọn máa ń fi ń ṣeré, tí màmá àwọn á sọ fún àwọn pé ta ni bàbá àwọn fẹ́ nínú àwọn àbí òun tó dẹ̀ máa ń fi ń ṣe àwàdà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Wọ́n ní ṣùgbọ́n nítorí pé àwọn ti gbọ́n ikú bàbá àwọn ní kékeré, wọ́n ló dun àwọn gidigidi gan. Bẹ́ẹ̀ náà ni ó da màmá àwọn lámùú lọ́pọ̀lọpọ̀, nítorí pé olólùfẹ́ màmá àwọn ní kékeré òun ni ó ti ṣe aláìsí yìí. Wọ́n ní ṣùgbọ́n ńgbà tí bàbá àwọn ṣaláìsí ọ̀dọ́ sì ni màmá àwọn jẹ́, màmá àwọn sì yọ̀ǹgì gan ní àsìkò yìí. Wọ́n nígbà táwọn wá pé bí ọmọdún mọ́kànlá ni màmá àwọn tẹ̀síwájú láti tún ṣe ìgbéyàwó míì, ìyẹn láti tún fẹ́ ọkọ míì. Wọ́n ní ṣùgbọ́n ẹ̀rù tó máa ń ba màmá àwọn ńgbà yẹn ni pé òun ò fẹ́ ẹni tí kò ní fẹ́ràn ọmọ òun, nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ti gbọ́ àtẹ̀yí tóun ti kà tẹ̀yí tóun ti ẹ̀ ti rí inú sinimá, pé obìnrin yóò lọ fẹ́ ẹlòmíì, ọkọ yẹn á fìyà jẹ ọmọ, àbí bóyá ọkùnrin fẹ́, ó máa ń ṣẹlẹ̀ sọ́kùnrin, ó ń ṣẹlẹ̀ sóbìnrin. Ṣùgbọ́n wọ́n ní màmá àwọn ń bẹ̀rù gidi gan, ṣùgbọ́n Ọlọ́run gbọ́ àdúrà màmá àwọn. Wọ́n ní ẹni tí màmá àwọn fẹ́, wọ́n ní infact àfi bí bàbá àwọn. Wọ́n lọ fẹ́ràn àwọn gidigidi gan ni, débi pé wíwọnú ayé àwọn tí ọkọ màmá àwọn wọnú ayé àwọn yìí, kò tiẹ̀ fún àwọn ní àǹfààní mọ́ láti tún fi máa rò ó pé àwọn ò ní bàbá láyé mọ́, ìyẹn lọ́mọdé. Wọ́n ní bí ọmọdún mọ́kànlá yẹn náà sí bí ọmọdún méjìlá, màmá àwọn fẹ́ ọkọ míì. Wọ́n ní bàbá yìí dẹ̀ fẹ́ràn àwọn gidigidi gan. Wọ́n ní kódà ńgbà míì táwọn bá rò ó nígbà táwọn kéré pé kí ni bàbá àwọn ìbá ṣe fún àwọn láyé tí bàbá yìí ò ṣe. Wọ́n ní lẹ́yìn bíi ọdún méjì tí ìyá àwọn fẹ́ bàbá yìí, ìyá ọkùnrin yìí, làwọn méjèèjì tó bímọ o. Wọ́n ní ṣùgbọ́n láàrin ọdún méjì yìí, aráàta ò lè mọ̀ pé kì í ṣe arákùnrin yìí ni ó bí àwọn. Wọ́n ní wọ́n dẹ̀ ń ṣe dáadáa, ilé ẹ̀kọ́ àwọn ń lọ déédé, a wá gbé àwọn láti ilé ẹ̀kọ́, a gbé àwọn lọ sùn gbàdúrà, ṣe gbogbo nǹkan tí bàbá ń ṣe fọ́mọ. Wọ́n láwọn dẹ̀ nífẹ̀ẹ́ bàbá yìí gidi gan. Wọ́n ní ṣùgbọ́n ìfẹ́ tí àwọn ní sí bàbá yìí gidigidi gan kò tiẹ̀ fún màmá àwọn láǹfààní láti máa fi yẹ àwọn nǹkan kan wò, bóyá àfi bí bàbá sọmọ, màmá àwọn pé àwọn ti ẹ̀jẹ̀ obìnrin kò tiẹ̀ ya ọ̀pọ̀lọpọ̀ nǹkan wò. Táwọn bá nílò kinní kan, bóyá àwọn fẹ́ zíìpù aṣọ, wọ́n mi ẹ̀ bá mi zíìpù ẹ̀ lọ bá dádìí ẹ̀, ẹ̀ mà àwọn ọ̀rọ̀ lọ bá dádìí ẹ̀ yẹn.
oni shugban baba awon na ni o de dun awon ninu be nitori ke baba yi nse bi baba si awon shugban arabirin yi ni nkan kan sele nigbati awon pe 15 to de ba awon lokan je gidigidi gan kini nkan to sele to ba arabirin lokan je ati pe nbo ni oro yi ngbe wa lo mo nbo na.

ojú mẹ́rin ní bímọ ṣùgbọ́n ìgbà ojú ní nkọ. Wọ́n wí ojú mẹ́rin ní bímọ ṣùgbọ́n ìgbà ojú ní batọmọ jẹ́. Mo wí kórì mo bí èyí náà mo fi fún ọ, kórì mo bí èyí náà bá ń wò ó lọ́wọ́ àwọn agbọ́mọjóde eru ojú àrò, lọ́wọ́ àwọn jẹ́ǹbọ́ ọ̀nàmọ́ tí ń nàmọ́ pa, lọ́wọ́ àwọn atọ́mọ bí màtọ́mọ tọ́, kórì gbà mí lọ́wọ́ àwọn ha abiyamọ abọ̀já gbọ́rọ̀ tí ń tọ́jà gbọ́rọ̀ sílẹ̀ fi yojú ara ọmọ ọdún mẹ́ta wò lórúkọjọ́, kórì mo bí èyí náà mo fi fún ọ, kórì mo bí èyí náà bá ń wò ó. Ọ̀sẹ̀ dúdú kirakira, ènìyàn dúdú rẹ̀sùrẹ̀sù, bí wọ́n bá wẹ ọmọ fúnni tán wọn àtúwẹ kádàrẹ́ ẹ̀dà sígbó. Omi tí wọ́n fi wé ọmọlógún ọdún sẹ́yìn bẹnu òrù tí wọ́n gbé sẹ́ǹfùlé. Ojúmọ́ gbogbo ni wọ́n koná mọ́ mi lójú àrò, wọ́n pé bí bá ṣe ń wọ làlá ní káyé ọmọ nì máa gbóná làálá. Kọ̀ǹkọ̀ǹ tí wọ́n fi wé ọmọlógún ọdún sẹ́yìn sì ń kọ́ mi tóóró tóóró lórí ìpara tí wọ́n fi há. Ọ̀sẹ̀ dúdú kirakira, ènìyàn dúdú rẹ̀sùrẹ̀sù, ọwọ́ tí wọ́n pa lọ́mọ lórí wọ́n fi pàlè lé mọ́lẹ̀ rẹ̀. Aṣọ tí wọ́n rà fọmọ lọ́jọ́ ọ̀bí rẹ̀ kínní náà lọ fi bọ́ sí òwò ayérayé. Irun kókó tó pé kó fá lókun ọdún sẹ́yìn bẹ́nu kòkòkò tó pọ̀ lé wọn. Abẹ tí wọ́n fi fárun ti dógun kọjá àdámọ̀ bẹ́ẹ̀ wọn ò sọ nù. Tọ̀sán tó ru ìmọ́lẹ̀ kò tàn rí nù lé wọn bẹ́ẹ̀, ohun gbogbo tí ń lọ lójúde ayé ni wọ́n rí. Kọ̀lọ̀rọ̀ sí ènìyàn tí kì í wo rẹ̀ nù dígí àfi bí ó bá wò ṣe rere ẹ̀dá, kórì ó sì gbà míì.

Àwọn gan ní sáré kúnlẹ̀ pẹ̀dẹ́ fọmọnú wọn. Àwọn nífẹ̀ ń jùlọ ń pàdé ẹbí bẹ́ẹ̀ òní láíláré jù ọmọ tí wọ́n pa lẹ́nu wọn. Alábẹ́rẹ́ oró tí kì í bẹ́ nìkan rọṣọ àfi bí ó bá tún túṣọ lára ẹni. Bí wọ́n bá rògùn ẹ̀jẹ̀ fọ́mọ, wọn a sì dúdò kó ń kọ̀rọ̀ yàrá fẹ́jọ ọmọ sáàmù kojú mó tó mọ́. Kọ́kọ́rọ́ ilé wọn ò sí fúnlẹ̀kùn, ìmọ́lẹ̀ ọmọ mùtúmùwà wọn fi ń tìpa ìtẹ́nilé wọn. Àwọn ọmọ tó ti pa sáyé ni wọ́n sì bẹ̀. Ọmọ tí wọ́n pa tí òkú láìfá àbàdà irú wọn ò tún lè pélé èèyàn mọ́. Ìdí ni wọ́n. Bí wọ́n rẹ́ni ó gbàtùpà lọ́wọ́ wọn a fi inú fùfùlù níná pa. Bí wọ́n rọ́mọ bí òdòdó, wọn a sì ṣe òdòdó ń di sódò. Wọ́n á fẹyinjú ọ̀tún wọn ọjọ́ sẹ́kọ́mọ ọlọ́mọ ó máa fi lójú lágbárí rárá. Ìṣe òjò rówó rọkọ̀. Bẹ́ẹ̀ gbogbo ọmọ àdúgbò wọn ti mú gùn bí ẹṣu tán. Ìwọ̀n abiyamọ ṣọwọ́ kó tó nọmọ. Ìrún anọmọ nọye ṣọwọ́ pàlàbà pàlàbà nọmọ bó bá lè kú okú bó bá lè nù ònú. Àkàbà tó gbé wọn gòkè téńté wọn là á dáná ámbìlì ta sí àkàbà tí ò wulẹ̀ nà dúkè. Wọ́n àlà àkàrà wọ́n àlà àkòrò ọṣẹ dúdú kírákírá. Ènìyàn dúdú rẹ́sìrẹ́sì wọ́n bẹ́ẹ̀ nu yeye ẹni wọ́n bẹ́ẹ̀ nu babẹ ẹni wọ́n bẹ́ẹ̀ nu ayẹ ẹni wọ́n bẹ́ẹ̀ nu ọkọ ni wọ́n bẹ́ẹ̀ nu aráalé ẹni wọ́n bẹ́ẹ̀ nu àjòjì gbòdògbòdògbò tá a pàdé lópópónà lọ́kọ̀ ṣoṣo tá a tún ní rírì ẹni mọ́. Wọ́n bẹ́ẹ̀ nu ẹ̀gbọ́n ẹni wọ́n bẹ́ẹ̀ nu àbúrò ẹni wọ́n bẹ́ẹ̀ nu àná wọ́n bẹ́ẹ̀ nu ọ̀rẹ́ wọ́n bẹ́ẹ̀ nu àwọn àpèlà aládùá wọ́n bẹ́ẹ̀ nu wòlíì ẹ̀sìn ẹlòmíràn. Àwọn léegun ńlá tí kì í lú ẹ̀kú orùgódógbó tó fara pamọ́ bíi pé kì í ṣara gbó paramọ́lẹ̀ ni wọ́n. Aṣòro kò bí ọ̀rọ̀ aṣòro kàn bí èdè aṣòro mọ̀ bí èpè adákẹ́jà bí ègún àfiwáyé jẹnu bí èrùn afọ àìṣẹ àìròlú nípa bí ọmọ odó bọ́kúrú bọ́ga. Èmi ò mọ̀ wọ́n bẹ́ẹ̀ lé mi èmi ò lè sán mo ní wọn lára èmi ò mọ ṣùgbọ́n tàbí ṣùgbọ́n kò sí ohun tí kórí òmò òwúlẹ̀ tí ìwáyé láyé òun ọ̀run kórì o sì gbà mí tàmí ogbọ́mọ mi lọ́wọ́ agbọ́mọjóde rú ojú àrò kórì gbà mí ogbọ́mọ mi lọ́wọ́ ọjẹ́ ń bọ́ ọ̀nọmọ tí ń nọmọ pa lọ́wọ́ àwọn atọ́mọ bí màtọ́mọ tọ́ lọ́wọ́ àwọn àháhà abiyamọ àbọ̀já gbọ́ ọ̀rọ̀ tí ń tí ọ̀já gbọ́ ọ̀rọ̀ sílẹ̀ fi yọ ọmọ ọdún mẹ́ta lójú ara wò kórì mo bí èyí náà mo fi fún ọ kórì mo bí èyí náà ò sì bá ń wò kórì mo gbọ́mọ rodò bó o bá wò ọmọ adirú digba ọmọ adáyé pẹ́ ọmọ adáyé ṣe rere ọmọ ò mà sì níṣẹ́ kún rèwerèwe ọmọ adàgbà ọmọ adògbó ọmọ atóṣòrò fàgbà ọmọ aṣòrò fàgbà wọn lẹni abáwọ́dé la.

sẹ́yìn fi ọkàn bá ètò àwárí ìfẹ́ talẹ́ tó ní sẹ́yìn fi ọkàn bá mi rìn ṣá. Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ̀ ń gbọ́ o. Ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Arábìnrin yìí tí mo ṣe ń bá ọ̀rọ̀ yìí bọ̀ lẹ́ẹ̀kan, wọ́n ní bàbá yìí ó ti di bàbá àwọn. Wọ́n ní ṣùgbọ́n nígbà táwọn pé 15, màmá àwọn ò sí nílé, àwọn rántí dáadáa. Nígbà tí kìdẹ̀ ń ṣe ìgbà àkọ́kọ́ tí àwọn á sùn, tí bàbá àwọn á wá wo àwọn nú yàrá, nígbà míì yóò gba àdúrà fáwọn. Nígbà míì tó bá jẹ́ pé òtútù ló mú, bàbá ó da aṣọbo àwọn, wọn ó dẹ̀ gba yàrá wọn lọ. Ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ eléyìí, wọ́n júwe wọn ní ọjọ́ burúkú èṣùgbọ́mímu ni, nítorí pé ẹni tí àwọn ń pè ní bàbá ó fi ipá ó fi bá àwọn lò. Ní alẹ́ ọjọ́ yìí, wọ́n ní ṣùgbọ́n àwọn ò lè gbàgbé láyé àti láyé. Wọ́n ní bẹ́ẹ̀ àwọn ò lè sọ fún màmá àwọn

0: nítorí ẹni tí màmá àwọn finú tán gidi ni ẹni tí màmá àwọn fọkàntán ni olólùfẹ́ màmá àwọn ni olólùfẹ́ tó dàbí olólùfẹ́ àkọ́kọ́ olólùfẹ́ tó ń rán màmá àwọn létí nípa olólùfẹ́ àkọ́kọ́ ẹ̀ àwọn mọ̀ ni kò ń kúkú ṣe páwọn ògbìyànjú ṣùgbọ́n ìdúró màmá àwọn kò fi ààyè irú ẹ̀ sílẹ̀ nítorí pé màmá àwọn ò wo bàbá àwọn ìyẹn stepfather àwọn bí èdè olóyìnbó kò wo bí ẹni tí ó lè ní àléébù tàbí tó lè ṣe ohun tí ò da wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ alẹ́ ọjọ́ yìí nìkan ní nǹkan yìí ṣẹlẹ̀ ṣé kì bá dáa wọ́n ní àfi bí ìgbà tí èèyàn bá ń sin adìyẹ ìfẹ́ tá a fẹ́ adìyẹ kò dénú bí òjò kódìgbà kérésì ká yín lọ́rùn ká fi yàtà arábìnrin yìí kì í ṣe kọ́mọ́kọ́mọ́ kí àsìkò ó ba lè gbà wá láti gba ìmọ̀ràn wọlé fún wọn wọ́n ní èyí tí bàbá àwọn ìyẹn ọkọ màmá àwọn fi bá àwọn lò pọ̀ wọ́n ní kì í ṣe ẹ̀kan o kì í ṣe ẹ̀mejì bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀mẹta kì í ṣe ẹ̀kẹrin bẹ́ẹ̀ ni kì í ṣe ẹ̀kẹfà kódà táwọn bá ní káwọn ó kà á wọ́n ní láti ọjọ́ tá à ń wí yìí títí tí àwọn fi jáde ilé ẹ̀kọ́ gíga fásitì ni ohun yìí fi ń ṣẹlẹ̀ nígbà tó wá sọ dé àárín yìí bẹ́ẹ̀ lèmi ń wò ó pé bó ni ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ wọ́n ní ngbà tí àwọn parí ilé ẹ̀kọ́ girama secondary wọ́n ní gbogbo ohun tí bàbá ń ṣe fún ọmọ pátápátá bẹ́ẹ̀ ló ṣe fáwọn wọ́n ní ngbà tó dalẹ̀ ọjọ́ kan làwọn yarí làwọn sọ pé àwọn á sọ fún màmá àwọn bẹ́ẹ̀ náà sọ fún àwọn kí màmá àwọn ò ní gbà ẹ́ gbọ́ ìyẹn ìyá ẹ̀ ò ní gbà ẹ́ gbọ́ kódà tó o bá wá gbìyànjú àti sọrú èmi á sọ fún ìyá ẹ̀ máa ṣàlàyé pé báyìí ni àti pé báyìí kọ́ irú ìwà báyìí ló ń hu irú ìwà báyìí ni mo rí lọ́wọ́ ẹ̀ kíkẹ́ bíi bàbá màmá ẹ̀ á gbà mí gbọ́ wọ́n ní eléyìí tó pa àwọn lẹ́nu mọ́ wọ́n nígbà tó wá di pé káwọn wọ ilé ẹ̀kọ́ gíga táwọn kọ jáàmbù bẹ́ẹ̀ làwọn mú ilé ẹ̀kọ́ tó jìnà réré pé káwọn tiẹ̀ jìnà sílé dáadáa nígbà táwọn bá jìnà sílé gbogbo ìwà àbàjẹ́ yìí kò ní sáàyè fún láti wò ó wọ́n ní ṣùgbọ́n ẹni tó jẹ́ bàbá àwọn yìí bẹ́ẹ̀ ló sọ fún màmá àwọn pé rárá o kò lè lọ jìnà nígbà tó jẹ́ pé ilé ẹ̀kọ́ fásitì aládàáni kan ń bẹ nípínlẹ̀ wa yìí nígbà tọ́lọ́run ó tún ṣe kò bá tún fi gbogbo ara tún jìn bẹ́ẹ̀ sílé wọn yóò máa lọ skúù láti lé mà àwọn ọmọ yìí tán bá délé ẹ̀kọ́ oríṣiríṣi ìwà ló ń bẹ lọ́wọ́ wọn eléyìí ò ń ṣọmọ burúkú o ṣùgbọ́n kójú wọ ọba àlètò wọn ní báwọn tún ṣe dẹni tó ń lọ iléèwé láti lé nìyẹn. wọ́n ní bẹ́ẹ̀ làwọn ò lọ́rẹ̀ẹ́ nítorí pé tí bàbá àwọn ìyẹn ọkọ màmá àwọn bá rí àwọn pẹ̀lú ọ̀rẹ́ yóò lé lára àwọn ni kó má bàa dá pé àwọn fẹ́ ru jọ́fẹ́ nìkan. wọ́n ní bí gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe ṣẹlẹ̀ rèé wọ́n lè èyí tó dun àwọn jù báyìí ni pé bàbá àwọn ṣẹ́yìn fáwọn kò ṣẹ́yìn fáwọn àwọn aṣẹ́ mẹ́fà ọ̀ mẹ́fà gbáko wọ́n ní ìyẹn ó jẹ́ ẹ̀dùn ọkàn kan fún àwọn. wọ́n ní ṣùgbọ́n ńgbà táwọn ó wà kúrò ńlé ńgbà táwọn parí ilé ẹ̀kọ́ gíga fásitì láti lọ ṣe àgùnbánirọ̀ bẹ́ẹ̀ làwọn ń gbà á ládùúrà pé tán bá báwọn tò ó láti bọ́ sí ìpínlẹ̀ àwọn ọlọ́run ò ní jẹ́ ó bọ́ sí wọn lọ́lọ́run dẹ̀ gbọ́ àdúrà wọn ní ìgbà àkọ́kọ́ táwọn àkọ́kọ́ ní àǹfààní láti kúrò ńlé nìyẹn. wọ́n nígbà táwọn wá kúrò ńlé ìgbà yẹn làwọn ṣẹ̀ ní àǹfààní láti mí bí èdè lóyìnbó that's a time for me to breathe wọ́n nígbà yẹn làwọn tó láǹfààní láti mí ṣùgbọ́n àwọn ò tún ní orí ọ̀fẹ́ àti sọ fún màmá àwọn pé nǹkan báyìí àwọn ò fẹ́ kínú màmá àwọn ó bàjẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni màmá àwọn náà ti là kọjá bi nkan se ndun awon to ti mama awon ba ti de awon a tu sare soju furu bi ke gbogbo nkan lo dada be gbogbo nkan ti baba nse fomo lo nki awon loju mama awon a tu ni se otudupe lowo dadi e oje a ma dupe lowo olohun o olohun tu gbe wa pade eni to ma ke be la awon a ma ronu oka awon pe eyi to gba lowo awon ju itoju gbogbo e to nse fawon yi lo ṣùgbọ́n ká má fọ̀rọ̀gùn arábìnrin yìí wá ní àsìkò ti tó fún òun láti ṣe ìgbéyàwó. Òun ti tẹ̀síwájú, òun ti pàdé olólùfẹ́ tòun. Bó ti ẹ̀ jẹ́ pé nítorí mo bèrè pé ṣe é ṣàlàyé fún olólùfẹ́ yín bí ọ̀rọ̀ ṣe jẹ́ ọ́ ní rárá o. Àwọn ọ̀rọ̀ kan wà tí ò ṣe é sọ síta. Àwọn ọ̀rọ̀ kan wà tí ò ṣe é bá èèyàn sọ, àwọn ọ̀rọ̀ kan wà téèyàn ò lè fi sọ fún etí kẹta láti gbọ́. Ṣùgbọ́n ibi tí wàhálà ti wá ṣẹlẹ̀ rèé o. Nígbà tí àsìkò tó láti ṣe ìgbéyàwó tó ń mú aṣọ, aṣọ tí kinní kan wọ̀, aṣọ tí kinní kan wọ̀, oníbòun ṣe yarí fún màmá òun ni ẹ̀ o. Pé ọkọ wọn, ìyẹn stepfather òun, wọn ò lè jẹ́ bàbá fún òun lọ́jọ́ tóun ń ṣègbéyàwó o. Màmá òun ní bó ni ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. Ó ní bẹ́ẹ̀ lòun yarí, ó di wàhálà gidigidi gan, ṣùgbọ́n òun sọ pé tó bá já wọn ní ó jókòó. Níjókòó bàbá fóun lọ́jọ́ ìgbéyàwó, òun ò ṣe o. Ìdà kó òun má ṣe tọba ti já wọn ní ó jókòó, àbí kó òun ṣègbéyàwó kán má jókòó gẹ́gẹ́ bí bàbá. Kí lẹ fàdé bẹ́ẹ̀, kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni bàbá náà ń tẹ́wọ́ pẹ̀pẹ̀pẹ̀ pé á ó mà ga o, ṣé bójú ṣe rí rèé? Ládúrú gbogbo wàhálà òun ò sọ̀rọ̀. Wọ́n ń bi òun kí ló wà láàrin yín, kí ló ṣẹlẹ̀? Tán bá ṣe nǹkan fún ẹ sọ̀rọ̀ wọ́n á bẹ̀ẹ́. Ó ní màmá òun wá pè òun sẹ́yìn pé kí ló ṣẹlẹ̀, òun ò sọ nǹkan kan. Ṣùgbọ́n arábìnrin yìí ní òun wá ń rò pé ṣé àbí àsìkò rèé láti sọ̀rọ̀. Màmá òun ti bí ọmọ méjì fún ọkọ wọn. Ìgbéyàwó wọn dẹ̀ ń lọ dáadáa, kódà inú màmá òun ń dùn, ṣùgbọ́n òun ò fẹ́ kí ìdùnnú tòun kó jẹ́ ìbànújẹ́ fún màmá òun. Tóun bá sọ̀rọ̀, òun á dalé màmá òun rú. Bẹ́ẹ̀ màmá òun ò lè gbà ẹni tó ti ń ṣe làálàá lórí òun. Láti ìgbà tóun ti wà bí ọmọ ọdún mọ́kànlá sí méjìlá, yóò wá dìgbà tí ó jèrè jókòó bíi bàbá, òun á wá ní kó má jókòó. Arábìnrin yìí ní òun wá gbé ìgboyàwó. Òun bá ọ̀rẹ́ òun kọ sọ̀rọ̀. Ọ̀rẹ́ òun yẹn wá ní kóun sọ̀rọ̀ jáde, kóun sọ fún màmá òun. Tinú màmá òun ó bá bàjẹ́ kó bàjẹ́, àní kínú tiẹ̀ ó ti dùn kí màmá ẹ kó dẹ̀ lè bọ́ nínú ìgbèkùn bí tán wà tó dàbí ìgbéyàwó. Olóhùn wa ti rò ó títí, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí òun ò ríro, òun ò fẹ́ dálé màmá òun rú o láti fi ra ìdùnnú tòun. Àní kí bàbá yìí má jókòó bí ìgbéyàwó òun, ṣùgbọ́n bó ṣe ń lọ yìí kò ṣeé ṣe kó má ṣeé ṣe o. Àwárí ìfẹ́ arábìnrin ń béèrè lọ́wọ́ wa o. Ṣé kò òun kúkú rọra gbà bẹ́ẹ̀ kán jókòó bí ìgbéyàwó òun, kóun àtọkọ òun dẹ̀ ra lọ jìnà? Àbí kóun sọ̀rọ̀ síta káṣírí ó tú kí màmá òun ó banú jẹ́? Àbí bóun ni kóun ṣe ṣe ọ̀rọ̀ yìí?
1: Láṣẹ dá olólùfẹ́.
0: 0916893 1000 0915-333-4893 tàbí 0911-3-4-893. Ìpé pọ̀ lójú pọ̀. Hello, ẹ̀kalẹ̀ o.
2: Hello, ẹ̀kalẹ̀.
0: Ẹ̀kalẹ̀ sá, ẹ̀kalẹ̀ máa o.
2: Orúkọ tèmi ni Àfáà Sàláùjì.
0: Láti òkè Ayọ̀.
2: Ayọ̀ ń tọ́lọ́wọ̀ mi. Láti òkè Ayọ̀.
0: Ẹ ṣeun Àfáà o, ẹ kò jọ mẹ́ta.
2: Ẹ ṣeun.
0: Yes, sá.
2: Ẹjọ́ ẹ gbà ẹ ní ẹ máa mọ̀ sí.
0: Àmì o.
2: Ẹ àǹtí wa yìí
0: ó kó òkú pọ̀.
2: Ó ti kó òkú pọ̀. Fún ẹ̀ka ló ti yẹ kó kọ̀, wọ́n ní ìkẹ́kẹ́ yìí jíjẹ. Kí ó ti pọ̀ jù. Tó tún wá ń ṣẹ́yìn fún. o ti bi ti oro de yi ko ma so fun mama e ara
0: ko ma so fun mama e
2: ko so fun solo ti yo tun ba igbeyawo e je oko ni le ma fe mu ko so fun ko ya ri kale ko wa so fun mama e pe ti ma nu foko kale nto ojo ba pe o so fun ojo bo wa bi mo ton ba se ko mo ton ko wa mu lo wo pa mi ya si mo ko ta ba ka kwa lo so pe ko wa be ye ja ja pe iba mi je lo ma je fun o ko ma ma ru ko gba kadara o n tunu ti gba kadara ti o
0: ko gba kadara
2: ya ko gba kadara ko n tunu ti gba kadara ko wa ba so da da ko wa se so fun pe ka ba be sugbon mi de ti fe ti ko ko we ma yin ko ko le patapata ko de the state of ko de mo bi wo je bi to ma lo ti to ro de ri pe se je ti wa lo mo ko wa to ni ye soko e o ni soko to ba de ti mo pe ye mo o si nke to di ire ye soko o lo n pe le pe we o ma gba be yen ko ja ni sugbon be yen o ro da da ko lo n ja sase ori ma ni o sase ori
0: ko sase yori
2: ko sase yori ko ka o ko da o o worst
3: o ka mi lara gan omo birin yen o ti pe ju ko ye ko ri be awon ba won se fada gugu won lo ma n fe gbegbe se yen most of them go omo birin to ba ye pe iya e gan notice o ye ki iya ni ti mo pe nkan kan sele iru yawo ni iya na je ti won kan te
0: notice Mrs. Akinola se ti gboru nkan bayi ri eni gbogbo step fada lo ma fe se be
3: bẹẹni ọmọ secondary school gan lẹni tẹ lè ṣe sí tí mo dẹ mọ even ó kó òun àti stepfather ẹnu lé ó mẹsàgì bẹẹ níbi tó wà torí pé òun àti ẹnìkan ló kù ọmọ ó yùn ss2 lọmọ tó ń pọ yìí wà ó dẹ gbègbè school street bẹẹ ó jẹ kí nígbà yẹn ẹyà ẹyẹ ẹkọ ó kọ déni pé kò sí nǹkan kan láàrin wọn dóò kò sọ láàrin àwọn yẹn náà ó kọ kò fẹ mọ rárá irú ọmọbìnrin yẹn ó yẹ kó ti gbégbèsè ẹyìn kó tó di pó máa máa pọ lọ ní ìsìn báyìí ó dàbí pó ti pẹ ó lè bá jókòó nígbèkó bàbá pọ àti sọba yá dàbí ìgbà tó ṣẹ̀fẹ̀ parọ́ mọ
0: ni ìgbà tó ṣẹ̀fẹ̀ parọ́ mọ.
3: yẹgùn lè gbàgbọ́ mu pé láti ìgbà wo ló ṣẹ̀fẹ̀ sọ́ọ̀sìn yìí ó ti pọ̀ jù bọ́ àwọn òbí tó mọ́ bá ti ń tóbi bóyá bí jẹ́ sẹ́lẹ̀ gan kò yẹ kó ń rántí máa gbé ọmọbìnrin tó tó yẹn lọ fẹ́ ọkùnrin àbí kó tó pé ọmọ àmà kò sí ìfẹ́ tó máa ń wà ń bẹ̀ tó bẹ́ẹ̀ náà ẹ̀gbọ́n ká pa ọmọ ọlọ́mọ jẹ ló ṣe máa rí kò tó tẹ̀ ń bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn rárá o kò lè sọ mọ́ ń sìn wọn ọlọ́run á bá wọn tuntun ẹ máa bẹ́ tó bọ̀
0: ẹ ṣeun gan Mrs. Akinola hello ẹ kalẹ̀ o àmì ìdánbò ẹ ṣeun gan.
4: Ilé wa lágbára ibi gan for the first time mi ò mọ gbá mọ tí mo ti gba arábìnrin nítorí mo rí pé ọwọ́ tó wà yìí ó ti jẹ́ kó pẹ́ dáadáa kò tó láti sọ nǹkan bẹ́ẹ̀ báwọn tó pè tẹ́lẹ̀ ti sọ ó máa wà bákan létí yẹ bàbá yẹn lè rí bàbá yẹn smart dé lórí ó máa wọ́gbọ́n láti blackmail ọmọ yẹn ni pé wọn ò ṣe nǹkan kan àti pé kò lè stop wọn pé kí bàbá yẹn máa jókòó
0: kò lè stop ẹ mọ
4: late kò lè stop wọn ọmọ ìfẹ bàbá yẹn ti wà lọkàn ọmọ yẹn
0: bẹẹni
4: ó dẹ ti gẹgẹ ó ti rí gẹgẹ bí bàbá fún ọmọ ọmọ yẹn ọdẹ mi kọfẹ gbọ ọmọ yẹn nínú ọràn ni pé yàtọ sí yẹn lálàkọkọ náà àwa tá à ń gbọ rédíò ẹkọ ọbẹ náà ni ó bí ọba mẹrin màárì pé fàdé èèyàn kò ń ṣe bàbá ọmọ dá òun ṣe bàbá ọmọ yẹn kààrà kéèyàn ọmọ yẹn kéèyàn má máa jẹ́ǹgọ́ ni.
0: mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín dáadáa.
4: kéèyàn má máa rò pé kí tẹpọ bí bàbá ọmọ àṣìṣe fún ọmọ náà ní tẹpọ àṣìṣe jẹ kéèyàn máa jẹ kí boundaries wà.
0: kí boundaries wà ọmọ
4: àti wọn máa tàṣe àgẹrẹ ọmọ máa ní nǹkan kan lọmọ ọyàn ọtí ọba bí kéèyàn má máa ayele e ma tro ti e fada dibe a o ko te je pe dibe ko te mi ko fe gbubi e ma wa ni pe ko kaka mu lori yen ko wa fi sinu ajo a pe ki abaye te fada ko si wa si ma si yen ti owo e omo mi ti e pe mo gbe gbugba ba yen o si ti ko ma ya le nta
0: o se se be
4: ya da tun se mu ko fe yen
0: o se se
4: o ko so fu yen ni pe te fada yen switch over like papa yen ide ki te mo mi ti e ma mo because my food is dada. Because he money to dada. We to be fair on one. My government is mine. Because my solidity. Because my solidity won't go back. But by no, I want no journey. I got a trade that I will be left here. I will go back and find it. But we have a find and find it. Find out on the address of the charity. By dying and no jet. But then you're going to be so.
0: Eshongo. Hamid Ombu. Mutupo. Eshongo. Hello, Ekaleo.
5: Hello.
0: Ekaleo, oruko yin ati bole tin pe wa.
5: Ope ni ati Ricardo ni o.
0: E seun go baba.
5: Sori lo, tege ti awon to ti soro saju, awon ajogbon. Ti e ti koku. Ah. Sori, pata pata la foju ku mo pon la je te. O ye ko te konko ye ni de wan seri on to ma ka mi atan ni ti an ba si che dodo ko ni le so dodo
0: ko ni le so dodo
5: wo ti ran lowo to ri gba o ti gbagbe ko ni lokan ni pe o tun olodun tun ni pe ran lowo ti de bo mi o to ka ye che ni ko ka mi san ye ko do me o ye ti o ti wo die se yun marun mo se ti se mefa
0: beni
5: tanu mo boya mefa ye pe lo lo nko fun okay now me se ke yo ma ba ye o ninu je to ba ti mo be se run to le se ni pe ko fi ile yen le
0: ko fi ile yen
5: o ma so ko e ko lo mari ti ti ona to je ko te ma ri si ma me da si mo tori ko si ni to ba to re ba possibility
0: Hello, Ekale, how are you feeling, bro?
6: Hello, sir.
0: Ekale, Mr. Kiala?
6: Yawa,
0: lati moni ya.
6: Ah, oro yi lagbara
0: o. Oni agbara o, kola on shanu.
6: Ah, oni agbara. Se wari, awon kan mi ma wa ni, to ma nsele si yan ni ma yeye ki. Wọ́n máa pánu èdè títí ayé rẹ̀.
0: Ìyá pánu dé títí ayé.
6: Bẹ́ẹ̀ni, kò ṣe sọ mọ́. So lẹ́yìn pé kọ́ ṣe wedding tó dẹ̀ jìnà rere sí ilé yẹn tó jìnà sí ìyá ẹ̀gán lè sí tó bá sọ fún ìyá rẹ̀. And ó lè ba wedding ti ẹ̀gán gan, ó lè bàjẹ́. So ìgbẹ́ta kò pánu dé tó dẹ̀ forgive ara rẹ̀.
0: To forgive her.
6: Ko ma ba live lo ben. Ma ko ma ba live lo ko toro idari je se ko re ma ba live lo. O de jina si le yen patapata.
0: Patapata.
6: Nkan to le se.
0: E seun go. Ya wa to yin jabule lati mo ni ya e seun. Hello. Ekale sa.
7: Afa sa wa de mi.
0: Afa lati oke ayo.
7: E sa ejon tolo. Seri ikan yo se pa bi o. Tunu ma fe ja omo yoku yen na. Ti wo ba so fu mama yen e ti ko ti fe tu ki wedding e ko ti se wedding tan. Ko le ti se pa ti ko mi.
0: Ikoni Konga Gbomagbe, Wells Radio 89.3 FM.

0: ẹ ṣe láǹfààní láti pè wọlé 0916-893-1000 tàbí 0915-3 ní ọ̀nà mẹ́ta 4-893-0911-3-4-893. Àwọn ojú ọ̀pọ̀ ti ẹ̀ ní àǹfààní láti fi wọ inú kulu lálẹ́ tòní láti fi gba arábìnrin ní ìmọ̀ràn. Bí àfáà tán pè mí kẹ́yìn ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kan wá sí mi lọ́kàn ọ̀rọ̀ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́, if you see something, say something. Tó o bá rí nǹkan sọ, tí arábìnrin yìí ò bá sọ ọ̀rọ̀ yìí síta, ṣé kò ṣe é ṣe kí bàbá yìí èyí tó lóyìnbó ń pè ní pedophile, àwọn tí ó jẹ́ pé ọ̀dọ́mọdé làwọn rí láti bayé wọn jẹ́ àbí náà ń bayé ẹ̀jẹ́, ṣé kò ṣe é ṣe kí bàbá yìí kó tún sọ̀rọ̀ èdè kanranjọ́gbọ́n sí gbòòrò láti tún fi máa ba ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ jẹ́? Ṣé kò ṣe é ṣe bẹ́ẹ̀? Àti pé ọ̀rọ̀ yẹn ó ní agbára. 0916-893-1000 0915-3334-893 tàbí 0911-3-4-893. Àwùmí láti gbọ́ lẹ́nu ẹni tí wọ́n bá ní stepfather, ìyẹn bàbá tí kì í ṣe tiwọn tó dẹ̀ fẹ́ ìyá wọn. Mrs. Akinyola sọ nǹkan kan lẹ́ẹ̀kan, ọ̀rọ̀ yẹn ní agbára, ó dẹ̀ ṣe pàtàkì láti yẹ̀ ẹ́ wò. Ṣé bẹ́ẹ̀ ló ń rí àbí ṣé bó ṣe máa ń rí ní gbogbo ìgbà nìyẹn? Wọ́n láwọn ti rí stepfather tó wù wá bẹ́ẹ̀. A wù mí láti gbọ́ lẹ́nu ẹni tó bá ní stepfather bó ní ìrírí tí wọ́n ṣe rí. Hello, ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ tó.
0: Ẹ kalẹ̀ máa o. Orúkọ yín àti bọ̀lẹ́ tí ń pè mí. Yes, ma.
1: Ọ̀pẹ
0: ẹ̀mí láti ológun ẹrú. Ẹ ṣeun gan, ma.
1: Àti ni máa gbọ́ program
0: rẹ̀. Ẹ ṣeun gan o, àdúpẹ́.
1: Mo lè jẹ jùbọ̀, nígbà gan mo fẹ́ mú nọ́mbà mo nọ́mbà mo fẹ́ sọ pé kí n bá lè wọlé màá ní. Ẹ máa fi nọ́mbà ìgbàlera torí àwa first time ma
0: báyìí. Ọ̀dà ọ̀dà, ẹ ṣeun gan, ẹ ṣeun gan.
1: Ṣé rọ́rọ̀ tẹ́ ń sọ yìí, tí mo ṣe ń gbọ́ báyìí, bí ìgbà tí ẹ pé kí n rí àti ìyẹn gan fi kọ́ fún ìgbà tí. Ìrànlọ́wọ́ wo ló rí tó tó báyẹn tí ìbáṣepọ̀ ń dùn mọ́ náà? Ó dùn mọ́ ni náà lọ́jọ́ kìíní títí di orí oyún tó ṣe ìkẹta. Ẹjọ́ ká jókòó ká wò báwo ló ṣe fẹ́ rí nǹkan tínú mi ò dùn sí. O kò pẹ̀jọ́. Tó bá sọ pé kò ń sọ̀rọ̀ ní ìsìn, òun gan fẹ́ ba relationship ní ìjẹ́ torí kò sí bó ṣe máa dáná tí ọ̀jàlá ò ní ṣòfófó. Tó bá lo bámà mẹ́ẹ̀fà tí màmí ẹ bínú, ẹ tó fẹ́ pé adìẹ léèrè pé kí ló da ìgbéyàwó ìlú, kí ló tí mọ́mí àti dádì ẹ̀ ń jà. Ṣé kò ní sọ fún mi? Ṣé kò ní sọ fún mi?
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
1: A sọ fún náà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ilé tó ti ń lọ, tó ti ń bá dùn lójú màmá àti bàbá.
0: Bẹ́ẹ̀ni.
1: Tó wá débẹ̀ tí ìyá fajú ro.
0: Bẹ́ẹ̀ni.
1: Tí bàbá náà ká
0: fún.
1: Jọ̀dọ̀ ni wàá sọ fún wọn náà, wàá sọ fún nǹkan tó ṣẹlẹ̀. Eléyìí ó ti di sóòlù ẹ̀kú àmúmọ́ra ni
0: o. Nígbà
1: tí kò ti sọ níjọ́ kìíní. Tí kò ti sọ, kókù ti wá sọ ní bẹ̀rẹ̀ kí gbogbo ẹ̀
0: ti dàrú.
1: Tí màmá ò bá ní lọ, kò ní lọ, wọ́n kàn lè mú kúrò ń bẹ̀. Tí màmá ò bá ti kúrò ń bẹ̀, kò ní kú.
0: Ọ̀rọ̀ ńlá ni o. Hello, ṣé ṣe wà ń bẹ̀? Hello. Hello. Èpè yẹn ti rí, ẹ ṣeun gan, ma. Láti ológun ẹrú, ojú táwọn ti fi wò ó, ó tún yàtọ̀ sí gbogbo ọ̀nà tí mo ti ń gbọ́. Wọ́n ní iṣẹ́ onú ẹ̀kú ni o, ó ti dààmú mọ́ra o. Hello, ẹ kalẹ̀ o.
1: Mo tún padà wọlé ní
0: Okot. Okot, networking.
1: Ẹ wo, iṣẹ́ onú ẹ̀kú ló máa fi ṣe. Torí tó bá yẹ pé láàárọ̀ kùtùkùtù, bí kinní yẹn ti ṣẹlẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ gan, wọ́n á ti jà níjà. Wọ́n á bá wọn dá sí, wọ́n lè lè kọ́ mọ̀ òkú òǹlé kó máa dìbò mí. Ó tún sọ pé ó lọ yunifásitì. Kó ní kó jẹ́ pé inú ilé lòun sùn. Wàá rí èèyàn kankan sọ fún. Wàá rí nǹkan kan ṣe. Ó lè decide pé mi ìwálé. Ó ti gbòmìnira rẹ̀ tó bá ti wà yunifásitì náà. daddy mi ni wale mo tin scott lodo awon ore mi ma me na agba be yen mo o de o tun pa wa obirin logbo ki se mo single mother iko gbogbo obirin to ba ti lomo obirin o ko wa logbo anyway akaba wa ki e ma monitor awon omo yen so advice semi fun ni plan ti discover ko ko mu mora o to ba si ni interest ni relationship to mu dani ko fe wed yi ko rora silence be so bi to logo ko ti mo boyo ma layo omo nbe
0: olonshanu
1: ati ko go fura le ko lo be leja e ko be ori e ko rora jake ori ko si okunrin to ma gboru e to ma duro dadi wa ko si okunrin to ma gboru ko ba ye pe se faje nbe esu o seyun mefa iya o le gbo kinu edun be loko to fe fe ni si o le gbo kinu edun better ko rora remain silent forever
0: forever
1: olorun ba ni bi to nlo yi ko laye omo nbe ko rora gba pe leja un gba fo so to ba ti lo ri ba kan na wa jo ma sare kiri ni o amo emi emi ro pe ko to ba ti se yawo tan ko jina ti baba yen
0: jina si won
1: ko jina ti ati ma o le mo ma ba ma me soro o pe ibe yen mo ti pe ju nbe mi te ma wa be ma mo nkan to ma so fun ma me tori o le je pe shock yen gan le pa
0: le pa ma me
1: shock yen to bi to ba so bayi mama e ba pariwo ha ha yen le di problem so ko ra se ni so lu e ko de ma bi olorun amo bi mo se n gbo temi lataro o emi ni gbagbo wi pe o n dun mo o na ti o ba dun mo in ti o fi n gunyan to n bayan ninu je eyo ni continue ko ni to be eledu mari n gbo ko ni to be
0: e seun gbo
1: olorun a ran lowo
0: ami Eshiongo mo
1: dupe. Ma gbiyanju lati ma gbo program every call. Time we ma bere sir.
0: A ma bere 9 a pari 11.
1: Okay, so na so wa. Na se ni pale
0: so wa. Ami o daro.
1: Eshiongo, thank you. Eshiongo. More years to celebrate from Jesus.
0: Amen. Amen. Eshiongo ma o daro. Ma o ba share o. Iba ile amo. Hello. Ekale o, ekale sir.
1: O mi dire ga o.
0: Dele Ajawo e ka le sir. Yes sir.
1: Bo mo le oye ko so yun. Oye ko si oyun oja. Oye ko si oyun. Oyun to si lo pa fode fa re ku e mo si oyun. Oye ko bi ni.
0: Ta o ti da. E se ngo baba. E seun go mo dupe o. Often times we let our minds creep. Ipe sipo loju opo a lo time ninu hello e ka le o.
1: Hello sir, hello sir, this is Akinla Lokie
0: Lekan. E seun go ma.
1: Se nta in compliment shele ni pe iwon stepfather le ko fun nkan ti won ti tin ta omobirin yen lorun. So omo to ba ti loju kokoro uno ma ma gba fun won ni ko ti bo ele je. Seri romo tun mo so emi ko so fun ye tele pe ko ye ko ri be omo yi wa lo shop office le. Ko gbo ko gbo ko gbo ojo to ma sele. Omo ya ti enikan lo ku nu ile omo ide ah omo ti o ire ni to so ko si o si dagba do mo ti mo so yi lo ah fo nu wo nbo o de mo bo to fi pe ya e ti ye fi wa le so iru omo benrin be yen awon na ti foju kokoro o ti foju kokoro si tori gbogbo nkan na ma ti te won lorun ko lo ko tanu awon obi na won le ma ti ma to omo so mo to to ko lo nsanu wa daro sir
0: e seun Mrs. Akinola daro.

ìpèsípọ̀ lójú òpó ṣùgbọ́n a lọ ilé o. Ikọ́ni ìkọ̀ǹga gbọ́mágbé àwárí ìfẹ́ o náà lẹ́tí ń gbọ́ láti aago mẹ́sàn-án. Àsìkò wa ó ti kó bí ìṣẹ́jú mélòó kan báyìí, ṣùgbọ́n àǹfààní tí mo ní ni pé a máa fún yín lórin lọ́lọ́kan òjọ̀kan láti aago mọ́kànlá títí di aago méjìlá. Òun ló sì lè jẹ́ kí n rí bóyá ìpè kan tí mo bá sì lè rún wọlé. Olóyìnbó ń pe nǹkan kan ní búlì. Wọ́n á fi gbogbo nǹkan tẹ́ ẹ lọ́rùn, ṣùgbọ́n wọ́n á kó ẹ láyà jẹ gidi gan tó ò ní láǹfààní láti lè sọ̀rọ̀ síta àbí fọhùn síta sọ̀rọ̀ sókè nípa ohun tó ń là kọjá. Bẹ́mi ṣe rí eléyìí rèé o, ojú tẹ̀mí fi wò ó nìyẹn. Nítòótọ́, Mrs. Akinola sọ pé ojú kòkòrò, ìyẹn náà lè rí bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn tó ń kóyàn láyà jẹ wọ́n pọ̀ ń gbòòrò. Kọ́lọ́run ṣàánú wa. Gbogbo abiyamọ bó jẹ́ ọmọbìnrin àbọ́mọ ọkùnrin oríṣiríṣi náà là ń gbọ́. Ìkan sì wà lọ́wọ́ wa lórí ètò àwárí ìfẹ́. A ṣiṣẹ́ lórí àárí tó bá jẹ́ pé nǹkan tá a lè sọ lọ́sẹ̀ tó ń bọ̀ láti fi rí pé a fi máa la àwọn òbí lọ́yẹ̀, a fi máa pè wọ́n sí àkíyèsí bí gbòòrò ṣe rí, bí ta ṣe rí, àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa lóde tòní. Níbi ni àwárí ìfẹ́ ó ti máa ṣeré padà wálé lónìí. Ẹ jẹ́ máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa gbọ́ ètò talẹ́ tòní. Ẹ má gbàgbé pé ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí rèé. Tó bá ti ní í ṣe pẹ̀lú mọ̀lẹ́bí, Wells Radio ó le láyà àwà gidi gan. Àwa dẹ̀ máa sọ tí ìrírí ayé àwọn ènìyàn tó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa bá tún tọ ìlànà yẹn wá, a tún gbé e kalẹ̀ lọ́nà tí a fi kẹ́kọ̀ọ́ tá a dẹ̀ tún fi lè bá àwọn èèyàn náà nímọ̀ràn. Ẹ má gbàgbé pé ní àǹfààní láti lè ṣe onígbọ̀wọ́ ètò àwárí ìfẹ́. A wù wá láti máa pín ẹ̀bùn lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ètò yìí. A wù wá. Mrs. Akinola, wọ́n jẹ́ ìkan nínú àwọn olólùfẹ́ ètò àwárí ìfẹ́. Ó dẹ̀ wù mí láti inú ọkàn mi láti fún Mrs. Akinola ní tíkẹ́ẹ̀tì Honeydew Restaurant tí wọ́n wà ní Olúyọ̀lé ń bí. Ó wù mí láti fún Mrs. Akinola ní tíkẹ́ẹ̀tì. Tẹ bá lè wá sí Wells Radio lọ́la, inú mi á dùn láti rí yín. Mo ti rí Tóyìn Òjé Abolo láti Mọ́níyà. A máa ríra ńkọ̀ọ̀kan. Ọjọ́ kan náà máa fún àfáà náà tíkẹ́ẹ̀tì. Ìkànnú àwọn tó ń pè wọ́n, màmá mèrí, àwọn náà yóò kàn wọ́n. Mọ́mì tó pè wá fúgbà àkọ́kọ́, àwọn náà yóò kàn wọ́n lọ́jọ́ ká tí gbogbo àwọn olólùfẹ́ ètò yìí pátápátá. Mrs. Akinola, tẹ bá lè wá sí Wells Radio lọ́la ní Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Mo ní tíkẹ́ẹ̀tì Honeydew Restaurant kan fún yín. Ẹ lọ jẹun níbẹ̀. Bóyá family ni màá wá fún yín ni àbí couple. Àárín yẹn ni mi ì tí mọ̀ èyí tí mo ní lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ṣùgbọ́n mo mọ̀ pé àǹfààní tẹ́ jẹ kò ń ṣe ìtẹ̀yìn nìkan. Ṣòye yín Mrs. Akinola, bó ṣe jẹ́ nìyẹn, bí a birthday gift ti yín nìyẹn àbí. Ẹ ṣeun gan, ìdílé wa ò ní dàrú, ilé wa ò ní bàjẹ́. Gbogbo òbí ẹ jẹ́ a máa ṣọ́ra. Ẹ má jẹ́ àfinú tọ ẹnìkan tán pé ẹnìkan báyìí lèèyàn, ẹnìkan báyìí ni ìwẹ́ ṣe dáadáa tó. Torí tá a bá dọ́dọ̀ Ọlọ́run, á jí iṣẹ́ wa o lórí àwọn ọmọ tí Ọlọ́run fi fún wa. Ayọ̀ Emmanuel Ojo olórúkọ tèmi o. Eré àti ayọ̀ tí mo fi ń sílẹ̀ lọ́sẹ̀ tòní lágbára Ọlọ́run náà ni màá túbà yín lọ́sẹ̀ tó ń bọ̀. Mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn tó kí mi fún ti ọjọ́ bí tòní. Ohun rere báyìí la máa bára wa ṣe. Ẹ ṣeun gan o, ẹ kú kalẹ̀, ó dàrọ.

ojú mẹ́rin ní bímọ ṣùgbọ́n ìgbà ojú ní ń tọ wọ́n wí ojú mẹ́rin ní bímọ ṣùgbọ́n ìgbà ojú ní ń ba tọmọ jẹ́ mo wí kórì mo bí èyí náà mo fi fún ọ kórì mo bí èyí náà bá ń wò ó lọ́wọ́ àwọn agbọ́mọjóde eru ojú àrò lọ́wọ́ àwọn jẹ́ǹbọ́ ọ̀nàmọ́ tí ń nàmọ́ pa lọ́wọ́ àwọn atọ́mọ bí màtọ́mọ tọ kórì gbà mí lọ́wọ́ àwọn ha abiyamọ abọ̀jágbọ́rọ̀ tí ń tọ́jàgbọ́rọ̀ sílẹ̀ fi yojú ara ọmọ ọdún mẹ́ta wò lórúkànjọ́ kórì mo bí èyí náà mo fi fún ọ kórì mo bí èyí náà bá ń wò ó ọ̀sẹ̀ dúdú kírákírá ènìyàn dúdú rẹ̀sùrẹ̀sù bí wọ́n bá wẹ̀ mọ́ fún ni tán wọn a tún wẹ kádà rẹ̀ dà sígbó omi tí wọ́n fi wẹ ọmọlógún ọdún sẹ́yìn ń bẹnu òrù tí wọ́n gbé sẹ́ǹkùlé ojúmọ́ gbogbo ni wọ́n koná mọ́ mi lójú àrò wọ́n pé bí bá ṣe ń wo làlà ní ká yí ọmọ nì máa gbóná làálà kọ̀ǹkọ̀ǹ tí wọ́n fi wẹ ọmọlógún ọdún sẹ́yìn sì ń kọ́ mi tóóró tóóró lórí ìpara tí wọ́n fi há ọ̀sẹ̀ dúdú kírákírá ènìyàn dúdú rẹ̀sùrẹ̀sù ọwọ́ tí wọ́n pa lọ́mọ lórí wọ́n fi pa àlèlé mọ́lẹ̀ rẹ̀ aṣọ tí wọ́n rà fún ọmọ lọ́jọ́ òbí rẹ̀ kínní náà lọ fi bọ́ sí ìhòhò ayérayé irun kókó tó pẹ́kọ́ fá lókun ọdún sẹ́yìn bẹ́nu kòkòkò tó pọ̀ lé wọn abẹ tí wọ́n fi fárun ti dógun kọjá àdámọ̀ bẹ́ẹ̀ wọn ò sọ nù tọ̀sán tó rú ìmọ́lẹ̀ kò tàn rí nù lé wọn bẹ́ẹ̀ ohun gbogbo tí ń lọ lójúde ayé ni wọ́n rí kọlọ̀rọ̀ sí ènìyàn tí kì í wo rẹ̀ nù dígí àfi bí ó bá wò ṣe rere ẹ̀dá kórì ó sì gbà mí.

lékeléke mi ẹni ọlọ́run la pè wọ́n nú àdúgbò mi báwọn náà lọ sọmọ lórúkọ lọ́jọ́ mẹ́jọ àtayédáyé lágbà tí ń parògbó níyàwó mi bí àwàdà bí ẹ̀fẹ̀ ṣùgbọ́n tẹni ọlọ́run lọ́wọ́ kan ààbò ìsinmi kàkà kí wọ́n fọmọ mọ̀nà ọlọ́run ọ̀nà yàrá àbùsùn wọ́n fọmọ mọ̀ nígbà gbogbo ọ̀ntú tí wọn ò sí fọ́pọ́n awọ ara ọmọ ni wọ́n ti ń pin dẹ́ẹ̀mọ̀ ìyàwó mi mà ti ń gúnmù ajá ò lè dá iná àgbà kàntọ́yọ̀ tí ń fojú bọ́ṣọ lára ọmọ níṣẹ́jú akàn wọ́n bí ọjà rí àti àjọkọ́lé ńlẹ́sẹ̀ àgbà kàntọ́yọ̀ tó fẹ́ fọmọ yẹra wò bóyá òun èdè pobó bí wọ́n ṣe ń máa bo náà lọ má kọ́ ló dí afábúrò bàbá lóbìnrin tí ń túkùn ṣòkòtò ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lágbo okun àjì bóyá kẹ́ẹ̀lì ewo sinimá yàrá kejì ló mọmọ ayálégbé má wọ àwọ̀ tẹ́lẹ̀ tíyàwó lánìlọ fẹ́ràn jùlọ kórì ó sì gbàmí ọgbọ́mọ mi kórì gbàmí ọgbọ́mọ mi lọ́wọ́ agbọ́mọjóde rọ́jú àrùn lọ́wọ́ jẹ́ǹbọ̀ ọ̀nàmọ́ tí nọmọ́ pa lọ́wọ́ atọ́mọ bímọ àtọ́mọ ọtọ́ kórì mo bí èyí náà mo fi fún ọ kórì mo bí èyí náà ò sì bá wò ó ọ̀sẹ̀ dúdú kirakira ènìyàn dúdú rẹ̀sùrẹ̀sù àwọn anọmọnáyé kì í gbàkúnlé ènìyàn àwọn gan ní ń sáré kúnlẹ̀ pẹ́dẹ́ fọmọnú wọn àwọn nífẹ̀ẹ́ ń jùlọ ń pàdé ẹbí bẹ́ẹ̀ ò ní láéláré jọ ọmọ tí wọ́n pa lẹ́nu wọn alábẹ́rẹ́ oró tí kì í bẹ́ nìkan rọṣọ àfi bí ó bá tún túṣọ lára ẹni bí wọ́n bá rògùn ẹ̀jẹ̀ fọ́mọ wọn a sì tún jòkó ń kọ̀rọ̀ yàrá fẹ́jọ ọmọ sáàmù kojú mọ́ tó mọ́ kọ́kọ́rọ́ ilé wọn ò sí fúnlẹ̀kùn ìmọ́lẹ̀ ọmọ mùtúmùwà wọn fi ń tì pa ìtẹ́nilé wọn àwọn ọmọ tó ti pa sáyé ni wọ́n sì í bẹ̀ ọmọ tí wọ́n pa tí òkú láìfọ́ àgbàdà irú wọn ò tún lè pélé èèyàn mọ́ ìdí ni wọ́n bí wọ́n rẹ́ni ó gbàtùpà lọ́wọ́ wọn a fi inú fùfùlù níná pa bí wọ́n rọmọ bí òdòdó wọn a sì ṣe òdòdó ń di sódò wọn a fẹyinjú ọ̀tún wọn ọjọ́ sẹ́kọ́mọ ọlọ́mọ ó má fi lójú lágbáyé rárá ìṣe òjò rówó rọkọ̀ bẹ́ẹ̀ gbogbo ọmọ àdúgbò wọn ti múgùn bí ẹ ṣe tán ìrún abiyamọ ṣọwọ́ kó tó nọmọ ìrún anọmọ nọyẹ ṣọwọ́ pàlàbà pàlàbà nọmọ bó bá lè kú okú bó bá lè nù ònú àkàbà tó gbé wọn gòkè téńté wọn là á dáná áńbìlì ta sí àkàbà tí òwú lẹnà dúkè wọn àlà àkàrà wọn àlà àkòrò ọṣẹ dúdú kírákírá ènìyàn dúdú rẹsùrẹsù wọn bẹnu yeye ẹni wọn bẹnu babẹ ẹni wọn bẹnu ayẹ ẹni wọn bẹnu ọkọ ni wọn bẹnu aráalé ẹni wọn bẹnu àjòjì gbòdògbòdògbò tá a pàdé lópòpónà lọkọ ṣoṣo tá a tún ní rírí ẹni mọ wọn bẹnu ẹgbọn ẹni wọn bẹnu àbúrò ẹni wọn bẹnu àná wọn bẹnu ọrẹ wọn bẹnu àwọn apèlà aládùá wọn bẹnu wòlé ẹsẹ ẹlòmíràn àwọn léegun ńlá tí kì í lú ẹkún ooru gbódógbó tó fara pamọ bíi pé kì í ṣara gbó paramọlẹ ni wọn aṣòro kò bí ọrùn aṣòro kàn bí èdè aṣòro mọ bí èpè adákẹjà bí ègún àfiwáyé dẹnunu bí èrùn afa ìṣẹ àìròlú nípa bí ọmọ odó bọkúrú bọga èmi ò mọ wọn bẹnu èmi èmi ò lè sàn mo ní wọn lára èmi ò mọ ṣùgbọ́n tàbí ṣùgbọ́n kò sí ohun tí kò rí òmò òwúlẹ̀ tí ìwáyé láyé òun ọ̀run kórì ó sì gbàmí gbàmí ọgbọ́mọ mi lọ́wọ́ agbọ́mọjóde rú ojú àrò kórì gbàmí ọgbọ́mọ mi lọ́wọ́ jẹ́ǹbọ̀ ọ̀nàmọ́ tí ń nọmọ́ pa lọ́wọ́ àwọn atọ́mọ́ bí màtọ́mọ́ tọ́ lọ́wọ́ àwọn àháhà abiyamọ abọ̀já gbọ́ ọ̀rọ̀ tí ń tí ọ̀já gbọ́ ọ̀rọ̀ sílẹ̀ fi yọ ọmọ ọdún mẹ́ta lójú ara wò kórì mo bí èyí náà mo fi fún ọ kórì mo bí èyí náà ò sì bá wò ó kórì mo gbọ́mọ rodò bó o bá wò ó ọmọ adirú gbígbá ọmọ adáyé pẹ́ ọmọ adáyé ṣe rere ọmọ ò mà sì níṣẹ́ kún rèwé rèwé ọmọ adàgbà ọmọ adògbó ọmọ atóṣòrò fàgbà ọmọ aṣòrò fàgbà wọn lẹni abáwọde làǹbá rere.

kanka wo ni gbogbo aye n dàgẹrẹgẹrẹ tí wọn pọn yìí. West Radio 89.3 FM, kanga agbẹmagbẹ.